0: láwọn ètò tí ó máa láǹfààní láti tẹ́tí sí láti ọ̀dọ̀ wa ní kété tí a parí ìròyìn aago mẹ́fà lé dìgẹ́sì a máa mú ìròyìn kùtù àìwá sí ti gbóyìn awọn àkọ́kọ́ ìkéde àti ìpolówó ọjà ní ìmàgòrẹ́fẹ́ bá di ní aago mẹ́fà bọ̀ ètò ojúmọ́ ayọ̀ yóò ìmàgòrẹ́fẹ́ tó bá di ní aago méje ní ṣísẹ̀ntẹ̀lé lọ́lọ́pọ̀ òjọ̀kan ní àwọn ètò tàti làkalẹ̀ fún ìgbádùn yín láti ìṣẹ́jú láti wákàtí tí mahatma sọ pé ó dàrú tó bá di ní aago méje lẹ́ẹ̀kan sí aago méje la lẹ́ẹ̀kan sí lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà ìsísí wọn ní fẹ̀mí akin pé ẹ ṣe bí ẹ tó ń ṣe darapọ̀ wá ní ọjọ́ òní a pé ẹnì kọ̀ọ̀kan wa o orúkọ tèmi ni ọlájúmọ̀kẹ́ ọmọtọ́ṣọ ẹ káàárọ̀.
1: Surrounded by the beauty of nature, oblivious of everyday chaos, that's Adaba 80.9 FM. The beauty that brings order to our everyday struggles.

0: Christ is
1: here. Ọ̀rọ̀ àwọn ọmọ rẹ yìí.
0: Ó sì lè gbọ́.
1: Wàásì bí kọ́ rẹ̀
0: jẹ.
1: Àyàbàlẹ̀ gẹ̀dọ̀. Márẹ̀jì ilé ṣe fit. You are too silent.
0: O ti dákẹ́
1: jù. You are too dependable. O ti simi lé àwọn
0: èèyàn. You rest too much.
1: O ń blé mu wòlíẹ̀.
0: You blame your prophet.
1: O ń blé mu pastor.
0: You
1: blame your church.
0: You blame your church.
1: Ibi tó wà yẹn.
0: That's where you are.
1: Àwọn èèyàn ń lẹ́rìí
0: mẹ́. People have testimony.
1: Mo lu agogo.
0: I think to the best.
1: Gbogbo ọfà ìrẹ̀wẹ̀sì.
0: Every out of weariness.
1: Gbogbo iná dà.
0: Catch fire.
1: Ọ̀gá.
0: My brother.
1: O ti lọ ìpàdé àdúrà.
0: O ti ẹ̀fẹ̀
1: gbọ́ rédíò program.
0: You don't want to hear the program
1: again. Bẹ́ẹ̀ni yìí.
0: But today.
1: By mistake.
0: It just by error.
1: Lẹ́lòmí fi tún
0: ni.
1: Ẹlòmí gan.
0: Why so?
1: Bàbá authority kọ́ ló fẹ́ gbọ́.
0: Bàbá authority ni wọ́n tọ́
1: yẹ. Ó kẹ̀ sáà ń gbọ́ mi báyìí.
0: They are just.
1: Wọ́n ní wọ́n á sọ fún ẹ.
0: The Lord said to you.
1: Don't quit.
0: Máa ti sọ̀wọ́lẹ̀.
1: Máa ti
0: sọ̀wọ́lẹ̀.
1: Your future is bright.
0: Ọlá rẹ̀ ṣì dára.
1: You can still rise.
0: O ṣì lè dìde.
1: O lè ṣubú gbẹ.
0: You cannot fall and remain
1: down. Mayomi.
0: Rejoice not.
1: Iwọ ta
0: mi. Over me my enemy.
1: Ti bá ṣubú.
0: When I fall.
1: Máa dìde.
0: I will arise.
1: Mo pe Jésù.
0: I call on Jesus.
1: Ta ló sàmì.
0: As man thou
1: sàmì. O dìde padà.
0: Hey, may you rise again.
1: Ṣakada
0: mama mama ṣada. Wàá dìde padà.
1: Let the new fashion of you start working.
0: Ìpele ọ̀tún rẹ jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́
1: báyìí. Abala titun ẹ.
0: That's your new fashion.
1: Ṣé o rántí nǹkan ṣáájú?
0: Your Lord remember the former thing.
1: Ọkùnrin ti disappoint yẹ.
0: The man has disappointed
1: you before. O ti bọ́kùnrin jìyà.
0: You have stopped with that man.
1: O disappoint.
0: He disappointed you.
1: O ti fẹ́yàwó.
0: You have married a woman.
1: O disappoint.
0: He disappointed
1: you. Let your past pass.
0: Ìyẹn ti lọ jẹ́ ó lọ.
1: Let your new beginning begin.
0: Ìbẹ̀rẹ̀ ọ̀tún ẹgbẹ́ rẹ̀.
1: Mo lu agogo.
0: I say good bye.
1: Wàá dìde padà.
0: You rise again.
1: Mo tẹnumọ.
0: I say it again.
1: Wàá dìde padà.
0: You rise again.
1: Ojú eré máa ṣe fún
0: mi.
1: Yóò sì ṣe fún
0: mi.
1: In the name of
0: Jesus.
1: Mo ń bọ̀.
0: I'll be back.
1: Jẹ gbọ́n tán ní
0: lókè. Let's hear from this
2: place. Hello sir. Ẹ kú ọ̀lẹ́ sá o, authority bàbá, èmi náà ti lẹ́rìí o, Olúwa ṣeun. Orúkọ mi ni Olúwa Yẹ́misí Adélẹ́yẹ láti ìlú Àkúrẹ́. Mo máa ń gbọ́ ìlú láti aago márùn-ún àbọ̀ ni mo ti máa ń gbọ́. Tí mi ì ní fóònù látẹ́lẹ̀ kékeré ni mo máa ń lò. Mo lẹ́rìí o, mo jẹ́ nìkan tí ẹsẹ̀ ń dùn, tó dẹ̀ pé lè mi rẹ́ǹtì là ń gbé. Ó kó nira fún mi láti wẹ̀. Mo máa ń bẹ Ọlọ́run ọba kọ́lọ́run kó kọ́lé ayọ̀ fún mi. Bí ìmọ̀ bó ṣe fẹ́ ṣe Ọlọ́run authority pé kó kọ́lé ayọ̀ fún mi. Tẹ́ pé mi náà dúró sínú inú yàrá mi ní fíláàtì tọ́lọ́run bá fún mi. Tẹ́mi náà máa wẹ̀ níbi tún mo dúpẹ́ pé Ọlọ́run ṣe ìyanu. Ọlọ́run ti kọ́ two bedroom flat fún mi o. Èmi náà ti ń wẹ̀ nínú ibi tún báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run authority o. Mo dúpẹ́ o lórí àwọn ọmọ mi gan láti ìgbà tí mo ti join prayer tẹ máa ń ṣe nídàájí yẹn ibi òpá mímọ́ mi ò ráre wọ́n pẹ̀lú bí mi ṣe lè dìde nílẹ̀ ẹni tó lẹ́sẹ̀ gan yájú ni kò lè bá mi fẹ́ra wọ́n kàn máa ń wò mí ni pé báwo mo ṣe ṣe Ọlọ́run authority mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o ojú òtì mi mọ́ o mo ń jẹun nírọ̀rùn nígbà tá à ń gbélé mi rẹ́ǹtì gan owó ọdún kan la máa san títí a fi kúrò ńbẹ nígbà tá a fẹ́ kúrò mẹ́wàá sílé mi gan wọ́n yìí jẹ mí lówó mi ò ráre o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run authority pẹ́ lórúkọ Jésù ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o èmi fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin náà ní gbọ́ bí sí yín lórúkọ Jésù ẹ ṣé mo dúpẹ́ o.
3: Ìṣẹ̀dá mi gẹ́ra o ìrìn àjò kò ti yá mi ò lè ṣerú ọlọ́lá mọ́ o.
4: Òkè láyé mi wá o.
5: Mo yin Ọlọ́run orí òkè ìlógo. Ní orúkọ mi ni Bísí Adébáyọ̀ láti Àkúrẹ́ mo jọ́mọ orí òkè Fárímù. Ní April last year mo ti Okodé iṣu ni mò ń tà. Bí mo ṣe ti Àbújá dé tí mo gẹ́rù ọmọọṣẹ́ mi ló kọ́kọ́ bá mi ó ní àǹtí ó lóun lálà báyìí pé ẹnìkan lóun fẹ́ bá mi fàṣẹ́ pé màá fi iṣẹ́ iṣu yìí màá fi pìtàn mo wá ní mo ló dáa torí ọdún kẹta mo síìkì ọlọ́run ló rà mí padà mo ló dáa ká má ṣe àfọ̀rọ̀gùn mo ń ba lọ bí mo ṣe wá gba owó ọjà tí mo ta gbogbo bówó yẹn ṣe rá nìyẹn tí mi mọ̀ bówó yẹn ṣe rìn lọ́wọ́ mi mo níṣẹ́ bíi táwọn ẹni ti fẹ́ gbà léleyìí ó tún yá ẹsẹ̀ mi méjèèjì tí màá ti fẹ́ fi rìn mí nílé fi rìn ìgbà tó wá yá ọlọ́run wá ṣe bàbá nírí fún mi èmi àti bàbá mi ríra wọ́n nà wọ́n wọ́n wá bèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi mo wá ṣàlàyé gbogbo nǹkan tí mo pass through mo wá ní bàbá mo ní mo fẹ́ lọ gba lápò kí n fi bẹ̀rẹ̀ iṣẹ́ padà bàbá ní mi gbọ́dọ̀ gba lápò ó ní kí mi gbọ́dọ̀ gba ó ní kí ní prayer ọjọ́ mẹ́ta lórí òkè yìí mo ṣe àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi wá gba lápò yẹn wọ́n mi ni ọlọ́run wá fi bẹ̀rẹ̀ fún mi láti ilẹ̀ tíbi ti ẹ̀yàwó ọlọ́run dìde wọ́n mi ràn fún mi lẹ́yìn ẹ̀ ọlọ́run wá ń dìde ìyanu mo lọ oko mo tún ti dé mo tún fẹ́ lọ oko lọ́sẹ̀ ìlágbára ọlọ́run bàbá mi kẹ́ẹ̀sù rẹ̀ ayọ̀ sínú ayé mi fún mi o.
1: tó ti wá rówó ṣiṣẹ́.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ṣẹ́ ní mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrògbò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alààyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimoh Friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkútán Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ni ànàdì ọlọ́mọ ní Shilo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì róró yan wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ara mi olùfẹ́ bó ti rí gẹ́lẹ́ lẹ ṣe gbọ́ yẹn lórúkọ Jésù. Jésù yóò fa ọwọ́ rẹ sókè yóò sì fa ilé aláàánú àti olóore rẹ lọ́wọ́. O ní kú sípò òṣì, o ní kú sípò àre. Bí a ti gbọ́ yẹn ní ọjọ́ Friday ọ̀sẹ̀ tá a wà yìí. Ìpàdé àdúrà tí a porúkọ rẹ̀ ní Ọlọ́run ìyanu tí yóò fàyè rẹ̀ dábìrà. Ó wà ó máa wáyé nílùú Ṣàgà. Níbo ni ní Ṣàgà? Oníjòkù Town Hall ẹgbẹ́lẹ̀ kan sí Oníjòkù Town Hall nílùú Ṣàgà. Tẹ̀bá ti dé Ṣàgà ẹlẹ́ lọ sí Sabo Under Bridge ní Oníjòkù Town Hall aago mẹ́jọ àárọ̀ sí aago kan ọ̀sán ni. Ẹgbọ́ ẹ̀yin ará mi olùfẹ́ ẹ mọ̀ pé Friday tó kọjá ni àṣeyẹ birthday mi so òun ló jẹ́ ká pẹ́ ẹ mọ̀ pé a kì í pẹ́ bí ti gbà kan mọ́. Lórúkọ Jésù Ọlọ́run yóò ràn yín lọ́wọ́ ìyanu yóò sì ṣẹlẹ̀ ó ti ráàánú gbà o ó dìde ó sì wọnú ògo lọ láéláé. Ẹ jẹ́ gbàdúrà ìṣẹ́jú méjì ẹ mọ́ gbàgbé lónìí náà mò ń bọ̀ ní sùúrùlérè omi sí òní tí ẹ ti ń retí láti jọ Zion water ó wà gbogbo ẹ ti wà ńlẹ̀ ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ bá ti ń gbà á bí ẹ ti máa ń ṣe ọrẹ májẹ̀mú lórí iyọ̀ òróró back to sender àti òróró ẹ ti rí stika lára ẹ tó bá ti gba omi kan fún wọn ní 1000 pé ọrẹ má jẹ̀mú mi rèé lórúkọ Jésù yóò dára fún yín ọkàn yóò sì balẹ̀ gbogbo ẹ̀ka wa láti gbàdúrà lọ́sẹ̀ yìí ẹ sì rí omi yẹn àti àwọn àdúrà àánú wọ̀nyẹn náà lórúkọ Jésù ìwọ ni ẹ̀rí kan ẹ jẹ́ gbàdúrà. Àdúrà wo la fẹ́ gbà lónìí? Ó máa fẹ́rẹ̀ yàtọ̀ díẹ̀. Àdúrà tá a fẹ́ gbà òun náà ni wípé olúwa dá aṣọ ògo padà sí ara mi lójú ẹni tó ń wò pé àfi kí n rìn hòhò olúwa dá aṣọ ògo padà sí ara mi má jẹ́ rìn hòhò ẹni tó ń gbèrò kí n rìn hòhò ní kójú ó tì ó yẹ ṣọ́ di àdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹni tó ní rìn hòhò ẹ jẹ́ kójú ó tì ní orúkọ Jésù ẹ jẹ́ ó gba ìrètí jù ẹni tó pinnu pé àfi kí n rìn hòhò ẹ jẹ́ kójú ó tì olúwa má jẹ́ rìn hòhò ògo aṣọ ògo dá padà sára mi dá padà sára ọmọ mi Jésù olúwa wa àmì. Màmá olúwa ní sọ àsọtẹ́lẹ̀ bó o ti ṣàmìyẹn ní orúkọ Jésù ọ̀run dáṣọ ògo padà sí ara rẹ gbogbo ibi tí ọmọ rẹ wà ní gúmẹ́rẹ̀ẹ́rin àgbáyé tó dàbẹ́ni wípé wọn ò rí ògo lò mo sọ ní orúkọ Jésù gbọ́ o lónìí kì í ṣọ̀la ọ̀run dá aṣọ ògo padà sí ara rẹ àti ara ọmọ rẹ gbogbo ìwọ tó ti gbìyànjú o ti struggle o ti ṣe wàhálà bákan náà ni ọ̀tá ò jẹ́ kó rọ́nà àbáyọ lórúkọ Jésù wà á rí ọ̀nà àbáyọ. Ẹ gbọ́ o gbogbo ẹ̀dá alàyè tó ń gbọ́ mi lénìí tí ń ṣe ọjọ́ tí a pè ní ọjọ́ agbára ó dá mi lójú pé ìwọ ti rí àánú gbà àánú tó dẹ̀ rí gbà yẹn àánú yẹn ò ní fi ayé rẹ sílẹ̀ ọmọ rẹ yóò rí ṣe ọkọ rẹ yóò rí ṣe olólùfẹ́ rẹ yóò rí ṣe gbogbo àwọn tó fẹ́ tiẹ̀ wọn ò rí ṣe ìwọ gan tó ń gbọ́ mi mo pàṣẹ wà á rí ṣe ò ní dààmú ò ní wọṣọ dààmú láyé. Ará mi olùfẹ́ ẹ mọ́ gbàgbé ẹ fi sọ́kàn ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí ni a fẹ́ pè òróró wọn ò forúkọ tuntun pè ọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọ̀fẹ́ ni òróró yẹn ẹ̀ ní sanwó yìí hùn ẹ tètè dé torí àní pẹ́ bákan náà mò ń bọ̀ lónìí níbo ni mò ń bọ̀ ní sùúrùlérè ní Fuja Street Community tó wà ńbẹ̀ ẹ gba òróró yẹn lágbára lọ́wọ́ ọlọ́run ènì lẹ máa gba tiyín ní sùúrùlérè la gbara lowo Eledumare to ba wa di ni ojo Wednesday mo nbo ni ilogun elegba town hall egbo te ba ti de iyana era bus stop Lagos Badagry Expressway e ko so fa won ni pe en lo si ilogun elegba ko ju bi 5 minutes si iyana era bus stop bua ni akoko ti o ti ro pe asiri re yo tu to ro pe wa je onje iponju ni oruko Jesu emi mimo o olorun ipe awon woli o ya ko ya o lenu ko ya o lenu ni oruko Jesu gba iyanu asiri o le tu gba mi o emi mimo bo asiri e Jesu oluwa wa amen ara mi olufe e gbo mo fi akoko yi mo fi ba gbogbo eyan niyan olorun soro seri nipa ti adua anu yen o koja be e mura sile seri ni Friday yi ni onijoku town hall e ma lori ofe ororo iyo bi mo ti so mo ti yo 300 ko lori e gbogbo e etele loruko Jesu olorun yo si ran yin lowo ni boni sabo under bridge onijoku town hall ni ojo Friday e wa se nkan kan lati sisin yi lo e lo ma bomi sinu iri e gba o woli roti mi le so mi pariwo gbogbo iwo ti o fe ki aye de duro to ti wa loke gbogbo iwo to ti doke ti aye de duro e seun ti emi oluwa so yi e bu omi sinu iri o ye sise yen ni ojo aseye ojo ibi sugbon ko si akoko e bu omi sinu iri e bu sinu iri kan ma gbe wole laaro e ma gbadua si ke wa gbe pade emi woli roti mi le so mi ni ojo Friday ose yi ni onijoku town hall iwo to ntaja to je pe won ti da oja e duro iwo to nsise won ti da ise e duro won da omo e duro pe gbogbo won papa gbogbo en ti en taja ni ilu Isagam Iperu gbogbo yin pata Ikene e ja pade agada godo aye kan le da iriduro ko ma se bo olugbo won aye oni da iriduro ko ma se ko si woli na ko si afa na ko si babalawo na to lagbara lati da iriduro ojumake mo ki iri ma je ise ti oluwa ran sinu aye aran enikan si o pe ko se lori oni lati wa iri hey ni ojo Friday isele nla fe sele gbogbo eyin ti korodu e mura o e mura gbogbo eyin ti sotubo e mura gbogbo eyin ara korodu e gbudo wa ni Isaga ni ojo Friday o wa very very important e wa e bomi yen sinu ri ke gbe wa loruko Jesu woni eri kan e gbona mo gbadua gbo lora anu gba se ri ni eni Tuesday e gbo gbogbo ojo Tuesday ni papa loni dua anu yen to ba ti gba fun won ni egberu mejo mo ti yo 300 ku nbe wa so pe o fi so si do fe ranse oluwa lowo olorun yo si ran e lowo ororo wa fun won ni egberu kan ati apokun abo pe mo fi ranse oluwa lowo iyo fun won legberu kan pe egba mo fi ranse oluwa lowo olorun yo si ran wo na lowo loni laaro yi ni suru lere eyin ara orile e lo si doyin lati be e wo moto to lo si Shita under bridge te ba de be ele lo Fuja Street community o to wa nbe e gba ororo lofe eyin ti e nbo lati my two estate Jakande Okota e o e lo si Sele Express lati Sele ri moto to lo si boni yen to lo si Lawansin lati Lawansin e bere bi te ti ma ri moto Randu Avenue Junction te ba de Randu Avenue Junction e bere Fuja Street o wa lo ko yin bayi community hall to wa nbe to wa ni Fuja Street ago mejo aro si ago mejila eyin ti mushin e lo si ojuwoye e ri moto koropo straight to nbo ni Fuja Street oju elegba eyin te wa loju elegba na e ri moto to nbo ni Fuja Street direct God bless you it is well with you egbo ni ola Wednesday mo nbo ni iyana era bus stop ni igbogbo elegba town hall mo wa nbe njejo ma tun wa nbe na ni ojo Wednesday yi yo dara fun yin okan yin si bale pe ero ibani soro yi egbo ago mejo aro si ago mokanla ni ilugbo elegba town hall bati de yana re lenlo ilugbo elegba town hall pe ero ibani soro yi 0706717000079 gbele kan si 0706717000079 eyin ti e fe adura anu yen e lo si Abaranje Road Alabama bus stop ke wa bere ile baba Oyewole Street number 1 Oyewole Street God bless you wo to ni card number church lowo bere si ni send ore majemu adura mi gba bere lati 1200 God bless you it is well with you ma gbagbe ipade adura mo sin ekan losu ni second friday keji te ba ti de ba ti de onile gogoro ni mo sin ele n lo si idera cinema hall ago meje aro si agomewa ni gbogbo second Friday of the month.

0: gan ni won yan layo ni bi lohun nibe yen ariwo figocap aba capsule lo gba gboro kankan tewe tegbo ile wa nla fi gbe jade la nfe baba aso iyun baba aleke akoko oba gbedogbedo figocap aba capsule lo nje be ile ise ayo haba health limited lo gbe jade e le rira lawon pharmacy atawon chemist jake jado orile ede nigeria e pe won sori 080-3860-6858 Vigocap Herbal Capsule Iroyin e ti gbagboro kankan lenu awon okun
1: Ijoba ipinle Ondo ti n kominu lori isowo sise iko lopo logbon lori eja mu eleyi ti won pe ni First Intelligence Department FID lawon apa abi kan nipinle Ondo won ni isowo sise won lo tin da kuku laja sile laarin awon eniyan atejade kan latena commissioner for iroyin ati banisoro idowo ajanaku jakodi mimo wipe bi ijoba bo ti se fowosowopo pelu awon eso alabo lati le gbogun ti wa moda duro ati lati le je ki abo to peye ko wa oni awon eso alabo ni gbodo sise pelu ibamu pelu ofin lai yese bo ti wo ko ri atejade owa jakodi mimo wipe ilana bo ba opa bo ba obu lese eleyi tawon olopa won ti won gba sise won in lo ti mu ipakepado ba awon aralu bakana in lo si ti n domi alaafia ipinle ru wa ke si oga agba yan eyan olopa Olatunji Tisu wipe nse ni ki o je ko mimo fun gbogbo awon olopa pataki ti won ba fe sise nipinle Ondo wipe ki won fi ogbon anu sise ni ibamu pelu ofin to de ise won o wa ro awon eso alabo lati kenu ajosepo won pelu awon alase toro kan nipinle ìyẹn lákòókò tí wọ́n bá ń ṣiṣẹ́ mọ̀lẹ́bí ọmọdékùnrin ọmọ ọdún mẹ́rìnlá Ezekiel Ọlápàdé ẹni tó fara gbọ́ta àbọ̀n ní olùléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ìrẹ́pọ̀dùn nílùú ìyẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun ló ti ń pè fún ìdájọ́ òdodo ọmọdékùnrin ọ̀hún ní ìròyìn jákòdì mímọ̀ wípé ó fara gbọ́ta ìyẹn lọ́jọ́ ìsinmi nígbà táwọn gidi gan kó agbébọn kan tí wọ́n ṣe ìkọlù sí agbègbè ọ̀hún tí wọ́n dáná ìbọn ya fáwọn tó wà níbẹ̀ léyìí tó mú kí àwọn aráàlú kó ní kálukú wọn fẹsẹ̀fẹ́ ìkọlù ọ̀hún ń ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn léṣe nígbà tọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn sá kúrò fún ẹ̀mí ara wọn ẹni tí bàbá ọmọdékùnrin tó dolóògbé náà Olúgbẹ̀ngà Ọlápàdé ń ló fẹ̀sùn kan àwọn gídígan kó olóṣèlú kan wípé àwọn ni wọ́n ṣe ìkọlù ọ̀hún sì ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀jọ̀ ẹ̀ṣọ́ aláàbò láti fi páńpẹ́ fún gbogbo àwọn ènìyàn tó sanro aṣọ bẹ́ẹ̀ sòrò agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀sùn Abiodun Ọ̀jẹ̀lábí ló wá jẹ́ kòdí mímọ̀ wípé ní kété táwọn ọlọ́pàá gbúròó bọ́n òun ni wọ́n ya sí agbègbè náà láti lè wo kí ló tó rúgbó igbákejì ọ̀gá àgbà yan ọlọ́pàá tó ń ṣàkóso ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí Adíkòkè Fayọadé ni ló ti mú dáhùn mọ́ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ táwọn ajínigbé pàkanamọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọn yóò padà sílé wọn láì séwu Fayọadé ni ló fi ìdánilójú náà léde lákòókò àbẹ̀wò ẹlẹ́mẹ̀wẹ̀ kù ṣe àkínṣe eléyìí tó ṣe sí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó tó wà níkẹjà ó jẹ́ kòdì mímọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò àti ìjọba ni wọ́n ń ṣiṣẹ́ bọ́wọ́ láti lè rí wípé wọ́n dóòlà àwọn onítọ̀hún láì séwu ó fi kún wípé gbogbo àwọn tó wà nílẹ̀ láti lè fi ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti dà sínú gbò láti lè jẹ́ kí wọ́n gba àwọn onítọ̀hún padà wálé ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀hún ló wá tako ìròyìn kan wípé àwọn ń dúnàdúrà pẹ̀lú àwọn ọlọ́pàá ó sì fi kún wípé àwọn ọlọ́pàá ni wọ́n gbájúmọ́ dídá àwọn onítọ̀hún padà wálé láìsàn tọ́rọ́ tàbí kọ́bọ̀ Fayọadé ló wá yànnàná ìgbìyànjú kan báyìí láti fagbára ro ọ̀rọ̀ ọlọ́pàá nípasẹ̀ pípèsè àwọn nǹkan àmúṣagbára fún wọn ìgbáyébádò tó nítumọ̀ àtàwọn ìmọ̀ ẹ̀rọ tó lè mú wọn ṣe iṣẹ́ wọn dáadáa ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì lẹ́kún ìbàdàn ló ti bẹnu àtẹlu dídá àwọn ikọ̀ agbébọn dà lóró eléyìí tó ronú padàpadà sáàrin ìlú àti sáàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí àṣìlò ìdájọ́ àwọn bíṣọ̀bù ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ènìyàn tó lùgbàdì ọ̀ràn ìjínigbé ìgbébọn dà lóró àti àwọn ọ̀ràn míì bẹ̀rẹ̀ òun ni wọ́n sì ń jẹ̀rora rẹ̀ títí ọjọ́ ayé wọn tí ìjọba sì wà ń ronú wípé àwọn yóò dá irú àwọn tí ó sá wọn nírú ọgbẹ́ bẹ́ẹ̀ padà sáàrin ìlú láì ní ìdájọ́ tó tọ́ ó jẹ́ kó di mímọ̀

0: wípé ń ṣe ni kí ìjọba kí wọ́n tètè dá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ eléyìí táwọn ajínigbé jí kó níjọba ìbílẹ̀ oríire padà sí ilé oníkálukú wọn bó ṣe jẹ́ wípé àwọn onítọ̀ ọ̀hún ni wọ́n ti lò ju oṣù kan lọ nínú igbó náà àwọn ìránṣẹ́ ọlọ́run ọ̀hún wá rọ ìjọba àti ìpínlẹ̀ ọ̀yọ́ láti jáwé sóbì ìgbìyànjú wọn kí àwọn onítọ̀ ọ̀hún padà wálé wọn láì léwu kí wọ́n sì rí wípé ààbò tó péye wà lórí àwọn ènìyàn. Ààrẹ Bọ́lá Tinubu ti ní ohun tó jẹ ìjọba òun lógún jùlọ báyìí òun ni gbígbájúmọ́ ọ̀nà eléyìí tí yóò mú èsì gidi jáde tí yóò lè la ipa rere tààrà láàrin ayé àwọn ọmọlẹ̀ yìí Tinubu fọ̀rọ̀ náà léde lákòókò tó ń sísọ lójú iṣẹ́ àkànṣe omi kàrú ìyẹn léyìí tó wà ní olúùlú ilẹ̀ yìí Abuja. Ààrẹ ẹni tí gbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima aṣojú fún jẹ́ kó di mímọ́ wípé àwọn ìṣèjọba tó ti lògbà rí kàn ń ṣe ìlérí ni ṣùgbọ́n ìjọba tóun òun yóò mú gbogbo àwọn ìlérí rẹ̀ ṣe dáadáa. Tinubu wá jẹ́ kó di mímọ́ wípé níní omi tó mọ tó nítumọ̀ láti lè lò àti pípèsè àwọn amáyémúgbà rọrùn ló lè mú kí àwùjọ kó dúró déédéé o láì yẹsẹ̀ ó mú dáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ìjọba àpapọ̀ yóò túbọ̀ tẹ̀síwájú láti mọ ṣe àwọn iṣẹ́ àkànṣe pẹ̀lú àwọn àtúnṣe míì tí yóò mú kí ìgbáyé gbádùn àwọn aráàlú kó nítumọ̀ dáadáa. Ìjọba àpapọ̀ ló ti ń pè fún ìgbésẹ̀ tó nítumọ̀ báyìí láti lè fòpin sí ọ̀ràn fífagídílé àwọn ènìyàn lọ sí ibùdó ogunléndé àti àwọn ọ̀ràn míì bẹ́ẹ̀ tó ń kojú ìgbáyé gbádùn àwọn ọmọ orílẹ̀-èdè yìí jákèjádò àgbáyé. Ẹni tó jẹ́ akọ̀wé fúnjọba àpapọ̀ George Akume ló fọ̀rọ̀ náà léde níbi àjọ̀dún ọdún àwọn tí wọ́n farasin iṣẹ́ rẹ̀ tọdún 2026 eléyìí tó wáyé Lábújá. Ó jẹ́ kó di mímọ̀ wípé kò sí ìjọba tàbí àjọ kan báyìí tó lè dá nìkan gbógun ti ọrú ọ̀ràn bẹ́ẹ̀. Ó pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó nítumọ̀ láàrin ìjọba àwọn àjọ lájọ lágbàáyé àwọn ẹgbẹ́ lórílẹ̀-èdè yìí àtàwọn ìlú káàkiri láti lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó wà ní ibùdó ogunléndé àtàwọn ènìyàn tó sá wa farasin kí wọ́n lè ní ìgbé ayé tó dúró re. Akuma ẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ló ń gba àwọn ènìyàn tí wọ́n sá wa farasin mọ́ra láti àwọn orílẹ̀-èdè alámúlégbè àti wípé ó ṣe pàtàkì láti lè pèsè ilé fún àwọn ogunlọ́gọ̀ ẹgbẹ̀límìlí àwọn ènìyàn tí wọ́n ti wà ní ibùdó ogunléndé báyìí látàrí ọ̀ràn ètò ààbò ọ̀ràn ìjà láàrin ìlú àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́. Mínísítà tó rí sọ́rọ̀ ìfọmọnìyàn ṣe nílẹ̀ yìí àti gbígbógun ti iṣẹ́ àtòṣì Bernard Dorò jẹ́ kó di mímọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí kò dín ní 100,000 àwọn ará òkè òkun tí wọ́n ni wọ́n wá farasin sórílẹ̀-èdè Nàìjíríà nígbà tó jẹ́ wípé 1,000,000 àwọn orílẹ̀-èdè yìí ni wọ́n sì wà ní ibùdó ogunléndé. Mínísítà ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti lè fojú sun ọ̀nà tí yóò mú kí òpin dé bá sísá lọ sí ibùdó ogunléndé. Ká tó mú ìròyìn ní kùtùwà ètò ní wá sópin ẹgbọ́ àwọn kókónú rẹ̀ tàti mẹnubà lẹ́ẹ̀kan sí. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti kọminú lórí ìṣọwọ́ṣeṣe àwọn ọlọ́pàá ọlọ́gbọ́n dórí ẹja mú ìyẹn Police Intelligence Department Force Intelligence Department FID ní bí wọ́n ti ṣe ń ṣe iṣẹ́ wọn eléyìí tó ti ń mú ìbẹ̀rù bojó bá àwọn ènìyàn láàrin ìlú. A sì ti jẹ́ kó di mímọ̀ wípé ìgbìmọ̀ àwọn bíṣọ̀bù ìjọ kátólíìkì ẹkùn ti Ìbàdàn ni wọ́n ti bẹnu àtẹ lu dídá àwọn agbébọ̀dà lórí tí wọ́n ronú pípadà sáàrin ìlú tàbí sáàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n pè é gẹ́gẹ́ bí àṣìlò òfin. Ní ìparí ìròyìn láti ní ìjọba àpapọ̀ ló ti ń pè fún ìgbésẹ̀ tó nítumọ̀ báyìí láti lè fòpin sí fífi agídílé àwọn ènìyàn lọ sí ibùdó ogunléndé àti ọ̀nà tó ń kojú ìfọmọnìyàn ṣe lórílẹ̀-èdè yìí. Èyí ló pin ìròyìn ní kùtù àwọn tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ Ọlásùnkànmí Èlújọba lólùtú ìròyìn Adébóyè Galani lórúkọ tèmi mo kì í ẹ kú ojúmọ́ àníjàn tí ò tẹ́ wa lọ́rùn.
1: Àdàbà 88.9 FM Àwọ̀lú sọ̀lú.

0: alásẹ́nsẹ́ alájọ ń jọ rokoroko ń rokoro lẹ̀rọ rẹ̀ ń rolẹ̀ òjò ń kú gìrì ní sánmọ̀ bẹ́ẹ̀ bá ti ń rágbẹ̀ tí ò ti ẹ̀ tètè dé láti oko wálé kẹ́ ẹ ti mọ̀ pé ti ń pèlè pé bá ṣe jẹun lọ́dún tí ń bọ̀ sílẹ̀ ni ẹ kú ojúmọ́ lọ́dẹ̀ yìí lónìí o mo kó nígbà mo káláwo mo kí gbogbo ẹ̀yin òṣòwò ẹ̀yin ìyá wa káràkátà tó yẹ pé bí gbogbo ìgbà ni wọ́n ń pè yín tẹ́yin náà ń dá wọn lóhùn ajé ò fi lé yín ṣe bùgbé o ẹ ní gúnlẹ̀ ṣébù tí ò fo kẹta kẹ ijọ́ tẹ bá rọ̀ pọ̀ kẹtọ̀ pọ̀ ijọ́ tẹ bá ràn wọ́n kẹta ọ̀wọ́n kájé ò fi lé yín kẹ fi ṣe bùgbé kẹ sì rajé náà kẹ fi ṣe nǹkan rere kókó tí ń fi bá wa sọ̀rọ̀ lónìí torí ibi tá a bá ti ń sòdodo ọ̀rọ̀ ibi tá a bá ti ń sọ̀rọ̀ tàwọn olórí káwa náà ká máa fọ̀rọ̀ kọ̀ọ̀kan ká máa fi kira wa nílọ̀ ẹ gbọ́ mi bí ẹni tí ò bá ti lè sin èèyàn tí ò ti lè sin èèyàn kò lè rẹ́ni sin òun náà ẹ jẹ́ ká sẹ́n tí ò bá ti sin èèyàn kò lè rẹ́ni sin bọ́mọ ò bá sin bàbá tí ò bá sin ìyá òun náà ò lè rẹ́ni sinun ìwọ̀nba tí bàbá bá lè ṣe fún un òun ni ó ṣe fún un ẹ rí báyìí lọ́jọ́ ọjọ́ kan nínú ọ̀rọ̀ kan ní ti mú wá tí gbogbo yín náà tẹ́ sì ti kọ́gbọ́n lórí rẹ̀ èjì ọ̀bàrà àti àwọn olówó rẹ̀ èjì ọ̀bàrà ló ń sin àwọn akápò ẹ̀ gírígírí oní máa ń bá wọn kó àpò fa wọn níjọ tí wọn bá ti ń lọ sílé ọlọ́fin lọ́rọ̀ọ̀rún ni wọn sì máa ń lọ sílé ọlọ́fin ni wọn lọ dífá fún ọlọ́fin lọ́rọ̀ọ̀rún kí ló lè rójú kí ló lè tòrò kí ló lè gbààyè torí náà ni pé tí o bá ń sèèyàn mọ́ rò pé onítọ̀hún fìyà jẹ ọ́ àbíjọ́ wo ni wọ́n ní òtò jọ lọ́rọ̀ àwọn tí àkànbí olódó dẹ́sìn òun náà ni wọ́n padà wá dọ lọ́rọ̀ láti ìlú àkété ni wọ́n ti ní kí wọ́n padà sórí ìrùn òlu tiwọn náà táwọn náà fi délé ni tí wọ́n fi délé nìyàn èèyàn tí ó bá sì délé ni yóò sin yóò sọfa yóò sin gba wọ́n lára òní wọ̀fà bí onígbọ̀wọ́ abánikówó ńlára ni nígbàtí olóògbé bàbá ní kẹ́nẹ́ wà tó ò bá sìn kó o fara ṣiṣẹ́ nínú ẹgbẹ́ kí wọ́n rí ẹ kí wọ́n mọ̀ ẹ́ wọn ò lè pèsè àyè tó dá sílẹ̀ fún ẹ ẹni tó bá sìn náà ní jèrè ẹgbẹ́ ìní ìjọrọ̀ ẹgbẹ́ mo wá gbàládùá pé gbogbo wa láàárọ̀ ẹgbẹ́ jẹ gbogbo ẹni tá a bá sìn kò ní dẹ́yìn tán kó sọ pé wọn ò mọ̀ wá ẹ wá rí èjì ọ̀bàrà yìí kò lóòkan àyáná kò lóòkan èjì tá a mú pàròkò kò tiẹ̀ ní nǹkan kan òun nígbàgbọ́ pé àwọn ọ̀gá àwọn tóun ń ṣe kúbẹ́kúbẹ́ lẹ́yìn ẹ̀ yìí tóun ń tẹ̀lé wọn bí wọ́n ń roko òun pẹ̀lú rẹ̀ wọ́n ni bí wọ́n ń rodò àwọn pẹ̀lú ẹ̀ ni wọ́n jọ ń lọ tó sì ń ṣiṣẹ́ sí wọn ní gbèjegbèjọ ohun àdìjọ yìí wọ́n ń lọ sọ́dọ̀ ọlọ́fin wọ́n délé ọlọ́fin tán tí wọ́n bá sì ti lọ sọ́dọ̀ ọlọ́fin wọn ó kẹ́rù bọ̀ wọn ó gba nǹkan rẹpẹtẹ tó jẹ́ pé inú èjì kókó ni wèrè inú náà máa ń bí èjì kókó ni wèrè máa ń dùn tíjíba inú èjì ọ̀bàrà náà máa ń dùn tí wọ́n bá ti gba nǹkan bọ̀ nígbà bá dé ìsàlù ibi tí wọ́n lọ yóò gbọ́gà kínní kọjá yóò gbé lami yóò gbé kejì yóò gbé kẹta bí ẹ bẹ́ẹ̀ àwọn ògẹ́ ẹ̀sẹ̀ àwọn ò pé kò sì sọ pé ó rẹ̀hún ijọ́ tí wọ́n wá lọ kẹ́yìn ọlọ́fin wá wò pé òun ó tiẹ̀ dán ìgbàgbọ́ àwọn ẹni yìí wò bó ṣe mú àṣẹ èṣù tó nà sí elégédé nìyẹn elégédé tó na àṣẹ èṣù yìí sí ó paradà ńgbà ṣe tán wọ́n dífá tán wọ́n borí fún wọ́n ṣe gbogbo bí wọ́n ti ń ṣe àwọn náà retí kó bọ́lé kó kẹ́rù jáde kó kó nǹkan fún wọn bí wọ́n ti ṣe gbà tí wọ́n ń bọ̀ wálé ló wá pè wọ́n pé ẹ̀yin awo ẹ ní bínú lé ní o ẹ dákun tó wà ń lẹ́nu ẹ bá òun fọwọ́ bá gbogbo àwọn awo mẹ́tẹ̀ẹ̀ta wojú ara wọn èjì ọ̀bàrà sì ni kò ní nǹkan kan tó lè jẹ́ ńlé ìyàwó ti mọ̀ pé bó bá lọ tó tẹ̀ láwọn ọ̀gá ẹ̀ lọ iná ní mú nǹkan bọ̀ tí ó gbẹran bọ̀ tí ó gbagbá bọ̀ ìyàwó ti lọ ta ó ti ṣe gbogbo ẹ̀ kalẹ̀ pé bọ́kọ̀ òun bá ti dé ọbẹ̀ ó sọ̀ gbogbo ẹ̀ ó dùn dandan wọ́n bá ní kéjì ọ̀bàrà kò palẹ̀ elégédé mọ́ èjì ọ̀bàrà bá palẹ̀ elégédé mọ́ òun nìkan ó kẹ́rù dì sórí bẹ́ẹ̀ ló tún gbé àwọn ọ̀gá ẹ̀ kọjá gbogbo ibi tó yẹ kí wọ́n gbà àwọn ọ̀gá bá kó palẹ̀ lọ wọ́n ní kéjì ọ̀bàrà kó máa kó elégédé lọ sílé bẹ́ẹ̀jì ọ̀bàrà sì kó elégédé délé ẹ̀yin náà sì mọ̀rọ̀ àwọn obìnrin ijọ́ wọn bá ti ń rí jẹ ni wọ́n mọ̀ ijọ́ tó bá ṣe pẹ́rẹ́ báyìí ọ̀rọ̀ burúkú tẹnu òkú ìbọn jáde lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ṣe bẹ̀ẹ́ sí pa irú kí ni tó kó wálé kí ni sì ọ́ tó lọ kóró èyí wálé tí mo sì ti lọ tálẹ̀ o mẹ́ran bọ̀ o kó nǹkan kan bọ̀ èmi ò lè so sí irú yín o n rò pé mo lè dúró mọ́ n sì lè ṣe nǹkan kan torí náà gbé ẹni tó ajá tó yó kò lè báyìí tí òyó ṣeré o torí tí òyó bájá kan bá ṣeré rán dandan dọ́jú ẹ̀ yo kun yo han leyin je ni e se mo dupe o o tan lenu o ku ni kun eleyi oni je asomo o e la loro ni o ka tun ma gbora wa layo layo
1: mi era mi kale oro ko mi yi ma ti sumi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
2: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o kagu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafda ki fun te dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission

0: arise. Ọpẹ́yẹmí ọmọ ọjọ́ ọ̀dá.
1: Yes.
0: Sálàáfíà ni.
1: Amọ̀dúpẹ́.

0: tó bá jẹ́ ní ti tún gbà nítorí ìdárayá kíni ká pè é.
1: Kò síbi tó fẹ́ tẹ̀ sí náà ju àdàbà lọ.
0: Ẹ yọ̀ǹda ẹ̀ fàdàbà.
1: Ẹ yọ̀ǹda ẹ̀ fún.
2: Rẹ́rẹ́dòmí mírèmí àti wà lápá Abídégbè ga àlàní rẹ́mí dòrè dòdòmí ọ̀pẹ́yẹmí jàn ọ̀dá rẹ́mí rẹ́mí dòrè dòdòmí mí.
3: Ọya fàmì sí jọ̀ọ̀dá náà.
2: Fàmì sí jọ̀ọ̀dá. Jọ ọ̀ọ́dá mí dòmí mí. Sọ́ọ̀sì ẹni. Ilẹ̀ pẹpẹ
1: mọ́ni. Sori ìgbà tá a bá ń kọ́ àmì. Mo rí bó ṣe kọ́kọ́ mu. O ti wo pé ọgbọ́dọ̀ ràn mú kó tó pa mí.
2: Jọ ọ̀ọ́dá.
1: Tọ́ba ti ìrànmú ẹ bá ti fún ẹ.
2: Nígbà náà lọ́n tá ń kọ́
1: àmì. Àmì ẹ máa jáde.
2: Nígbà náà lọ́n tá ń kọ́ àmì. Kíkọ́ra wọ lẹ́kítọ́rà ní fásitì. Ọmọ n buru èmi ti màmí kémi tó dé fásitì. Oyè ọ. Ó wà wọ́n pé ìwọ tọ́ ọ̀ bá ti lè fàmì sí ọ̀rọ̀ tí bá ti fún ọ ní ẹ̀zámù àbí tẹ́sítì.
1: Tọ́ ọ̀ bá ti fàmì sí
2: o ti jẹ́ tán. Tí tẹ́sítì ẹ bá ti jẹ́ 20 marks. O ti sọ 10 marks.
1: Àmì máa jẹ́ 10 marks.
2: Ìwọ fọ ọ̀ bọ̀ lọ sábẹ́ gí. Sọrí ẹni tọ́ respect in class yọ. Torí pé màmí.
1: Tó sì màmí.
2: Ọ wà fà. Sori time tó bá ti fẹ́ mọ nǹkan ìgbà yẹn lẹ mọ ń dọ̀rẹ́
1: tó
2: bá ti mọ
1: tán
2: ẹlòmíì tí ò fa ètò ẹni wọn lọ bá sọ yóò àmọ jọ pé
1: ó dẹ lomi ó dẹ jù mí lẹ
2: ẹ wà kóra
1: yìí lọ sábẹ́ gí ọmọ tí mo dẹ kọ́ lámì nìyẹn o
2: ẹnà
1: mo dẹ kọ́ níwèé o
2: ìgbà tó bá dé ní exam kò tiẹ̀ ní mọ̀ ọmọ ni kí ni kọ́ta sọ yìí
1: ìgbà tó bá dé ní exam rẹ tó bá ti wá ha padà a wá máa wù ẹ lọ́ọ̀kan.
4: Jọ̀dá nọmba tù kí nọmba tù.
1: Ìwọ́n tọ́dẹ̀ tí páyẹ́tì tẹ́lẹ̀ tí ò wù ẹ mọ́ tí ò wù ẹ nọmba tù kọ.
2: Tọ́ bá tẹ̀ wá sànú ẹ̀ tọ́ tó pé bóyá tí bá fún ní nọmba tù yẹn bóyá ó máa rejuvenate.
1: Ábèrè nọmba fọ́.
2: Yàtọ̀ sí ìyẹn gan pé bóyá ó tiẹ̀ máa at least ìwọ́dẹ̀ rí o ti ń
1: afọmọ
2: tẹ́lẹ̀ ọ̀rẹ́dì o ti wà on a gastro level.
1: Ok.
2: Ṣé yí ẹ nígbà tí a bá tún wá parí ẹ̀zá wa tún wá lọ wá pé báwo ni kíní kan
1: ní
2: fine a wá lọ bẹ́lò mi àti jọ máa rìn lọ lé ìwọ a máa rìn
1: bọ̀lẹ̀ ní ìwọ ti
2: retí kọ́ tẹ̀lé ẹni lọ lé ìwọ a máa rìn
1: bọ̀lẹ̀ irú kí leléyìí o
2: ìyẹn gangan lásán kárí o.
1: Alani is talking from experience.
2: What are you saying?
1: Pẹ̀lẹ́ jàre. Ó yé mi pé àwọn gẹ̀ẹ́sì ẹ wọ́n ti disappoint ẹ gan.
2: Irọ́ kò rí bẹ́ẹ̀.
1: Ó yé mi náà.
2: Ó ṣe bẹ́ẹ̀.
1: Ó jọ yé wa.
2: O lè má jẹ kéèyàn jí.
1: Kéèyàn jí láàárọ̀
2: kò jí.
1: Kò dẹ̀.
2: Kò torí èèyàn lọ sí night class.
1: Pé mo wọ̀ rí. Màá wá bẹ́ẹ̀.
2: Jọ̀dá.
1: Pẹ̀lẹ́. Olúwa mo fò rẹ̀ mi.
2: It's a brutal experience. Aṣa àdúpẹ́.
1: Àdúpẹ́.
2: Àdúpẹ́.
1: Pẹ̀lẹ́.
2: Ṣé dáadáa aláwà? Ṣó ṣe ẹ̀yin náà rí.
1: Ó ṣe wọ́n rí bàjẹ́.
2: Àìmọye. Ojú máa yọ ńlá pètò yìí. Ẹja mo fi gbádùn ṣayọ.
1: Akíyin dáadáa mi dẹ́ wà tẹ́ ẹ ti ń gbọ́ wa.
2: Ẹni tẹ́rẹ̀ èjì tẹ́rẹ̀ wa lápá bí àwa ò ní nǹkan míì.
1: Àníròònù
2: mi. Ayọ̀ náà lọ.
1: Ayọ̀ ni o.
2: Àpòrónú wa ti fàya.
1: O ti fàya.
2: Kì í sì ṣe pé bẹ́ẹ̀ náà la ní sẹ́ǹsì tó.
1: Àní.
2: Ṣùgbọ́n kékeré tá a ní.
1: Ó máa wúlò fún yín.
2: Ẹ máa má lè jẹ o.
1: Ẹ lò ó.
2: O léwu bẹ́ẹ̀ bá jù gbó.
1: Ẹ mú lò.
2: O léwu.
1: Ẹ fi pamọ́. Bẹ́ẹ̀ bá fi sórí àjà ni. Àṣùmọ́ ẹ bá fi sórí àjà sí eku
2: òní gbé. Irọ́ tó bá fi sórí àjà.
1: Ewu lè gbé o.
2: Yàtọ̀ sí eku gan. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni eku jẹ́ ṣé rangers náà máa ń pè àwọn tó yẹ pé wọ́n sì ọ́ ní jàǹbá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́kú jẹ́ bẹ́ẹ̀. Sọrí ayán báyìí. Jọ̀dá. Especially àwọn tó jẹ́ pé ilé wọn kíní ṣé carpet náà máa ń pè àbí mi ò tiẹ̀ mọ báwọn plumber ṣe máa ń pè tó máa ń ṣe sẹ́yìn tó máa ń kó kebọ nú ẹ̀
1: tó máa ń
2: kó máa lọ sínú
1: oyè
2: ibi ẹ̀yìn yẹn tó bá yẹ pé wọn ò ṣe dáadáa òun ò wà á mọ su ayán
1: a máa wà ń bẹ
2: yóò mọ su ayán
1: ibẹ̀ ni ó
2: ayán wà mọ bẹ wọnú kísìnì bẹ́ẹ̀ báyìí lọ fi ọgbọ́n yìí sórí ẹ̀sán àfàmọ́ kó mọ̀jà ayán ni ó jẹ́ ẹ fi sọ́wọ́ àlàáfíà ayán ni kẹ́ ẹ̀ dì í mú.
1: Kò jù bẹ́ẹ̀ lọ.

0: lúgbọ́ ọ̀rọ̀
1: ètò
0: ààbò bó ṣe máa ń léyìn ṣe mo sọ kinní kan nígbà kan ní ìgbà pé tí ààrẹ àná tí ó wà ní orí àlééfà ní ìgbà tí kinní bẹ̀rẹ̀ ó kàn dùn mí wípé tó bá yẹ pé gbogbo ọmọ nàìjíríà ni wọ́n panu pọ̀ nígbà yẹn pé ohun tó ń bọ̀ yà wọ́n ládẹ́ẹ́dẹ́ ẹja pawọ́ pọ̀ ká ṣẹ́kẹ̀ ń bẹ àwọn ará ẹbí tí wọ́n wọlé ó máa yàrá nígbà yẹn láti rí i pé àwọn kan gbà yẹn bíi pé ṣe ni wọ́n ń dọ́gbọ́n gbè sí ẹ̀yìn agbésùmọ̀mí wọ̀nyí tí ẹ bá lọ sí dáadáa nígbà yẹn nígbà tí wọ́n lọ kó àwọn ọmọ chibok girls wọ́n fi ń tún àwọn èèyàn létí wípé àwọn ti rí intelligence yẹn tí wọ́n pé àwọn ti ṣe òfin tó tó àpò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pa wọ́n ń bọ̀ nílùú yìí ó ṣe káwọn kan kí wọ́n wá ṣe àkọlù sílùú yìí ṣùgbọ́n àwọn kan wá sọ wípé nínú ìwádìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò ìjọba ṣe wọ́n sọ wípé àwọn agbófinró tí wọ́n ń bẹ ní sàkálì ìlú yẹn ní ìgbà tó tó bí àkókò díẹ̀ kí àkọlù yẹn ṣẹlẹ̀ àwọn elétò àbọ̀ yẹn wọ́n ṣe kí ni.

0: agbésùnmọ̀ mi wọ̀nyí tí wọ́n sì ń jẹ ní di ìbàjẹ́ yìí ṣùgbọ́n nítorí wípé gbogbo kan tó ṣiṣẹ́ pọ̀ yìí ó ń ṣiṣẹ́ pọ̀ láti rí pé ó fẹ́ bọ̀ wá ẹ ó fẹ́ bọ̀ wá tapá ẹbí ni àwọn kan fi ń tẹpẹlẹ mọ́ gbà náà pa ara o ẹ má jà ṣe báyìí èmi ò mọ ìdí tó jẹ́ wípé tí a bá ti kó èèyàn tó ta ká iṣẹ́ ibi gidi kì í ṣe wípé ó ṣẹlẹ̀ kan kì í ṣe pé ó ṣèṣì ṣe o àwọn tó jẹ́ pé iṣẹ́ ibi ni wọ́n yàn láàyò láti máa jí àwọn ọmọ kó láti máa jí àwọn ará ìlú kó a sì tún wá kó wọn jọ a sọ fún wọn pé ní báyìí o ẹ̀wọ̀n ti olùpìwàdà ṣe rí ìgbà yẹn ló yẹ kí àwọn ọmọ nàìjíríà ti bu ẹnu àtẹ lu ètò pé à ń kó àwọn irú àwọn ọ̀daràn burúkú gẹ́gẹ́ pé ọ̀daràn gan tó yà sọ́sọ́ ìdaràn ẹni tó jù sí fẹ́ẹ̀ wá ilé lóko pé àwọn ọ̀sẹ́ni tó lọ sí gbogbo odidi ìletò kan tọ́lẹ̀ pa gbogbo ìbẹ̀rù wọn.
1: ọ̀daràn ní grade.
0: ó ní grade o ó yàtọ̀ síra wọn gidi ṣùgbọ́n ká wá rò pé irú àwọn tó jí magi lọ́jà agbẹ́wọnsẹ́ wọn ọdún mẹ́wàá agbẹ́wọnsẹ́ wọn ọdún méjìlá ẹ bá wí ìwà gbanada lóhùn ṣùgbọ́n tó gidi gbé ohun tó lè ṣe tó lè dá ẹ̀mí èèyàn ní ègbodò títí kan àwọn ọmọ kéékèèké tó dẹ̀ kó wọn lọ àwa kó oògùn ọjọ́ àníkáwó wọn tronú padà àtún wá bẹ̀rẹ̀ sí ní fún wọn ní owó ẹjọ́ ìgbàwó gan nínú wọn ò ní dùn láti máa tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ibi tí wọ́n ṣe ó ti wá wá sí ọ̀dọ̀ wa báyìí o ó ti wá wá sọ̀rọ̀ tẹ bá rántí kíní kọ́kọ́ ṣẹlẹ̀ ní ọ̀wọ̀
1: tó
0: lọ sí ilé ìjọsìn ní ọ̀wọ̀ tó dẹ̀ ṣe àwọn èèyàn bí ọ̀sẹ̀ ṣe ń ṣojú àti ìgbà yẹn náà ẹ gbogbo ti ń ṣẹlẹ̀ báyìí
1: káàkiri wọ́n sẹ̀ dájọ́ àwọn tó lọ ṣe ìkọlù nílùú ọ̀wọ̀
0: báyìí tí ọ̀rọ̀ yẹn ti wà lẹ̀ a sì tún rí àwọn agbẹjọ́rò kan náà tí wọ́n sì bọ́ síwájú láti máa rojọ́ gbé àwọn èèyàn búburú wọ̀nyí ṣóòtẹ̀ ẹ̀kọ́ nílùú ẹjọ́ yìí rò ṣe rí láyé ìgbà àwọn ológun mo sọ́ọ́rì wọ́n máa ń ṣe kinní kan nígbà náà tí ìwádìí bá ti fi hàn pé lóòótọ́ ẹ̀ṣẹ̀ tó ṣe yìí ó burú jáì wọ́n á gbé lọ síta gbangba gbogbo ẹ máa rí ẹ wọ́n á fẹ̀yìn ẹkùn àgbà wọ́n á yẹn nímọ̀ láti fi kó àwọn ẹlòmíràn lẹ́kọ̀ọ́ torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìsọlẹ̀ kan báyìí ilé ìwé ilé ìjọsìn ìbáṣe mọ́ṣáláṣí ìbáṣe ṣọ́ọ̀ṣì àti àwọn ibòmíràn tó jẹ́ pé wọ́n rí wípé ó fẹ́ dàbẹ̀ ni pé àpọ̀dọ̀ wọn fẹ́
2: lágbára
0: wọ́n máa ń pè ní soft target
1: bẹ́ẹ̀ni
0: lédè òyìnbó ṣùgbọ́n àyẹ́ni pé birú ẹlẹ́kìnfitirú ẹ̀dọ̀ríyàn ṣe àpẹẹrẹ báyìí ibi tí ilé ìjọsìn yẹn wà gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe ó jìnà díẹ̀ sí àárín ìlú ó fẹ́ fara ṣoko díẹ̀ yàtọ̀ sí yẹn tẹ́ bá díẹ̀ dẹ̀ níyàn mi ìbọn bóyá wọ́n ṣì ní police
1: station kan bẹ́ẹ̀ni
0: mi rò pé wọ́n ní so irú nǹkan wọ̀nyẹn tí àwọn agbésùnmọ̀mí ìbá kan jẹ́ ẹlòmíì gan ló kàn wá sí ìgbẹ̀gàn láti ṣàwọn ará ìlú yẹn léṣe ta ló fẹ́ dáàbò bo àwọn ará ìlú yẹn òun ni mo ṣe sọ kinní kan wípé ṣé ẹ rí ètò ààbò wa lórílẹ̀‐èdè yìí kò sí bá a ṣe fẹ́ ṣe báyìí tó bá lẹ́nìkan tó yẹ dígbà báyìí pé mo fẹ́ máa dáàbò bo ìlú ẹ gbọ́ nípa ti àwọn ọdẹ ọ̀yọ́ kan tí wọ́n lọ tú àwọn kan sílẹ̀ tí ọlọ́pàá padà kó àwọn ọdẹ ọ̀yọ́ ọ̀hún tó padà kó wọn sátìmọ́lé ohun tí mo rò ní wípé ibi tó lé dúró yìí tí a bá ṣàkíyèsí títò tí a tu àwọn elétò àbí pàápàá jùlọ àwọn ọlọ́pàá wọ́n ní sis wọ́n máa ń pa àwọn ẹ̀yìn ní special intervention squad wọ́n ní school protection unit gbogbo kínní ṣe ní tí n bá ti ń gbọ́ táwọn kan sọ̀rọ̀ pé ṣagbára ọlọ́pàá lè káwọn ní agbára ọlọ́pàá lè káwọn ẹ má yẹ ká máa tọrọ ajẹ́ pápá ọlọ́pàá lè káwọn oríṣiríṣi pele pele ló ń bẹ ní ti àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ níṣẹ́ ọlọ́pàá oríṣiríṣi pele ló ń gbẹ sis wà sib wà counter-terrorism unit wà ṣùgbọ́n ẹ lọ́wọ́ gbogbo àwọn tí mo dárúkọ wọ̀nyẹn pátápátá ọjọ́ election nìkan lẹ máa ń rí wọn tí wọ́n bá ti ń dìbò ọjọ́ mo rí àwọn kan ní election tá a ṣe kọ́ra lẹ́kìtì yìí tó yẹ pé mi ò fẹ́ rí wọn nínú iṣẹ́ ọlọ́pàá rí orúkọ wọn dẹ̀ yàtọ̀ gẹ́gẹ́ ṣùgbọ́n ìgbà tí mo máa tan lọ́wọ́ mo rí pé olóṣèlú ni wọ́n tẹ̀lé káàkiri a fi iṣẹ́ tí ó yẹ kí wọ́n ṣe ṣe rí tó máa pè kan ní special intervention squad ìyẹn túmọ̀ sí wípé bóyá ó láwọn ibì kan tó mẹ́ ẹ ibẹ̀ ló yẹ kẹ́ ti máa rí àwọn wọ̀nyẹn àwọn ibi tó jẹ́ pé ó mẹ́ ẹ pé kò sí iléeṣẹ́ ọlọ́pàá ibẹ̀ ló yẹ kẹ́ ti máa rí wọn àwọn ilé ìwé ìsọ̀tọ̀ yẹ pé ibi tó wà ó jìnà sáárín gbogbo ibẹ̀ ló yẹ kẹ́ ti máa rí wọn tó bá sọ pé bọ́ọ̀sì wọn nìkan ni mo máa rí school protection unit wọn á kó oríṣiríṣi kọ́ra wọn á kó bọ́n dání nírí wọn ní school ọ̀hún ibo náà wọn protect nígbà tá a bá kọ pé school protection unit school wo náà wọn protect o ti lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ dáadáa lẹ́yìn ibi tí nǹkan ti ṣẹlẹ̀ yìí tí ẹ bá rí gbogbo ibẹ̀ wọ̀nyẹn police station mélòó ló wà ńbẹ̀ ìgbà kan ni mo lọ sí area ìwọ ni area tẹ bá ti kọjá tẹ lọ sí ọ̀nà kìṣí lọ́hùn mo lọ síbẹ̀ ṣe ni gbogbo bá ṣe ń rìn wákàtí wákàtí wákàtí wọ̀nyẹn bá ti ṣe kúrò ní ìlọrin táwọn wọ inú ọ̀yọ́ lọ ó kàn dàbí ni pé kò sí ètò ààbò kankan mọ́ ìpẹ́tọ́ máa

0: nínú àwọn ìlú wọnyẹn àmọ̀tẹ́kùn nìkan là ń rí. Ìlú kan bẹ̀ tó tóbi díẹ̀ tó sọ pé òní police station ẹbí mi pé òní police station ẹ wà abẹ́ àti bàbà. Abẹ́ àti bàbà ni police ṣe irú àwọn ọlọ́pàá tó wà bẹ́ẹ̀ ni ìkọlù máa dé tẹ̀sọ pé kí wọ́n kojú àwọn tó bọ̀ wá kọlù wọn. Kò ṣeé ṣe a ní láti mú ètò ààbò kúrò ní ọ̀rọ̀ wípé àwọn tí ó lówó àwọn tó lọ́la nìkan nìkan máa dáàbò bò pàápàá jùlọ àwọn ètò àwọn elétò ààbò wa ò tíì tó. Òun ló ṣe máa ń dúnmọ̀ ìrọ̀mọ́sọ pé wọ́n pín fọ́ọ̀mù jáde fún lágbájá fún ètò ààbò ilé wọ́n pín fọ́ọ̀mù jáde fún ètò ààbò ilé. A ní láti bójú tó ètò ààbò ẹsẹ̀ kùkú àti mú ètò ààbò ẹsẹ̀ kùkú àti mú kúrò kò sí kankan tó wà lẹ́sẹ̀ kùkú mọ́ nípa tó ń jẹ́ ètò ààbò. Ṣé ẹ̀rẹ̀ rí mo sọ kiní kan lẹ́ẹ̀kan mo ní ọ̀rọ̀ òṣèlú ó wà lára nǹkan tó ń jẹ́ kí ètò ààbò ìlú yìí kó mẹ́ẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ ni ṣe rí àwọn local government chairman local government ministry gbogbo àwọn ló yẹ kó máa mójútó ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn gómìnà ń mójútó báyìí wọ́n ti da gbogbo ẹ̀ papọ̀ wọn ò jẹ́ kí àwọn local government chairman wọ̀n jẹ́ kán ṣiṣẹ́ owó tó ń wọ local government kankan ó tó take care local government ẹ lọ bèrè dáadáa ẹ lọ tọ́ lọ́wọ́ ká ìwòye tí local government tó wọlé sí àpòjọba ìbílẹ̀ kankan gbogbo kínní wọ̀nyí pátá ló wà ń bẹ̀ tí state bá ṣe tiẹ̀ tí federal ṣe tiẹ̀ tí local government ṣe tiẹ̀ kí gbogbo wọn gbá wọn jọpọ̀ alámọ̀tẹ́kù àti pé káfù wọn níwèé iṣẹ́ gan ó dì ṣòro ní south gbogbo south west ń bí ẹ tún àwọn gbọ̀ngàn tó kó sí àwọn ìwọlọ àmọ̀tẹ́kùn nígbà tó kó sí wọn gan ẹ tún rí pé àwọn olóṣèlú náà lọ́pàá tó ń fìyàn wọn sí láti tún máa dáàbò bò wọn ọ̀rọ̀ ti wá dojúrú. Òun ni mo ṣe sọ pé a nílò láti wo ètò ààbò wa tó ṣe kíni tó mẹ́ ìjọ tí bàbá ààrẹ wa bàbá tinubu ti wọlé ni wọ́n ti sọ wípé àwọn fẹ́ láti fẹnukun state police láti fẹnukun láti fẹ ṣé ni kì í ṣe pé àwọn tá a fi sámọ̀tẹ́kùn kì í ṣe pé wọ́n fẹ́ ṣiṣẹ́ náà o ṣùgbọ́n ó níwọ̀nba ibi tí agbára wọn mọ o kò sẹ́ni kan tó nílùú talẹ̀ tínú ẹ̀ máa dùn pé wọ́n wá sínú mi lé ní wọ́n pa gbogbo ìlú mìíràn wọ́n sínú là ẹ jẹ́ kí á yan àwọn tó wà láàrin ìlú gangan láti dá gbogbo ìlú ara wọn á wú wọn lórí láti ṣe.
1: Láti ṣiṣẹ́ àwọn náà dẹ̀ mọ gbogbo ojú òpó.
0: Wọ́n mọ gbogbo ojú òpó wọ̀nyí ó máa wú wọn ṣe àwọn kan sọ pé wọ́n á lò wọ́n fún ṣèlú tó bá ṣì jẹ́ pé ṣe rí gbogbo nǹkan tá à ń sọ wọ̀nyí ṣé gbogbo àwọn tí wọ́n ti da ìlú wọn rú báyìí sí nípínlẹ̀ Kwara tọ́ ṣe mẹ̀ pé àwọn ìlú kan wà nípínlẹ̀ Kwara báyìí sọ pé àhoro ni wọ́n ti di àhoro pátápátá.
1: Bẹ́ẹ̀ni tó ti sá kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ni.
2: Wọ́n ti wà ní
0: òdòdó ilé. Wọ́n ti sá kúrò ńbẹ̀ tí ó ṣèlú kan ṣe ń ṣe ń bẹ̀ mú wa. Ẹ sì jẹ́ ká kọ́kọ́ lé ẹ rọrọ ná. Ká tó ṣe kíni ká tó ọkọ̀ bàá bá adìyẹ.
2: Àlejò wa ìbéèrè kan ó ń gún mi kẹsẹ́ níbi tí mo wà yìí. Ṣé ń gbọ́ mi? Àwọn agbébọ̀dà lórí wọn ń ṣe ìkọlù sí ilé ìwòsàn. Pàápàá jùlọ àwọn ilé ìwòsàn alábọ́dé tó wà lágbègbè wa. A sì ń rápẹrẹ.
1: Àwọn tán wà lẹ́sẹ̀ kùkú jù.
2: A sì ń rápẹrẹ. Ilé ìjọsìn àwọn tí ń ṣe sóòru àwọn tí ń ṣe ìṣọ́ọ̀sán kì í ṣe sóòru nìkan mọ́. Torí a ti rí lọ́jọ́ ìsinmi tí wọ́n kàn déédé wọnú ilé ìjọsìn tí wọ́n sì kó gbogbo àwọn tó wà ńbẹ̀ sọ́gán wọ́n ti ilé ìjọsìn lọ sínú igbó.
1: Nígbà tí ọba sí rọ àwọn elétò ààbò ńbẹ.
2: Kí ni ohun tẹ̀yìn rò pé ó ṣokùnfà ìdí táwọn agbébọn dàlúrù tí wọ́n fi ń tọ àwọn tí wọn ò lágbára lọ? Ṣé láti pe àkíyèsí ìjọba sí nǹkan kan ni àbí fi fún ìfẹ́ ẹnu ara wọn? Àbó ní nǹkan kan tẹ̀ rò pé wọ́n ń jà á fún? Torí kọ̀ọ̀kan làmọ́ ń gbọ́ pé wọ́n lọ rè kojú àwọn ológun ní ibùba àwọn ológun ṣùgbọ́n gbogbo ìgbà làmọ́ ń gbọ́ pé àwọn ibi tí ò lágbára yìí làwọn agbébọn dàlúrù ni wọ́n ń fojú sùn. Kí nìdí kí nìkan tẹ̀yìn rò pé ó ṣokùnfà rẹ̀?
0: Ṣẹ̀rí tí ẹ bá ṣe nítọ̀dọ̀ tèmi tí nǹkan bá ń ṣẹlẹ̀ mo máa ń gbìyànjú láti wo kúlẹ̀kúlẹ̀ ohun tó fa tí nǹkan báyìí fi ṣẹlẹ̀. Mo máa ń gbìyànjú dáadáa torí kí ó má dàbẹ́ni pé olúwa ẹ wá ń sọ ọ̀rọ̀ lórí ahọ́n láì mọ nǹkan tó ń sọ. Tẹ bá ṣàkíyèsí àwọn agbébọn dàlúrù yìí dáadáa wọ́n jẹ́ èmi ò fẹ́ fi tẹlẹ́yà pẹ̀yà bọ̀ rárá ṣùgbọ́n ohun kan tí wọ́n máa ń ṣe fídíò lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ ó tẹ̀ mọ́ rárá dáadáa láti máa lo TikTok dáadáa tí wọ́n á sì máa sọ wípé nǹkan báyìí làwọn fẹ́ ṣe nǹkan báyìí làwọn fẹ́ ṣe. Èmi ò gbàgbọ́ wípé ó ní ẹlẹ́sìn kan tó máa sọ wípé ẹ̀sìn tó ló sọ pé kóun lọ pa gbogbo èèyàn run. Ṣùgbọ́n tá a bá wò ó náà kò sí ẹ̀sìn kan tó wà lóde ayé yìí tí àwọn ọ̀kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá ò sínú wọn tí wọ́n sì ń fi rú ẹ̀sìn bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe àwọn èèyàn ní ìjàmbá. irú àwọn èèyàn bẹ́ẹ̀ wà lára wọn. Àwọn kan wà ń bẹ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. Gbogbo àwọn tó ti múnà pápátá náà kì í ṣe ẹ̀sìn nìkan ni gbogbo wọn fà ní. Kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni gbogbo wọn fà. Ẹlòmíì ṣe rí ohun tó túbọ̀ fa tọ̀rọ̀ wa ní ìyá Gúúsù ń bì yìí. Tó dẹ pé tẹ bá ṣàkíyèsí bá àwọn tí wọ́n mú tẹ bá máa tọ̀nà wò dáadáa nígbà táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ẹ wá rí wípé àwọn aráàlú mìíràn gan àwọn ni wọ́n bá wọn ṣe ètò bí wọ́n ṣe wo ìlú yẹn lára. Bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ìgbà wọ́n máa ń ní àwọn èèyàn kan bẹ́ẹ̀ tó yẹ pé a máa ń pè wọ́n ní black sheep of the town. Òun ló ṣe sọ wípé olè ìta òṣìṣẹ́lẹ̀ wá jà tí ò bá lọ́wọ́ olè ilé nínú àti pé àìkíyèsára. Ṣé irú àwọn tí mo sọ pé wọ́n wà wọ̀nyí pé ẹ̀ sọ pé kí nìkan tí wọ́n dídì ń gbò gan tó fi di pé wọ́n wá ń kọlu ilé ìjọsìn kọlu àwọn ilé ìwé wa kọlu ilé ìwé tí wọ́n ti ń ṣe ìtọ́jú àwọn aláìsàn gẹ́gẹ́ bí alábúrẹ́ pé ìjọ nìkan tí wọ́n fẹ́ rò. Lákọ̀ọ́kọ́ ìyà ń jẹ àwọn ọmọ Nàìjíríà ìjà sòjọ́ torí kò sẹ́ni tí ó lè wà òkè díẹ̀ mi sọ pé kó wà òkè pápátá ṣùgbọ́n tó kàn lè wà òkè díẹ̀ táwọn rò pé nǹkan tó kù ni wípé kó òun lọ ṣe kí n pè ní alami ní ọjà sọ sí ẹ pé kó lọ ṣe mọ pé ọtọ ni pé kéèyàn lọ sọ pé òun fẹ́ máa jíyàn pé ọtọ ni ṣe àwọn alami yẹn gangan ló burú jù.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn alami yẹn gangan ló burú jù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà kan ẹni tó ń ṣe fọkanáísà fún ẹni yẹn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ló ṣe okùnfà bó ṣe díẹ̀ nìyẹn gbé.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn tó fẹ́ jíyàn pọ̀ nílò wá jíyàn gbé.
1: Lékìtì
0: oko ìjọba tí ń ta oúnjẹ yẹn o pàjù ₦10,000 lọ gẹ́gẹ́ bí èrè ẹ lójú àwọn kan náà ń wá fún ní bí ọjọ́ mẹ́ta bí mẹ́rin bí ọ̀sẹ̀ kan àwọn kan kan náà wọ́n sì ń kó owó tó lọ sí bí ₦100,000 fún ẹ o sì ń wò pé olúwa ti ṣe o ó yẹ kó o fura ìyẹn fún ti àìkíyèsára nìyẹn ṣùgbọ́n ẹni tó dídì ìjókòó tó lọ ń ṣe alamí fáwọn tó máa jẹ́ àwọn èèyàn bíi ti ẹ̀gbẹ́ àwọn aráàlú ẹ̀gbẹ́ ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pé nǹkan kan ló ba débẹ̀ èyí náà sì ni pé ìyà ń jẹ àwọn ènìyàn ṣe rí àìbìkítà sí pé kí àwọn ènìyàn ní ìgbáyé gbádùn òun ilé tó ń padà bọ̀ wá òun ológun ẹ̀yìn tó padà bọ̀ wá ń jà wá yìí o ìyẹn nípa tilẹ̀ Yorùbá nítorí pé kò sí ìran Yorùbá kó tó lè máa dérí ká sọ pé òun fẹ́ pa gbogbo ìlú òun ṣe lòun fẹ́ kó gbogbo èèyàn láti máa jí wọn pé kíní wọ́n strange sí wa ní south west ẹ̀já sọ tọ̀rọ̀ ó strange pé káyà ní gbogbo dídí ìlú káyà lọ sí ìlú ilé ìwé káyà lọ kọ́ ọmọ bẹ́yẹn káyà kó wọn wọnú gbọ́dọ̀ ẹ̀já sọ tọ̀rọ̀ kò kì í ṣe kì í ṣàṣàwọ́n níbí ṣùgbọ́n tá a bá ti wá rí àwọn èèyàn wa tó wá ń ṣe alami fún àwọn tó wá ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ ó yẹ àsìkò náà kí ìjọba wa ó kíyè sára àsìkò náà kí ìjọba wa ó kíyè sára tá a bá ti ní àwọn ara tó ń lọ ẹgbẹ́ ká máa bójú wo àwọn tinubu ń bí ìyá tí àwọn ìjọba wa káàkiri ìpínlẹ̀ south west tí wọ́n fi ń jà àwọn èèyàn ó ti pọ̀ jù.
2: Ẹ ń sọ̀rọ̀ nípa ìkíyèsára ibi tá à ń bọ̀rọ̀ bọ̀ gan leléyìí torí bàbá mọ ohun tó ṣokùnfà nǹkan a lè mọ mojútu sí olóyè ká kọ́kọ́ ti àwọn ìbéèrè iwájú kí ni ọ̀nà àtọ̀ níbi tá a bọ̀rọ̀ dé yìí.
1: Ṣé wọn tiẹ̀ lérò wípé àwọn tó ń ṣe alamí gan fún àwọn tó ń ṣe agbódegbà tí wọ́n bá mú àwọn agbódegbà yìí tán tán bá tiẹ̀ lé wọn ṣáwọn gan náà ní fẹ́ padà síbẹ̀ pé nígbà tí ọ̀nà kan rí ọ̀nà àǹfààní kan rí láti máa ṣiṣẹ́ láabi gan fúnra wọn.
0: Ṣẹ̀rí ẹni tó bá ṣe alamí tí ọwọ́ bá tẹ̀ ìdájọ́ tó bá máa ṣe fẹ́ni tó pè bọ̀ gan náà lẹ́kọ̀ọ́ ṣe fún torí kankan náà ni béèyàn kan bá gbàgbé pọ̀ lájà tí ò bá rẹni tó máa gbà sínú adé pòyẹn padà sí tó ti fẹ́ jibí. Iṣẹ́ kan ni wọ́n jọ ń ṣe ìwọ tó o lè fẹ́ gba owó lára owó ẹ̀jẹ̀ sẹ́mi pé owó ẹ̀jẹ̀ ni. Irú olùkọ́ yẹn ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo lẹ́lẹ́ ni ẹ̀ṣẹ̀ tẹ̀sí wo títí tẹ̀sí dẹ́mi lẹ́gbọ̀dọ̀ bẹ́ẹ̀ lójú gbogbo ayé. Ó ti di nǹkan ṣẹ́rí ni kì í ṣe wípé bóyá bọ̀rọ̀ ṣe wá ń ṣẹlẹ̀ bíi pé wọ́n ti wá ní àyà wípé bàbá ṣe lè ṣe ọmọbìnrin kan ni wọ́n sọ pé wọ́n jí gbé tí bàbá ṣe owó wọ́n dẹ̀ pé gbà tán máa pín pé bàbá ẹ̀ kó yá bọ́ ọmọ ẹ̀ sọ ọmọ ẹ̀ náà nítorí náà ẹni tó bá ṣe alamí fún àwọn èèyàn búburú wọn tó èèyàn búburú ni wọn kì í ṣe báyìí kọ́ ni a ṣe máa ń pè àkíyèsí ìjọba sí nǹkan tí ò bá dáa ẹni tó bá ṣe alamí fún àwọn èèyàn búburú wọnyí ṣe mọ̀ pé kì í ṣàwọn ìjọba kọ́ ni wọ́n ń gbé kì í ṣàwọn tó wà lókè ìjọba kọ́ ni wọ́n gómìnà mélòó ló dàbáyé tí wọ́n ti jí gbé sẹ́nẹ́tọ̀ mélòó ló dàbáyé tí wọ́n ti jí gbé ọmọ àti lọ́dọ̀ àwọn ẹ̀ di ìṣòro nítorí náà wọ́n ti mọ̀ pé dẹ́n tí ẹ bá wò dáadáa wọ́n ti rí wípé ṣẹ́rí téèyàn bá ti fi nǹkan mo máa ń tẹ̀lé ọ̀gbẹ́ni kan dáadáa tó máa ń sọ̀rọ̀ nípa ẹranko ó sọ kiní kan nípa àwọn ìlábùrú ó ní tẹ́ ẹ bá ti ń fún wọn tẹ̀tí ní wọn ìlábùrú rẹ̀ tẹ̀fun lọ́gẹ̀rẹ̀ tẹ̀fun nìkan kan ó ní wọn ti wá sọ di iṣẹ́ pé tá a bá ti rí àwọn èèyàn báyìí ó lè dandan kí èèyàn yẹn kó ṣe kíni kó fún wọn ní nǹkan ńjọ tá a ti bẹ̀rẹ̀ sí ní san owó fún wọn ní òkè ọya tá a ti ń bá wọn dùnádúrà èyí lè máa gbà kẹfà àwọn ọmọ yẹn sílẹ̀ ńlá àwọn náà ti wá rí pé owó rẹ̀
1: tí a bá ṣe
0: àkíyèsí mi ò mọ bí mo ṣe fẹ́ pè ní èdè yorùbá ní láti 63 years ago owó tí àwọn agbésùn sùnmọ́ gbà lọ́wọ́ àwọn ọmọ nàìjíríà ó ti lọ sí 3.5 trillion ní ìmọ̀ mọ́ iye pẹ́sàn yẹn ní ìdúgbà ẹ̀ sì wá rí wọn ẹni tó yẹ pé òun gan wò pé owó ilé léyìí tó ọmọ pé owó bẹ́ẹ̀ ń bẹ lórílẹ̀-èdè yìí ó ti wá dùn mọ́ wọn mọ́ lẹ́nu wọ́n wá sọ pé ìjọba o tó bá ṣe kínní kan we can't continue to negotiate with terrorists ìtumọ̀ ẹ̀ ni pé a lè máa tẹ̀síwájú láti máa jókòó ìdùnnú pẹ̀lú àwọn agbésùnmọ̀ mí báwo ni kò yé mi gbà mí tán bá sọ ó tẹ̀mọ̀ wípé mo fẹ́ sọ kínní kan lẹ́nu o ìjọba pé tí ìjọba ọ̀yọ́ tí wọ́n bá ti àwọn ọmọ ọ̀yọ́ kan lẹ́yìn lé ní i pé ó yá fún yín láṣẹ gbogbo nǹkan tá a bá lè ṣe iṣẹ́ ọmọ ìpàgbọ́ ọmọ yẹn padà wọ́n á gba ọmọ yẹn padà.
1: Ọ̀dà ibi tá à ń lọ náà wàá rèé ẹ jẹ́ ká béèrè ìbéèrè kó tó di pé ọ̀rọ̀ ètò ọlọ́pàá ìpínlẹ̀ yóò jọ lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe lérò pé àwọn gómìnà wa ti ń bẹ lórílẹ̀‐èdè yìí ó yẹ kí wọ́n ṣe àmójútó àwọn ètò ààbò láwọn ìgbèríko àwọn ibi tó jẹ́ pé àwọn onísùnmọ́mí yìí máa ń fi ojú sùn àtàwọn iléèwé wa pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọba àlàyé.
0: ṣẹ̀rí àwọn méjì tẹ dárúkọ yẹn àwọn ọba àlàyé àti àwọn gómìnà wa tẹ dárúkọ yẹn àwọn gan ni wọ́n ń dàrú àwọn bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ́ gbogbo ẹnu ni mo fi sọ́
1: lọ́nà wo
0: ẹ lọ ṣàkíyèsí àwọn ìlú wa pé ní ìgbà tí àwọn ará bí wọn kọ́kọ́ ń kó màálùú wọlé tí wọ́n fi màálùú ń ba ọkọ jẹ́ tó jẹ́ kí ẹ mọ̀ pé láyé Buhari ohun tí a rí nígbà yẹn ni farmers adder clash láàrin kì í ṣe bandits o ní south west pé àwọn àgbẹ̀ àti àwọn darandaran tí wọ́n fi ó sì ìkan tẹ̀ ṣẹlẹ̀ sọ́rẹ́ mi dáadáa tó ṣẹlẹ̀ sí dáadáa nígbà tá a máa fi fọ̀rọ̀ yẹn dé ọ̀dọ̀ mi ní dárúkọ balaye náà láì sọ̀rọ̀ lọ́gbà wẹ́ ẹ̀hún òní lálejò kan fálejò kan mẹ́ta láìṣẹ̀ wá wàlítàṣọ wá mọ̀ yẹn pé kábíyèsí ní bíi 50 cows lára àwọn màálùú tí wọ́n dọ́kọ yẹn àwọn ni wọ́n fún wọn nílẹ̀ kò sáré yẹn kan tó máa wọ ìlú tí òye kí kábíyèsí mọ̀ sí ṣé wọn ṣèbí wọn láwọn balẹ̀ ní ìgbèríko àwọn ìgbèríko wa gbogbo ṣé wọn ṣètò wọn mọ́ ṣé wọn kì í ṣe parẹ́ ṣùgbọ́n tẹ bá káwọn balẹ̀ lọ báyìí sí òṣèlú nira ẹ̀ wọn ò tiẹ̀ gbójú sọ àwọn ètò tí wọn ń tẹ́ tí wọ́n ń jẹba lé lórí mọ́ nígbà tó jẹ́ pé pọ̀lọpọ̀ tá a fi ń jọba ń sin ibà ìfà ò mú wọn mọ́ ìfà gómìnà ló mú wọn òun ló fọ gbogbo ibi tábí náà àti jẹ ọba kan tó jẹ́ pé nígbà táwọn ará ìlú ẹ̀kọ́ pé àwọn olùfẹ́ ní ìjọba state government house wọ́n ti lọ gbọ́ pa àṣẹ fún tó ti gbé jókòó lọ́dún gbàdélé lórí ṣé bá ṣe ń ṣe láyà àwùjọ nìyẹn ẹni tó bá mọ̀ pé òun fẹ́ jọba ìbílẹ̀ kingship is traditional ọmọlẹ́yìn kristi ni mí ṣùgbọ́n tó bá fẹ́ jọba ẹ fi ń lẹ̀ fún àwọn tí wọ́n mọ ẹ̀ṣẹ̀ ṣe ẹ jẹ́ ká sọ tó ọ wèrè láfi wo wèrè ẹjẹ ṣẹlí torí ọmọ burúkú ìta ńlá ṣe lọmọ burúkú ilé ẹjẹ ká fi ọmọ burúkú ilé wa ẹjẹ ká fi kojú ọmọ burúkú ìta wọn yìí báwo la ṣẹṣẹ ṣe ọwọ àwọn ọba àtàwọn gómìnà wa ló wà kì í ṣe pé ìgbà tó bá ti di pé àwọn fẹẹ dìbò wọn fẹẹ lẹẹkejì ni ká wá máa kó ogun àwọn ẹtọ abọ síta kó yẹ pé àwa ara wa gan láà máa yìnbọn síra wa gẹgẹ bí ètò ìṣẹlẹ nípínlẹ ọsùn báyìí kì í ṣe yẹn kọ́ la sọ pé káwọn gómìnà wá ṣe ṣe rí ìlú tí ò bá ti sí ààbò kò sí nǹkan ìdàgbàsókè kan tó lè ṣẹlẹ̀ ńbẹ̀ torí ìdàgbàsókè ló máa ń mú ààbò ló máa ń mú ìdàgbàsókè wọ ìlú nǹkan táwọn ọmọ nìyẹn àwọn gbàgbọ́ pé torí pé àwọn ti wà lókè ibi táwọn wà wá secure ṣe rí ní ìlú kan ní ìsìnkú sínú ọ̀tẹ̀ ní liberia nígbà tó ń jagun abẹ́lé ẹ múlẹ̀ títí àwọn capital country yẹn òun ilé tó ṣẹlẹ̀ sí wàyí báyìí ṣèbí tẹ́lẹ̀ la máa ń gbọ́ pé iraq iran náà ń ju bọ́ǹbù àti olórúkọ tuntun gbà mọ̀ ní iraq iran
1: bẹ́ẹ̀ni
0: èyí tí la máa fi ń gbọ́ ńgbà yẹn inú ìròyìn òkèèrè nígbà tá a ké la ti máa ń gbọ́ òun yé wa gbọ́ ńgbà yẹn pé
1: láàgò kan
0: báwo lèèyàn ṣe máa ń o le yan se ma ndia gbo ra e ta lo se gbam ta lo di du gbam ti bi kan ta le pawon yan o ma strange si wa igba to lo bere ni oke oya a o pa oke ya jina oke ti o ti kan lara bayi o o le le ko se le si o sa wa lara e nitori na ohun ti ale o wa o me je dadaru ko yen gangan lo wa e je ki won se ofin ki se pe ko se ofin nikan ko ma mu awon ti won ma enforce ofin to ma je ki te ba ti fe wo any state capital ba e fe ba checkpoint awon lo pa ka fe le su 40 se to ma o e ba mo ibe na ma gba so ti fi yen na ma gba wa ba won awon kan won yen ma je papa o eni kan so lo jo si ton je eyan egbe oni gba to ton fe lo gba eyan won sile ni ni daruko ilu yen sugbo ilu yen inu odo lo wa won only checkpoint don ta won de o na won lo pa gba nbe to ma fi ni bi batterize bi mewa si 20 won ba won gbo to pe gba bo lo won se lo pa fe so pa won mo pe awon jigbe yen wa nbe
1: hmm
0: e ka so to won si to lo wa ore ti o ti pori le o ti kale jo bayi won ti wa nba yan ni bayi won tete na se pe won je won ti nba yan ni bayi won ti ji won gbe o do la yen won de padanu pa bi adiye
2: hmm alejo wa alejo wa tori akoko wa e ja soro nipa awon ile iwosan laarin iseju bi meji ijoba ti n pariwo pe kawon ile ijosin ki won semi lori
1: isowuru
2: bo te je pe awon kan o ti gbo ori oke gigun na loru pe a n lo gbadura lori oke ile iwosan ile eko kini ka se ona wo la to ile iwosan e mo gbo pe won toju enikan lowo bayi won si ko gba awon nurse ti nbebe awon dokita feu odinugbo opolopo lati eni gbo ti o ba ti sumo ta dada ona wo le ro pa to
0: o charity be yen o simple ti ile iwosan ati ile iwe gangan ni kamenuba awon ti won ko ran lo si show yen o tun do ma ti nbe kan ba kan ba mo lati ati to ba ngun ko ba gori oke olohun ti e o si nisale ori oke olohun ti e wa e ja ko lori awon won yen kan ma gbo kan ma gori apata lo ṣùgbọ́n ṣe ilé ìwòsàn àti ilé ìwé lákọ̀ọ́kọ́ ná ilé ìwòsàn wa mélòó ló ní cctv kámẹ́rà ilé ìwé wa mélòó ní sásìkò tá a rà ibà ẹ̀sìn owó yẹn wà èyí owó tó ń wọ stéètì kankan pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́tẹ́ pé a lè install cctv kámẹ́rà sí gbogbo street wa gan pàápàá gan pàápàá láwọn ilé ìwé wa tó wà ní ẹsẹ̀ kùkú a lè máa fi get information that is number one ẹ jẹ́ ká install cctv camera sí gbogbo àwọn skul wa a lè ṣe alówó ẹ̀ nàìjíríà ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí àwọn ọ̀nà tí ó dé ẹsẹ̀ kúkú wọ̀nyí ẹ ṣe wọ́n kó dáa èmi ò mọ olùjọba tá à ń ní o a dìbò lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ báyìí sí ọ̀pọ̀lọpọ̀ ẹbí tó ti lọ dìbò òun lẹ́sẹ̀ kúkú wọ̀nyí pápá tàbí tẹ́wọ́nà tí lọ dìbò òun mọ́tò ò lè gbàbẹ̀ àwọn sì gbé poli síbẹ̀ àwọn èèyàn sì lọ ń dìbò ńbẹ̀ àti pé kí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò gan kọ́ ètè débi gan tọrọ igan wà gan gbà míì ó máa ń pẹ́ torí pọ̀ ọ̀nà ò ṣe kí ni ọ̀nà ò ti ẹ̀dá kò ní ṣe é rìn ẹlẹ́ẹ̀kẹta àsìkò ti tó kí àwọn ará ìlú àtijọba ká fọwọ́ papọ̀ gbogbo àwọn ilé ìwé pápátá ṣe ni mo sọ lẹ́ẹ̀kan mo ní iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ìpele ètò ààbò àwọn special intervention squad àti school protection unit ẹ dákun ẹ jẹ́ kí wọ́n gba àwọn èèyàn tó pọ̀ sí school protection unit wọ́n dẹ̀ pé wọ́n káàkiri sí àwọn ilé ìwé wa kọ̀ọ̀kan ó ti tàn.
1: Ọ̀dà
0: ó ti tàn.
1: Ẹ ṣeun ẹ jẹ́ kí a sáré dé òkè lọ́nà a sì ń padà bọ̀ àlejò wa ẹ ṣeun.
3: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
4: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
5: Yes! Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
6: Eh.
7: Mm-hmm.
6: You people could have just asked.
7: Eh?
6: I would have been happy to tell you my secret.
8: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
2: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: I'm in love, oh. Sonia Tomato Sachet.
5: Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
6: Sonia.
7: Alejo wa si wa ni oju opo pelu wa tori akoko wa to tin lo
8: e ja gba bere
7: bi meji awon ibere bi meji meta ko to di pe a mo lo
9: hello e ka ro seguru so latako re
7: o ya ngbo yin
9: alopolo bi pe le ri de gbo azori eto la ro yi
8: o eseun
9: won so si daada Sherry, say, we will pay our governor way. You too, you want to pay. Ever Lodume, Joseph Lodume, then I'll be Kurumbe. If the Padawa, I want you by, so you have to go where she, echo, eh, to she. If that ever walk through Padaro, but still, I want you more right. Said the governor, no, and you know, I'm more advice, who are people, you're going to share me. Ṣùgbọ́n agbára wà ní àkàtà yín lọ́wọ́ báyìí ẹ ṣe eré ṣùgbọ́n tó bá dìgbà ọ̀hún ẹ̀yin lẹ́wọ̀n lẹ́mọ́ sọ gbogbo bá lè ẹ̀kọ́ yẹn ṣe ilé ohun.
8: Kódà
7: ẹ ṣe àdúpẹ́ ẹ ṣeun.
8: 0816251 9991 lójú òpó tó wọlé
7: ẹ jẹ́ ká tó
8: inú stúdíò wa láàárọ̀ yìí. Hello, ẹ káàárọ̀.
10: Ẹ máa kojú mọ́ta.
7: Ẹ ṣe o.
10: Ẹ máa ní wàlẹ̀ lágbọ́ Ọlọ́run.
7: Àmì o.
10: Lókè lókè láti ìdàgbò lábẹ́ di àná.
7: Ẹ ṣe o.
10: Ọ̀rọ̀ àbúlò tó ń jẹ́ kókó. Tó ti tábá ní ká wògún ìgbà tí gbogbo kan wọlé tábá tí gbé ìgbà yẹn. Wọ́n á tí gbé ṣùgbọ́n àwọn ní òtítì gbọ́. Táwọn abẹ wọn ní sìn kójú ọ̀rọ̀ àbúlò kó jẹ́ kó dúró dáadáa. Sọ̀rọ̀ bá ti dó ti àlẹ́jọ́ bá dẹ̀ ti wà lórí wọn. Èdè báwọn tó ń máa sá ṣùgbọ́n pé a mú wọn àti fọwọ́ ra wọn lórí à ń ṣe gbogbo lè fi pẹ́. Ìdájọ́ kíákíá kó máa gbọ́ sórí wọn ẹ̀rí pé àwọn tó kọ́ máa sá ọ̀rọ̀ àbúlò dẹ̀ dúró. Ẹ kú iṣẹ́ takuntakun.
7: 0816251 9991
11: Hello. Hello.
7: Ẹ káàárọ̀. Ẹ ṣeun.
11: Comrade Adetula Sunday láti ìlú Ọ̀wọ̀.
7: Ó yà ń gbọ́ yín.
11: Àwọn ìjọba wa, wọ́n kàn ń fi ẹ̀mí aráàlú dégbodò ni. Nǹkan tó yẹ kí àwọn ìjọba wa ṣe káwo Ondo State, ká má lè nira drone ládùrú gbogbo owó tó ń wọlé sí Ondo State. Ká má lè equip àwọn ọlọ́pàá àtàwọn. Even Saturday, inú wa ò dùn sí. Ẹ wo bọ́n ṣe jíyàn gbé ní Emure. Wọ́n lọ pe àwọn ọlọ́pàá láwọn ọlọ́ta àbọ̀n, which is very bad o. Lọ́wọ́ ń sìn every day ló ń gbéyàn, Ọlọ́run kò ṣọ́yàn ni. Ẹjọ́ àárọ̀ àwọn ìjọba wa kán tètè wá àti ṣe ṣe. And again, ní ìlú Ọ̀wọ̀ báyìí, àwọn Hausa tó ń ra condemn iron, wọ́n tún ti padà sílùú Ọ̀wọ̀ o. Wọ́n tún ti ń káàkiri ṣe báyìí. Ilé náà ti mú yàn nílùú Ọ̀wọ̀ báyìí. Káwọn ìjọba wa kán jọ̀ọ́ kán gbà wá o. Ọlọ́run á wà pẹ̀lú wa o.
7: Ẹ ṣeun.
8: Ẹ
12: Hello, sir.
7: Ẹ káàárọ̀.
12: Ẹ ṣeun. Nǹkan tí mo kọ̀ rí sí ní tó ń ṣẹlẹ̀ náà ni wípé ṣé ẹ rí democracy tá a ń practice ní Nàìjíríà, òun ló mú gbogbo nǹkan wọ̀nyí wá o. Ìgbà tí àwọn ológun tí wọ́n sì ń darí orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo nǹkan wọ̀nyí ò ṣẹlẹ̀ o.
7: Àwọn
8: Ọ̀gbẹ́ni Adébòmí Ìdòwú
7: ọ̀rọ̀ yẹnjú ní sókè
8: láàrin ìṣẹ́jú àyà.
13: Ṣẹ́ri, mo fẹ́ rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà, ojú alákànfin ṣọ́rí, ó ṣe fẹ́ẹ̀kì, ó ṣọ̀rẹ́ jìnnà, ta ba ti ri po oju ta ri ladugo wa ke so oju ta ri ta riri e je ka bere bere o
7: oda
13: e je ka
7: bere e se o se adupe adupe lowo yin ti ape yin ti eje wa to di awon dagbere ileya
8: oda ilele jomeri akere mi se be en oro eja adegboye gala ni lo ko temi je
7: to a tun ma pade lojo mejo lagbara lowo olohun opo ye mi jo oda o na lo ko temi je o ire o
6: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya e speli celery
14: s e l e r r I e salary
6: ah boda mi e si fe so speli na di salary oya lopin gbiyanju e speli turmeric
15: t u r m e r I c turmeric
6: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
14: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
16: Live it, my father.
17: Eddie ABA.
16: Eddie 9 Adabal.
7: Etoko dede woyi, eyin eyan wa nibi gbogbo ti e tin lanfani lati mo gbo wa. E ka bo sori akanse eto ni ikanni ta wa yi. E tun ba wa sun idi radio yin tori pe eto yi yo se yin lanfani pupo pupo papa julo ninu idile yin ile ise ton se gbogi 24/7 aba mixture awon na ni won se onigbowo eto yi ti won si ni ka mo gbara wa nimoran ka mo soro isiti funra wa ka si mo towo tin do wa bo abi aso se bi yoruba bo won ni eni to ba dake bayi o na ni tara re ba dake ni koro mo wa di idile to tin toru tele to wa di nti yanpon yanrin sele nbe awon kan ni won fi oro ni won fi to wa leti ta si wo wi pe ka fi gbara wa nimoran ka si fi si odi won ile aye wa Idile kan to ti n toro tele laarin oko ati yawo biri o na loye lo wa bere ni je pe yanpon yanrin o n sele laarin won ase inu yawo yi ko dun si bi oko re bo se ti mo se o ni ko soju se re bo se to ati bo se ye oloko ohun o se to ko soju se re bo se to ati bo se ye ninu ile depo ko pe oko re sakiyesi ki won dijo wa ojutu si isoro to n koju won yi ko se be depo ko gbe igbese pelu oko re nse lobirin yi lo ba na se sita amo ko pe ko jina ibe na lo ti gbe jombo wale to si ko bara re sadede lo bere si nru to si bere si nbe ibi ti won ti nbe kiri ohun ibe lo ti wa jewo wipe e dakun e ba nbe oko mi e si ba nso pe ko dariji mi tori mo ti se lo ba bere si jewo ibi to rin si ateni to ba dore koko ase eni to ba dore koko yi ko fe fun re rara eleyi un ohun to fe lo lara re lo nwa kiri o wa di pe obirin ohun o ge ka ba mo je nigbeyin e si mo wi pe yoruba ni abamo bayi o na ni gbeyin oro kọlọhun oba ko ma je ki abamo ko gbeyin oro gbogbo wa eyi ni ile ise to wa nse gbogi 24/7 aba mixture la fi wa ngbara wa niyanju wi pe iwo yawo to ba mo wi pe oko re o se daada to ninu ile gbiyanju ke ejo wa ojutu si ona abayo un ni ki se wi pe awon beta ana seta o na lo le jo na abayo iwo na gbiyanju ko ra egbogi 24/7 aba mixture ko ra foko re ko bere si ni ta kebe a nje n to dun a mu n to dun elomi wa ko le bere mu nkan le mo be elomi wa ko le ririn seju marun yo ti ma fowo le badi gbogbo awon nkan ta nje dedun dedun yi to sakoba fun ago ara wa laye atijo awon baba nla wa ti won ba je nkan dedun o lawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta nsoro re yi ko lo tinu rara ponbele egbogi na na fi se ajo nafda kisi fontelu iwo na lo ra loni tori pe ijawa ija osi always guide ni won ni ko guide ara re e din kokodoke lo na mo si npada abo e ku kale
18: ba egba mi era mi kale oroko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
19: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nada ki fun te gugba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 aba make sure gugba iga ijawa ija osi always guide me
7: Benny, ijawa ija osi always guide na ni se wa ri gbogbo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 aba mixture yi number yi o na ni ke mo pe 091 60 62 62 53 e je npe le kan si 091 60 62 62 53 to o tun igba mi na ta tun mo pade ire o

0: ajẹ pé ká máa kíra wa kó ojúmọ́. Àkójúmọ́ àtún kójúmọ́ mọ́ nìyẹn níbi gbogbo tẹ́ fi tẹ́lá ànfààní. Àti máa gbọ́ mi ní ọ̀rọ̀ tọ́ni ṣẹ́bẹ́ tì mọ̀. Ìjọ ni lọ́wọ́ kò gbọ́dọ̀ jọ́ni lẹ́nu òkèlè bí iyẹn sọ̀ wọ́n. Ẹ mọ́ fọkà àwọn yẹn kò jọra wọn láìfà àbàdàmọ́là. Ó jura wọn lọ tá a bá ń sọ nípa ìròyìn eré ìdárayá eléyìí tó dúró gbangba gidigba. Wọ́n ní tàbí sùgbọ́n kankan ò sí níbẹ̀, ó dúró kakaraka. Ẹ̀yin tèmi ò lo falanta dání, lórúkọ gbogbo ẹ̀yin tèmi ń gbèrò ayé tátùjọ sí lóòrọ̀ tòní. Yóò dùgbẹ́gbẹ́ òtún kan sí, lórúkọ tẹ̀yìn gbòòrò ayé, Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ̀ Fàkáò Sport. Bí Controller Sport in General ni Sport Commander. Agbára gbogbo Lékà Fàtàmọ́là. Kàtígórí ẹ, wọ́n ń wá díẹ̀. Ẹ jẹ́ kó yẹ wọn pé assignment ni bí n bá ní mo gbẹ́ tuntun ló yẹ iná. Ẹ dáta nánú, má díjú lórí tirẹ́là ọmọ ìyá mi láìfọ ìyá ń bẹ lókè, oúnjẹ gẹ́gẹ́ nìyẹn. Gbémi débẹ̀ 100, ẹjẹ́ àjọ farabalẹ̀ gbéra wa tùràbàyè. Náà bá ń sọ nípa ìròyìn eré ìdárayá, kìí sí ó tún lọ nìyẹn gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ pàápàá. Ẹ kú ti mọ̀ pé ìran àjànàkú kan ò ní bá wọn pẹ̀yà. Láìfà àbàdàmọ́là, ọmọ tẹ́yẹ bá bíbá ẹ̀yà ní òjò. Ẹjá lọ kó sẹ́yẹ láti orílẹ̀-èdè wa Nàìjíríà. Tòrá àrọ́jọ́ Mùsùlùkùn, ẹ jẹ́ ń balẹ̀ sínú pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù under 70 orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn obìnrin ni Flamingos, gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí. Bẹ́ẹ̀ bá gbàgbé, final round ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gbà, wọ́n kojú orílẹ̀-èdè Benin Republic under 17. Wọ́n ti wá jẹ́ ká mọ̀ pé ká tó gba ìfigagbága yìí. Wọ́n ti la àlàkalẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ kalẹ̀ fún ikọ̀ under 17 orílẹ̀-èdè wa Nàìjíríà. Láti lè jẹ́ kí wọ́n gbáradì ní ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó máa kẹ́yìn tí wọ́n gbà pẹ̀lú orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ìfẹsẹ̀wọnsẹ̀ tá a máa gbá pẹ̀lú orílẹ̀-èdè Benin Republic under 17. Àwọn obìnrin wọn, ìgbésí àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ kẹrin oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀. Kò tó wá di wípé nǹkan ọ̀sẹ̀ kan lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí, ìgbésẹ̀ kejì ó wà wáyé. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, a gbọ́dọ̀ má jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Ẹ tún já kó mbẹ́ pàápàá. Alessandro Iwobi, Alex Iwobi nìyẹn, ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń lo dáúlà. Inú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham, ó ní kò sí fọ̀. Torí pé 44-4, 40 ni. Sí gbàgbé, ẹni tó jẹ́ akọ́nìmọ̀ọ́gbà wọn ti kú mẹ́ lọ́wọ́ tá a wà yìí. Ṣùgbẹ́ ń tí ó jẹ́ akọ́nìmọ̀ọ́gbà wọn ló ní tuntun àjẹ́ àbalẹ̀. Ẹni bọ́lá akọ́nìmọ̀ọ́gbà wọn lọ, Marco Silva, ó ti tá látàrí àtàrí. Ó di wọ̀ nínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica lórílẹ̀-èdè Portugal. Òun gangan ló lọ replace José Mourinho. Ṣùgbọ́n Alessandro Iwobi jẹ́ ká mọ̀, ó láàfọ̀, anybody tí ó wàá gba sẹ́nu kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham. Ìtẹ́mi kan mọ̀ ni wípé orí ọwọ́ tèmi wà kátígórí A ni mí. Ó dúró tán ni, ó dúró gàga. Ẹ̀rù òfin kankan gbà mí o, ẹ̀rù òbodò mi ẹni tó máa kán ludò gangan lomi nǹkọ. Wọ́n bá lọ gbé akọ́nìmọ̀ọ́gbá tó ga jùlọ káàkiri àgbà ńlá ayé wa. Mo mọ̀ pé orí ọwọ́ tèmi wà, orí ọwọ́ tó dúró òde ni o. Ẹ̀rú ó sì bá mi, gẹ́gẹ́ bí Alessandro Iwobi, Alex Iwobi nìyẹn, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀. Ìdásí máa sọ pé orí ọwọ́ tó bá ti wọ̀, ọmọ ìyá mi máa ń tó ń ṣe. Ọlọ́ọ̀bà mi ló ní dáúlà, àájọ máa lò rúra ni. Orí ẹ ń bẹ́ òdúró rẹ aláṣẹ KSC àbí gbogbo kárí àkókò àwọn gọ́nàsì nìyẹn. Láti bẹ lọ, ó dílé òkèrè wẹ́sẹ̀ wìtì. Ìdíje ife ẹ̀yẹ àgbà ńlá ayé tó wáyé lálẹ́ àná, àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀. Eléyìí tó wáyé ń bẹ̀, àwọn olólùfẹ́ Lionel Andres Messi bàbá àti Agogo bàbá Mateo. Kingi kingi kẹ́ngẹ́ kẹ́ngẹ́, LM10 tó ti wá di LM30. Ó ti wá padà tún di LM10 lórílẹ̀-èdè Argentina báyìí. Àwọn olólùfẹ́ Messi ò já gbádùn lálẹ́ àná. Wọ́n ní Fàkáò Sport, ó júra wọn lọ́sẹ̀. Sí wàhálà, mo mọ̀ pé àwọn olólùfẹ́ Cristiano dos Santos Xavier Ronaldo náà, àwọn náà ń bẹ́ ń gbòòrò ayé. Èsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá, òótọ́ ni pé Lionel Andres Messi padà sọ pẹ́nàltì nù. Ó gbá pẹ́nàltì lọ sí tróyìn. Tó ń gbọ́mi Adéwálé Màṣá gbogbo olúwàjú ọ̀hún tẹ́tí ilẹ̀pọ̀. Àwọn Arsenal nìyẹn. Ẹ bá ń kí ọ̀túnba láàrin fálànà gbogbo olú ọ̀wọ̀, ó bàjẹ́ tì. Messi ló padà wá gbé orílẹ̀-èdè Argentina rẹ̀ lálẹ́ àná. Lọ́wọ́ ọ̀gbẹ̀kún orílẹ̀-èdè ti Austria. méjì tó wú tatata sódò lọ̀rọ̀ bá dé o. William Mbappe Luton. Òun náà jẹ́ ká mọ̀ pé ọ̀gá wà lóòótọ́. Messi máa ń sún wájú, àwa náà dúró. A lé lé pẹ́pẹ́pẹ́, àwa náà ń bọ̀ lẹ́yìn ẹ. William Mbappe Luton tó fún Mile Brotherland. Àwọn náà gba méjì méjì forílẹ̀-èdè babaláwọn wọn wọlé lálẹ́ àná. Kò sí wàhálà. Dáúlà ni ẹ máa ló ń sọ. Orílẹ̀-èdè France fi góò mẹ́ta sódò jẹjú orílẹ̀-èdè ti Iraq o. Norway, àwọn fẹ́yìn ọwọ́ ná ikọ̀ ti Senegal sẹ́yìn. Mẹ́ta sí méjì. Ibẹ̀ gangan ni Ali Brantanani ti gbá góò méjì wọlé o. Orílẹ̀-èdè Algeria, àwọn náà ní kò sí nǹkan kan àfọ́ fún yín torí ibà méjì kọ́ méjì sẹ́yọ kan. Ẹ fi wá padà jẹjú orílẹ̀-èdè ti Jordan. Roma tẹ̀wájú lálẹ́ òní. Tóun gbọ́ mi ògún sí 99 gbogbo làlámọ̀kẹ́ àwọn ti Lionel Messi nìyẹn. Kò sí wàhálà. Yóò máa tẹ̀wájú lálẹ́ òní. Àwọn Cristiano dos Santos Xavier Ronaldo. Àwọn orílẹ̀-èdè Portugal nìyẹn. Tó bá ti da aago mẹ́fà, àgádágídí yóò máa gbagbá agbọ̀nrín yóò máa farabalẹ̀ gba ìjàkadì. Portugal máa kojú orílẹ̀-èdè Uzbekistan. Aago mẹ́fà ni fáwọn tèmi tó ń gbé gogo. Ẹgbẹ́ gogo ẹ farabalẹ̀ gbọpẹ́ nìyẹn. Tó bá da aago mẹ́sàn-án, àgádágídí yóò máa gbagbá agbọ̀nrín yóò máa farabalẹ̀ gba ìjàkadì. Orílẹ̀-èdè England yóò máa kojú orílẹ̀-èdè ti Ghana. Àwọn ọmọ ìyá wa nílẹ̀ Adúláwọ̀ nìyẹn. Kínní ó ṣẹlẹ̀, àfẹ̀mọ́júmọ́ òru àjìn. Tó bá da aago méjì láàrú, orílẹ̀-èdè Panama máa kojú orílẹ̀-èdè Croatia. Aago mẹ́ta òru Colombia máa kojú orílẹ̀-èdè DR Congo. Èbó káre láyé. Àtọ̀sán àtòrú gbogbo ẹ̀ làwọn fi ń wo bọ́ọ̀lù. Àlùjánú ni yín ọmọ asokúndere èbó àfin. Ọmọ aṣọ sadiyọ. Àràtẹ́ èbó dásokùn ló ń lọ wájú yẹ. Kò ní ti láìfà àbàdàmọ́là. Orí ẹ̀ńbẹ́ òdúróore Olíbáyọ̀ Mike gbogbo ọjà pẹ́stẹ́ńṣàn. Up Chelsea. Àwọn Chelsea náà ń gangan pressing lójú ọjà lọ́wọ́ tá a wà yìí. Orí ọwọ́ wọlé fi ń gangan pressing. Ní òní White Mike dásọfọ̀ tó gbogbo làrámọ̀kẹ́ Up Chelsea. Ẹja dójú ọjà náà ká lọ polówó. Bàbá dé àtún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọ́ mọ̀. Gbogbo bí nǹkan ṣe ń lọ. Ikọ̀ Real Madrid mọ̀ túra lẹ̀. Gúdúgúdú wọn ò túra lẹ̀ o. Tó ń gbọ́ mi Adégbòye Gala ni ọ̀rẹ́ mi dáadáa Alá Madrid ni. Ó bàjẹ́ tì. Ẹjẹ́ ń dójú ọjà kí n sáré lọ polówó. Bí n bá dé ẹ̀ tí ì gbọ́n nǹkan kan. Ẹ gbọ́ wọn ní wọ̀nrìn. Mò ń lọ wá mọ̀ ń bọ̀ wá gbogbo ara mòfin padà bọ̀. Mo kí yín o. Ẹ kú kàlẹ́.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-A-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
6: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
7: Eh.
8: Mm-hmm. You people could have just asked.
7: Eh? I would have been happy to tell you my secret.
9: Enjoy instant goodness with John Ben's 3-in-1 chocolate. The quickest start to your morning.
10: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Ṣé máa jẹ́ nìyẹn pápápá? Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atlético Madrid. Wọ́n láti jágbọ́n yín ikọ̀ Barcelona. Ìjẹ́ kí ni tó dé tá a fi jágbọ́n yín? Wọ́n lẹ lówó lọ bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ya ni àwọn ò tiẹ̀ fẹ́ mọ́ o. Bẹ́ ẹ bá fẹ́ gbé jùlọ Navarrez. Ògbóǹtarìgà ta mọ́tàṣẹ́ ọmọ ikọ̀ Atlético Madrid. Tó ń lo Dáúlà fún orílẹ̀-èdè babalá baba rẹ̀ báyìí nínú ìdíje fẹ́ yàgbá ńlá ayé orílẹ̀-èdè Argentina nìyẹn. Bẹ́ ẹ bá fẹ́ gbé ẹ lọ mú 500 million euros wá o. Níbo wọn ó ti rí wọn láti ẹ̀fẹ́ mọ bí ẹ ti rí. A ti jágbọ́n yín. Sẹ́yìn tẹ́ ẹ lọ túlé túdà túta tẹ́ ẹ fi gbé Neymar níjọ́ kínní àná. Lẹ́ẹ̀wá ní 500 million euros lọ́wọ́ tẹ́ ẹ fi gbé Julian Alvarez. bẹ́ẹ̀ gbé ọmọkùnrin yìí 500 million euro ṣe ó pé o. Ohun tí ikọ̀ Atletico Madrid ń sọ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona nìyẹn. Kò sí wàhálà, ẹjá wò bóyá wọn ó lọ túlé túta ni bó sì kọjá ni. Wọ́n sá níye táwọn ó gbà nìyẹn o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, ó lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ṣó ń gbọ́ mi Olúbáyọ̀ Michael gbogbo Japa Extension, Fẹ́mi Filẹ́gbẹ́ aláṣẹ Farm Guest House. Ikọ̀ Real Madrid wọ́n ní ìgbìntẹnumọ́ Gíógun làwọn fọ̀rọ̀ náà ṣe. Enzo Fernandez gbogbo ohun tó bá gbà láàfin fún un. Sọ̀wọ́ gbá bọ́ọ̀lù ọmọkùnrin yìí gá yàtà lọ́wọ́ tá a wà yìí. Gbogbo ohun tó bá sì gbà láàfin fún láti jẹ́ kẹ́ gbé wá sínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid. Àwọn aláṣẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid ni ẹ̀ bẹ́ẹ̀ bá sì gbàgbé Ozi Mourinho. Ó ní tó ń wáṣẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ni pé bẹ́ẹ̀ bá sì gbàgbé láti bí ọdún méjì sẹ́yìn ikọ̀ Real Madrid ò gbafẹ́ o. Olópin ti dé bá a fẹ́ gba ife ẹ̀yẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid ni. Gbogbo ohun tó bá sì lè mú ká gba ife ẹ̀yẹ là á mọ sà. Ẹ bá sì mọ̀ pé tá a bá fẹ́ gba ife ẹ̀yẹ à á mọ sà àwọn agbábọ́ọ̀lù tó dúró re káàkiri àgbáńlá ayé. Wọ́n ní Enzo Fernandez gbogbo ohun tó bá gbà làwọn ó fi gbé lọ́wọ́ tá a wà yìí. Mr. Rotimi of Chelsea ẹja kó ń bẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀. Òótọ́ ni pé Lionel Andres Messi àmọ́ ṣaláìdé bẹ́ẹ̀ ni ó ní Andres Messi tá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù tó mi àwọn jùlọ nínú díje fi ẹyẹ àgbáńlá ayé. Ó ti pa ìtàn Miroslav Klose rẹ̀. Miroslav Klose ògbóǹtarìgì agbábọ́ọ̀lù mọ́lẹ̀dẹ̀ Germany tẹ́lẹ̀ ló ṣe pé 16 goals ló ń gbá wọlé nínú díje fi ẹyẹ àgbáńlá ayé tó fi rìtáyà. Pẹ̀lú bí Messi ṣe mi àwọn lánàá yìí Messi ti gbá góò 18 wọlé 18 goals o. Ó ti fi góò 2 gbá Miroslav Klose sẹ́yìn. Ẹ mọ́ sí gbàgbé ìdíje fi ẹyẹ àgbáńlá ayé tọdún tàwa kò tí ì parí. Messi ó sì tún láǹfààní àti mi àwọn sí dáadáa. Ni ó ní Andres Messi ọlọ́run ní bàkàrà mọ̀ rẹ jẹ́ àtẹ̀mí náà. Torí ibá méjì kọ́ká mọ́ parọ́ ọmọ ìrí dáúlà lò gidigidi ni o. Enzo Maresca ikọ̀ Manchester City ó parí gbogbo àdéhùn pẹ̀lú ikọ̀ Chelsea o láti lè jẹ́ kí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó akọ́nimọ̀gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Wọ́n ní gbogbo owó tí ikọ̀ Chelsea ń bèrè ń lọ bí £10 million o. Owó ọgbà mọ́ bínú àwa náà nílò akọ́nimọ̀gbá yìí. Man City ti forí okò sọ̀ọ́dún wọn láwọn nílò Enzo Maresca. A sì ti ṣetán láti san £10 million fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù £10 million fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea.

0: lẹ́mọ̀ nìyẹn abala tá a ti máa ń gbẹ̀yìn ti wa débẹ̀ tán fáínàlì gbogbo ń tẹ́ẹ̀tì mọ̀ tẹ́ẹ̀tì gbàgbé àtàwọn ń tẹ́ẹ̀tì ẹ̀ tí ì gbọ́rí gan nípa ìròyìn eré ìdárayá lédè káàrọ̀ ojúre pọ́nbélé káàfàtà abala yìí gangan láti máa ń jẹ́ kó yẹ̀yìn ti wa o pé bó ṣe ń lọ àwa ń bá a dọ́gba ní kànì àdàbà ni jẹ́jẹ́ mọ̀ tá a bá ń sọ nípa agbábọ́ọ̀lù láti ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ the first African players tí ó mi àwọn nínú ìdíje ti UEFA Champions League tàbí kí n sọ pé European Cup ṣe mọ̀ pé European Cup ló kọ́kọ́ ń jẹ́ kó tó di ìyípadà sí ìdíje ti UEFA Champions League agbábọ́ọ̀lù àkọ́kọ́ tí ó kọ́kọ́ mi àwọn nínú ìdíje European Cup bẹ́ẹ̀ ni ó ti ẹ̀kọ́kọ́ mi àwọn tó jọmọ ilẹ̀ adúláwọ̀ òsolúwà ẹ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè ti Algeria ni Rabah Maja òun gangan ni agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ mi àwọn ní ìdíje ti UEFA Champions League o tàbí European Cup ó mi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ó wáyè pẹ̀lú pé gbé agbábọ́ọ̀lù ti FC Porto ọlọ́run gangan ló lò fún wọn lọ́dún 1987 góò kéje léyìí tí wọ́n fi gbẹ̀yẹ lọ́wọ́ ọkọ̀ Bayern Munich yẹn Rabah Maja ló gbá wọlé fún ikọ̀ ti FC Porto òun lọmọ ilẹ̀ adúláwọ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ mi àwọn nínú ìdíje ti European Cup tàbí ìdíje ti UEFA Champions League kò sóluwà ẹ̀ ọmọ orílẹ̀-èdè Algeria ni bí nǹkan tó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mo gbé sí wa létí o tá a bá ń sọ nípa sọ́lé àkọ́kọ́ láti ilẹ̀ adúláwọ̀ tí ó kọ́kọ́ kópa nínú ìdíje ife ẹ̀yẹ ti UEFA Champions League tàbí European Competition tí ó tún wá kọ́kọ́ gbégbá orókè ọmọ orílẹ̀-èdè asọ́lé orílẹ̀-èdè Zimbabwe ni orúkọ rẹ̀ ń jẹ́ Bruce Grobler òun gangan ni asọ́lé àkọ́kọ́ láti ilẹ̀ adúláwọ̀ tí ó kọ́kọ́ kópa nínú ìdíje ti European Cup o ìyẹn gẹ́gẹ́ bí asọ́lé ni ẹ má sì mí gbọ́ o tí ó sì tún gbégbá orókè ọlọ́run lò fún ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AS Roma ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool jàre lọ́dún 1984 àṣekágbá tó wáyé láàrin ikọ̀ Liverpool àti ikọ̀ ti AS Roma asọ́lé yìí òun gangan lọ́lọ́run lò ó ṣe dáadáa fún wọn tí ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool fi gbégbá oró sókè àjẹ́ pé òun ni asọ́lé àkọ́kọ́ láti ilẹ̀ adúláwọ̀ tí ó kọ́kọ́ kópa nínú àṣekágbá ìdíje ti UEFA Champions League tí ó sì tún gbégbá oró òkè ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ jẹ́jẹ́ tó mọ̀ bó ní kí n tún gbẹ̀yìn dé ẹja máa fìyẹsì lọ láàárọ̀ tó ní ẹ̀ẹ́tún gbọ́ tuntun tó bá ti di ọjọ́ àlàmísì ọjọ́ Thursday àtọjọ́ Friday ni ẹ̀kú ti mọ̀ pé nìkan ni tiwa ń bí pẹ̀lú Falcao Sport bẹ́ẹ̀ bá tún gbọ́ ìròyìn eré ìdárayá yóò mọ dàbí tuntun létí yín ni ọlọ́ọ̀bá mi ló ní orí bẹ́ẹ̀ kì í ṣàwá náà ìwádìí mọ ìjìnlẹ̀ ni fún ìkéde àti ìpolongo ọjà yín nọ́mbà mi gangan rè èmi màá gbé mi ní PA kankan o àti ìlówó PA báyìí 09021077719 bíye ò bá lọ ẹ tún lè pe 08062488179 èmi gangan màá gbé Fọlájì Òye Táyọ̀ orúkọ mi ló ń jẹ́bẹ̀ Falcao Sport ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá yóò tún di ọjọ́ Thursday tá a tún gbọ́ra wa láláròyé títí ìgbà náà ẹja máa fa ẹ̀kú dẹ́gbẹ̀rà ẹ̀kú.
1: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
2: Mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke da towo re le ni koda se kon sun lo ni
4: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugun bile tawon okunrin bire fun gba gbogbo akonse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro a po gede gede jo ti ara danu logo lomo okunrin aba duro ti o si ma sise akoni lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fonte gugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugba iga ijawa ija osi always guide me
5: aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te ti na fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala ofera nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wono di en ti o ni awon dukia ta mo si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
6: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo abayin ti a mo si CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
5: gas
6: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
5: kini o ko ma se pe fe gbe won mara o
6: ni ki won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
5: ogoji
6: ose lati mo sanwo
5: mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se
6: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe ọjà yìí fún wọn tí wọn sì mọ fi ní àǹfààní láti mọ sàn yòókù fún àpẹẹrẹ tí wọn bá mú oṣù méjì ẹ má ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé àgbẹ̀ ọjà yẹn fún wọn wọn sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí tá bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tá má ti san tán àá wà gbé ọjà yẹn fún wọn wọn a mọ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọn bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
5: Ìkíní ìdí tí ẹ fi ṣẹ́bà pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún wọn.
6: Ẹ ṣeun olóòtú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè mọ sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tánlẹ̀ kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
5: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn.
6: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kan so fun awa awo wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe ah moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti ara fun ya je pe moto te lo wa fun ara yin eh eh gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin la mu rara rara
5: nibo ni office yin
7: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factor Chief Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
6: olule se wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
8: e pe CDK sorry number yi 070-7454-2995 le kan si 070-7454-2995
6: e ṣeun olotu
5: oro le ti gbọ lati yenu ogbeni Abdulrakim Okola te je asoju CDK iwa na magore loni o le bade to ni dukia
9: ore wa kilo de to roju koko bayi
10: wo ore o su mi oje iya isese petan lori phone ni onu gbogbo abo oda na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
9: ara nta wo nu shop o gbo nipa CDK ni
10: CDK kini nje be
9: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori ka oko ayekele ko si lele lori o iye oja to bara lo ma dawo e pada o le sanwo elo to bara fodi do su mejila tabi ogoji ose
10: iro ni o
9: ototo han ni gbogbo awon kan elo nu le mi ori CDK ani mo ti ra won koda iPhone to wo lowo mi yi ni sanwo re tan
10: ah o si riru eyo ti fi pamọ fun mi lati jo yi
9: iwo lo bere sugbon ni bayi tete download CDK lori Google Play Store ati iOS App Store ki wo na ma jaye CDK ni welemu ranto nilo ko ma sanwo werewere lai ni ele kankan lori e kan si website wa cdk.com

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́brìtì tí wọ́n gbé jáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀. Jínsán ṣínú. Pantan yoga. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tà gbàǹtagbà tó ta gbọ̀rọ̀gàdà síbi gbọ̀rọ̀gàdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbọ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odi ndí ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa ọ̀dà fún uniform container and sandals. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, abíbàtà kókóká.
1: Ìsọjí ìta gbangba ti dájẹ́ ọdún yìí ló wọlé dé o. Nílé ìjọsìn Blood of Jesus Deliverance Church aka Land of Mercy. Gbogbo ènìyàn ní àgbè.
2: Ibi ayé èdè ni mọ́ o, ìwọ nìkan ló mọ̀ mi.
1: Ẹ jẹ́ ká dìde fúyà. Kájọ kó wọrin lọ síbi ìsọjí pẹ̀lú àdúrà ìdajì ọdún oṣù kẹfà yìí. Gbogbo wa la mọ bí àsìkò yìí ti ń rí. Àdúrà lọ̀rọ̀ wa ń fẹ́ o. Káwọn tí ó ṣubú ó lè dìde. Káwọn tó dúró má lè ṣubú. Èyí ni a fi ń gbé gbogbo ènìyàn síbi ìsọjí ìta gbangba. Pẹ̀lú àkànṣe àdúrà ìdajì ọdún ti ọdún yìí. Bẹ̀rẹ̀ ní Wednesday, ọjọ́ 24 sí Saturday, ọjọ́ 27 oṣù kẹfà 2026. Nígbà tí a ó ṣe Thanksgiving ní ọjọ́ 28 oṣù yìí kan náà. Ìyẹn ní ìta gbangba ilé ìjọsìn wa, Blood of Jesus Deliverance Church, aka Land of Mercy, lójúkojú First Gate Ami Barakoke Sìkan, Òǹdòròdò Àkúrẹ́. Aago 4 sí 6 àbọ̀ ìrọ̀lẹ́ ojoojúmọ́ làkànṣe àdúrà yóò máa wáyé o. Ó dára làkọ̀rí ìsọjí yìí pẹ̀lú àdúrà ààbò fún orílẹ̀-èdè wa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń retí níbẹ̀ ni Pastor Láyà Samson ti ìjọ CAC Theological Seminary Àkúrẹ́, Prophet Paul Olúyẹmí Body of Christ Ministry Ayédùn Kọtàsí Àkúrẹ́. Ǹjẹ́ Prophet Abiodun Ọlọ́fẹ́ JP Lọ́lọ́run ń lò lórí òkè yìí? Ìgbìmọ̀ ìjọ PJDC ló ń kéde.
3: Ó ní wọ́n máa gba rẹ̀ o. Ó bá ṣàbẹ̀bẹ̀ sókè gbàrẹ̀dógún. Ibo pẹlẹbẹ àgbélálẹ̀ orí ọba mútọ́ máa ń bèrè égbò. Ẹjọ́ Yadé Tùmí nínú Orímọládé pè fi ìjẹ̀bú talẹ̀ ń wù. Ebi Aládé jọ bólú ọ̀ṣun rán náyé ọmọ lọ́wọ́ sí High Court. Ilé-ẹjọ́ High Court tó máa ti dá o fọ ẹjọ́ yìí Supreme Court tó dá àwọn dúró lórí ẹ̀ orí 2024. Ọ̀ṣun rán náyé òun ẹ̀mẹ̀nalẹ̀ rẹ̀ o.
4: Ìjẹ̀bú máa nálẹ̀ síbẹ̀ o.
3: Ọ̀dá àwọn ẹbí. Bẹ́ẹ̀ni alẹ́ náà ti rẹ̀ yìí. Àgbà kíní alẹ̀ yìí. Òun alẹ̀ yìí ọlọ́wọ́ gbẹ́gùn jọ CMS. Alẹ̀ Adékúnlé Ajáji. Àtàlẹ̀ Bàmí Ọlágbèdé kejì. Ìdàkejì alẹ̀ yìí òun alẹ̀ yìí ó wá láti gbòòrò ọ̀nà kàrẹ́. Títí kan Bìní Express Road. Ìdàkẹ́ta alẹ̀ yìí ó wá láti Yomi Òwèrè. Títí kan Omi Ògbẹ́jì. Ọ̀nà kẹrin alẹ̀ yìí Ọmọlọ́gọ̀rọ̀. Lẹ́yìn alẹ́ Ebi Aláàyè. Ìlẹ́jọ́ Òyà Pàṣẹ. Títí olùpẹ̀jọ́ yìí kà á san. 1,000,000. Mẹ́nà yóò pẹjọ́.
4: Ibi Adéjọba olú ọ̀ṣun rán náyé.
3: Gẹ́gẹ́ bí ewó.
4: Ewó bá ń jẹ́ wọn.
3: Wọ́n dúró kà á san 100,000 ní ọ̀ṣun rán náyé family.
4: Gẹ́gẹ́ bí ewó rẹsẹ̀.
3: Gẹ́gẹ́ ní máa ti ní ìwé alẹ̀ láti nù.
4: Ebi Adéjọba olú ọ̀ṣun rán náyé.
3: Yóò máa tètè kó gbà pẹ̀lú ẹ̀dùn kúrò alẹ̀ yìí o.
4: Tàbí tó kàárí.
3: Eré bí náà
4: gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni
3: High Court yóò ti wé mẹ́ o. Olùkéde ohun gẹ́gẹ́dẹ́ Adéjọba olú ọ̀ṣun rán náyé. Ọ̀gán máa ti gbà lẹ́wọ̀n dẹ̀yìn o.
5: Hey, wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: èmi ọmọ yín náà ni o jọlí jọni mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ Maggi chicken flavor sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery
1: SELARIE salary
0: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
2: TURMERIC turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavor kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

0: a tún ti dé náà nu àwa láìmọ̀ kan ẹyin àkúkú gbọ́n lágbára ẹni tí ò lágbára tí ò lówó tí ò lóògùn bí ẹni wálé ayé lásán ni
1: wọ́n
0: tí ọlọ́run bá ń bẹ pẹ̀lú èèyàn òun ló kó gbogbo ògójà nítorí olówó ń duyè olóògùn duyè bí ọdún tá a bá fi ti kú wọn gbà iṣẹ́ ìjọ olówó joyè olóògùn lọ́rùn
1: pátánù
0: tí èèyàn bá lọ́lọ́run lẹ́yìn
1: gbogbo
0: yòókù bẹ́ẹ̀ nígbà tí èèyàn fi èrè jẹ̀kọ ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe o nítorí pé òun ṣe àtìlẹ́yìn wa ò jẹ́ kójú ó ti wá
1: bá a
0: ti lọ bá ń bọ̀ ìwọ náà ló ń dá sọ́rọ̀ ayé wa
1: o
0: ṣeun mòyìn ọ́
1: o
0: bàbá gbé ọgá o lórí ètò yín ètò wa níbi tá a ti mú àwọn kókó tó bá súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ àwa sétí gbọ́ ẹyin àtún ti dé láàárọ̀ tòní bá a ti ń rùú wá ní kẹ̀tíkẹ̀tí àti ru ìwé ìròyìn ọ̀hún wà
1: o
0: ká máa mú lọ́lọ́kan òjọ̀ kan
1: bẹ́ẹ̀ni
0: ká máa ṣe láwẹ́láwẹ́ kò sí débi séyàn ṣùgbọ́n ìdàlù níṣèlú ó ní ta ìtẹ̀lú kálukú dó nítorí ìdí èyí ibi abárokò tì sí làáfà bọ̀ sí ṣùgbọ́n ohun tí èèyàn bá ti ń ṣe tán ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ tó bá ti yẹ kúrò lórí ẹ̀ wọ́n ló ń ṣe
1: wọ́n ló pàlànà dà
0: wọ́n ló ń kọ́ ìṣe oníṣe wọ́n ló ti ń gọ lẹ́yìn ẹni ẹlẹ́ni gbẹ́dún
1: káyọ̀dé
0: káwọn bá gọ lẹ́yìn ẹni ẹlẹ́ni mo fẹ́ da tọ́ mi.
1: Àd

0: gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Abayomi Oyebanji ló mọ̀ ti fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo àwọn tó wà nípìnlẹ̀ Èkìtì látàrí àtìlẹyìn tó lóòrìn tí ó sì lẹ́jà bákànnú tí wọ́n ṣe fún léyìí tó mú kí ó padà jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lógúnjọ oṣù kẹfà ọdún tí a wà yìí. Ó jẹ́ gẹ́gẹ́ bí ètò ìdìbò sípò gómìnà léyìí tí ó fi làkàkà láti di gómìnà lẹ́ẹ̀kejì lórí àlééfà. Gómìnà òun ló sọ wípé òun dúpẹ́ gidigidi o, òun sì gbégbá ọpẹ́ wá o fún gbogbo àwọn tó wà nípìnlẹ̀ Èkìtì ní bí wọ́n ṣe dúró fi ìgbà náà kọjú ṣọ̀já tí wọ́n sì pawọ́ ti òun lẹ́yìn tí wọ́n dúró ti òun láti jẹ́ kí òun tún lo ọdún mẹ́rin mìíràn lórí àlééfà. Ó sì fi ń dá gbogbo àwọn olùdìbò lójú wípé gbogbo ètò ìdìbò léyìí tí wọ́n ṣe tó mú kí àlàáfíà wá káàkiri ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ Èkìtì ni òun mọ rírì rẹ o. Oyèbáyí léyìí tí ó jáwé olúborí pẹ̀lú gbanagbana àmì léyìí tí ó fi àwọn tí ó tẹ̀lé nínú ètò ìdìbò náà sílẹ̀ ni ló jẹ́ wípé nínú wọ́ọ̀dù 97 tó wà níjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tó wà ní ìpínlẹ̀ Èkìtì ni Oyèbáyí ti jáwé olúborí o. Nínú àtẹ̀jáde tó taari síta lánàá ọjọ́ Ajé nílùú Àdó Èkìtì tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Èkìtì láti ọwọ́ olùbánidámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà òun ni Yinka Oyebode. Ló ní gómìnà òun ni ó tún ṣe bẹ́ẹ̀ náwó ìfẹ́ sí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP sípò gómìnà léyìí tí wọ́n ṣe ẹ̀dìtàn yìí wọlé Olúyẹdé àti ti African Democratic Party Dáre Bejide léyìí tó sì rọ̀ wọ́n pé kí wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti fi ìgbà náà kan ṣoṣo ṣọ̀já o, kí wọ́n sì lọ igi ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkìtì ní àlọ́yè. Ó wá tẹ̀síwájú o, ní gbogbo àwọn tó wà nípìnlẹ̀ Èkìtì ó ní òun jẹ nígbèsè àti ṣe rere fún wọn o ní bí wọn ti ṣe yàn sípò lẹ́ẹ̀kejì látàrí wípé wọn jẹ́ kí àlàáfíà kó wáyé lásìkò ètò ìdìbò náà. Ó lè yóò sì fi hàn gbangba yóò jẹ́ àpẹẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ṣe ètò ìdìbò tí ò ní kọnunkọ tàbí gbàgbó nínú. Gómìnà wa kí n kẹ̀kẹ́ wípé ètò ìdìbò tó wáyé ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá yìí ń ló jẹ́ pé nínú jògbónjògbón àlàáfíà ló ti wáyé o. Nítorí ìdí èyí ó jẹ́ ètò ìdìbò tí ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu tí ó sì jẹ́ pé gédégédé ló dúró lọ́tọ̀ nítorí gbogbo bí wọ́n ṣe ṣe ètò ìdìbò náà ni kò sí ogbómi tàbí otẹ̀mí tó sì jẹ́ wípé gbogbo ìlàkàkà àti ìpolongo pẹ̀lú ìgbáradì àwọn elétò ìdìbò ni kò já sí pàbó ní bí ètò ìdìbò ọ̀hún bó ṣe lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Ẹ lọ kàyé kúrò nínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé kó tó di pé o mú ti olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì wá Jẹ́ni sáré gba iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí lọ. Ní báyìí iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ti sọ pé gbogbo ọ̀rọ̀ kọ́tọ̀kọ́tọ̀ èyí tí ọ̀gbẹ́ni Peter Obi lè tó jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC tó ń sọ nìyí pé ìrákàtà ọ̀rọ̀ lásán-làsàn ni o. Níbi tó ti ń sọ pé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó lọ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀. Wọ́n ní bí ìgbà tí wọ́n bá sọ pé èèyàn kàn ń ṣe erémọdé lásán-làsàn ní nǹkan tó sọ ohun àti pé ó kàn mọ̀ọ́mọ̀ ni láti pé kó lè darí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu gba ibòmíì lọ. Wọ́n ní pẹ̀lú gbogbo àlàkalẹ̀ bó ṣe sọ pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe rí lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti nǹkan bí ọdún bíi mẹ́ta sẹ́yìn, wọ́n ní kò mọ̀ pé gbogbo nǹkan tí ó sọ náà kò tiẹ̀ rí bẹ́ẹ̀ rárá àti pé nǹkan ò yé ni. Ó sì yàtọ̀ sí ìgbà tó ń fúra ara gan tó ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Anambra. Nínú àtẹ̀jáde kan èyí tí olùbánidámọ̀ pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde lánàá ló ti sọ pé ṣe rí pẹ̀lú bó ṣe jẹ́ pé ìjáwé olúborí sí ipò gómìnà ìpínlẹ̀ Èkìtì ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ pé gbọ̀nàgbọ̀nà báyìí ni ẹgbẹ́ òṣèlú APC fi jáwé olúborí. Òun gan ló ń fọ́ ọ̀gbẹ́ni Peter Obi tó ń fọ́ lórí tó sì jẹ́ pé ó mọ̀ọ́mọ̀ láti fẹ́ yẹpẹrẹ ẹgbẹ́ òṣèlú APC látàrí ètò ìjáwé olúborí sí ipò gómìnà ìpínlẹ̀ Èkìtì. Ó ní Ọ̀nànúgà tẹ̀síwájú oníṣẹ́ ìṣírí àfiwé èyí tí ọ̀gbẹ́ni Peter Obi tó lọ ń fiwé ti ẹni tó jẹ́ olótú ilẹ̀ Bìrìtìkó ìyẹn Kea Starmer lè tó ṣe bẹ́ẹ̀ tó lọ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ ni. Ó níṣe ni ọ̀gbẹ́ni Peter Obi ò mọ̀ pé ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó yàtọ̀ sí ti ìwé òfin ti orílẹ̀-èdè United Kingdom. Ó ní torí pé ìlànà tí wọ́n fi ń ṣèjọba ní ọ̀hún ó yàtọ̀ sí eléyìí tí wọ́n fi ń ṣèjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí náà bí ìgbà tí wọ́n bá sọ pé nǹkan ò tiẹ̀ yé ọ̀gbẹ́ni Peter Obi rárá ni gbogbo ọ̀rọ̀ èyí tó sọ náà. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ gan o, ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Ẹjọ́ ti olore in council pe I chief Akindele Aladenika atawon merin mi nipa oya dele oba ilu ore kingdom suit number HOR/25/2020 ile jola be honorable justice A Adegoroye ti palase ojo Monday 15th June 2026 adajo ni ikawako kan ti wa nle tele to ni won gbudo fi enikeni ja dele oba titi ile ejo fi dajo o se ni lanu pe I chief Akindele Aladenika nlo ka kiri pe ara e ni adele oba ilu ore ofutu fe te o ta pa sofin ile ejo ni ida ijoba o si ba lese adajo ti wa pa lase pe ko gbudo pe ara e ladele oba ilu ore mo kikele ofin ma ba gbe be ni ka won agbofiro pe lawon araalu sora ka ma ba da nkan kan po gege bi adele oba ilu ore oro e da bi ore ni rowo se loju ala ni o ntara e ajoyo ori social media to se bi eni fira ni se leya ni tori ko iti si adele oba ni ilu ore ile ejo lo so be gbogbo awon oloye ni ile ejo ti pa lase o nkede
3: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
4: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, korojo gogun bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo kori agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nada ki fun te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ija wa ija osi always guide me
5: Okere o abiyesi asinigbo lo asiko yi lati salaye oro aleke laarin isinigbo atilu goba ijoba ibile akure na iyan ulu ati leto bi goba ogbesere ilado eti omi usi odegede ita ogolu ile ajiji ulu isinigbo ba sagbe uro funfun balawu ni keteke ti ofo iyan igoba fo lori oro agbe arin igoba ati ulu

0: E ku dede wo yi o, eyin temi.
1: Emi Femi Alagbo lo soro o. Ti office mi wa ni Solo Junction, legbe Democracy Park ni ilu Akure.
2: A ma balẹ si ilu Ikare. Ni on the 21st, ni on the 26th, July oṣu keje, ni 77 Hotel, ni ilu Ikare.
1: Tabari wo obirin to ti wa ni doko lati ojo pipe to ro mo pe ranise, ma bo lode mi Femi Alagbo, tabi iwo to n to ni emerin le marun ti ile to mo ni, ma bo lode mi Femi Alagbo ore eleyi o da fun ago ara wa, tabi iwo to je paranyu ni, tabi inu re gbona lati nu wa ni, tabi ara n ja oje ni, tabi iwo ti o le dide, ah ma bo lode Femi Alagbo ni pase Eledumare Olorun yo fun won ni wosan. Number wa re 070-6532-6843 tabi iwo kunrin to le gbabo dara dara lori papa pelu aya re lile tabi iwo tun je pe ko ti emoko to nse olago ara re ma bo lode mi Femi Alagbo number wa re 070-6532-6843 le kan si 070-6532-6843
3: OTIA 2026 power explosion. Sọ̀dọ̀ ìyá tó ń lágbára lórí òkè àánú Mountain of Mercy, Erio Ekiti, ibi gbogbo àmì-tìtì-tì, májẹ̀mú àfọ̀hún, òpó tó gbógun tó ń dààmú àyànfẹ́rú àdí wíwó lulẹ̀. Torí gbogbo olùkópa ló máa rí Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì lójú iṣẹ́. Power Explosion Erio 2026. Gbogbo ẹni tí ń kópa ló mọ̀ pé ìyanu lọ́dọọdún a máa pọ̀jù tàtẹ̀yìn. Èrè àdúrà tọdún èyí àkànmí àkàn á kan gbogbo wa. Májẹ̀mú ìdáhùn làkòrí tọdún èyí. Monday 22 sí Friday 26 oṣù kẹfà ni lówùúrọ̀ ọ̀sán àti ṣòwú ojoojúmọ́ títí mọ́jú Sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà lórí òkè àánú Mountain of Mercy Erio Ekiti. Níbi tí Prophet Ezekiah Olúbóyè Ọládèjì ajé ìrere àgbàjọ apostẹ́lì ti Kristi àti máa ṣáájú wa nínú iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ ni Pastor Matthew Asimolowo, Pastor Pọ̀jù Oyèmádé, àtọ̀pọ̀ àwọn ikọ̀ Olódùmarè, Pastor E.O. Ọdẹ́jọbí ni General Superintendent, Pastor S.O. Ọládélé Láàrẹ̀ ìjọ CAC nílẹ̀ yàtọ̀ pé òkun. Jẹ́ àjọ pàdé ń bẹ̀. Ìgbọ̀ntún ayọ̀ rẹ̀.

0: Yadun.
1: Káyọ̀dé.
0: Olùdíje nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sípò gómìnà lẹ́yìn tí ó wáyé nínú ètò ìdìbò sí ipò gómìnà tó gúnjọ oṣù kẹfà ọdún tá a wà ní ìpínlẹ̀ Èkìtì Wọlé Olúyẹdé. Òun ló ti kọ àbájáde èsì ìdìbò náà lẹ́yìn tí àjọ elétò ìdìbò ní INEC lórílẹ̀-èdè tí wọ́n kéde wípé bí ọdún Àbáyọ̀mí Òyebàjẹ́ ló jáwé olúborí. Èyí ló sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tó tari síta nílùú Adó-Èkìtì lánàá ọjọ́ Ajé láti ọwọ́ adarí ìròyìn àti ìpolongo fún ikọ̀ olùpolongo Olúyẹdé Nìṣànyà Àtófaratì. Ó ní ẹni tí ó jẹ́ kọmíṣánná fún àjọ elétò ìdìbò Ọ̀jọ̀gbọ́n Adénìkẹ́ Ọládìyí léyìí tí ó kéde àbájáde èsì ìdìbò náà tí ó sì sọ pé tí ó dá gómìnà tí ó wà lórí àlééfà ní ìpínlẹ̀ Èkìtì tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC Abiodun Àbáyọ̀mí Òyebàjẹ́ padà sí ipò ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí wọ́n dìbò yàn ló sọ pé Òyebàjẹ́ òun ló ní ètò ìdìbò léyìí tí wọ́n dì fún tó jẹ́ 391 pẹ̀lú 2,024 ìdìbò nígbàtí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP Olúyẹdé tí ó ní 40,133 ìbò léyìí tí ó fẹ́ jẹ́ ẹni kejì nígbàtí olùdíje nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress Dáre Bejide tó ní 2,072,000 ìbò nígbàtí ó sì sọ wípé àwọn ẹgbẹ́ òṣèlú 15 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló kópa nínú ètò ìdìbò ọ̀hún. Onítẹ̀bàgbàgbé olùdíje nínú ẹgbẹ́ òṣèlú ADC Bejide ní àná ọjọ́ Ajé òun ló ti kọ èsì ìdìbò náà léyìí tí ó sọ wípé òun ò gba èsì ìdìbò náà rárá nítorí ètò ìdìbò ọ̀hún ni kò gbóúnjẹ fẹ́gbẹ́ kò gbawó bọ̀ lójú ti tèun o nítorí oríṣiríṣi ìpàsípayọ òun ló wáyé nínú ètò ìdìbò tó wáyé ní ọjọ́ Àbámẹ́ta ọ̀hún. Àtúfaratì wá ṣe àlàyé gẹ́gẹ́ bí ikọ̀ olùpolongo ti Olúyẹdé ó ní àwọn pẹnupọ̀ o wọ́n sì kọ èsì ìdìbò náà léyìí tí àjọ elétò ìdìbò tí ó kéde rẹ̀ nípa wípé wọ́n ṣẹ̀ parí ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì lọ́jọ́ Àbámẹ́ta tó kọjá yìí bẹ́ẹ̀ ló fi dá gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú PDP lójú àwọn alátìlẹyìn àti àwọn ará ìpínlẹ̀ Èkìtì wípé àwọn dúró déédéé o láti kí ẹsẹ̀ òfin bọ ọ̀rọ̀ náà kí wọ́n bá domi oko nítorí wípé ọ̀rọ̀ nípa òṣèlú àwarawa ni ó jẹ wọ́n lógún o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òṣèlú sì yé wọn dáadáa. Ó ní wọ́n rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àwọn alátìlẹyìn àti gbogbo àwọn afẹ́nifẹ́re pẹ̀lú olólùfẹ́ ètò òṣèlú àwarawa kí wọ́n sì mẹ̀dọ̀ kí wọ́n má ṣe já o kí wọ́n gba àlàáfíà láyè kí wọ́n sì fara mọ́ òfin ṣùgbọ́n àwọn ò ní dúró o wọn ò sì ní tẹ̀tì wọn ó tẹ̀síwájú láti gbé ìgbésẹ̀ tó kàn nítorí wípé mọ́fòkó mi dọ́nà ọjọ́ kan lèèyàn kọ́. Ẹ lọ kàyékù nú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: Bíọ́dún
1: mínísítà tó wà fún olú ìlú ilẹ̀ wa ìyẹn Yẹnsan Wike ló mọ̀ ti sọ lánàá òde yìí pé nínú gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú PDP nìkan ni ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì léyìí tó lè gbó ẹgbẹ́ òṣèlú APC lẹ́nu. Wike tó sọ̀rọ̀ yìí látàrí ètò ìdìbò aládàdì èyí tí wọ́n ṣe ní ọjọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ tí a lò tán yìí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló ti kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ó kú oríire o pẹ̀lú bó ṣe jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí nínú àwọn ètò ìdìbò náà. Wike tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́ kò wọ́n mọ́tàn yìí ó ní kì í ṣe pé bóyá kí wọ́n máa pariwo tàbí kí wọ́n máa sọ̀rọ̀ lásán ni wọ́n fi ń sọ pé bóyá èèyàn jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ó ní ṣùgbọ́n tí wọ́n bá sọ pé kí wọ́n máa sọ pé ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹgbẹ́ òṣèlú PDP sì ni o ó ní òun kí ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n kú oríire pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí nínú àwọn ètò ìdìbò àdádé èyí tí wọ́n ṣe ọ̀hún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ń lòun tún kí ẹgbẹ́ òṣèlú òun ti ṣe ẹgbẹ́ òṣèlú PDP pé àwọn náà ti gbìyànjú tí wọ́n ti lè gbó ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n lè gbó wọn lẹ́nu ó ní torí pé tá a bá wo gbogbo ẹgbẹ́ òṣèlú nísìnyí àrí pé ẹgbẹ́ òṣèlú PDP ó sì dúró lórí ẹsẹ̀ rẹ̀ wípé àwọn gan ni ẹgbẹ́ òṣèlú alátakò gbòógì onílòótọ́ àti lódodo ní tí wọ́n bá sọ pé wọ́n ṣe ètò ìdìbò ó lẹ́nìkan ló máa jáwé olúborí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn kan ni wọ́n máa jẹ́ alátakò ó ní ṣùgbọ́n nísìnyí ó ní a ti rí ẹgbẹ́ òṣèlú èyí tí ń darí orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni la sì ti rí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ó ní pẹ̀lú bí èsì ìdìbò náà ṣe lọ a rí pé ẹgbẹ́ òṣèlú PDP nìkan ló takàngbọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ó ní fún ìdí èyí òun rí pé kò sí ètò ìdìbò tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú PDP nìkan ni ẹgbẹ́ òṣèlú adà fún ọ.

0: wọ̀nyí kan tó lọ wọ́n múra rárá o wọ́n dẹ̀ gbé mọ́tọ̀ wá ẹ jọ ẹnikẹ́ni tó bá gbowó lọ́wọ́ yín ẹ rí wípé owó tí wọ́n sẹ́ndì sí yín wà ní mo wọ́wọ́ yín kí wọ́n tó kúrò ní ọ̀dọ̀ yín ọlọ́run dúró tì yín o àmì wàhálà o a ṣe ìkéde gbogbo ìyálágé àti bàbá lọ́jà láti kíyè sára ọlọ́run àwa pẹ̀lú yín o ẹ ṣe púpọ̀.
1: Dádì Junior jọ ọ jẹ́ ń sùn. Má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
2: Mọ́mì Junior, má yẹ̀yẹ́ mi. Mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
1: Fi mí lẹ̀ jàre.
3: Dikota Abakasu ló tún ṣe kọ́.
1: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
2: Mo ló ń sá lọ.
1: Rúnà Dádì Junior, ọgbọ́n wo ló dá sí?
2: Èmi náà kọ́, ìṣọ̀wọ́ Dikota Abakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajábí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́ lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kó ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ́ kọ́kùnrin ó máa wòkè. Finú kà á bí ó ṣe bòkèlè káì. Dikota Abakasu irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
4: The Ondo State Water Corporation Project Implementation Unit under the Ondo State Ministry of Water Resources, Public Sanitation and Hygiene in collaboration with the African Development Bank announces the commencement of the physical construction phase of the Akure Water Supply and Sanitation Project. As the laying of primary pipelines begins, some roads, farmlands and landed properties may be temporarily affected. If you or your property is affected in any way, including issues relating to compensation, blocked roads, gender-based violence, exploitation, or sexual harassment, please call the toll-free line 0800-000-0266. Complaint boxes are also available at project sites for prompt resolution. You can also contact us on our email complaints.awsspiu@gmail.com.
5: Honorable Ayodele Akande, Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene, appreciates Governor Lucky Orimisun Ayedatiwa for his commitment in providing clean water for us in Ondo State. Odatiwa Odiro.
6: Ojo karun de logun osu kefa 2026 yi legbe akoyan ko yoyo. Yo bura awo se fun awon loye.
7: Loye lori mi.
6: Gbogbo ọ̀nà ló lọ sí ilé ẹgbẹ́ Union of Tipa Supplier and Quarry Employers of Nigeria, Ondo State Chapter, ẹgbẹ́ Akoyanrin Koyoyo, ẹ̀ka tìpínlẹ̀ Ondo, Thursday 25 June 2026, Lare Wakafata ní Nigeria, National President Comrade Chief Aliu Mayugbe, aka Supato, àti National Secretary Comrade Yusuf M. Adudu, máa búra ìwọṣẹ́ fún àwọn olóyè ẹgbẹ́ tuntun wa nílé ẹgbẹ́ wa tó wà ní Òkúta Ilẹ́rìnlá Industrial Estate, opposite Laiboga, Iléṣẹ́ Road Àkúrẹ́, láago méjìlá ọ̀sán 12 PM. Lára àwọn ẹni àfìwépè lọ́jọ́ náà ni Comrade Bola Taiwo, SSA on Union Matter to Ondo State Governor, Comrade Clement Fatuashe, TUC Chairman, Ondo State, Engineer Johnson Alabi, Honorable Commissioner for Energy and Natural Resources, Ondo State. Lara won Tiamo Bura Fulojononi, Comrade Honorable Jonathan Ajinde Sunday, Chairman, Comrade Alaji Taiwo Odetola, Deputy Chairman, Comrade Honorable Atewoboye Faith, Secretary, Atia won Oloye Toku, Atpako, Awon Swearing In Planning Committee, Awon Long Tede Loruko, Akoyone Kuyoyo, Nikwele Udo, Up Youth Coen, Unity and Progress.
8: Oju Basi Dike, La Yen Lo, Si Dike, La Yen Lo. Sunday adi e la won ma tun se sidike alaye lo ogun mata lopo ko mara lawin o pada ti dopin santagbara ka so yoku leta sidike alaye lo santagbara ka so yoku leta sidike alaye lo ko to ba fira to ba je electrical appliances computer ati computer accessories won ta automobiles o se ko non ta lo ba sidike e wahala lodo won o ma fun lo oje de o so su ni fonise osu ọsẹ ọsẹ fọlọjà ọsẹ ẹ lè san lóṣù méjì oṣù mẹrin oṣù mẹfà oṣù mẹjọ àbọdún kan tó jẹ oṣù méjìlá tẹ bá ti wá sunday dajì 50% wọn á gbọjà yín fún yín ọmọ àṣọ kù díẹ díẹ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
9: Ayọ̀dé.
10: Ẹnìkan léyìí tí ó jẹ́ dókítà àgbà tó ń ṣiṣẹ́ pẹ̀lú
9: ẹ̀ka léyìí ti ń dáàbò bo àrùn AIDS ní orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó wá láti ìjọba ìbílẹ̀ Kọ́ńṣíṣà ní ìpínlẹ̀ Benue. Olómọ̀ ti ṣe bẹ́ẹ̀ tí

0: itatoru nipa latare bi arun eba ore re ton pe ni lassa viva bi o se fomo gege bi commissioner fun eto ilera ati omo eto omoniyan ni ipinle na en dr paul eje ogushe bo se fidi igbese amule lana ojo aje ni makodi le ti o se alaye pe ile ise na ni o ti bere ti ni topase gbogbo awon ti dokita ohun ti o le se alarin ba pade ba sepo abi ba jo ni oro papo ni gbogbo asiko igba to fi wa ni idubule aisan na latari arun to dede ru yo were o gege bo se alaye oni ologbe ohun ni won ni o ti barun na fira fun odidi ose meji gbako ko to di wipe oro re wa ruju to si se be tu jasiko ohun ogushe lo so wipe ikuna lo waye o ni asiko igba ti ipinle na ti won gbianju ati kede wipe ipinle ohun eni o si ninu ipinle ti arun iba orele to nba finra commissioner wa tes waju oni arun iba orele le ti o sese wa yoju ye nipinle na eni o je pe dokita ohun en lo mu o to se be ti o ran lorun sugbon tan ti si oku re ni ojo aba meta to koja ogun yo osuke fa odun ti a wa yi oni o sise pelu ajo Happy Foundation to wa ni joba ibile kunsisa ni ipinle ohun sugbon omo bibi ijoba ibile kwande larakunrin ohun se won ni fun odidi ose meji won lo fi n jara para jara poro ti ohun ati kujo n lo emi re mara won lowo nigba ti o si si ayipada won ni ara re wo ya si o ele idile ti ikan lara awon ore re to fi daba pe pelu bi ipo ilera arakunrin bo se ri afaimo kun je pe arun iba ore re ni o igba ti won si lo gbe yewu no ba ri pe ge bakan hun ene o mo se ri o arun iba ore re ni won ni won be gbe arakunrin won lo si ile iwosan kose segun ti fafiti ti ipinle benue to wa ni makodi sugbon o yare nse lo so fun wi pe kan je ko mo toju ara ohun nile pelu awon ogun ati awon abere won gborun legi wi pe rara o afi kan gbe lo si ile iwosan na ki won ba le se itoju re ki abuku ba tun le wa lori ki arun ohun ko mo tan kale commissioner wa tesiwaju na oro re wi pe iwadi ti won se lo fi han wi pe ologbe na saaju ohun lo ti ni arun kidirin wi pe kidirin re kan ohun lo se be ti o ti ni iyonu gẹgẹ bi esi ayẹwo ohun won wa gbe lọ si ile iwosan ikọse isegun to je ti ile ẹkọ fafiti ti jos nipinle plateau ibẹ ohun lo pada wa siwo ise si ewo te ba fe kayoku e lo sinu iwe iroyin punch iwe iroyin daily post iwe iroyin vangard atopo iwe iroyin mi to jade loni
1: kayode
0: biodun
1: rogbodiyan eyi to ti mi egbe oselu sdp ni orilede yi logologbo lo ma se be n lo ti jere odo to lo mo mi o pelu bo se je pe alaga egbe oselu ohun ni orilede yi iyen ojogbon sadiq gombe to ti se be to lo gba akoso ile egbe oselu na eyi ti n be ni ilu abuja o pẹ̀lú bó ti jẹ́ pé láti nǹkan bí ọdún kan sẹ́yìn báyìí ni wọ́n ti sọ pé rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà pé talẹni gan tí olórí ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ó tọ́ sí pẹ̀lú bó sì ṣe jẹ́ pé ilé ẹjọ́ ti dájọ́ tó sọ pé ọ̀gbẹ́ni shehu gaban ni kó kúrò lórí àlééfà gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sì wá sọ pé ọ̀jọ̀gbọ́n sadiq gombe òun gan ni ẹni tí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó tọ́ sí ló wà fáwọ̀ tó fi jẹ́ pé àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ni wọ́n fi wá kọ orúkọ ọ̀jọ̀gbọ́n sadiq gombe gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn sínú ojú òpó wọn pé òun gan làwọn mọ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú náà o nígbà tó wá máa sọ̀rọ̀ lánàá òde yìí lẹ́yìn ìgbà tó ti gba àkóso ilé ẹgbẹ́ òṣèlú náà ló ní ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ lónìí oríire ńláńlá àti ìṣẹ́gun ńláńlá ló jẹ́ fún wa nínú ẹgbẹ́ òṣèlú sdp nítorí pé gbogbo rògbòdìyàn èyí tó ti ń ṣẹlẹ̀ láti ẹ̀yìn wá ló jẹ́ pé ó ti jẹrodò tó lọ mọ omi báyìí o ó ní nǹkan tó ṣe dáa kéèyàn máa ní àforítì nìyẹn ó ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ náà tó fi ń lọ tí wọ́n ta kàngbọ́n rẹ̀ láàrin ara wọn ó lẹ̀ rí i pé ńṣe ni wọ́n dúró láìsí pé bóyá wọ́n ṣe ìkánjú sí i ó ní gbogbo wọn ni wọ́n fi ara balẹ̀ dáadáa tí wọ́n sì ṣe sùúrù ó ní wọ́n tẹ̀lé gbogbo ìlànà yìí tó yẹ kí wọ́n tẹ̀lé ó ní ẹwà wò báyìí o ó ní èrè sùúrù ni wọ́n ń jẹ nísìnyí nítorí pé gbogbo ibi tó yẹ kí wọ́n fi sí ni wọ́n fi sí gbogbo ibi tó yẹ kí wọ́n fi bà ni wọ́n fi bà ó ní ẹwà máa wò lónìí báyìí ẹwà máa wo bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó ṣe wá rí ẹwà máa wo bí ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó ṣe ṣe àṣeyọrí ó ní torí náà ń kọ́ òun dúpẹ́ lọ́wọ́. lọwọ gbogbo wọn òun sì rọ wọn láti pé kí kálukú wọn kí wọn mú ẹsẹ wọn ní gírígírí nínú ẹgbẹ òṣèlú náà nítorí pé gbogbo àwọn ẹni tí ọrọ kan èyí tó jẹ pé wọn bínú àti èyí tó jẹ pé inú wọn dùn sí inú wọn fún láàyè dáadáa láti pé kí wọn lè gbọ tẹnu wọn kí wọn sì ṣetọnu sọ tẹnu wọn ó ní ẹwà máa wo ibi tó wá já sí báyìí ó ní torí náà òun rọ gbogbo àwọn ẹgbẹ òṣèlú ọhún pátápátá láti pé kí wọn dúró lórí ẹsẹ wọn o kí wọn sì ṣe àtìlẹyìn fún ẹgbẹ òṣèlú ọhún ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn punch kẹ lọ kà lẹkùnrẹrẹ.
0: Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ló ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí ikú ẹnìkan tí ó jẹ́ ọmọ ìjọ Kérúbù àti Sírafù mímọ́ tó jẹ́ àgbà nínú ọmọ ìjọ ọ̀hún ẹ̀dá Ọmọ́táyọ̀ Fájánà léyìí tí wọ́n dédé bá òkú rẹ̀ nínú ìyẹ̀wò nílé ìtura kan ní Àkùgbà Àkókó níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Gúúsù Àkókó nípínlẹ̀ Ondo. Fájánà ẹni ọdún 71 ìwọ̀n ni ó wá sí Àkùgbà Àkókó ọ̀hún síbi ètò kan nínú ìjọ tí wọ́n fẹ́ ṣe níbi tí wọ́n ti fẹ́ fi jẹ oyè bàbá aládùúrà olórí àwọn afàdúrà jagun ti ògo orímọládé sí Annes léyìí tó wà ní Òkèrígbó nígbà tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lánàá ọjọ́ ajé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jimoh òun ló sọ wípé àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rámú lórí ọ̀rọ̀ ohun tí wọ́n lórí ilé lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ẹjọ́ ohun tí wọ́n sì ti ń ṣe ìwádìí báyìí tán ran ọlọ́pàá lọ́wọ́ nípa ìwádìí wọn bẹ́ẹ̀ ló kàn kẹ̀kẹ́ wípé ìwádìí tí wọ́n ṣe ṣáájú èyí ló ń jẹ́ kí ọ̀rọ̀ náà máa kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóminú ohun tó wà ní ìdí abáẹ̀ṣẹ́ tí ó fi déédé ṣẹ́ò láìṣepò ní tókọlù nítorí bí wọ́n ṣe ṣe òkú aláìsí ọ̀hún òní pàápàá jùlọ bí wọ́n ṣe déédé gbé òkú rẹ̀ láì yẹ̀wò láì gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n wò wípé orí òkú ló pa tí wọ́n déédé lọ ju òkú rẹ̀ sí ilé ìgbókùpamọ́ sí Jimoh wá ṣe àlàyé ó ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn gidi o láti mọ ohun tó ṣokùnfà ikú tí ó pa ẹni tí ó jẹ́ àgbà nínú ìjọ náà ẹni ọdún 71 ọ̀gbẹ́ni Ọmọ́táyọ̀ Ezekiel Fájánà lẹ́ni tí wọ́n sọ wípé òkú rẹ̀ ó gba fífúnra sí o ní tó wáyé nílùú Àkùgbà Àkókó ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Àkùgbà létí ní ọjọ́ Àbámẹ́ta láti ọwọ́ ọ̀gbẹ́ni Ọláṣẹ́ ní Sunday Ọláolúwa léyìí tó wá láti pópónà Ṣíjú Adé nílùú Àkúrẹ́ tí ó fi ẹ̀sùn kàn pé olóògbé náà inú jẹ́ àbúrò bàbá òun tó rìnrìn àjò lọ sí Àkùgbà Àkókó láti lọ bí ètò kan ní ilé ìjọsìn níbi tí wọ́n ti fẹ́ fi jẹ oyè olórí bàbá aládùúrà ti ẹ̀ka kan nínú ìjọ Kérúbù àti Sírafù mímọ́ ti ògo orímọládé sí Adès wà ní Òkèrígbó ní Àkùgbà Àkókó ọ̀hún ó ní pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti rámú báyìí tán sì wà ní àkúlé ọlọ́pàá léyìí tí wọ́n ti ń pọ́ wọn nífúnlẹ́dọ̀ tán sì ti ń ran ọlọ́pàá lọ́wọ́ nípa ìwádìí tí wọ́n ṣe àwọn ọlọ́pàá ò fi mú fílẹ̀ èyí ni wọ́n ti bẹ̀rẹ̀ ipa láti rí i dájú pé wọ́n tú gbogbo ọ̀rọ̀ ń délẹ̀ o kí wọ́n sì mọ ohun tó ń bẹ lábẹ́ ẹni ohun tó ṣokùnfà ikú arákùnrin náà àti wípé gbogbo àwọn tó wà nípa ìwà ọ̀daràn náà tán lọ́wọ́ lẹ́sẹ̀ sí pátápátá ni wọ́n rà mú tó sì kú lọ síwájú òfin o nígbà tí agbẹnusọ ọ̀hún wá tẹ̀síwájú wípé ìwádìí tí wọ́n ṣe ló ti fi hàn pé àlùfáà náà ni wọ́n dédé bá òkú rẹ̀ nínú ilé ìtura níbi tí ó wà nígbà tí àwọn kan tí wọ́n rí débi wípé àwọn òṣìṣẹ́ ìjọ àti ilé ìtura ọ̀hún ni wọ́n jọ rí wọ́n sì gbé òkú rẹ̀ kíá wọ́n gbé lọ sí ilé ìgbókùpamọ́sí kan ní Ìkàrẹ́ Àkókó láì kọ́kọ́ gba sàbùkẹ́ wípé ó ti jaláìsí lọ́dọ̀ dókítà tí ó kọṣẹmọṣẹ àbí ní ilé ìwòsàn léyìí tí ó gbòrí ọ̀fẹ́ gbọ̀ǹtẹ̀ ìjọba gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ìgbésẹ̀ tí wọ́n gbé náà ó jẹ́ kí ìwádìí ó tètè bẹ̀rẹ̀ ní kíákíá ó tọ́ka wọn sí ibi tí ìwádìí náà tí wọ́n ti mú iṣẹ́ rẹ̀ ṣe Jimoh wá fikún wípé komisanna ọlọ́pàá ti ìpínlẹ̀ Ondo Felix Owagu òun ló ti pa á láṣẹ wípé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí ewé kan ó gbọ lórí ìkejì láì ṣe pé wọ́n tún yẹ́bẹ́yẹ́bẹ́ lórí ìwádìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ẹ lọ kàyé kúrò nínú ìwé ìròyìn punch daily post vangard àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Ẹgbẹ́ àwọn arẹwà àti ẹgbẹ́ àwọn àgbààgbà ní apá àríwá orílẹ̀-èdè yìí ni won ma ti so pe ki joba apapo orilede yi ki won ya tete lo se ikilo fun aja fun oto omo ile yoruba ni iyen Sunday Adeyemo ti gbogbo eyan ti won mo si Sunday Igboho pelu bo si so pe o fun awon ti won je adari Fulani gbedeke wi pe asiko bayi ni won gbudo kuro ni ibi ti won tedo si iyen ni ipile Oyo o gege bo si so oni pelu bo se je pe won gbe alaboyun kan ati awon molebi re lo je ki Sunday Igboho ko ma so pe oun fun won ni gbedeke na sugbon sa ngba ti awon Fulani ati awon legbelegbe won ti won ma soro ni won so pe se me pe nkan ti ogbeni Sunday Igboho to nse yi lo fe da oro eleyameya sile ni orilede Nigeria to si je pe kini ohun ida oloju meji ni o ti o si ni mo eni to pon rara ati rara ni oni tori pe nkan ti ogbeni Sunday Igboho to nse na ki se nkan ti olodani nikan le dede ma pase fun enikeni pe ko fi ibi to tedo to si ko fi ibe sile o won ni gbogbo oro to nso na tori o le da wahala sile ti kini ohun to ba se be to lo nlo be o ngba ti Sunday Igboho to ma soro o ni ewo o ni gbogbo nkan te nso yi iyen o mo kan emi o ni nkan temi sa npariwo temi nja fun ni pe se ri ni ile Yoruba ise o ni ko si pe boya oro elesi kan tabi eleyameya kan nlo o fi se o o ni gbogbo enikeni yi to ba je pe iwa ibaje iwa janduku o nbe lowo won ni ohun so pe ti won fi agbegbe na sile nitori pe ohun o ni gba lati pe ki won ma se be ji iyan gbe tabi gbe iyan pa pelu awon iwa ipa gbogbo mi eyi to je pe won se o oni ni ile Yoruba yi ko si nkan to jo pe awon fe ma ji iyan gbe tabi gbe iyan pa nbe nitori pe gbogbo nkan tin lo lowo lowo ta wa ibayi ki se isedale ile Yoruba o sugbon sa ngba to ma soro eni ti se alukoro fun egbe awon arewa na iyen ojogbon tuko Muhammad baba o so oni se ri gbogbo nkan ti ogbeni Sunday Igboho to nso yi o lewu ga gidi o ko si ba ofin mu nitori ti ba se be o se se ko je pe yo da oro abo orilede Nigeria ru gan gidi ni o nitori pe awon na won kin se ode won kin se mumu ko se si bi ti enikeni o le gbe ni orilede Nigeria oro po nbe sa e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekunrere
0: badun
1: ayode
0: ile ise olopa ni pe logun lo ti se awari oko ti won ni won wa ti o le to je ti osise fenti ti le se awon maworan wa ti ipile ogun eniki to yesiku le ti won ri oku re ati oku olusogba re ni inu le re to wa ni iyana agodo village ni ipile ogun gege bi ile ise olopa won se kan keke na ti jade ti won tari sita lana ojo aje latowo agbenuso ile ise olopa na oluseyi baba seyi to so wipe oko ohun Lexus RS 300 ni awon ajo olopa ri lasiko igba ti won se ise ale o pelu iwadi lori iku arabirin na ati eni to je olusogba re baba seyi se alaye pe commissioner olopa ipinle ohun bodi ojaju ni won lo se abewo si ibi isele na lati wo bi gbogbo nkan se nlo nibe ki won si boju to ibi ti oro na ti o gbode duro nipa iwadi ti won se gege bo se so ojaju ni nigba ti o se abewo si ile ohun ati gbogbo ayika be la le o se be ti o si ba awon olopa ofin mu file en lo ba won ni gbolohun lawon ti ohun ti o se iwadi lori oro ohun ati jade waka labala wipe pelu iwadi to n lo lowo lori ohun to sokunfa iku sorosoro to ti feyinti naa arabirin kitan oyesiku ati eso alaabo re ni komisanna olopa ipinle ogun ode ojaju ni lo fi se ayewo si ile re o leyin ti o si so wipe iwadi ohun inu gbudo gbuna jenjen bi oro leyin to so wipe ohun gan funrara ohun ohun wa ninu awon ti o jo se iwadi naa nitori ohun fe mo bi isu oro ohun se ku bi obe bo se be nitori idi eyi ohun lati kan keke wipe oko re ti won ti koko kede wipe won wa kiri ti won o ri ninu ile re Lexus RX 300 ni won ti ri bayi ti awon olopa ti won se ise ale to ti ri oko ohun o oko naa lati igba naa ni won so wipe won ti daabo bo o leyi to mu ki iwadi ko ma tesiwaju lori oro naa bee lo so wipe oga olopa ni ipinle ogun ohun ohun ni o kẹdun pẹlu awon molebi en to je laisi naa to si fi da won loju ati gbogbo olugbe agbegbe ohun wipe gbogbo bi oro ohun ba se ri pata ni won o fi to won leti ti won se gbagba lasanta ati enikeni ti owo wa ba lori isele ohun yala nipa kikopa ni abi gba jogode tabi le lowopo lati sise labi ọjọ ọhún ẹni ò fojú ba ilé ẹjọ o nígbàtí ilé iṣẹ ọlọpàá tó bá ń fọwọ ọmọ ọkọ gbọyà fún àwọn aráàlú wípé gbogbo bí ọrọ ń bá ṣe ń lọ pátá ẹni yóò di hàn fún aráyé o àti gbogbo ìgbésẹ tí wọn bá ń gbé nípa ìwádìí ibi tí wọn bá dé gbogbo rẹ náà fi ṣe gbangba làṣáńtà tẹ ẹ bá fẹ ká ìyókù ẹ mọ sakiri ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: Vice Chancellor Olusegun Agagu, University of Science and Technology, Okitipupa, Ondo State, Nigeria, Professor Temi Emmanuel Ologun Orisa, on behalf of Council, Senate, and Congregation, invites the public to the university's third distinguished public lecture titled Climate Change and Food Security in Africa, to be delivered by the Vice Chancellor and Principal of Ernest Baikoroma University of Science and Technology, Maguraka, Sierra Leone, Reverend Professor Edwin J.J. Momo, on Wednesday, 24th June 2026, at the University Auditorium by 10 a.m. The Distinguished Public Lecture Series is in fulfillment of the university's commitment to bridging the gap between town and gown. And this edition promises to be a huge eye-opener, as usual. So, please join us. Mr. Abiodun P. Okuniga, Registrar, Announcer.
1: Elora Mustif Capsule ke ma ta kebe kebe pada
2: Mustif Capsule o wa kaka kiri bi ti won tin ta ojulowo ogun jake jado ipinle Ondo Mustif Capsule wa nilu Akure Ondo ile Oluji Ore Okitipupa Ibokoda Mustif Capsule tun wa nilu Owo Ikare Akoko Isu Akoko Oka Akoko Ifon ati nilu Kaba
3: ile ise Timitayo Trade Medical Nigeria Limited lo nse Mustif Capsule jade lati mo pharmacy to sumo yin e pe 08103369434 bi aye pada ko ba si leyin ojo meji kan si do
4: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
5: Something is telling me that she makes her daughter skip breakfast just to be ahead.
6: You people could have just asked. I would have been happy to tell you my secret.
7: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
8: Oh yeah, shoppers, make una hear correct this. Maggi chicken flavor promo, don't land do.
9: Buy Maggi chicken flavor, 50 double cubes pack, and get 10 extra cubes free.
8: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
8: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
8: Maggie, so good together.
11: Emi omo yin na ni o, Jolly Johnny. Mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggie chicken flavor si. Oya espelli celery.
12: SELARIE. Salary.
11: Ah, boda mi. Espelli espelli no di salary. Oya, lo pin gbiyanju. Espelli turmeric.
13: TURMERIC. Turmeric.
11: E kare, pali ohun ise be Maggie chicken flavor kan fun yin.
14: Ohun ise be Maggie chicken flavor pelu eroja alubosa, celery ati atale. Pupa oluyi pada ayo
15: aje ki ama ki gbogbo eyin ololufe wa ni bi ki bi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyin bo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ijokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se tun ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami iluwo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CDK kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju CDK ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
16: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbura bayin ti a mo si CDK CDCARE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ati san die gbogbo nkan elo nule phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
15: gas
16: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati won ma fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
15: kini o ko ma se pe fe gbe won ma ra o
16: bẹẹni tí wọn lọ gbo kó tó di pé wọn wà ní àǹfààní pé ọdà jẹ mọ sanwó kínní ní ọdọ wa àǹfààní sì wà fún wọn láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá so àwọn kan tó wà tàbí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọn fẹ́ láǹfààní láti mọ sanwó àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks
15: ogójì ọ̀sẹ̀
16: ogójì ọ̀sẹ̀ láti mọ sanwó.
15: Ẹ mọ bẹbí nǹkan ṣé wọn kọkọ sọ iye kan lẹ ni wọn wàá gbé ọjà wọn àmọ sọ yòókù díẹ díẹ báwo wọn ṣe.
16: Ẹ ṣeun olótú ṣẹ́ẹ̀rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀ tí wọn bá ti ń ràá tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ gbé ọjà yìí fún wọn tí wọn sì mọ fi ní àǹfààní láti mọ san yòókù fún àpẹẹrẹ tí wọn bá mú oṣù méjì tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀ ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn wọn sanwó yòókù ní oṣù míì táàbọ̀ sí tó bá mú oṣù mẹ́rin àǹfààní wọn fún láti san ìkíní kejì tó bá ti san tán a wàá gbé ọjà yẹn fún wọn wọn àmọ́ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọn bá ti ń lo ìkíní lọ́wọ́ àti oṣù mẹ́fà àti oṣù mẹ́jọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe wà nìyẹn sà.
15: Ẹ kí ni ìdí tí ẹ fi ṣe bẹ́ẹ̀ pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló dé pé ẹ gbé ọjà fún wọn.
16: Ẹ ṣeun olótú ṣe rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀ so ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
15: eléyìí
16: yóò lè mọ sanwó lọ ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
15: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ ra fún
16: wọn. Ṣé gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
15: Níbo ni ọ́fíìsì yín?
16: Ọ́fíìsì
15: nọ́mbà tí a lè pè yín sí.
13: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adilosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
16: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
17: Nọ́mbà wa tẹ́ ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
16: Ẹ ṣeun olóòtú.
15: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́ jẹ́ aṣojú CDK. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó o lè bàdẹ tí ó ní dúkìá.
18: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
19: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
18: Ara ń tà ń wúnu ṣọ́ọ̀pù ọ̀bọ nípa CDCare ni.
19: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
18: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rẹra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
19: Irọ́ ni o.
18: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
19: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
18: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọn náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa.

0: ọba akẹyin pe e ka bo le kan si honorable yomi oso je ka kẹyin na pe e ku orire
1: ejun olotu
0: honorable oba nisin akẹyin pe e ku orire na
1: si gan orire gbogbo wa na
0: ka ki gbogbo wa na pe a ku orire tori bi nkan ba da a ku orire na ni eje nbere lati odo honorable yomi oso bo ni eto idibo gomina to gbe gomina bi odun abayomi oye banji wole ni saa keji to si je pe awon ni o je gomina akoko ti won je anfani irufe bo lo se riro
1: e se olotu ifka dupe lowo olorun to da wa
0: olorun seun
1: to je ki alaafia joba ni ekiti to tun faye gba wa ori odun la ma ma fi odun ni odun se ba wo awon eto idibo ta ti se seyin lati gba ti ijoba wara wa ti bere lekiti lati 1999 te wo 1999 to 2003 nigba ti ijoba fe yi pada te tu wo lati 2003 ti 2006 te wo nigba ti ijoba to kede emergency lekiti
0: ben
1: te tu wo lati 2007 te wo ni 2010 te wo ni 2014 te wa wo ni 2018 ti 2022 ti gomina wa koko wole eri ko toka dupe lowo olorun oba pe igba koko ni ta ma se eto election igbo ni ipinle ekiti ti alaafia joba
0: adupe
1: igba koko ni ti o si wahala ti na awon eniyan dun igba koko ni ti awon eyan fi tayo jade pe mo fe dibo fe ni ti okan miyan so bi eto idibo odun ise ri akoko adupe lo ko si taje sile te ba wo awon odun ti mo ka sile won yen te wo 1999 2003 te ba wo eran ti iya tasha kolo foruke te ba no te ri pe igba asiko igba na da si si ara te ba wo te ranti honorable yomi oni igba yen lo je ipe olorun nipase oro ipolongo ibo nigba to tun ya e wo ayodaramola e wo ogbeni kede fasuba awon to loruko ni mo daruko mi o ti soro awon to je pe oruko won o to kaakiri
0: ti won gbo sugbon ti
1: bẹẹni
0: awon eyan o ko bi ara si
1: titi ta ba wo between 2007 ti 2010 ẹ tun wo igba kan la n soro sodiki to pa loye iwun nile ejo gan ẹ ri pé wọ́n ríyàn tó gbé ẹsẹ̀ wá láti wá jẹ́ yìí kí làbí ní dúpẹ́ fọlọ́ ṣèbí ìbò náà làwọn ń dìlé kìtì lẹ́yìn tí àlàáfíà jọba tínú àwọn èèyàn ń dùn tí ìfẹ́ àwọn èèyàn ń ṣẹ tí òun jẹ́ tó bíyà ilé ẹjọ́ la wà tí wọ́n gbé adúlọ́dún mẹ́ta àbọ́dún méje ó lé kọ́tọ́jẹ̀ máa kéde ẹni tó borí so ètò ìdìbò ọdún 2026 yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó lọ nílẹ̀ ọwọ́ rẹ̀ ẹsẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún irú gómìnà tí ọlọ́run fún wa ní èkìtì ó jẹ́ gómìnà tó jẹ́ pé ara ìlú ń fẹ́ ṣé mo lára àwọn ètò ta ti ń ṣe sẹ́yìn èmi ti máa ń pariwo lórí amóhùnmáwòrán àti rédíò pé bí ìgbà tá a bá sọ pé a fẹ́ lọ lu nkan tí òyìnbó ń pè ní plebiscite ní ohun tẹ ní june 2026 torí gbogbo ètò ìdìbò tá à ń sọ ti yanjú láti july 28 2025 agbogbo ayé ti kóra wọn jọ pọ̀ sí pavilion èkìtì parapọ̀ àti abalayé ni o àti àwọn ìyálọ́jà ni o àti tíṣà ni o àti oníṣòwò ni o àtọmọléèwé ni o àtọlóṣèlú ni o gbogbo wa àtọlógbogbo wa pátápátá àtàwọn agbágbá ekiti wọn ti sọ pé ẹni tí wọn fẹ nìyí tí à ń pè ní plebiscite ṣùgbọn ní ọjọ sátidé àwọn èèyàn wá fi òfin wọn wá fi dè é mo lẹ ṣe ni pé àlàáfíà jọba àwọn ètò ìdìbò tá a máa ń ṣe sẹ́yìn náà ẹ rí i pé tí ò bá tó àárọ̀ ọjọ́ kejì kan tó kéde tá a máa tẹ́tí léko ẹ rí i pé wọ́n ti kọ létí gbogbo result wọn yẹ atúkí àjọ elétò ìdìbò wọ́n jẹ transmitted rẹ electronically wọ́n ti kọ létí gbogbo ìbò yẹ alẹ́ ọjọ́ sátidé àti kéde ẹni tí o wọlé tinu gbogbo ayé rẹ ni gbogbo polling unit 2444 polling unit adilẹki so ètò ìdìbò yẹn inú wa dùn inú gbogbo ènìyàn dùn inú ọba ìlú dùn inú ìjòyè ìlú dùn inú ìyálọ́jà dùn inú ọmọléèwé dùn ẹ pé a rí ètò ìdìbò ṣe mo sì máa mẹ́nu débẹ̀ máa mẹ́nu dákẹ́ torí ìpolongo ìbò tá à ń pè ní build up sí ètò ìdìbò láwọn ìlú kan ó ní iye àwọn ẹ̀mí tó ti sọnù ṣùgbọ́n ká sì mẹ́nu dákẹ́ mẹ́.
0: ẹ ṣeun ọ̀nàdẹ́gbọ́ olúgbẹ̀ngà ọbánisẹ bó ló ṣe rí lọ́dọ̀ ẹ̀yìn àkàndá ẹ̀dá mo mọ̀ pé ẹ ti ń ṣètò ìdìbò sẹ́yìn yóò ti tó bí ọjọ́ mẹ́ta lásìkò yìí bó ló ṣe rí lọ́dọ̀ tẹ̀lé kí lẹ lè sọ.
2: gbogbo ara mi lórí pé ó yàtọ̀ ní àtúnkọ sí ọ̀rọ̀ ti tèmi àwọn olóyìnbó bíbẹ̀ ìwé mímọ́ ló tiẹ̀ sọ mo rò pé nínú ìwé òwe àìwé oníwà ìwé òwe proverb 29:2 ó ní when the righteous rule people rejoice tẹ bá wo àwọn polling unit wa gbogbo ẹ rí àwọn tó jáde láti dìbò pé wọ́n wá pẹ̀lú ìfẹ́ inú wọn pẹ̀lú ìdùnnú pẹ̀lú ìtara láti sọ pé nǹkan tá a fẹ́ ṣe nù. ẹ tá bá wo àwọn àkàndá ẹ̀dá ní ọ̀sẹ̀ méjì sí àkókò tí a dìbò yìí àbò tiwọn léraléra wọn
0: yóò pẹ́ bá wọn lálejò
2: lálejò káàkiri gbogbo olóògbé mẹ́tì bẹ́rẹ̀ rìn lọ fún tó wà lẹ́kìtì ìgbà tí a dẹ̀ ní nọ́mbà tó kéré jù ni a ní 1500 and the last time tá a vote on that was on 17th June ìbò ọjọ́ kẹta a lè sọ pé 1700 ni wọn because àwọn tí ò ráyè wọlé di ayé di sàn and you are happy because of this Mr. Governor. Then tí a bá wò ó a ti ní onírúurú ìjọba ní ìpínlẹ̀ Èkìtì oníkàwọ́n ló ṣe ohun tó lè ṣe tó kúrò ṣùgbọ́n ìjọba bí ọ̀nà àbáwọn ìbànjí tó ti ṣe ní àti bí ọdún mẹ́ta àbọ̀ sẹ́yìn àfihàn tí o afọ́júkan tí o ríran o rí adití tí o gbọ́ràn o bọ̀ so àwọn kankan wà tó jẹ́ pé a lè máa fẹnubà tó rí àkókò kò sí ibi tó jẹ́ pé àwọn ẹgbẹ́ àbí ìhà tó wà nípínlẹ̀ Èkìtì tí arákùnrin yìí ò fọwọ́ bà ní àwọn àkàndá ẹ̀dá lọ́tọ̀ ó kọjú sí ọbí ìgbà tó jẹ́ pé àwọn nìkan ló wà nípínlẹ̀ Èkìtì ni bẹ́ẹ̀ náà ló sì kọjú sí àwọn ọlọ́kadà ló kọjú sí àwọn ìyálọ́jà kọjú sí àwọn onírúurú àwọn èèyàn káàkiri. àwọn èèyàn tó wá bọ́nà tí ara wọn láti sọ pé ọkùnrin yìí ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká sọ pé òun gan la yọ wa wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ káàkiri káàkiri ẹ̀rí àwọn artisan ẹ̀rí àwọn hairdresser ẹ̀rí àwọn fashion designer kókó káàkiri wọ́n kàn ṣáà lè decide ọkàn wọn pé ok kí ló kan àwọn ránṣọ pẹ̀lú gómìnà ṣùgbọ́n nítorí nǹkan tó ti ṣe sí gbogbo sí ìlú sí gbogbo ẹ̀ tó jẹ́ pé tó jẹ́ àǹfààní ní àìpẹ́ yìí wọ́n ṣe ìrónilágbára kan ìyàwó gómìnà sọ fún ẹ pé ẹjọ́ ẹ má mú orúkọ olóṣèlú kan mọ́ wá fún olórúkọ o àwọn aráàlú ẹni tó bá ti tọ́ sí nìkan fún kò sí ojúṣàájú ṣùgbọ́n ní àwọn ìjọba tá ti lò sẹ́yìn a rí i pé gómìnà kan fúnra àwọn orúkọ wa ẹni ẹnì kẹfà òun fún ṣùgbọ́n ìjọba yóò ṣe ìjọba ní ọ̀nà tó jẹ́ pé ó mú inú aráàlú dùn gbogbo ibìkan gbogbo ibi tó yẹ kó fọwọ́ bà ló fọwọ́ bà so ẹni tó bá sọ pé kò dí ọ̀dọ̀ tí ọmọ ò bá jẹ ọ̀pọ̀ á jẹ tí ọkọ ò jẹ ìyàwó máa jẹ at least kò sí ẹni tí ò náà wọn sílé ìwé kò sí ilé ìwé tí gómìnà yóò fọwọ́ bà kò sí ilé ìwòsàn náà fọwọ́ bà gbogbo àwọn àkàndá ẹ̀dá Lẹ́kìtì ètò ìlera ọ̀fẹ́ nọ́ńbà láti ọdún méjì sẹ́yìn ní gbogbo àwọn ilé ìwòsàn alábọ́dé wa gbogbo tó wà káàkiri ìpínlẹ̀ Èkìtì so kí làwọn sọ nígbà tá à ń sọ fáwọn èèyàn bọ́n ṣe máa dìbò fún ẹnikẹ́ni tó bá ti rí àwọn àkàndá ẹ̀dá wọ̀nyí àmì kẹ́ ṣàánú yẹn ní bóyá ní ti sympathy bet ẹ ràn wọ́n lọ́wọ́ láti tẹ̀ka fún ẹni tó yẹ pé wọ́n sì máa jẹ àǹfààní ẹ̀ ní ọdún mẹ́rin ní ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ so ó jẹ́ ká mọ̀ wípé ìjọba yìí jẹ́ ìjọba tó yẹ pé irú kan tó fúrúgbìn òun ló ká.
0: ọ̀nà rẹ̀ bó yọ̀mí ọ̀ṣọ́ ẹ jẹ́ ká wò dáadáa o pe ti egbe oselo yin te tin so pe ti ijoba to ba tesiwaju ta mo se continuity pe to da ni ki wa ni pataki atunyo sipo gomina ni sa keji gan o ki na

nípa yíyan èèyàn sípò ni àbí nípa títú ìlú ṣe láì ṣe pé bóyá abandon project ó pọ̀ jáàtì rẹ̀ ẹ rí pé èkìtì ọ̀rẹ́ ni ti níbi 30-year development plan tí wọ́n execute láti ìgbà tí gómìnà Abiodun Abáomi Ìmájí ti débẹ̀ àwọn ohun tó ń ṣẹlẹ̀ sẹ́yìn ní pé kí gómìnà wọn kúrò kí mi bọ́ síbẹ̀ gbogbo iṣẹ́ tí gómìnà kọ́kọ́ ń ṣe kò pàtì kó bẹ̀rẹ̀ tiẹ̀ bá ṣe ba ní ìpínlẹ̀ Èkìtì láti 1999 ṣùgbọ́n àtìgbà tí gómìnà Abiodun Abáomi Ìmájí ti da gómìnà ní ní October 16, 2022 ẹ ò lè rí àwọn project wọn ikú party ẹ ò gbà tó abẹrẹ fún àpẹẹrẹ ò gbà tó abẹrẹ airport

0: Ekiti lo n gbe. Ọrọ ajé Ekiti, Ekiti ni a ti n kórè ẹ. Òun lọ fi òní gómìnà ṣe, òun lọ n pè ní shared prosperity. Ṣé o pé ní àná láwọn ìjọba tó lánà tágbà ṣẹ́ṣẹ́ kan bá fẹ́ wá Ekiti, ẹ rí pé ìsìdàkókò àwọn ará ìlú òyìnbó wá ṣiṣẹ́ àbí nílẹ̀ òkèrè ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀ láti rí ojú rírí rada. Sẹ́pà òun ló máa wá ṣe iṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ gómìnà Abiodun Abayomi Obanji sọ ní ọdún mẹ́rin àkọ́kọ́ tó dẹ̀ ti máa tẹ̀síwájú lọ́dún mẹ́rin kejì tá a mú wájú yìí pé ọrọ̀ ajé Èkìtì, owó Èkìtì, Èkìtì ló gbọ́dọ̀ máa gbé. Òun lẹ ṣe nígbà tí wọ́n fẹ́ ra mọ́tò, tó fẹ́ rọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún àwọn olórí
1: ẹ̀ka
0: ìjọba ìbílẹ̀ tá a pè ní head of local government administration HLAs. Ẹ rí pé àwọn dealer association tó wà l'Èkìtì àwọn ni wọ́n gbé tó lọ rà. Gbogbo àwọn agbáṣẹ́ṣe tó ń ṣe iṣẹ́ ọ̀nà ní l'Èkìtì àbí tó ń ṣe iṣẹ́ àkànṣe kan tàbí òmíràn Èkìtì ni wọ́n. Láti lè fìdí ọ̀rọ̀ ẹ múlẹ̀, gómìnà Abiodun Abayomi Oyinbaji tún ṣe gbangba làṣáńtà. Ó tún make sure pé àwọn àjọ OTSD àti Bureau of Public Procurement wọ́n ní báwo la ṣe ń pè dashboard.
1: Èyí àwọn àgbékalẹ̀ tí wọ́n fi ń mọ iṣẹ́ tìjọba ṣe.
0: Bẹ́ẹ̀ni wọ́n ní dashboard tó yẹ pé kò sí ọmọ Èkìtì tó bá fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀ l'Èkìtì, iṣẹ́ tó ń ṣe l'Èkìtì. Níwọ̀n ìgbà tí ó bá ti lọ wo dashboard OTSD àgbàṣe ẹ̀yìn tó ń ṣiṣẹ́ àárín mẹ̀. Iye owó gan pàápàá jùlọ tó gbé jáde àárín mẹ̀. Iye owó tán san àárín mẹ̀. Gbogbo nǹkan tó ṣe àárín mẹ̀. Ibi tí mo fi mọ́ràn lọ bẹ̀rẹ̀ ni pé mo lówó Èkìtì ló ń gbé láti lè fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ Èkìtì ni wọ́n ṣiṣẹ́ àkànṣe l'Èkìtì. So kò gbogbo àwọn ọmọ Èkìtì tán ní iṣẹ́ àkànṣe lọ́ mọ àwọn orúkọ àwọn tán ní iṣẹ́ àkànṣe lé o. So gbogbo iṣẹ́ tí ìjọba ìpínlẹ̀ Èkìtì gbé jáde kan lọ dashboard OTSD àbí Bureau of Public Procurement. Wọ́n á rí àwọn tó
1: gbà àwọn gan kan tó sọ débẹ̀ nígbà tó wá lọ́sẹ̀ tó kọjá
0: pé ìyẹn tẹ̀ kéré ẹni tó ń ta ewúrẹ́ lásìkò ọdún kò ń ṣe pé mo láwọn ẹ̀mọ̀káyé ìgbà kan láti sọ pé wọ́n á fẹ́ kó ẹjẹ́ ká lọ kó tòlótòló wọlé tòlótòló kan wà lamẹ́ríkà màálù kan wà lamẹ́ríkà èyí kan wà ní ilé ẹjẹ́ ká lọ kó ara ọ̀. Àwọn tí wọ́n ń ta ewúrẹ́ ń bí àwọn ni wọ́n ń kó wá. Àwọn tí wọ́n ń ta màálù ń bí àwọn ni wọ́n ń kó wá. Pápá jùlọ nígbà iléyà ta ṣe tán yìí. Àwọn tó ń tàgò ní ìjọba ní ẹsẹ̀ kùkú àwọn náà ni gómìnà ló yá o owó àgbò ní o ẹ̀kọ́ àgbò ní wa. So àwọn ọrọ̀ ajé Èkìtì ó gbé pẹ́lí sí. Ṣẹ̀dọ̀ òkú níyàn bá fẹ́ gba owó orí ohun tẹ́yàn máa ń pa wọlé èrè nìyàn máa ń sanwó orí dẹ́yìn lórí. Ohun tẹ́ máa fi mọ̀ pé ọrọ̀ ajé Èkìtì gbé pẹ́lí sí ni pé owó tí ó ń wọlé fún ìjọba lábẹ́lé ó gbéra láti bíi ayé $800 million ó gbéra ó wọ average of $2.5 billion lóṣù. Tó túmọ̀ sí wípé àwọn èèyàn ń gbaṣẹ́ nínú Èkìtì wọ́n ń jẹ èrè gọbọi wọ́n dẹ̀ ń sanwó orí wọn lóòrèkóòrè. Sọ pé táwọn wò ní kó máa tẹ̀síwájú ìgbé ayé tó dáa ẹ̀ẹ́dẹ̀ òun náà gbé gómìnà.

0: tàbá olùwàyí ṣe kọ́kọ́ ti declare tó tọ́pẹ́ ní state of emergency lórí ọ̀rọ̀ ọ̀nà ṣàṣà lọ́nà tí ò ti fọwọ́ bà lọ́wọ́lọ́wọ́ ní ọdún mẹ́rin àkọ́kọ́ yìí ọ̀nà tí gómìnà bẹ́dà bá mi máa ń ṣe ó lé ní 50 over 50 nínú 50 tó lé yẹ 98% ọ̀nà iná ti parí tí a dẹ̀ mọ̀ pé emergency yẹn gómìnà bẹ́dà bá mi máa ń ṣe ká kúrò tí ò dẹ̀ lè ká kúrò ní ọdún mẹ́rin kejì tó ń bọ̀ tó túmọ̀ sí pé kí ọdún mẹ́rin kejì tó ń bọ̀ tó parí ìmùn olótùn nílé yín gan wá fẹ́ dá ọ̀dà díẹ̀ nù ọ̀nẹ́rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín so àwọn kan wà tó ń pè ní public goods bí kan ṣe ná kan ṣọ̀nà kan ṣomi gómìnà bíọ́dà bá mi báyìí ti kó gbojá kó tó ń tẹ̀síwájú yàtọ̀ síyẹn àwọn àǹfààní kan tó wà tó tọ́ sí oníkálukú ní ẹ̀ka kankan oníkejì ní ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn pé òun mọ̀ nǹkan tí àwọn hairdresser tí wọ́n rí lára gómìnà bíọ́dà bá mi báyìí ọwọ́ gómìnà bíọ́dà bá mi báyìí ba ọ̀rọ̀ ajé lọ́dọ̀ wọn ni wọ́n rí ọwọ́ gómìnà bíọ́dà bá mi báyìí inú wọn dùn gbogbo artisan pátápátá níjà pé gbogbo pé àwọn fúnra wọn náà polongo kò sẹ́ni tí gómìnà gbówó fún pé yá ẹnu máa parọ́ pé gómìnà bíọ́dà bá mi báyìí mo fẹ́ yẹ so inú àwọn èèyàn dùn àwọn nǹkan tí àárẹ̀ sẹ́kù máa tẹ̀síwájú ní ọdún mẹ́rin kejì ìlọsíwájú ètò ìlera tó péye iṣẹ́ àkànṣe ó ń tẹ̀síwájú kí wọ́n ti ń pè é share prosperity
1: kájọ sórí ire papọ̀
0: bẹ́ẹ̀ ni ó ń tẹ̀síwájú lẹ́kìtì tí mo dẹ̀ mọ̀ pé èmi tí mo sọ̀rọ̀ ẹ mo máa jẹ́bẹ̀ lágbára ọlọ́run
1: èmi náà ó jẹ́bẹ̀ lágbára ọlọ́run
0: ìṣòro ni
1: ẹ jẹ́bẹ̀ lágbára ọlọ́run ọ̀nàdébù ọbánìṣe ẹjẹ́ káàwọ̀ bèèrè yìí a ti ń sọ látàárọ̀ kí lẹ rí pé ó ṣokùnfà ìfẹ́ tó lágbára bí eléyìí tí àwọn èèyàn ní sí gómìnà ìjẹ́ àwọn tó ti ń wá tẹ́lẹ̀ sí wọn nífẹ̀ẹ́ wọn ni àbí kí láàrò kí láà lè sọ ikú fàtẹ́lẹ̀ yìí o.
2: sínú ṣe mọ̀ pé ìhà téèyàn bá kọ sínú a máa kọ sínú padà lóòótọ́ àwọn tó wá tẹ́lẹ̀ kì í ṣe pé àwọn èèyàn nífẹ̀ẹ́ wọn àwọn èèyàn náà nífẹ̀ẹ́ wọn níwọ̀nba tiwọn ṣùgbọ́n ọ̀tọ̀ ni pé kí èèyàn wà kó jẹ́ pọ́ ọlọ́run èèyàn síyàn kó dẹ̀ ṣe ojúṣe yẹn ní pọ́ńdé ní bó ṣe yẹ kó ṣe é mo sọ nígbà kan rí pé oríṣi èèyàn mẹ́ta lọ́lọ́run dá síra yìí ẹni tó lọ́run fi rán ẹni tó wù lá tó àwòkọ́ṣe ẹni tó lọ́run fi rán yẹn àtẹ́jọ́ pé tábàbí. ó jẹ́ kó máa ṣe é nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn arígbẹ́ni tó lè ṣe jù òun ni ẹni tó lọ́run fi rán kò sí ẹni tó lọ́run fi rán yẹn tó bá ń ṣe é kí àwọn tó ń ṣe é fún wọn mà nífẹ̀ẹ́ torí kó máa ṣe é ní bó ṣe yẹ kó ṣe é ó máa fọwọ́ ba gbogbo ọ̀tọ̀ yẹ kó fọwọ́ ba kódà ẹ jẹ́ kí wọ́n sọ báyìí ẹyin gẹ́gẹ́ bí èèyàn kan ẹ̀ ń bọ̀ ọ́ nulẹ̀ ẹ dúró níboro ẹ ra onírúurú àwọn kan fún ọmọ fún ìyàwó ẹgbẹ́ ẹdílé fún ẹ fún ẹ fún ọ ó ti wù kí ìyàwó yìí máa bínú tó kò ní bínú títí nǹkan tẹ́ ẹ gbé fún yẹn kó jù dànù tẹ bá ṣe bẹ́ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ rí i pé tó bá di ọjọ́ kẹta tẹ́ ẹ pẹ́ ń gbòòrò á ti máa gbìmọ̀ ìdíyà kí ló ṣẹlẹ̀ yàmọ̀ pé ìfẹ́ yẹn dàgbà sí lọ́kàn ẹ̀ ní ti torí ìṣesí yín ṣé rí ìṣesí bí ọdún àbáyọ ìbànújí sí àwọn aráàlú òun ló bu ìfẹ́ yẹn sókè ẹ wo gbogbo gbèsè tó bá ń lẹ̀ ṣé ti owó oṣù ni ká sọ ni ṣé ti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ni ká sọ ni ṣé bó ṣe náwó sí àwọn àkàndá ẹ̀dá ni ká sọ ni ṣé bó ṣe náwó sí àwọn oníṣẹ́ ọwọ́ ni ká sọ ni ẹ wá sọ pé báwo náà ṣe ní nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó lẹ̀ ń ṣe ni mo ti sọ lẹ́ẹ̀kan kò fi ṣojú ṣáájú ẹ wọ ọ́fíìsì tí ó gbé àgbẹ̀ ètò ìkàlẹ̀ community communication tẹ bá dé ọ́fíìsì yẹn ẹ rí i pé kò sí èèyàn kan tó débẹ̀ tí ó gbé wá béèrè fún ìrànlọ́wọ́ àbí fún ìtọ́ni ká sọ pé bóyá aṣọ tó wọ̀ àbí ìṣesí ẹ̀ la fi lè padà sẹ́yìn bí wọ́n ṣe tẹ́wọ́ gbà yẹn tó gbé mọ́tò ńlá wá náà la ṣe máa tẹ́wọ́ gbà yẹn tó múra bó ti wù ú wá so ìṣesí àti ìfọwọ́mú bí gómìnà ṣe fọwọ́ mú aráàlú ló mú kí ìfẹ́ yẹn dàgbà sókè sí tí àwọn èèyàn sì mú ìfẹ́ yẹn padà láti fi hàn sí wọn.
1: ọ̀nàdébù yomi ọ̀ṣọ́ ẹ jẹ́ ká wo kúnkúndùn ètò ìdìbò tó wáyé ní sátidé tó kọjá yìí yóò fẹ́ jẹ́ ìgbà àkọ́kọ́ tí ètò ìdìbò èsì ìdìbò tí ó fẹ́ gbé pẹ́ẹ́lí díẹ̀ láti bí 2018 àwọn kan gbé jáde àwọn èsì ìdìbò tá a rí kí lẹ lè sọ nípa eléyìí ìgbésẹ̀ wo lẹ sì tún fẹ́ ká gbé nípa ètò ìdìbò tí ó wáyé lọ́jọ́ iwájú tí nǹkan fi gbé pẹ́ẹ́lí níbi tá a wáyé o.
3: ẹ ṣe olótùú kí n bẹ̀rẹ̀ báyìí tẹ bá wo 2018 nígbà tí a dìbò ẹgbẹ́ òṣèlú tó wọlé.
0: tó jẹ́ all progressive congress gómìnà ọ̀bíọ́dà bá mi bá ń ṣojú ètò ìdìbò tí INEC kéde fún wọn 197,000 plus ní ọdún 2022 tó jẹ́ ìgbà àkọ́kọ́ tí gómìnà ọ̀bíọ́dà bá mi bá ń kọ́kọ́ jáde yìí kó tó gbé wa yọ èsì ìbò tó jáde ńgbà yẹn all progressive congress APC wọ́n ní bí 187,000 plus ṣé wọ́n tún dé ní 10,000
1: o já wá sí sàrè díẹ̀
0: ṣùgbọ́n ní ọdún 2026 nígbà tí èkìtì ti rí bí ọdún àbá ọmọ ìbá jí tán
1: wọ́n rí tán yányán
0: tán ti rí tán pé bóòlù ní kò ń ṣe pàǹdà èsì ìbò tí APC ní ó fò sókè láti 187,000 plus ó bọ́ sí 317,244 ìbò yẹn yẹ kójú yẹn lakàn máa rọ àwọn àjọ elétò ìdìbò kí wọ́n túbọ̀ jáwé sí
1: obì
0: wọn torí ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dìbò tí wọ́n ráyè dìbò nípa machine tí wọ́n lò bivas tí wọ́n lò tí ò capture wọn àìmọye ìyá arúgbó ẹlòmíì ka ti parí àwọn ti parẹ́ ẹlòmíì ojú tó gbé wá ní ọdún mẹ́rin sẹ́yìn òun kọ́ ló gbé wá torí ọjọ́ orí òdúró sójú kan tí machine wọn yẹn ò lè mú fèsì wọn yẹn mọ́ èrò ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣe tó yẹ pé wọn ráyè dìbò tó dẹ̀ dun tó dun tó dun gómìnà pàápàá ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ń sunkún ọ̀rọ̀ wọn pé bí a ti ń ṣẹlẹ̀ ṣàn ní ọjọ́ iwájú kí wọ́n mu wálẹ̀ díẹ̀ kí wọ́n jẹ́ kí gbogbo ènìyàn lẹ́tọ̀ọ́ láti dìbò tẹ bá dẹ̀ rí nǹkan tí mo ń sọ yìí 319,000 244 sí 187,000 plus
1: ọ̀nà jì o
0: ẹ̀rí gbọ́ ẹni tí ó wá ṣojú ọlọ́run ọba nílẹ̀ èkìtì òun ni ṣẹ́gun ká máa ń sọ pé ọlọ́run ló ní ọkàn ọba àti ìlú ọlọ́run ò dẹ̀ ń ṣe alálùpàyídà God is not a magician èèyàn ló máa rán so ó gba ọgbẹ́ mi láti sọ pé wòlíì ọlọ́run aṣojú ọlọ́run ẹni tí ọlọ́run fẹ́ tó yàn tó dẹ̀ ṣe lógo òun ni bí ọdún àbá òmìnir banji tó túbọ̀ sí pé èkìtì fẹ́ so then àlàáfíà tó tún jọba ó jẹ́ kí ẹrù bà mí pé ǹjẹ́ a lè rí gómìnà tó lè máa ṣọ̀rọ̀ ìbò tí a kí àlàáfíà jọba báyìí ó gẹ́ jẹ́ ká wo àwọn ìpínlẹ̀ kan náà ẹ jẹ́ ká wo ìpínlẹ̀ tó wà lẹ́gbọ̀ọ́ ìpínlẹ̀ ọ̀ṣun
1: tí ṣe wọ́n sì wà níwájú
0: tó sì wà níwájú build up to election àti gbọ́ ikú ọmọ ọdún mẹ́rìnlá tí wọ́n yìnbọn fún
1: àwọn pákà lè fi ojoojúmọ́
0: build up to election àti gbọ́ ikú ọmọ all progressive congress mẹ́ta tí wọ́n ti pa ó di mẹ́rin build up to election àti gbọ́ ikú ọmọ women leader accord. Election àti alága ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n ti bá kù tí ọta ìbọn wà lára ẹ̀ bóyá ó kú bóyá ó máa yè àdẹ̀tí ìṣẹ̀lẹ́ṣàn nípìnlẹ̀ ẹ̀ wá ní kò tọ́pẹ́ àṣẹ̀lẹ́ṣàn inú gbogbo ayé dùn ẹ jẹ́ ká kí gómìnà bí ọdún àbá omi máa ń jì tó dojúṣe àkọ́kọ́ fẹ́ tó bá ń darí ìpínlẹ̀ ni pé bí ètò ààbò ṣe máa múnádóko security of lives and properties òun lójúṣe àkọ́kọ́ tí ojúṣe àkọ́kọ́ yẹn bá ti mẹ́ ẹ ó ṣomi ó ṣọ̀nà ó kọ́lé ó yẹ òfo ni gbogbo ẹ̀ so we have to give glory to God ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bí ọ̀nà àbá mi máa ní ti ọlọ́run yàn bó ṣe nǹkan tí ọlọ́run fẹ́ òun lẹ ṣe rí gbogbo nǹkan tí àárín tó ń ṣẹlẹ̀ so bo tawon yan kawo so olorun je karogo akawo so ni gese mole elomi fe le ma kawo so ni gese mole be ah se igbo mi o ni hard mo igbo bi odo aba mi ba nji ni elomi sukun elomi awara lonbe be ah eh ma wori bo ze igbo ba olorun a se lojo waju olorun a je lojo mi so ba je nbe won ba je tere ba se nparo wa sawon eyan yi a fe be ajo elepo eleto idibo ki won jo ko ba wa jawo so bi won ki awon eyan ma a ri ibi to egun won tori ko idibo to je pa go meji lo to bere tori machine won ti won lo so any igbo to bere lago meji gba won fe pari
1: to fin de ti laka la pe o la koko
0: to la koko so a lot of people were disenfranchised won raye idibo o ni oro result election se ri beye sugbon a se dupe lowo olorun na o o yato lati bi ti a ti n bo
1: a dupe lowo yin honorable obanisejen wa si odun yin bayi kini

0: then what's your own invite? Kini awon eyan ekiti yo ma reti ni sa peji se joba e to ti opolopo lo mu nu pe kini ka to ma reti o gege bi gomina se so
1: be you can so e je dan lo ba ni 2022 nigba ti a koro gbogbo won de da ma mi dan ni won ba ti a mo ni ba yen mo ti pe mo wa ni kere mo so fa won ni pe go ba to mo yen le de ton lo lowo yen pe kò tí ì ní sí ìwé nípínlẹ̀ èkìtì.
0: Àwọn ìyàwó òpèrè ìpínlẹ̀ rí.
1: Èyí wọn ẹni ọdún mẹ́ta ni mo ń fídíò ẹnu sẹ́ẹ̀dẹ̀ sáwọn tí mo bá sọ̀rọ̀ ọgbà iṣẹ́ rí nǹkan tí mo sọ ọgbà tó mo tó tún gbẹrù mi láti sọ pé ṣe rí ìṣesí bí ọdún àbáwọ̀ ìgbà ń jí ní ọdún mẹ́rin tó wà wájú yìí ó máa tún tayọ ilé tó ti lè sẹ́yìn. Nítorí pé tí a bá ń wo àwọn ọmọ tó ṣẹlẹ̀ ní sáà tiẹ̀ kì í ṣe pé àwọn tó ti ṣèjọba sẹ́yìn kì í ṣe pé wọn ṣe dáadáa tó ní wọn àti wọn. Ṣùgbọ́n tí a bá wo àwọn kankan tó ṣẹlẹ̀ àwọn kankan tá a gbé ṣe nípínlẹ̀ Èkìtì a rí pé àwọn kan tí ò ṣe é fojú fò mọ́ tó máa wà tí a máa ń ja àǹfààní ẹ̀rọ ẹ jẹ́ ká wo ring road ẹ jẹ́ ká wo flyover ẹ jẹ́ ká wo airport tí a bá wo tí a bá wọ secretariat lọ a rí pé lára iṣẹ́ tí ṣẹ́gun òní ṣe tì ó ní wàá ti parí ẹ̀ tá a lò lọ́wọ́ báyìí ẹ wá wo owó ẹnìyẹn tá a bá tún fún ní ààyè ọ̀fẹ́ ọdún mẹ́rin mi kílẹ̀ wá retí. Nígbà tó ti parí gbogbo àwọn iṣẹ́ tó ti wà nílẹ̀ tó bá nílẹ̀ ó ń fi dá wa lójú pé àwọn iṣẹ́ àkọ́tún tuntun ló ń bọ̀ wá ṣe kò dẹ̀ sí àwọn tí ò ní dá àǹfààní ẹni pẹ̀lú Èkìtì. Tí a bá lè wo owó ẹ̀dá tí ọlọ́run dá a rí pé kò fi ti ètò òṣèlú kan ṣe àti wọ́n ní PDP SDP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn ló kó gbọ̀ papọ̀ àfàwọn tó ń sásẹ̀yìn fún kò sí èèyàn tí ò kó mara. So ó fi dá ó jẹ́ kí mo ní àmì ìdánilójú pé ọdún mẹ́rin eléyìí o dídùn ní ọ̀sán wa yóò sọ nípínlẹ̀ Èkìtì.
0: Ẹ ṣeun ọ̀nàdìbò Yomi Ọ̀ṣọ́ ní ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí àwa náà ṣe gbọ́ gómìnà tó ya ilé àwọn tí wọ́n yọ tàkùn mọ̀ níbi ètò ìdìbò pé kájọ náwó ẹ̀fẹ́ síra wa pé Èkìtì ni gbogbo wa ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ sì tún sọ lábẹ́lẹ̀ ni pé àwọn ó sì gba ilé ẹjọ́ lọ kí lẹ lè sọ nípa ilé yìí.
2: Olóṣù gbogbo alamọ̀rí ọ̀sìn gómìnà bí ọ̀dà àbámu ìbá jíjẹ́ ilé yíyà tó yà lọ kò ṣẹ̀bẹ̀rẹ̀ sí ń yà ṣé báwo 2022 nígbà tí a ṣe ètò ìdìbò abẹ́lé primary election ní APC ẹ rí pé gbogbo àwọn tọ́jọ́ díje pátá ló yalé wọn tó pàrọwà fún wọn sí wọn pé ìjọba Èkìtì àjọ fẹ́ ṣe òun lẹ́sẹ̀rí tó fi jẹ́ gómìnà àkọ́kọ́ tó máa kọ́kọ́ fọ́ọ̀mù unity government lẹ́kìtì nínú ìṣèjọba ìpínlẹ̀ Èkìtì ẹ̀rọ ọmọ ẹgbẹ́ alátakò ńlẹ̀ in fact a ti rí olùdíje sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà kékeré làbújá ilé ìgbìmọ̀ aṣòfin kékeré làbújá tó wà nínú ìjọba gómìnà bí ó dàbá ọmọ ìlànà yìí ẹ lè mọ bí ìjọba ẹ ṣe kó ọ̀pọ̀ àwọn èèyàn mọ́ra tó pé gómìnà tún gbéra tó tún yalé àwọn tí wọ́n jọ díje ní ọjọ́ sunday òun ṣe tuntun sáwọn èèyàn ọmọlúàbí ni ẹni tó gbàgbọ́ wípé Èkìtì ju gbogbo wa lọ láì wo ẹgbẹ́ òṣèlú tó wà àwọn tí wọ́n dẹ̀ tún lérí pé wọ́n á gba ilé ẹjọ́ lọ olótú olórin nǹkan kọrin ó ní ẹni tí olúwa dá lẹ́jọ́ tó lóun ò gbà tó fapá jánu ó ní káwọn òbí tó máa gbẹ́jọ́ lọ olórin yẹn tẹ̀síwájú ó ní ọba àgbo bíi ajáko kan bíi àgbò ó ní ọba ti ṣèyí ná ó ní ọba ti ẹ̀tún díjú mọ́rí kó gbébọn yàn jẹ́ ó ní ọlọ́run ọba ti dá wa láàyè gbogbo Èkìtì náà fẹ́ gbé lọ sílé ẹjọ́ kò ń ṣe gómìnà bí ọ̀dà àbáwọn mi máa ń jì nígbà tí Èkìtì tó dìbò bá sọ báwa ládìbò àwa ládìbò ṣẹ́rú ohun tí ó lè gbé lọ sílé ẹjọ́ nǹkan tó bá jọra náà fi ń wéra nǹkan tó bá jọra náà fi ń wéra ó ní 40,000 agbẹ́tìrẹ́ ra 19,244 lọ sílé ẹjọ́.
0: Àlàfo wo ó pọ̀
2: àjọ ń sáré ìjà àjọ ń lọ Àbújá ìmí ti dé lọ́kọ́já ìwọ́ sì wà níwájú federal poli adó ó wá sọ pé rárá o pé àbúrò wa bá wa dá sí
0: i. Bóyá akọ́sẹ̀ tó pé àga bẹ̀rẹ̀.
2: Ẹ ṣeun. Ọkọ̀ ọkọ̀ bàálù tó ti gbéra ǹjẹ́ ẹ lè change pilot tó wà. Ó jẹ́jẹ́ So ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ẹjọ́ náà dálẹ́jọ́ tó lóun ìbàdó papá jánu
0: ẹ ṣe
2: àwọn òun tó máa gbẹjọ lọ.
0: ọ̀nàdé bu ọbánisìn ẹgbẹ́ káwọn òfin eléyìí gẹ́gẹ́ bíi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ ni pé gómìnà wọn ṣe dáadáa wọn ṣe dáadáa wọn ṣe dáadáa. ìwé ìbẹ̀rù wa sì máa wà lọ́kàn àwọn ìwé wọn máa ń béèrè dáadáa pé àwọn gómìnà ní ìfọ̀bá kí ni tẹ́ ẹ lè sọ láti jẹ́ kí ọkàn irú àwọn tó bá ń ronú bẹ́ẹ̀ kó kókó balẹ̀ pé kò kò lè rí bẹ́ẹ̀.
1: ṣé gani a ti sọ̀rọ̀ bí lè ní pé ìgbà kọ́wọ́ táwọn èèyàn tí mọ̀ bí ọdún àbáyọ̀ ìbàjí ètò ìdìbò náà dọ̀rùn amọ̀gàn tó mú jáde ńgbà táwọn èèyàn mọ̀ amọ̀gàn tí ètò ìdìbò rẹ̀ mú jáde. ṣé ẹ bá rí àwọn èèyàn wa kan tí màá sọ ni pé mo ti wá wọ ìbọ ẹ bá wo bí ọdún àbáyọ òye bá ń dí a rí i pé kò yá ìwà oníwàwọ mo ní mo sọ nǹkan kan nílùú ìkẹrẹ nígbà yẹn náà mímọ tí mo mọ ìgbà tó jẹ pé ó ti ń ṣe ìjọba bọ ni mo ti mọ wọn láti ìgbà tó ti jẹ bank manager. ìwà tán wù yìí kì í ṣe pé bóyá wọn fẹ́ ṣòṣèlú wọn ṣe ń wùwà wọn ṣe ń wùwà pé kán àwọn èèyàn lè nífẹ̀ẹ́ wọn ìwà yìí náà ti ní ìgbà tó ń jẹ́ tí máa ní kí n máa fẹ́ lóba àwọn kankan ṣe tán bí ṣe láàrin àwọn àkàndá ẹ̀dá ṣe rí òfin tá à ń lò lénìí tí ó rọ̀ mọ́ ìgbà ìbàdàn àwọn àkàndá ẹ̀dá àwọn ló ṣe agbátẹrù rẹ̀ lóòótọ́ gómìnà ìgbà náà lọ́wọ́ ló bọ́ wọ́ọ̀lù ṣùgbọ́n àwọn ni sẹ́kítìrì ẹ̀ àmọ́ pé kan tí gómìnà bá lẹ̀ ti ṣe tí ọ̀gá yẹn bá ṣe tí èèyàn yẹ bí sẹ́kítìrì ó ní ọwọ́ kan bí 90% àbọ̀wé yẹn nínú. So mo dẹ̀ pọ́n gbà yẹn gómìnà ta ní ìgbà yẹn lórí ọ̀fẹ́ àti ìkanlẹ̀ kò lọ́ba pé nǹkan báyìí láfẹ́ ṣùgbọ́n òun yẹn kò sí ìgbà tí a kanlẹ̀
0: àwọn lọ́wọ́ bá yín gbé dédé
1: ìgbà mí ìgbà ti wà tán ti ṣe tí gómìnà òun mọ̀ individually ìjẹba jẹ́ ọ̀dọ̀ wọn bá ṣe máa àtẹ́ǹdì sí ibi ìgbà tán àtẹ́ǹdì sí èèyàn tó pọ̀ ni èmi gẹ́gẹ́ bí èèyàn kan tí mo jẹ́ aṣojú àwọn kan lẹ́dà náà nígbà yìí lọ́hùn-ún a rí àwọn èèyàn méjì mẹ́ta tó jẹ́ pé wọ́n wà ní iléewòsàn àti ẹ̀tẹ̀tẹ̀ gbọ́ ó yẹ kán discharge wọn owó hospital owó discharge wọn fẹ́ discharge wọn tí kò tó wọ́n wá pè pé ẹni tó wà lọ́rẹ̀ ní àwọn kò ṣe pèlú ó ti dé wọ́n fẹ́ discharge ẹ̀ lẹ́yìn oṣù ẹ̀ pèlú fún fẹ́ lọ́wọ́ ṣé ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tí màá ya fọ́tò láti mo sẹ́ẹ̀lẹ̀ sí wọn a ní ọjọ́ ìjọba sanwó yẹn but ẹni tó ń fẹ́ rán wá ẹni ọ̀sẹ̀ láwọn ọ̀rọ̀ àárọ̀ ọjọ́ kejì wọ́n sẹ́ẹ̀lẹ̀ owó yẹn direct because of sanwó yẹn lọ sípà kan lè lè ṣáàjẹ yìí ẹ̀ stáàpù ọ̀fọ́sọ̀ bá a ní ilẹ̀ gọ́ọ̀mù náà ní. so tábà wá níwọ̀ ẹni yẹn sà ó dá mi lójú pé kò lè yí ìwà ẹ̀ padà láti tún ṣe nǹkan bíi tí àwọn aráàlú tó ti kan ṣára sí tẹ́lẹ̀ náà fi wá sọ pé aburú fi wà sí ìwà oníwà lèèyàn ń yálò téèyàn tún padà sẹ́yìn wọ́n ní òótọ́ nìkan ni ò kí ń kọsẹ̀ létí ẹni tó bá ń parọ́ àbí tó ń gbọ́gbọ́n sí ló lè fẹ́ ṣe nǹkan míì kò yí mọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ẹni tó ń wù wá ara ẹ̀ ó máa máa dá ara sí ni.
0: ẹ ṣeun ọ̀nàdébù yọ̀mí ọ̀ṣọ́ kí wá ní ojúṣe àwọn èèyàn ìpínlẹ̀ èkìtì náà báyìí o ní ìṣèjọba sáà kejì tó ń bọ̀
2: lọ́sùn ìjọba. ojúṣe wa ni pé ká túbọ̀ máa fi àdúrà ran ìjọba abiodun àbáwọ̀ ìgbàjì lọ́wọ́ ká dẹ̀ dúró tí bá ṣe dúró tì nígbà àkọ́kọ́ torí kí a tó tiẹ̀ dìbò gan gómìnà abiodun àbáwọ̀ ìgbàjì ti sọ àwọn tó ń bá ṣiṣẹ́ ni o àtàwọn ará ìlú ni o pé òun ò ní fi ọ̀rọ̀ Èkìtì ṣeré pé àwọn tóun dẹ̀ ń rú lágbára òun ò ní dáwọ́ ẹ̀ dúró òun á túbọ̀ máa yàn kún wọn ni. fún ìdí èyí máa rọ Èkìtì pé kí wọ́n túbọ̀ máa gbárùkù tí gómìnà ọ̀bẹ́dọ̀ àbáwọ̀ mi máa jí àwọn iṣẹ́ àkànṣe tó ń ṣe lọ kó lè parí ẹ̀ àwọn tí ò tí ì kàn tí wọ́n ń retí pé ó máa kàn wọ́n ó ṣetán láti kanlẹ̀kùn ilé wọn. ẹgbọ́n lẹ́kẹ̀ẹ́ tó níyàwó gómìnà sọ pé òun ò fẹ́ kó lóṣèlú kankan forúkọ ránjẹ́ sóun pé àwọn tó yẹ kó jẹ́ àǹfààní ẹ̀ ló máa jẹ àǹfààní ẹ̀ ẹni tí ò tí ì kàn láìpẹ́ láì dìnà wọ́n máa kanlẹ̀kùn ilé ẹ̀. a dẹ̀ ní ìgbàgbọ́ pé àtìlẹ́yìn tí a rí láti ọ̀dọ̀ àwọn ará ìlú ọba alayé ìjòyè ìlú àtàwọn àgbààgbà Èkìtì bá túbọ̀ máa tẹ̀síwájú.
0: a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i orí ètò iṣẹ́ ti bọ́ náà la wà kó tó di pé a bẹ̀rẹ̀ sí ń pè wọlé ẹ jẹ́ ká ṣe ìlànà láàrin ìṣẹ́jú kan tá a bá tún padà dé ẹ wà ní àǹfààní láti máa pè wá. a dúpẹ́ lọ́wọ́ yín o.

0: àkókò péréte tó kù yìí ẹ pè wá láti sọ̀rọ̀ nípa gómìnà nípa ètò ìdìbò. Kí ni tẹ́ ẹ tún ń retí ní sáà kejì gómìnà báwo nípínlẹ̀ Èkìtì? Gbogbo rẹ̀ náà ni kẹ́ sọ, ẹ dá orúkọ yín o àti ibi tẹ́ ẹ ti ń pè 08130132097 ní ojú òpó. Ẹ kú ìyálẹ̀ta o. A dúpẹ́ lọ́wọ́ yín sáà.
1: Kazeem ló pè láti orí ṣẹ̀dá.
0: Ọ̀gbẹ́ni Kazeem, sàlámà lẹ́kùn.
1: Wá a ní kọ̀ọ̀tà wá ṣe báyìí.
0: Ẹ ṣeun, ẹ káàbọ̀ o.
1: Mo kí ọba ìlú rẹ bá ní ṣe.
0: Ẹ ṣeun.
1: Wọ́n kú ètò.
0: Wọ́n kí yín
2: lọ́wọ́. Ẹ ṣeun, ẹ ṣeun. Ọ̀gbìn
1: ọ̀ṣiṣẹ́ mú sí yẹn, wọ́n kú wa tọ́. Akẹ́kẹ́ gbàgbọ́ àfẹ́dá. Wọ́n ti bá wa sọ̀rọ̀. Ṣé wọ́n ju ọlọ́run àti ènìyàn? Wọ́n ti fẹ́
2: Thank you very much.
1: Ó ti lé yìí, nígbà ẹ̀fẹ́sẹ̀ pé kí bàbá wa máa pọ̀ ṣe ní
0: o.
1: Torí kékeré láti
2: èyí.
1: Wọ́n sọ pé kàtàkàtà pọ̀.
0: Ẹ ṣeun.
1: Bàbá ọlọ́run á túnṣe
0: fún ọ. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹnì kan tún wà ń bẹ́ẹ̀ káàárọ̀ o. Hello. Hello sir. Hello sir, wà ń bẹ́ẹ̀. 08130132097 ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ sà.
1: Ẹ kú iṣẹ́ o.
0: Orúkọ yín bó lẹ ti pe o.
1: Ọ̀túnba tó gbè láti sọ̀rọ̀ ní ẹgbàá fún wa.
0: Ẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ ti gbọ́.
1: Ọkẹ́ yóò dá ara bákìyà rẹ̀ dágbà.
0: Ẹ ṣeun.
1: Ẹ gba ara
0: ọgọ́. Ọ̀nàdébù Yomi Ọ̀sán náà wà bí o. Ó bá sẹ̀lẹ̀ nìkan ni wọ́n máa kí o. Ẹ wá dá yín lóhùn.
1: Bàbá
0: Adúpẹ́ lọ́wọ́ yín.
1: Ẹ bá ní wá tó pàkíré náà kó kò gbọ́dọ̀ máa bèèrè
0: wọn. Wọ́n ń bẹ lálàáfíà ara o.
1: Ìyá tó kò kò lẹ́kọ̀ọ́ ya bá lọ sí òṣìṣẹ́ wọn.
2: Ààrẹ ṣe é lẹ́kì
1: o. Ẹ ọ̀rọ̀ bá wò ṣẹ̀wà lẹ́nu. Ẹ ti pèsè dáàbò kan tó yìí dáadáa. Ẹ kejì náà kò lè ṣòro ṣe fún wa. Wọ́n àpọ̀ wọn náà wà padà sẹ́nu ìdílé
0: ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ ní 08130132097 ní ojú òpó yìí ẹ kú dédé wòye o. Ẹ gbọ́n sókè orúkọ yín bó lẹ ti pe o. Ẹ ṣeun o. Láti ìṣù àkókò lẹ ti ń pè wáyìí. À ń gbọ́ yín o. Lọ́nà wo sà.
1: Ṣé ẹ wá sí èdè ìtẹ́nu gómìnà wa? Tẹ́lẹ̀ kì í tó máa bẹ̀rẹ̀ ẹgbẹ́ kọ́ọ̀tẹ̀ kí ṣáà tó máa fún àwọn gómìnà tó wà ní ṣáàpù ẹ̀ wọlé kì í tó máa. Ẹ torí gómìnà tó wà sẹ́lẹ̀.

0: 01301320132097 lójú òpó ẹ káàárọ̀ o.
1: Ẹ bá
0: wọn fẹ́. Orúkọ níbo la ti pè wá?
1: Orúkọ ẹsẹ̀ mi ni Okunfẹ́ láti méje òye
0: ìfẹ́. Kílẹ̀ orúkọ yìí?
1: Okunfẹ́
0: láti méje òye ìfẹ́. Okunfẹ́
1: láti méje òye ìfẹ́. Okunfẹ́ láti méje òye ìfẹ́.
0: A dúpẹ́ lọ́wọ́ yín sà.
1: Ọ̀pẹ̀lẹ̀ yóò ní bá orúkọ yín lè.
0: Àmì àtẹ̀ ní o.
1: Ètò ìdìbò tá a ti kọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò yẹ kó lè yẹ nípa tiwa lẹ́nu. Bẹ́ẹ̀ sì kọ́ bàbá gómìnà wà yìí olóògbé èèyàn ni. Irú lòkàn tí bàbá àgbọ̀n máa tẹ̀sí lọ sí tọ́tàn àwọn èèyàn máa dìbò fún un. Wọ́n á sì ti jẹ́ pé kọ́ lọ fún tọ́tàn mú sí mímọ́ ẹ̀rọ wọn.
0: A dúpẹ́ lọ́wọ́ yín sà láti ìlú Ìjẹrò. Ẹnìkan náà tún ti wà lápá bí ẹ káàárọ̀ o.
2: Hello.
0: Ẹ káàárọ̀ sa o.
2: Ẹ káàárọ̀ o.
0: Orúkọ yín bo lẹ ti ń pè wá?
2: Abraham. Lókè wọn là bá dọ́.
0: Ẹ ṣeun bàbá ẹ káàbọ̀ o.
2: Ẹ̀rẹ̀ adúpẹ́ fún olórí ilé rẹ o. Àti gbogbo ẹ̀rí ìjọba tó ń tóṣe. Kò sí bá ìjọba wà lè ní kí òṣìṣẹ́. Ṣùgbọ́n àkókò ní gbogbo nǹkan. Àkókò ní báwo lélẹ̀. Èmi kì í ṣe bá gbogbo yìí.
0: Àmì.
2: Olúwa máa rà lọ́wọ́.
0: Àmì o.
2: Ṣùgbọ́n máa dọ́ pé ṣe kíní kan pẹ́ pẹ́ fún àwọn arúgbó. Gbogbo àwọn ọba yóò fi gbogbo àwọn mọ́rí. Mo tẹ̀lé ẹ̀rọ àwọn sọ̀rọ̀ báyìí tó
0: tẹ̀lé àwọn tó. Ẹ̀yin nǹkan túbọ̀ tẹ̀síwájú.
2: Ẹ
0: ṣeun. Àwọn abẹ́síkáwọ́ ọmọ náà mò ń gbọ́ nígbà mú pé kan tọ́jú arúgbó o. Ẹ lọ ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun o.
3: A máa gbé ètò.
0: A dúpẹ́ lọ́wọ́ yín mà.
3: Olórí àlàáfíà tó ló ń sọ̀rọ̀ látìgbò.
0: Ẹ ràn wo lẹ̀ ẹ́ káàbọ̀.
3: A dúpẹ́ ẹgbẹ́ àṣeyọrí ìbò tá a ṣe. Ó sì rẹ̀ nípa ṣẹ̀. Ṣé ìbò ta sílẹ̀ tí wọ́n fẹ́ nìkẹ́ni ṣàwáṣì. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Ọlọ́run ṣe.
3: Ṣé wọ́n ti wá òní ni? Ẹbí náà ẹ fẹ́ ètò kan tó máa ń ṣe lórí rédíò
0: kí gbogbo rẹ̀ kó lè dáa ni ẹ kú dédé wòye ẹ káàárọ̀ o.
1: Ẹ má bá ń sọ.
0: Orúkọ yín bo lẹ ti pe o.
1: Àwọn láti jẹ oníṣẹ́ ọ̀nà láti ṣe ṣẹ̀gbá.
0: Ẹ ṣeun ẹ káàbọ̀.
1: Kí bàbá wa tó ti sọ̀rọ̀ dáadáa o.
0: Wọ́n ń da yín lóhùn.
1: Ọ̀nà tó sì wọ́n wá ṣẹ̀dá lórí wọ́n máa bọ̀ rí.
0: Àmì.
1: Àwọn náà bá ṣe ṣe náà wá dé sí bàbá wa bá wọn ṣe ṣe ìgbà tí bàbá bá wọn dáa lọ́wọ́ náà. Bí gbogbo wọn ṣe sọ̀rọ̀ dáadáa o. Láti rí gbogbo kan nígbà táwọn bá wọn ṣe. Pẹ̀lú ọ̀nà pẹ̀lú gbogbo kan tó ṣe ní ìpínlẹ̀ yìí. Láti gbà náà gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ níbẹ̀.
0: A dúpẹ́ lọ́wọ́ yín o, ó kù bíi méjì torí àkókò wa ó ti ń lọ. Ẹ kú dédé wòye ẹ wà lójú òpó o. Ẹ ṣeun ẹ kú ìyálẹ̀ ká o. Orúkọ yín sà ìbúlẹ̀ ti ń pè.
1: Ọ̀ṣọ́rọ̀ sọ̀rọ̀ láti bá wa.
0: Láti bá wà ládó ń bèèrè. Mò ń gbọ́ yín o.
1: Ṣé mi gbogbo nígbà tí ẹ ń ṣe wá ẹ báyìí lọ sí bẹ́ẹ̀ ni báwo ló sì ẹ ká gbọ́dọ̀ mẹ́kọ̀ọ́ dáyàtọ̀.
0: Yíwọ ẹni tọ́nà dáyàtọ̀.
1: Èmi kì í ṣe mi owó tí kò sí àǹfààní ẹni àwọn ọmọ òkèlè wọn. Ìjọ ẹ̀ mọ̀ sí orílẹ̀-èdè nígbà ẹ̀rọ ọ̀dà ìdílé ní kọ́lẹ́kà ní ilé ìṣúná ní gọ́ọ̀mà tóṣù náà. Dábọ̀ ìgbé lọ sí ọ̀dọ̀ ìgbé lọ sí ọ
0: Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín. Last caller, ẹ kú dédé wòye o.
3: Ẹ káàárọ̀ sà.
0: Orúkọ yín máa ibo la ti ń pè.
3: Ṣé láta yóò lò?
0: láta ayé tó rò èkìtì ẹ káàbọ̀ o mọ́mọ́ ẹ̀yà à ń gbọ́ ní o wọ́n kì í yín
4: ẹ̀sìn ìyáwó ẹ̀sìn
3: ìgbẹ́
4: ẹ̀sìn ìgbẹ́ ni
3: àtijọ́ àbáwọ̀
4: aláwọ̀ ló ṣeun
3: àdéhùn aláwọ̀
4: àmì
3: ìjọba àwọn òun ló ti kú
4: àmì
3: àgbàdo àpò ní ìjọba ìyá tó
4: rẹ o ẹ̀sìn
3: ọgbà ẹ̀rọ tí mo tún lè lé sí
4: i ṣe bẹ́ẹ̀ dàpọ̀ nílé tó lọ
3: ẹjẹ́ bẹ́ẹ̀ tó lọ pa
0: ẹ̀ ẹ̀yìn náà bẹ́ẹ̀ bù láńbẹ̀
4: ṣe bẹ́ẹ̀ jẹ ilé tó lọ ṣe bẹ́ẹ̀ jẹ lára ilé tó lọ
3: àkókò
0: ìgbẹ́ kòtò
4: wọ́n
0: fẹ́ kó pọ̀ sí mi ṣùgbọ́n wọ́n sà jẹ́ adúpẹ́ lọ́wọ́ ní gbogbo ẹ̀yìn tí ẹ pè wá mo ti pa ojú òpó òun wọ́n ní kò tó ẹ̀ẹ́rì jẹ sí lágbára ọlọ́run àwọn tí ò tí ì rí jẹ náà wọ́n tó gbogbo wa náà láàjọ rí jẹ o adúpẹ́ lọ́wọ́ nílẹ̀ kan sí i ọ̀nàrẹ́bù yomi ọ̀ṣọ́ ẹ kú oríire o ẹ̀sìn bá kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àti ẹ̀yìn tẹ́ wà nígbọ̀nà ìjọba àmọ́ ìpè ìṣèjọba sáà kejì wọn yóò tó ṣe dáadáa bí lágbára ọlọ́run ọ̀nàrẹ́bù olúgbẹ̀ngà ọbánìṣe adúpẹ́ lọ́wọ́ yín ẹ bá kí gbogbo àwọn àkàndá ẹ̀dá o ẹ àtúndẹ̀rẹ̀ pé bá a bá pè yín lọ́jọ́ míì ẹ tún jẹ́ wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn ilé iṣẹ́ tí wọ́n bá wa gbé tó ṣe ti gbọ́ láàárọ̀ yìí kó tó di pé mo lọ bẹ̀ ẹ mọ́ gbàgbé pé láàárọ̀ tó ṣeé ṣe kó ti máa lọ báyìí wọ́n ní láàárọ̀ ẹni gómìnà yóò gba ìwé ẹ̀rí ìdáwó olúbọ orí new certificate of return ní olú ilé ọ́fíìsì àjọ inec tó wà ní pópónà èyìn tuntun nílùú adó ó ṣeé ṣe kí ètò òun kó ti máa lọ ọpẹ́ ẹ̀mí pàtàkì lọ sọ́dọ̀ ilé iṣẹ́ rédíò tá a ti ń ṣètò iṣẹ́ ti gbọ́ yìí èyí ò tá a ti ń gbé ò jáde èkìtì fm 91.5 àdúpẹ́ àwọn ilé iṣẹ́ rédíò tí wọ́n darapọ̀ mọ́ wa progress 100.5 fm ẹ̀ṣẹ̀un adaba 88.9 fm lákùrẹ́ voice 89.9 fm nílùú adó our people's fm 104.1 ìfájú ìlàdó ayọba 95.1 fm lágbègbè sẹtẹ́ríà àdúpẹ́ lọ́wọ́ yín new cruise 92.7 lágbègbè kájọlà àdúpẹ́ lọ́wọ́ yín nílùú ìkẹ́rẹ́ èkìtì midas radio tó wà lọ́nà ilé ẹ̀kọ́ yunifásitì lápá bí àdúpẹ́ lọ́wọ́ yín orí ìkànnì 90.5 ni wọ́n ti ń dún jáde àti adámimógo 107.7 fm ní agbègbè àfin kábíyèsí olójúgbó nígbò èkìtì àti ẹbí ńlá.

0: lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emilio Ọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́ gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ ìyè lórí afẹ́fẹ́ ò ṣe má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run Prophetess Emilio Ọlọ́run tó ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ogo ni fun baba
2: mimo
1: ogo ni fun omo
2: mimo
1: ogo ni fun olorun emi mo
2: bi o ti wa lati ko se
1: o le ni si da ni si mari ni igba gbogbo aye ai ni pekun ami ami ami loruko jesu.

0: kọjá mi yé. Sori
1: akoko kilo sọ nibẹ.
2: Máa gbé ilẹ̀
1: náà.
2: Yóò sì máa wọ̀ títọ́.
1: Lónìí, mo ní kó lọ dirí ńlá lórí ilẹ̀ rẹ̀. Ó ní máa gbé ilẹ̀ náà kí o sì máa wùwọ̀ títọ́. Má dalẹ̀ ẹnikẹ́ni o, torí bíbélì ó ní ọlọ́tẹ̀, a máa gbé ilẹ̀ gbígbẹ. Má dalẹ̀ ẹnikẹ́ni ní àkórí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ iye ni. Jẹ́ kí ọ̀rọ̀ náà jẹ́ kó tú ọ sílẹ̀. Ó ní láìtẹ̀ kọ́ ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Lẹ́yìn ọ̀rọ̀ a kò dá ohunkóhun. Ìwọ tó gbóhùn lẹ́nu ẹ̀mí lọ́lọ́run lónìí, ayé rẹ ò ní wà bákan náà. Iṣẹ́ rẹ ò ní wà bákan náà. Ayé rẹ kó gba àlàáfíà. Mo ní nínú ìrìn àjò orílẹ̀-èdè lọrí tí ẹ ṣe. Àìsáyá 59 torí àkókò. O máa rójú rere Ọlọ́run sẹ́ẹ̀.
0: Kíyèsí. Ọwọ́ Olúwa kò kúrú láti gba ni.
1: Ọwọ́ Ọlọ́run kò kúrú, o ìyàwó ló kọ sí Ọlọ́run rẹ. Kí ló sọ níbẹ̀?
0: Bẹ́ẹ̀ni
1: etí rẹ kò wúwo bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n.
1: Ó ní ìgbà tó bá ń kọjá. Láàrin ọ̀pọ̀ ènìyàn bàbá máa kọjá lọ lára mi o. Láì kí ló sọ níbẹ̀ sà?
0: Ṣùgbọ́n
1: àìṣedéédé súnmọ́ Ọlọ́run. Ó ní súnmọ́ Ọlọ́run o, ọ̀rẹ́ kò lè súnmọ́ ọ. Ó fẹ́ràn rẹ o, ẹ̀ṣẹ̀ ló mú ya pa wá. Dágbére fẹ́ṣẹ́ kó lè mọ̀ bó ṣe fẹ́ ọ. Bọ́lọ́run lajá kò lè rojú rere rẹ lórí ojú rere Ọlọ́run. Lẹ́nu iṣẹ́ rẹ lórí ojú rere Ọlọ́run. Inú ilé rẹ lórí ojú rere Ọlọ́run. Lórí ìgbéyàwó rẹ lórí ojú rere Ọlọ́run. Lórí ọmọ rẹ lórí ojú rere Ọlọ́run. Lórí ojú rere lórí gbogbo àdáwọ́lẹ̀ rẹ lórí ojú rere Ọlọ́run. Ìwọlé ìjáde rẹ lórí ojú rere Ọlọ́run. Ó ní èyí ni àwọn àmì tí ó máa bá wọn tèmi lọ. Lórúkọ Jésù Kristì, bó sì bá kú ìṣẹ́jú kan. Lórúkọ Jésù èmi àti a ò ní sunkún. Lórúkọ Jésù ó máa ní ọjọ́ ayọ̀. Sọ pé màá lọ́jọ́ ayọ̀. Sọ pé màá lọ́jọ́ ayọ̀. Ẹnìkan ò tí ì dìde lọ dìde sọ fẹ́nìkan pé màá lọ́jọ́ ayọ̀. Wo o fẹ́ pè mí ni, pè mí sí 090-5295-8330. 090-5295-8330. 081-4266-8722. 081-4266-8722. Tètè wá lọ́la, sọ pé tètè wá lọ́la.
0: Tètè wá lọ́la.
1: Ó ní wá wá kó tètè wá kó wá gbàre rẹ lọ́dọ̀ Jésù. Wá kó wá gba ohun tó tọ́ sí ọ. Ó nílé Olúwa ilé èso agbára olódodo sáwọn òbí òye. Bó bá ti ń bọ̀ lọ́la sáà, mú èso oríṣi mẹ́ta rẹ lọ́wọ́. Mú omi ìgò kan lọ́wọ́. Ọ̀pá ìmọ́lẹ̀ funfun ẹyọ kan. O ò ní wá bí lásán. Lálá rẹ kò ní já sásán. Ibikíbi tó ti ń bọ̀ ni Àkúrẹ́ ni, Ìdànrè ni, Òǹdó ni. Ibikíbi tá a wọ mọ́tò dé ìlú omi fán. Ìlú omi fán lọ́nà rẹ ni àwọn kan ní ìfọ́n kì í ṣe fún omi fán. Dé ìlú omi fán bọ́ọ̀lẹ̀ níbi ọjà yẹn. Sọdá sódì kejì gbé ọ̀kadà sọ pé òun lọ sí Celestia Trinity sẹ̀lẹ̀ obìnrin ní San Wagba. O ò ní wá lásán.
0: Ẹ̀yìn
1: tẹ́ ń bọ̀ lọ́rẹ̀ ní Benin ni, ní Warri ni, níbikíbi ni, bọ́ọ̀lẹ̀ nílùú ọ̀rẹ́. Dódé lu ọ̀rẹ́ kó gbé ọ̀kadà àbí kó wọ mọ́tò kó lọ́n lọ sí omi fán. Bọ́ọ̀lẹ̀ níbi ọjà gbé ọ̀kadà níbẹ̀ sọ pé òun lọ sísẹ̀ ilẹ̀ Trinity Cathedral. O ò ní wá lọ́wọ́ òfo. Mo kéde gẹ́gẹ́ bí obìnrin tó ti bókùnrin tó ti bóbìnrin. Ẹni mú ayé rẹ sọ́wọ́ Olúwa já ayé rẹ gbà lọ́wọ́ rẹ. Ó bọ̀ lóde ìkálẹ̀ ni níbikíbi tó ti ń bọ̀ ni lórúkọ Jésù ò ní wá lásán. Bọ́ọ̀lẹ̀ nílùú ọ̀rẹ́ sọdásẹ̀gbẹ́ kejì gbé omi ọ̀pọ̀tò omi fán kó máa bọ̀ nílùú omi fán. Dé omi fán bọ́ọ̀lẹ̀ kó gbé ọ̀kadà kó lóun lọ sí Trinity Cathedral ní Along San Wagba sẹ̀lẹ̀ obìnrin. Ọlọ́run máa gbé ọjà gba ọ̀gbà. Ìwọ́jì over Jésù Kristì Michael mímọ́ olórí ọ̀fẹ́ jùlọ ọba tó ti wà kí ayé tó wà. Mo ní nípa ọ̀rọ̀ rẹ ló fi gbé sánmọ̀rọ̀. Nípa ọ̀rọ̀ rẹ ló fi ń sílẹ̀kùn ọjọ́. Nípa ọ̀rọ̀ rẹ ló fi ń tì í. Ó yá tilẹ̀kùn mọ́ ìbàdàn. Orílẹ̀-èdè dọwọ́ rẹ pabidà. Ó yá sọ̀bì rere pabidà Olúwa sọ̀bì rere pabidà Olúwa sọ̀bì rere. Orílẹ̀-èdè kó gbé láì léwu. Orílẹ̀-èdè kó gbé láì ní ìfarapa. Lórúkọ Jésù mo fi àkókò yìí kí bàbá mi ní òdìbò. Bàbá mi Kábíyèsí Rufus Akinrinmade. Lórúkọ Jésù àga yín ò ní gbóná. Ìjọ Trinity Cathedral kó gbà àlàáfíà. Àdàbà kó tẹ̀síwájú. Gbogbo wa tá a jọ ká a ò ní kà lásán. Ìjọba ọ̀run kó jẹ́ tiwa. Èrè onígbàgbọ́ Olúwa pinlé wa lọ́wọ́. Ọfà dánidúró kò ní bà wá. Jésù Olúwa wa, àmì.

0: Ayẹyẹ wa a kí pé a kó dédé àsìkò yìí àdàkàbọ̀ sí orí ẹkọ orí àkọ̀tun ètò àpérò bí ẹ̀yin náà ti mọ̀ pé ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ náà ni ètò tí ó ṣe bẹ́ẹ̀ tí ó ń gorí àtẹ̀gùn ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí a tún máa tẹ̀síwájú lórí gbogbo lórí ètò yìí ẹ mọ̀ pé àwọn kókókókó ọ̀rọ̀ eléyìí tó jẹ́ pé ó kàn wá gbọ̀ngbọ̀n fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa òun náà ni tí a mú ẹnu bà kò ṣàní yàtọ̀ náà fún ti ọ̀sẹ̀ yìí ọlásùnkàn mi olújọba òun ni orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí kí ni tí a fẹ́ wò ní orí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí tẹ́ bá gbàgbé ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá ló jẹ́ pé ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Èkìtì tó dẹ̀ jẹ́ pé bó tiẹ̀ jẹ́ pé ètò ìdìbò ọ̀hún ó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ṣùgbọ́n ohun tí tó jẹ́ ohun tó ti ń ṣẹlẹ̀ ní agbọn ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà lemọ́lemọ́ ohun tún nìkan tí a fẹ́ yiri ẹ̀wò lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀hún dẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó ti wá di àìláṣọ lọ́rùn pàkà tí ó ti wá ń tó àpérò fún gbogbo ọmọ eréwo ní àkókò yìí òun náà ni jíjáde àwọn olùdìbò fún ìbò láti kópa nínú ètò ìdìbò ní ìpínlẹ̀ Èkìtì ó lé kékeré ní mílíọ̀nù kan àwọn olùdìbò ló forúkọ sílẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì gbogbo ìbò tí wọ́n dì àtẹni tó rí 319 àtẹni tó ní 40,000 àbí 40-something thousand àti gbogbo ẹ̀ bẹ́yẹn ká sọ pé ká tiẹ̀ sọ pé dá gbogbo ẹ̀ 400,000 votes ní ìpínlẹ̀ Èkìtì eléyìí tó túmọ̀ sí pé láàrin between 34% and 38% nínú ọgọ́rùn-ún nínú ìdá ọgọ́rùn-ún 34% and 38% ìdá 34% to 38% àwọn èèyàn kò tiẹ̀ pé 40 kò pé ìdá 40 àwọn olùdìbò tó forúkọ sílẹ̀ láti dìbò ní ìpínlẹ̀ Èkìtì ò ní wọn jáde láti dìbò àwọn kan tún sọ pé ìdá 39% to 39% ò ní ìdá àwọn tí ó jáde láti kópa nínú ètò ìdìbò yẹn tabadẹ ni kí a máa wo ó ń rí bẹ́ẹ̀ ó ti ń ṣẹlẹ̀ báyìí ní agbọn òṣèlú lórílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ẹ̀ka ètò ìdìbò lórílẹ̀-èdè tó wá tún jẹ́ pé ní ètò ìdìbò sípò ààrẹ tó kọjá ní ọdún 2023 ní ti gbogbo orílẹ̀-èdè nàìjíríà tí àkọọ́lẹ̀ tí a ní ó jẹ́ 26.72% àwọn tó jáde around that figure ni iye àwọn tó jáde láti kópa nínú ètò ìdìbò ọdún 2023 bó ló ṣe wá máa jẹ́ ní ètò ìdìbò ọdún 2027 lè tí ó ń bọ̀ yìí eléyìí jẹ́ kókó ohun tí a fẹ́ yiri ẹ̀ wò kí ni tó dé bó ló ṣe rí bẹ́ẹ̀ àti pé kí ni tí a máa nílò láti ṣe ọ̀nà àbáyọ nínú eléyìí láti lè jẹ́ kí àwọn ènìyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan kópa nínú ẹ̀tọ́ oníkálukú ni eléyìí ẹ̀tọ́ oníkálukú ni eléyìí eléyìí jẹ́ kókó ohun tí a máa yiri wò lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí àwọn tí adíjẹ máa ṣe ọ̀rọ̀ jómitoro àwọn náà ti wà ní orí ètò fún ti àárọ̀ yìí tẹ́ bá gbàgbé ìfọ̀rọ̀wérọ̀ láàrin àwa àti ẹ̀yin oní ètò ọ̀hún tí àkókò bá tó a ṣe ojú òpólẹ̀ fún ẹ̀yin náà láti bá dá sí ká tiẹ̀ gbọ́ láti ọ̀dọ̀ ẹ̀yin náà ẹ jìnnà Moses Ojo àwọn wà pẹ̀lú Amukin Akojumo.
1: Ẹ máa káàárọ̀ ẹ̀yin yan wa o ẹ tún káàbọ̀ sórí ètò wa.
0: Sunday Ajiboye àwọn náà wà pẹ̀lú wa lórí ètò.
2: Ẹ kú lé o ẹ̀yin ara lé.
0: Sunday Ajiboye ọ̀dọ̀ yín ni mo ti máa bẹ̀rẹ̀ ṣé mo ta bá ní ká wo inú ìwé ètò ìbò àkọọ́lẹ̀ àwọn olùdìbò lórílẹ̀-èdè Nàìjíríà a ní wọ́n ní as at 2023 a ní bí 93 million voters registered voters lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ta bá gbogbo ètò ìdìbò tó ti ń wáyé lórílẹ̀-èdè gbogbo àwọn tó jáde gan mìíràn wọ́n pé 50 million bẹ́ẹ̀ so kí ni tẹ́ rò pé ó fà á àbí tó wà responsible fún bí àwọn èèyàn kì í ṣe ń jáde yìí àbí ṣé àìkọbi ara àwọn èèyàn wa ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ni.
2: Number one sórí àkọ́kọ́ tó bá wo nkan tó kọ́kọ́ máa ń fà ni pé àwọn èèyàn ti believe pé ìbò wọn kì í ìbò wọn ní ìbò akọ́ ló ń gbé wọn wọlé at least mo jiren to yin ba mi soro la nonsense to so pe oni nkan tan ti ko sile onu na kan ka jade so kini yen ko si trust awon eyan trust ijoba won trust INEC mo that is number 1 then number 2 to ba ri to ba wo iru ti ele tan se ni Ekiti yin sin kamansi o ti won ti se won ti se o ba mo pe Abiodun Oye Banji ko ni opposition kan gidi so awon APC won ti believe ko si put any to to ba ja bo an to dibo yen wa mo pe APC to eloni eni to sun to tun mo o da pe 40 something thousand loni so ko si opposition gidi won no nje ka awon eyan jade won no je kan jade daada ni Ekiti ati wi pe opolo ti mo mo pe o tubo ko se joju pe number 1 won ni ibo won kan lo ngbe won wole ani won ti ko sile mo de ni to si so titi di ana so in kan gan to ko se ju niyan so ko si trust won trust ijoba won de trust INEC
3: ṣugbọn Jina Moses ni temi o emi ro pe eto ni kaluku ni lati kopa to ba ti e ni pe ki se bu won lo ngbe awon eyan wole ṣugbọn ti awon eyan ba wa determined pe in ti awon ba ko oni esi to ma pada jade lati polling unit kan to kan to ma sele ni collation to ma sele titi de final collation kan se abojuto e now odi ifokan bale ale wole to tumo si pe gbogbo e kekere pe ko dibo e lo simi e lo joko sinu yara
1: eje se boya kin do government wa eje ko se afikun si ehun te kan ko bere ni pe kini awon kan to nfa mo lero pe ankan mi to nfa ni poverty and economic hardship inira ati awon eyan ti won re owo hori elomi e pe lo bilere pe oni ma election kini je n lo joko ti gba mi je n lo ta oja mi jare kini mo fe fun mi nbe kini mo fe ri gba nbe then ekeji ai ti mo tun le fikun ni eko nipa eto idibo o da pe ko fi be lo dada titi ni ode oni bi aye igba kan ta ni awon bi mamsa ta ni all those government agencies to ma polongo eto dibo gankan iyen wa nbe ti mo le fi kun se wa ni nte bere gankan lowo mi ni pe se ki won le ma mo pe in ti o jade ni bi eto dibo mo lero pe ara eko to ye ki awon alajo awon ajo to nse eto dibo to ye ko ma se eko to ye ko ma fun wa to ma mu eko ijade lori koro pe nte ba di ni bi polling booth yin si to ba jade nbe ohun ni won fi ranse soke la de tun ka ko si pe boya pe won aye ti lo pe won yi mo
3: pa aye technology la
1: wa aye igba kan ni won so pe lo ba ti dibo ton bi bai kan to de ibi ton ti ma lo se collation abi nkankan won ti yi pada so o ye ki INEC ko ma se eto eko ni ore kore papa julo ti eto idibo ba ti sunmole kan le ma fi to awon eyan leti pe in to ba di ohun ni won ka o
3: sugbon ajo
1: ba jade
3: sugbon ajo INEC ko le da se papa julo ajo wa to wa fun itaniji lorilede NOA National Orientation Organizing Agency won wa awon ise ti won ni fun itaniji
1: ejo o le ti gbo oruko nua mi o ro pe mo gbo itaniji kankan ti nua se nde la mi o le so pe baba e mo gbo sugbon eran ti aye igba ta ni awon eto ijoba bi mamsa laye igba yen won ma ore kore ori tv ori radio e ma gbo jingle yen all the time so mi o gbo ise ti awon nua yen se o wa n to but
3: se ko kan joko office
1: se ko se pe lori iwe lori paper
3: ni not exist
1: no exist to kan gbo osu lai se ise to e kan se abi awon gan de ni won ke sita boya owo to e kan fun won lati fi se gbogbo eto because se awon ko gbogbo kini na owo lo nilo te ba le da nua sile ti
3: tan ba fund
1: de ti won rowo gba to e kan fi se gbogbo nkan be se definitely awon na kan joko ni won ma wo so o da pe in to wa leyin kini to wa leyin efa mo ma so oju eje lo
3: be e se ri ka ma mu leyo kankan te ri o ni awon eka bi ti o wu mi ka ya ka soro ba ka ya si sugbon mo fe ka be si ni ka ma si lawe ajo eleto idibo fun are eh so na ajo se wo pe awon gan o wa lowo titi won onile ti won na diseru nitori voter register ta so yi so didi reflect iye awon ti o foruko sile to si exist to je oludibo to exist se lore kore se won clean up register nigba to ye kon clean up oruko awon to ti ku se won yo kuro awon to ti transfer pvc kuro ni bi ti won wa ton ti lo sibomi ton be awon to ti transfer kuro ni Ekiti bayi ton ti lo sibomi se won ti yo oruko awon yen kuro ninu register ipinle Ekiti abi gbogbo ina ko ko papo to je over 1 million vote 1 million register voters ta dey respect pe over 1 million register voters ile ko jade lati wa dibo
2: sori yes won like ibere to bring him because to bawo o da nkan yan kan lo nibi ton tin dibo eyan kan dibe ah okunrin baba te koruko si bi lolu kan tan display baba e ti ku ti pe oruko e de jade ko wa dibo so INEC awon yen won se won update won se dada won se lu nkan to won se dada rarara ti o ti e to si elomi ti kuro nibi tan ro po ngbe ti o ti e ti e but o si ma oruko e si ma wa nbe won si print oruko e pe o leto ati dibo won lo ma den number to ba tun wa wo to ka mu yen gan kuro nbe to ba wa wo wa ri mo pe ni Ekiti ni jota laye daye Ekiti o nsaba jade dibo mo ti notice kini yen ti pe Ekiti o nsaba jade dibo won jade dibo but sori ti awon ti INEC yen oto ni yen bo ko si bo titi ki se ni ki se telekiti nikan it is everywhere ni INEC ti ma nse yen won on update gbogbo kini record won kan wo pe ah eleyo kini kan ni iro ni elomi on ni mo se ah mo re ni to nso pa to nfowo soya to fowo soya fun mi pe at least card to n ni auto meta ade dibo so INEC
3: adi kolaji losun adi mi loke sha adi lati mi ni
2: won dey she successfully contrary to nkan ti awon INEC so pelu electoral ton se se so
1: inu mi dun fun nkan si ogbeni Sunday Ajiboye so yi mo gbo o ten se pe mo gbo en to lo ndibo lona meji

0: eyan but that time you ibe lo ma wa eh ba ti ni o mo ma se bimo ba won register be eyan ba se nku won register eyan melo lo ngba death certificate ni Nigeria ka to wa so pe INEC ga le ri a le ri link from that pop NPC se won pe gbogbo won kini o e kon link mora won na National Population Commission I don't register birth. I don't register death. So, ti won ba ti INEC o ba ri data from NPC pe a eyan kan ba ti ku. Ba won INEC se fe yo kuro lori register won. And sha won gan ti e lo si National Population Commission lati lo get data pe okay o ejo o awon eyan yi Lekiti
1: register death melo lo ti wa Lekiti.
0: So, tori mo mo pe ara nkan ti o nda wahala le lorilede ko se nkan to register death e ma ja
1: okay sugbon e je ka wa wo pe tori mo ran ti pe ni odun na ni ti ajo INEC ton ni poki o awon fe se revalidation sugbon awon egbe alatako ati awa omo rilede na ni o. Now, I took onto the sentiment, but I go by my line neck, show. I want voters, Peter Biati, I want Atiku, only one fair Yokuro, you know, cannot be. Okay, one fair share revalidation, book when it register with a learning, bye. A worry validate, can I so? I want you, one book you, and we lay you, boy, and compare by you. One day, you want Kuro. Lori voter register ṣugbọn kaka tun ki ka ṣatileyin furunkan be se bi ona mi tun niyan fun le tun ti le validate status awon eyan boya eni ti kuro nbi bayi abi eni ti ku abi eni ti se kini kan
0: permanent voters register no voters card no pe so revalidation or mi ni temi o mi ro boya revalidation necessary se ri ati ti ma nfi time awon eyan waste ju lorilede otole ma lo ki fun voters card otole ma lo le ma lo fun driver's license le wa nbe for several time otole ma lo fun kini kan permit igba permit so why all this waste of time nitori pe time wo ko nse money lorile ede ni in America you know those advanced country so le ma lo ni kan kan ton ma queue for how many hours to do voters whereas all these things can be gathered from nisi authority nimsi
1: validation ile o le se gan lori phone
0: se ba se ni
1: lori internet
0: be nimsi ajo nimsi lo register national identity card o to le ma lo to fun yen o to le we are wasting too much of time lori le dey yi temi that revalidation is uncalled for we have several data si wa lori sirisi to e ka harmonize to e ka kojopo gbogbo kini e kan lo e ka ma se ti awon e so pe awon eyan o jade lati dibo igba to pe o fe jade o fe lo dibo ori pe wa to fun bi wakati meji meta gba o ni oni su e
2: o ju gbo bonu na wa
0: du so ara e ara nkan to fa na ni yi ko se to fe ma to kan fe en to kan o pe ki mo te ma lo ki o ma lo necessarily waste time mi wakati kan wakati meji nbe seri awon kini na anfa funra wa awa la anfa revalidation to me is not is uncalled for because permanent voters card you know to ma de pe nkan permanent voter card that means ko ti wa fun e any revalidation any kini kan te ba fe se egba through nimsi gbogbo kini e link e mora won so that you can know whether you know ti o ba pe on link server INEC mo ti NPC National Population Commission one more date awon date to ti wa nbe automatically oye kini e ma yo awon to ti ku yen kuro ni ko sese need pe won se ni ke wa ke ma wa so pe okay o se wo si wa laye abo si laye o je ki ranti father in law mi police officer ni igba to ko to ku igba ti won ri pe oran pension won ti man di kini o wa di pe every 2 months abi 3 months no se bi ki no pe no am alive no pe pe lati wa fi re opo si wa laye to won ti di pe tele awon elomira ti ku ti pe pension ya de si ma lo so ki la won ajo to san wo pension yen wa se won wa ni okay o losu meta at least yen opo ju le merin lodun e ma wa fi ra yin han ni bi kan pe okay o emi ni mi o ti wo won le mo pe owo pension o ye ko se kini o ye ko
1: ni si ghost pension
0: gbogbo iru kini yen na lo e kan link mora won ko lo se NPC ko lo se INEC so that the data will be won but kila ni lori Nigeria
1: ọlọrun yo wa se ja tun wo pe nítorí issue kan náà tún wà tó tún já ara àwọn contributors sí kíní fún for instance báyìí ṣé irú electoral kíná tí ń pè wá ṣé kò yẹ kó ti dàgbà débi pé ìwọ tó bá ní card ó lè dìbò láti ibi tó bá wà kìí ṣe pé dandan dandan o gbúdọ̀ lọ sí unit àti polling booth ibi tó ti dìbò for instance ẹlòmíì wà báyìí adó ló wà níjọ yẹn ẹrẹjiyàn lórí ẹ ti register ló ti ń vote ṣe bí unified register ní yẹ kán lè automate ẹ kán authenticate ẹ lórí lórí machine kán dẹ̀ wọ ok tó tọ́ ni ó register lẹ́jọ́ kán dẹ̀ thumbprint kán dẹ̀ gba thumbprint ẹ kán dẹ̀ authenticate ẹ̀ka ẹ̀ kó dẹ̀ dìbò.
0: Èkìtì mo ti register mo ní voters card lọ́wọ́ Èkìtì but níjọ yẹn àpò ọfíìsì nígbà mo wà tí mo wà lẹ́nu iṣẹ́.
1: Kódà ìyàwó mi gan Èkìtì ló ti register ó wà lẹ Àkúrẹ́ ló ń gbé.
0: But Àkúrẹ́ mi ló ti ń ṣe ló ń ṣe program lákúrẹ́ mi báyìí ìyàwó mi fúnra rẹ̀ pàápàá ó register mo ti sọ èèyàn méjì tí ò lọ dìbò fún èmi ò dìbò ọmọ mi ò dìbò ìyàwó mi náà ò dìbò ó register ṣùgbọ́n polling booth ibi tó wà mọ́tò ò lè jáde ọ̀kadà ò lè jáde ó lè ṣòro máa para gbolo fẹ́ fẹsẹ̀ nìde so in tó fa ó dà í pé we ó yẹ ká ti develop jù báyìí lọ ṣẹ̀rí ètò ìdìbò ó yẹ ká ti kó ti
1: advance kọjá
0: just particular 4-5 hours kinní kan la máa ṣe àdèmádó parí nìyẹn ó yẹ kí n wà bí mo ṣe wà níbi iṣẹ́ bíbà yìí bóyá wọn kọ́ ṣe pé òkè o a week before the main physical election kan ti open online pé òkè o ẹ̀yin tẹ́ ẹ̀ ní sí ara dàbí ẹ̀yin tẹ́ ẹ̀ sí ara ndo ó yẹ kó ti débẹ̀
1: tẹ̀tẹ̀rì káàtì ẹ̀ sọ pé
0: irú tó ńlá yẹn bá wà definitely I will register that I will vote that day
1: ṣẹ̀rí ẹ̀jìnlá
0: ń sìn
1: ẹ̀yọ káàtì ẹ̀ sọ pé issue online àbí kò ṣe online yẹn ipò tí ẹ̀ lè ṣe bákan ṣùgbọ́n irú governorship election Èkìtì báyìí o register lémùrè èmùrè ni ṣùgbọ́n bóyá lọ́jọ́ ìbò àbí àtòrí iṣẹ́ àbí nǹkan o wà ládó àbò wà ní Ìkẹrẹ́ níru but within Èkìtì ló wà now kí ló dé tó fi jẹ́ pé níru ọjọ́ ìdìbò yẹn Èkìtì ṣáà ló wà kì í ṣàkúrẹ́ ló wà
0: ṣùgbọ́n kọ́
1: polling booth tó súnmọ́ ọ̀dọ̀ ẹ̀ kó kàn lọ síbẹ̀ káàdì mi ni o ẹni jiyan ni mo ti vote ni mo ti eporo lemure ibẹ ni mo ti register o wọn dẹ lọ wo wọn dẹ ṣebi system ni paapaa wọn dẹ ok register epo emure o ko jade wa orike lorukọ yin wọn dẹ verify wọn dẹ wo card wọn dẹ verify wọn dẹ tun gba kini thumbprint lati verify pe looto iwọ ni ko dẹ dibo nibi to wa je dandan ni ko lọ si eporo lemure lati lọ dibo ni then to ba di general election bóyá o register ní Àkúrẹ́ bọ̀ irú gbà yẹn Èkó ló wà súnmọ́ polling booth o dẹ̀ fẹ́ partake o lẹ̀ torí tiyẹn lọ sí kúrò ní Èkó máa lọ sí Kánò àbí ibi tó wà súnmọ́ polling booth tó bá ṣe kíná ti ń pè ṣèbí central data kíná ti ń pè o ni wọ́n ní gbogbo register yẹn náà ló dẹ̀ wà kán dẹ̀ ṣe from there wọ́n á dẹ̀ authenticate wọ́n á dẹ̀ dìbò everything á dẹ̀ lọ́rọ̀ ṣe kò tí tó times yẹ ká advance voting process àti kí náà ti pè irú tí irú nǹkan bíi eléyìí tó lè máa ṣẹlẹ̀ ni Sunday Ajiboye.
2: sórí bó ṣe nígbà tí kí ló lùkọ ìjẹgá gbogbo nǹkan tá à ń sọ yìí ní ìjẹgá tí wá sínú tẹlifíṣàn tó wá sórí rédíò tó ti sọ pé bọ́n ṣe máa ṣe nìyẹn bọ́ títí dì sìn kò materialize àmúpìtàn tó wà ń bẹ̀ yìí sìn dó ìyẹn náà ó tún sọ gbogbo ẹ̀ ló máa ṣe gbogbo ẹ̀ láṣe wẹ́ ká máa wò bóyá òun náà rí ṣe.
1: ṣùgbọ́n tó bá tiẹ̀ fẹ́ ṣe ṣáwọn olóṣèlú á jẹ́ kó rí ṣe.
2: ibi gan tí mò ń bọ̀ gan
1: ṣáwọn olóṣèlú á jẹ́ ó rí ṣe.
2: ibi tí mò ń bọ̀ gan òun yẹn bọ̀ tó bá tẹ̀ ń sọ tó bá tó rí jẹ̀ gárílì ó mìnà ń gbà yín láti ṣe bọ̀ ṣùgbọ́n mọ̀ pé àwọn ará bíi ìdí aṣọ tẹ́ríbù kò sí bó bá kò síbi tó fẹ́ gbà tó fẹ́ fi rí wọn mú wọn ní jẹ́ kó ṣeé ṣe. because nísìnyí aṣáàrí ẹni tó yẹ pé wọ́n bá ń dìbò lamẹ́ríkà nísìnyí wọ́n bí wájọ́kọ́ amẹ́ríkà ni wà á dìbò ẹ.
1: a male vote o le vote through male. wọ́n á dẹ̀ sẹ́ndẹ̀ kódà bí tó bá wà.
2: sẹ́ndẹ̀ kò sí pé kò sí pé òṣèṣẹ́ lọ́n tò sínú
0: òòrùn. wàhálà
2: bíbá
0: iná
2: ni pé gbọ́ bá sẹ́ndì méèlì kíákíá wọ́n ti ajá ká máa lọ bẹ́ẹ̀ torí mo mọ̀ pé tó bá yá tó bá dọjọ́ iwájú náà mọ̀ pé ó ṣe é ṣe kó ṣe é ṣe ajá náà.
1: then ẹ jẹ́ ká tún wò pé engineer Moses gẹ́gẹ́ even àwa gẹ́gẹ́ bí èèyàn gan ṣé kò tó àkókò tó yẹ pé bó ni kì í ṣe pé political awareness àwọn èèyàn fúnra ara wọn kọ́ tí wọ́n kò kí process because at the end of the day ti ta ba wo pe gbogbo awon to nse kina sin pe eyan buruku so o fe patek ninu kina sin nigba ti awon eyan to ba je eyan buruku lo pada wa lo ni opate fi process onle egbe en ko gbe o ti se kini kan na to wa fi process onle te eyan buruku ba pada wa lo ja olubu gbogbo everybody lo ma ateni to di ateyan ti o di lajo fi mu kata yo sugbon why not if ti o si je pe even as a citizen ka take as responsibility pe awara e je ka se kini agudo participate ninu kini because mo discover pe nigba ton di ta n se registration PVC nigba yen koda lataye temporary voters card ni pe pupo awon eyan to register ki se tori pe won fe dibo ni won se lo register te ba ran ti pe nigba kan won mandate voters card yi ni be fe se account te ba ni problem pelu account ni bank koda ton ba wo means of identification te ba mo abiya abiya national id card le muwa abi driver's license le muwa won si bere PVC yin won bere voters card so lati tun fi so tori yen ni opolopo ni won se lo na se register gba yen ki se tori pe won fe dibo ki se tori pe won fe dibo now iru iyen sin bo la se fe yo owo kini bi akoma se tori ko te ye mi se a wa mo a mo ko o je ko difficult lati mo the true voters awon to ni interest ninu ati dibo gogogogan yato si awon to gba card abi to register tori pe kon sale ni means of identification lati tender boya ni bank boya ni school abi lawon bi ti won ti need e
0: seri aye gba kan mo ranti gba kan to pe a n gba voters card kan ni pali lasan ni yen gba
2: pali
0: eri pe nigba yen awon oloselu yen won a lo register won a gbajo sile elomi a ni 500 lo mo re to laye gba mo re to ni 500 to ba dojo dibo wa ti kawon yen kan jo a ma yo
2: fun o sele lele
1: even PVC gan na won kan na
0: won a ma yo jade kokan fun awon yen kan ma lo to ba ti de won pa won owo won seri ibi ti onikaluku fi n gba voters card yen o porisirisi sugbon o ye ko je eto o ye ko je dandan fun ojulowo omo Nigeria ka ni lowo but ibi ti wal isoro e wa ni pe seri to ba ye pe a copy system ti awon advanced country yi se to ye pe card e yo kan soso lo n serve fun everything I think o ma pa dandan fun everybody lati lo foruko sile because wa mo pe wa sha ni nlu o card yen ni bi kan
2: bo fi dibo wa
0: bo fi dibo wa fi se wa o fe lo bank you will need it but gba o je pe ti dibo oto ti driver's license oto ti NIMC oto ti kini kan oto wa o pe dibo wo ko kan bi dare wo ko ma ijoba won nche ijoba ta lo won ni lo mo ro boya ta ba pa ni dandan nipa kiko gbogbo ejopo sori card kan wa mo pe gege bi omo Nigeria o gbodo ni national identity card and that card will serve o ma serve as voters card as serve as driver's license as serve a national identity whatever orisirisi nkan ta ba fe fi se igba yen oni send mo ranti to ba fe lo si America awon to gba green card bo ba se n da America no ma issue any social security number that social security number wa fun any card that card yen o ni wa fi se everything anything to ba fe to ma need the data n pa ibe ni wa ti ri to ba se sofin ifa before ori number yen la
1: to ba gbo ti dana ri gan ibe na ti ma to ba ti eta ti pe ah eni ti dana ri
0: eyi ni o ba da ni ta ba le pa gbogbo e po soju kan sugbon a ri pe awon oloselu ta so yi na awon na ma against e kini di se ra won kan na wa ni at least wọn yà wọn ló ṣe nǹkan fún tí wọn bá gbé tí ẹrú INEC bá ló fẹ́ ṣe revalidation tó fẹ́ ṣe nísìn àwọn kan á wà tá a jẹ́ ń bẹ̀ tí ṣẹ́fà rẹ̀ sì ló fẹ́ ṣe mí àwọn kan á wà tá a jẹ́ ń bẹ̀ but won fe ko wa ni ototo ototo tori to ba ti je pe eyo
1: to ba ti wa loju kan yen idije oga mi e won le iru nms nimc ba oga mi tun le de lola ba be won appoint idije mi ko tun wo pe ah ko tun gbe budget lo si lasi lasi bi pe atun fe se registration mi o ko na le ka awon yen kan le tori kan le ri nkan musapo
0: sugbon
1: sugbon pelu gbogbo awon isoro won yin bawo la se le because tabanika wo percentage awon to je odo ti won kopa ninu eto idibo awon gen z ti won kopa ninu eto idibo o po gan koda ju awon to nse lo so kini a le se what could be done lati encourage abi lati ensure voter participation because taba wo voter register by awon to je odo ti won to register a percentage won lo po ju almost 60% kama ati soro obirin eh lo tun po tele then awon agbalagba lo kere ju now sugbon at the end of the day awon obirin atawon agbalagba lo participate to po ju awon odo won ni a ko look away so kini ta le se ti ijoba le se o ta jole to dibo le se particularly NOA to ti wa fe wa dormant tori lying tori n ton se ton gba salary le lori ba ko ye mi won ko ago mejo won de office won ago merin won ti kuro won de na lo bi se won de to suba pari won ma re ti owo osu ni owo ijoba papo ki na se ko fe se nkan te eyan ri ti NOA ti won se iru ba election ton se ni Ondo South ti bayi ti voter party atawon yan ni won wa where iru ajo NOA tele won ti lo soja won ti lo se lo so loja won ti gbe megaphone ma so kakakiri awon orisirisi campaign against open defecation against combine kan eno e won awon lo ma champion awon ma lu jingle lori radio be si ni orisirisi be si ni yato si won be si ni jade won ilu leto si leto lo si church si church pe lati eno e lati wa be si ni sensitize awon yan sugbon gbo nkan yen o de cool down be so kini ta le se ba lati encourage participation pa pa julo awon odo
2: sori eno eto me gba tan je mamsa igba ti je ri gana ni mo ri to se kini en to gba to ti kuro nbe ni kini ni kilo luko e lo ti ku because nisin to ba wo like you said to ba do office won gan gba mi o le de be ni Thursday won wa office mo to mo office won dada to ba de be o ni ri won ko si nkan tan se ko si nkan to kan won kan sha ti ma gbo osu ni because awon lo ni se yen lowo then awon lo selu na instead kan mobilize awon youth won kan ba an se dada awon kini kan ko si nkan to kan ni pe kan lu won fun togri won n je kan mo pe je mo pe won ni Nigeria leaders of tomorrow lawon youth gbo kini won yen awon youth tan lo ye ko mo pe iro ni
0: se bomo se leaders of tomorrow na ni
2: se bi ewo
0: tori mo tin gba lati gba mo wa kekere
2: be ni
0: o re like mo tin over 50 na ni sin
2: ijoba yi te ba de wo ijoba nsin yen wa omo kekeke to nko si ijoba ewo monday asefun to se sino special kini kan to the president ewo one of the minister to am bi na omo de la won yen ton wa ni ko to ye ki awon odo na ma ru fun ara won niyan kan fun mo pe we can be there ta ba se dada but instead of that iro ni baba eh kan bu kan se gugu that is what they do that is what they do but this is be but the most important ise ti nkan tan da noa tan da nkan tan da won fun gan niyan but they don't do it ise won niyan ko ti si
0: seri lori yen ma tun de bi ru awon asofin wa se ba won kan wa tan se oversight function on noa ijo o na lo beri pe ah ki le ti en se nbi bai ah gburo yin se bi mo mo pe there is a committee to epo oversight function won no ani ije gburo pe won lo beri pe ah gbu ki le en se gan ko si en to ma se be so ki la wa yan awon asofin yen fun ki la se gan ki la won gan se papa ngba ton ba le moju to awon agency like this o ye ki right as I no show asofin o ye kan le keyan kan le dide pe te gbo se ba ni national orientation agency ni orile ede ya ta lo gboro kan bi kan te se sensor kan se election aran pe e ta lo gboro noa le the last past 3 months ko no so ke awon na mo pe toto ko fe
1: se ba won asofin ohun mo iru order pe NOA wa londa committee on information Eru awon house committee on senate committee on information house committee on information awon ni won take won ni oversight lori won ni NTA won ni NOA won ni radio nigeria go anything to jump on information to jump on kini
0: pe in to ma fa na ti won fi le se where oversight function nbe to ro mo ko boya ton ba de now enua
1: ṣùgbọ́n ṣe yẹ kó jẹ́ pé oversight don pe iṣẹ́ titun wọn ni oversight náà pe kì í ṣe tí wọ́n máa ti nǹkan àlejò tí wọ́n máa fi ṣe àlejò sẹ́nítọ̀ àbí ṣe ìyẹn ló yẹ kó jẹ́ priority ni.
2: Bóyá kẹ́nẹ́tìsì àbí kí náà kórúkọ ṣe a máa.
1: Torí tòótọ́ dẹ̀ làwọn aṣòfin wọ́n máa ń ẹgbẹ́ àlejò tí nǹkan àlejò wọn ọba tí ọba kí tó wọ́n á tún kọ́. Mo n gbọ́ yín sọ́nà
2: jùlọ. Mo ní ìyàjúmọ̀ Kennedy sí àbí nǹkan lórúkọ chairman senate committee náà ni this thing on information gbogbo kí ni wọ́n yí mi. But just as you said, nǹkan tó ń ṣe kí ṣe pé wọ́n ní lọ bọ̀ wọ́n ní pariwo torí ẹ̀ńlẹ́m̀bẹ̀ o adé o nǹkan bá ti múlẹ̀ wọ́n á tún gbà oníkálukú á tún wọ mọ́tò ẹ̀ wọ́n á tún padà wọ́n á tún máa lọ síbi tán ti wá. So that is it. Ṣé rí gbogbo kí ni wọ́n yí mi. O ti ohun ni o jẹ ka lọ siwaju lórílẹ̀èdè yìí Nigeria náà so bless wa but ṣe rí àwọn this so most of these leaders not all of them anyway but most of them kò sí nǹkan tó kàn wọ́n wọn fẹ́ mọ̀ bámbámú ni mo yó náà ṣe irú àwọn tó wà in charge of all these things tán bá like you said tán bá dé lọ bá kán lọ bá kán lọ sínú àpẹ ọgbẹni kí lè ń ṣe kí ni iṣẹ yín o yàna ẹ fún wa ní rẹkọọdù gbogbo tẹ ṣe but they will not do that. Nǹkan tán máa ṣe níbẹ̀ pé à ń bọ̀ lọ́la o àwọn náà ti gbogbo lẹ̀dí wọn wọn á tún fún wọn wọn á tún padà
0: wọn
2: á wà nǹkan àlejò
1: lẹ̀dí. Ìṣòwò ó lè jẹ òbí náà máa fi ó lè jẹ orógbó
2: àti tọ́mtọ́m náà.
1: Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé wọ́n ní high voter participation irú ẹ̀kọ́ wo ni orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti olóṣèlú o àti gbogbo àwọn àjọ tí ọ̀rọ̀ kan ta lè kọ́ nínú nínú kínní nínú lára àwọn orílẹ̀-èdè tó yẹ pé àwọn èèyàn wà enlightened náà tó yẹ pé wọ́n máa ń kópa nínú ètò ìdìbò dáadáa torí tá a máa ń sọ tó yẹ ti ń gbọ́ táwọn èèyàn máa ń sọ pé kódà nínú church náà wọ́n á sọ pé àwọn àwa òlì àfẹ́ kópa nínú kí náà ti pé kan kíníkan kódà. Àbí ìran sẹ́pà wọn ok bí a ẹni tó pe rẹ̀ báyìí ó ní òun christian àbí àwọn tó pe rẹ̀ lẹ́yìn ọlọ́run àbí àwọn muslim tó jiná dáadáa pé kíní kan náà tó ní tó sọ pé òkè àwọn lẹ́mìí ọlọ́run tó pé káwọn náà kan fira wọn sílẹ̀ kan jáde kan wá kópa nínú ètò ìdìbò bí a kan contest ni àwọn ni pé is a dirty game àwọn òfẹ́ tó wá àwọn ọbọ kí náà ti pé ọmọ ọlọ́run làwọn àwọn òfẹ́ torí ẹ̀ pàdánù ìjọba ọ̀run náà tẹ́yìn bá ṣe pé ẹ̀fẹ́ torí ẹ̀ pàdánù ìjọba ọ̀run àwọn tó jẹ́ kí náà ti pé àwọn ará máa filẹ̀ fún nítorí ẹ̀ bá dẹ̀ ti ṣe ọ̀run náà ni everybody máa gbà bó ṣe máa kàn yín ló máa kàn ní kálukú so ẹ̀rọ àwọn ẹ̀kọ́ wo àpẹẹrẹ wo la lè rí kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ni láti kọ́ kọ́ dẹ̀ domesticate látara àwọn countries tán ní participation tó kọ̀.
2: Ẹ̀kọ́ ta lè ẹ̀kọ́ kan tí mo lè ka lè kọ́ because mo wo kinní kan mo ka nǹkan kan nípa Australia wọ́n bá fẹ́ dìbò 90% wọn ló máa ń dìbò because ìjọba wọn make compulsory fún wọn pé o gbọ́dọ̀ dìbò tó bá ti wà eligible láti dìbò but here in Nigeria ṣó ṣeéṣe tamba ó dẹ̀ ṣeéṣe tamba lọ àwọn aṣòfin wọn kan bá ṣe tó bá dòfin òdi òfin náà nìyẹn pé ìwọ tó bá ti pé bóyá 18 nìyẹn tó bá ti pé 18 báyìí o dandan ni o gbọdọ dìbò tíyẹn bá ti wà ńlẹ ilé tí wọn á jókòó sínú ilé máa wo bọọlù tó ń lukọ gbẹ máa gbá bọọlù ní orí fídì tí mọtò bá ti rìn tí ò bá yí gbogbo kíni gbogbo ìyẹn á stop bí ò dẹ stop á ti reduce.
1: Ṣùgbọ́n ó dà pé n sì mo rò pé ẹ jìnnà mo sì táwọn èèyàn tí wọn ò fẹ́ tán gbà àbí tí wọn understand ni pé tí nínú over 90 káàtì ẹ̀sẹ̀ pé 98 million 93 million voters yẹn káàtì ẹ̀sẹ̀ pé ok òbí á bi 5 billion kò wà realistic nínú ẹ̀ ọ̀ káàtì ẹ̀sẹ̀ pé 10 but ok 80 ó wà realistic 80 million ó wà realistic nínú ẹ̀ now tí wọ́n bá jáde wá dìbò tí ìjọba kan wà tó jẹ́ ìjọba tí ará ìlú tí wọn ò fẹ́ tí ò tẹ́ wọn lọ́rùn now tí wọ́n bá dé tí gbogbo ará ìlú bá dẹ̀ wà determine pé ìjọba yẹn máa dìbò pa tán jáde tán dẹ̀ dìbò pa wọ́n á dìbò yẹn pa kò sí kan tí ìjọba yẹn máa ṣe but at the end of the day tá bá wò ní final analysis tá bá máa wò ẹ̀ á wá discover pé irú àwọn tó kàn jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú wọ̀nyẹn nìkan ati awon die die bi amole bi won abi nkan lo man saba n jade at the long run lati kopa ninu eto edibo sugbon awon ta to awon to complain ta nkan bi gbo ona oda ko sina ko somi ko si kini kan to je pe te ba ri won lori social media ba ideas won lo daju na iru awon on ani ijo yen kan ba ma wo Africa Magic agba ball ni lori titi tori pe moto orin
0: seri ibi ti ma ti koko toju foju wo kini e ni pe seri orile Nigeria ni kan mo ti ri pe won ti bi elere pe ki se kilo se wa lo se lu ni
1: am a politician
0: emi oroboya o se lu ye ko je ise fun eyan ohun lo fi ma le fi ma ri pe awon to lo ndibo isida ko je awon omo egbe awon relative to ro mo pe as a relative to ba ti dori ipo yen bayi awon na ma je nbe so in to nfa niyan o se lu sise ko ye ko je ise fun omo eyan o ko ye ki omo okunrin dide kon ni ise kilo nje ko ni ise
1: am a politician
0: you are a politician akili je ki ise wo ni o ise o se lu ohun lo fi je pe seri awon kan tin jaja won tin jara burabu lati jo pe awon kankan wa lorile ni to e ka ti yo kuro for instance ko ye ko gba ka ni awon sitting senator part time basis
2: yes
0: ko je part time
2: awon retire principal retire master lo se gbogbo kini lati ati jo na
0: basis it won be full time o lo fi je pe ra awon mo youtube kekeke nisin tani I want to be me no offend the politician.
1: No, no, that's a queen. I'm a politician. And about to be a queen. But I knew what's your name. I'm honorable. Honorable to your back for Siri.
0: To last school, to last study medicine. To last school, study clinic of Big Bali or Agbe Joko. Ko che ko practicing to law practice. Oh, ni pe ibite until it is
1: made. Free money.
0: Oni o shelu. So ara wala ara shoro to wani nu. Kini ni yen ati mu oselu wa o ti ni owo ninu ju e ri elomi to je pe to ba ti bo so ni police won ti fun ni appointment kan nisin before you know it status has changed within how many few months o ti di pe
1: months ke agba
0: with the big boy yen
2: ngba to ba da leti awon bankers wa ban
0: leti
2: honorable loan wa o
0: so to fa ni yen ati so kini idise ko de ko je ise igba ti awon to sese mo ran ti aye awon bola ige ni se nba
2: o
0: nba tese awolo ni se nba gbo awon yen and they are the leading politicians for only day won ni se ton se
1: bo ni second address
0: bo se ko ri ni e ko ye ka je ki oselu je ise sise it should not be a work ko ni pe what are you doing
2: I'm a politician
0: mo ma bi ninu
1: lo to ona ka to se oju opo le fun awon yen wa lati ba adasi mo fe beere yin na mo si sunday ajibo e soro nipa lekan se ro pe kan kan pa lati dibo compulsory voting e pe ton ba consider pe o le je solution na bayo fun kini
0: be ni o le je solution do ibi ton ba ti kan pa nto to o ni oju se ti o e ki ijoba se o ara eni ta ti so pe isu if you are at anywhere ti o mo pe boya se gbe lo bi kan there should be provision for you to be able to vote there igba ta le company yen o boya en to wa
1: lo se pe bi a tori pe fe dibo a se travel lati boya kano ma bo la
0: kure o boya en to wa lori sick bed ko le jade lo there should be provision for that person boya that hospital be okay won sare gbe kini kan do your voting be
2: pelu ti ma se
0: iru yen igba e lo ase to le kan pa a wa je ki number of voters ko lo soke dada then boya ta ba wa fi awon nkan kan kun pe boya to fe lo se o ni nkan kan to fe gba lowo ijoba record pe so dibo last vote o dibo o ye kokko ja kini kan kuro nbe pe o se civic right so you are not entitled to this you are not entitled to boya gba yen a wa je ki awon omo Nigeria kan mu ni kan pa ijoba na le so pe o ke o a fe kan pa but ki won to le kan pa on bodo se o gba won kini
2: won le
0: le kan pa ki wa lenu se mi ba ke ni ro
2: mo lo ki lo dibo ni
1: ke lo to
2: ki wa ma se ba pese lo si ku lo dibo
0: ko mo fe lo dibo ki o ko rin ni bi 1 hour lo
2: ti mo to le ni okada onirin
1: oda e je ki asare je ise ti a ba pada de a ma se oju opo le fun eyin arale lati ba ada se to 08162519991 08162519991 e ma yi ko nbe a pada bo
3: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.
1: Oda eyin yawa akoko ti to fine na lati ba da si eto ohun e ja wa ohun ti wa ni oju opo ki a gbe pe bi melo kan ki a to ka seto nle mo ki yen kan sun
4: e ma kan sun
1: e se oruko yin ati ibi ti e tin pe wa
4: jina daso bankole lati lokoda
1: e seun
4: mo ma ku eto lo lo ma ba n do ti yin
1: ami
4: ero Nigeria a wo ka sin ni gbogbo àwọn àdé àtúntútù tẹ ń gbé jáde yìí ṣé àwọn tó wà house ò ní ságbárí ni àtàwọn tó wà ní assembly kọkọ bẹẹ yẹn wọn ò lé ní ìdí ni pé they don't go there because of Nigeria because of their mouth and their purse tó bá lọbẹ nìyẹn mo sọ ọkọ táwọn kan mo ní mo fi Nigeria mo fi wé ìjàpá àtẹja àtòjì nígbà tí ìjàpá tó já sódò àwọn ẹja ọjà kẹrin ọmọ wọn ó sick ìjàpá débẹ wọn pẹpẹ tó kéré wá síbi lọsọ ọgbà àwọn gbọpọ ọmọ yín ọmọ yín sick rè kílẹ mọ kí ókè inú wọn wẹkọọmù ẹ gẹgẹ bá a ṣe ń wẹkọọmù wọn sì gbàtàn bá ń kàpín káàkiri wọn kọlé fún àwọn aṣọ wọn kọra mọtò fún wa ókè kílẹ máa ṣe oníkankan rúmà pa lọ wọn ká rúmà pa lọ oníkan má ó bẹ̀rẹ̀ sí sọ àwọn ọmọ ẹja jẹ ìgbà tó jẹ wọ́n tán ọmọ yìí olówà wọ́n sùn lẹ́ máa jí wọn o ẹ tó máa gbé òun odi ni ìgbà tó máa gbé tó ti wà lọ síwájú wá sílẹ̀ kó wọn gbé egun ọmọ wọn kó ojoojú ò gbọ́ ṣé ó ti sọ́nbọ̀ tiwa wọn ò lè gbọ́ ẹ̀kọ́ ètò.
1: ẹ ṣeun general adaso 0816251991 0816251991 ẹ jìnnà bí sọ yà
5: Ẹ̀ka san
1: orúkọ yẹn àti ìbùdẹ̀ tí pè wá.
5: Olùṣọ́ àgùntàn Paul Akimade láti ilẹ̀kùn ló ń sọ̀rọ̀ dárò.
1: Ẹ ṣeun.
5: Ṣe rí òṣèlú Nàìjíríà, òṣèlú tara wọn ni wọ́n ṣe.

0: ìṣòdodo ó ní ẹ̀gàn orílẹ̀-èdè òun ló fa wàhálà bá táwọn fèsì lọ́wọ́ lónìí báyìí. Nígbà táwọn ẹ̀yà kan bá wà tẹ́bí bá ń pa wọ́n tí ìyá bá ń jẹ wọ́n tí wọn ò dá sí wọn tán pa wọ́n ti sẹ́gbẹ́ kan àwọn tó bá dẹ̀ ń dìbò fún wọn tó ń rí ìbò wọn dáadáa àwọn ni wọ́n ń bójútó àwọn èèyàn náà ló wá dẹran náà báyìí tó ń dà lúrú báyìí òun lápá ọ̀ká mọ́ yìí. So òṣèlú Nàìjíríà kò sí ìbẹ̀rù Ọlọ́run nínú ẹyọ kankan lẹ́nu wọn. Ẹ ṣé o.
1: Ẹ ṣeun. Pastor Paul Akinmade láti Ọ̀dà 08162519991 08162519991. Ẹ ló ẹ̀ka sọ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ẹ̀wọ̀n ni wọ́n lẹ̀.
1: Àmì orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Jógè ló kọ́lá síta wò lábẹ́ ìdí àná.
1: Jógè.
2: Òṣèlú Nàìjíríà àwọn olóyin ti kọ́ yín bọ̀ tipẹ́tipẹ́ síbẹ̀síbẹ̀ níbi tí mi kò kó lójú kọ. Ó yẹ ká ti kọjá ní gbogbo tí à ń wà yìí ká ti kú.
1: Jógè. Kà pé ìlà ojú òpó yẹn ọ̀dà jọ́gẹ́ ẹ lè gbìyànjú kẹ́kọ̀ọ́ àpadà 08162519991 08162519991. Hello, ẹ káàsán.
3: Àbọ̀ sàn.
1: Orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: Pastor Láìtán láti Ìdànrè.
1: Pastor Láìtán láti Ìdànrè, ẹ ṣeun.
3: Ọlọ́run àgbàdúrà yín sàrẹ̀ mi ṣiṣẹ́ ṣù.
1: Àmì.
3: Ẹ jọ lórí pé kán máa dìbò yìí, ó dára bẹ́ẹ̀. Ṣùgbọ́n èèyàn ò ṣe fọ́ọ̀sì láti dìbò Nàìjíríà. Ìdí ni pé àwọn ẹlẹ́ṣàn kan ṣe lọ wọ̀nyí ní kékeré kan ṣe lọ láìpẹ́ yìí ní lókù gọ́ọ̀mẹ̀ntì tàbí nǹkankan. Ẹ rí i pé wọ́n ka ìbò báyìí wọ́n á fò látòrí 10 lọ sórí 20. Ní ìbò tán dì nìyẹn o lójúkorojú báyìí wọ́n dẹ̀ máa ṣe. Tẹ́ni àwọn tó máa fúnyàn ní 10,000 5,000 àwọn náà tó wà. Agbófin ló dẹ̀ máa wà ńbẹ̀. Kí wá ni èdè tí ẹnìkan fi jáde pé mo máa dìbò láì gbowó? Ṣé ẹni tí o tó dìbò tí ò gbowó tó lọ tiẹ̀ voluntarily tó dì fẹ́ni tọkàn ẹ fẹ́ àti ẹni tó kà á from 1 to 10 from 10 to 20 20 to 40. Ṣé wọn mọ̀ pé gádà tó wà ń bẹ̀ yẹn ni? Ẹ jọ̀rọ̀ àṣẹ rí orílẹ̀-èdè ẹ ṣàjẹ́ a máa bẹ Ọlọ́run. Àwọn aṣíwájú wa èmi gbàgbọ́ pé ohun tólúkúlùkù bá forógbìn òun ló máa ká. Ọlọ́run kó ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè ni ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó ti kúrò ní bá a ṣe rò láti gba Abiola ni mo ti ń dìbò láti Èkìtì ti náà àti ìrìbò títọ́ tá a dì tó ṣòun la máa gbọ́ rìsọ́ọ̀tì.
1: Ẹ
3: ṣeun kó ràn wá lọ́wọ́ sà.
1: Ẹ ṣeun Pastor Láìtán. Engineer Moses, mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ jẹ́ ká wo ipe bí ṣé ààyè wo ni àbí kí sọ pé ìwà àwọn olóṣèlú wa àwọn adarí wa lẹ́yìn tán bá ti dìbò fún wọn débẹ̀ tán láti débẹ̀ tán ó ti di kíná tí ń pè é dà ẹ̀ ní táwọn aráàlú fẹ́ wọn ṣe mọ́ àti gbọ́ ọ̀rọ̀ èèyàn kan tán ló gbé transformer lẹ́yìn tó lù sí second term ló lọ gba transformer ẹ̀ padà àti irú àwọn kan bẹ́ẹ̀ ṣé irú ilé gan ṣó tó láti encourage àwọn èèyàn gan pé láti wá kópa nínú ètò
4: ìdìbò. Àwọn olóṣèlú wa ni gbogbo ẹ wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ irú àpẹẹrẹ tẹ ṣe yẹn nísìnyí pé èèyàn kan tó ń campaign àkọ́kọ́ ná ṣé tó bá ń campaign ṣó tiẹ̀ nílò kó gbé nǹkan lọ fún àwọn èèyàn kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé a fẹ́ entice a fẹ́ fa àwọn mọ́ra náà ni ó yẹ kó campaign pé tó bá wọlé o báyìí báyìí wàá ṣe o kíní kan wá bá so that wọ́n á lè wo ohun tó campaign lé lórí based on that ni wọ́n á fi dìbò fún ẹ ṣùgbọ́n o ti kọ́kọ́ mówó lápò ara ẹ torí pé o mọ̀ pé ibi tó ń lọ yẹn nǹkan ń bẹ́ẹ̀
5: bẹ́ẹ̀ ni
4: tó o bá ti mówó lápò ara ẹ tó fi ṣe kíní yẹn tó o bá ti wá wọlé tán kíákíá wàárí kúpù kíní yẹn gbọ̀ngbà tó ti rí pé ò wọlé o kíákíá kíákíá ohun tó ń tètè wò pé kàkàké kú má jẹ ṣẹṣẹ ní.
1: O lè padà ní ọ̀nà méjì ẹ̀jẹ̀ bá ń gbé kíní mi padà.
4: Àwọn ẹ̀ ló gbà bí tó ti gbà
5: ó
4: yà tètè dá padà. Iṣẹ́ rí kò jẹ́ kí ìwúrí wà fún àwọn èèyàn náà láti dìbò. Olóṣèlú mi kẹ tó yan as councilor àbí as kíní ẹ̀rin ló àdúgbò lóòrèkérò ní gbogbo gbà ṣùgbọ́n gbà tó ti di councilor àbódi kíní yẹn kí á wọn àrí locate kó ládùúgbò yẹn ni.
5: Bẹ́ẹ̀ni.
4: Ó lọ bí ó ti lọ
1: bá dé. Ó dèrò alágbàká.
4: Torí kán bá máa dà láàbù. Torí kán bá máa béèrè pé àwọn nǹkan tí
5: o
4: promise wa ń kọ àti rí o ìdí nìyẹn. Àbí àwọn tó yan as senator house of rep kí á Abuja ni wọ́n máa fi jókòó.
5: Bàbá
4: wọn bá fẹ́ wálé báyìí. Wọ́n á yọ wálé.
1: Fàfún ni. Escort security bàbá kó wá gangan yẹ káwọn èèyàn lè súnmọ́ wọn.
5: ọgbẹni tó pè lẹ́ẹ̀kan.

0: tó sọ ìtàn ìjàpá yẹn. Ó jẹ́ kí n rántí ìwé kan tí mo kà. Olóṣèlú Amin, èèyàn kan, ó kú. Ìgbà tó wá dé agbedemójú lọ́rùn apádìlélé ọ̀run apádìlélé ìwé nìkan. Áńgẹ́lì wá sọ fún pé lọ́wọ́ ọ̀run apádìo kó lọ́wọ́ ọ̀run kejì paradíṣẹ́ ilé tó bá ti wẹ̀ ń bẹ̀ kó mú. Ìgbà tó dọ̀run apádì, orí wọn jẹ wọn mu wọn dó ibẹ̀ dùn. Okay, jẹ́ kí n lọ wo paradíṣẹ́ wo. Ìgbà tó débẹ̀
1: ibẹ̀ dákẹ́
0: jẹ́ kí n mọ̀run apádì. Ìgbà tó wá máa padà débẹ̀, orí mọ̀ pé ó ti yàtọ̀. Gbogbo àwọn tó ń jẹ tó mú orí pé ìyà burúkú náà ń jẹ ńbẹ̀. Ọgbẹ́ni tó bí tó ní kí lọ mímọ bí ṣe rí ni ìgbà kàmpéènì yẹn o.
1: So kò sí kàmpéè mọ lẹ́yìn ìdìbò.
0: Kò sí kàmpéè mọ tó bá ti rí láti wọlé wọn wọlé nìyẹn ó parí.
1: Ọ̀dà ẹja sáré gbà pé ẹ lọ ẹka sọ orúkọ yín àti ibùdó ẹ ti ń pè wá.
2: Ẹ káàtó láti ìlú Òǹdó ni o.
1: Láti Òǹdó orúkọ yín.
2: Mr. Adéwálé Akíṣọlá.
1: Ẹ ṣeun.
2: Ṣé rí àwọn ọ̀gá ti sọ̀rọ̀ kan tán lẹ́ẹ̀kan? Wọ́n ní ká lo káàdì kan ká lè máa fi ṣètò fẹ́ẹ̀rí ni ló ti dáa jù gbogbo ìwò tí a ń bì ní gbogbo ìlú nàìjíríà ya wọn ẹgbẹ́ ni gangan tó bá ti lè ní membership card ìwọ náà máa gbà tó máa dìbò tó máa kọ́ gbogbo orúkọ sínú ìwé òun lẹ ṣe ìwò lọ́jọ́ ìdìbò tẹ́lẹ̀ ní ìbá wà tó bá mú ìwé ẹ̀ jáde báyìí wá ní kò sí orúkọ ẹ̀ tí wọ́n gangan máa kọ́ sínú ìwé yẹn kò sí ọjọ́ tí òtítọ́ lè wà lórí ètò ìdìbò nílùú nàìjíríà àbí kọ́ lọ gba àkóso ẹ ṣe o.
1: Ẹ ṣeun 0826251999 àwa ẹja gbà pẹ́ yọkan sí péré kí a máa dágbére torí ètò ìfún ti ọ̀sẹ̀ yìí. Ẹ̀lo ẹ̀ka sùn orúkọ yín àti ibùdó ẹ̀ ti ń pè wá.
3: Ẹ̀ka sàn sàn.
1: Ẹ ṣeun orúkọ yín àti ibùdó ẹ̀ ti ń pè wá.
3: Mrs. Ogunfunmile wà láti ìlú Ọ̀rẹ́.
1: Ẹ ṣeun.
3: Ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà kákan dákẹ́ ni torí àwọn olóṣèlú wa pátápátá òpùrọ́ ni wọ́n. Èyí tí mò ń bá yín sọ̀rọ̀ ó níye káàdì ìdìbò tí mo ní sínú ilé tí mo ń dìbò ní Nàìjíríà yìí. Mi ò sì jàǹfààní wọn rí.
1: Mélòó lẹ ní káàdì ìdìbò mélòó lẹ ní.
3: Wọ́n kọ́kọ́ ṣe kan fún wa ní ìgbà kan, wọ́n ṣe gì ẹ̀. Ó ti pẹ́ o, ó ti pẹ́ pẹ́ pẹ́ pẹ́. Tó o kì í sọ̀rọ̀ ọdún mẹ́jọ mẹ́wàá ẹyọ kan péré là ń lò nísìnyí. Ṣùgbọ́n ìwọ̀n tá a ti kọ́kọ́ ṣe yẹn mo fi pamọ́ sílé. Àti ìgbà tí mo ti ń dìbò dé ìgbò Abiola ni mo bá wọn dì. Mi ò jẹ àǹfààní wọn rí. Àwọn ọmọ mi lọ sí skul, wọ́n gírádéètì pẹ̀lú ẹkún ìyá ni wọ́n fi jáde. Disin àwọn ọmọ mi ò rí iṣẹ́. Àdúgbò ibi tí mo wà mi ò mọ kánsẹ́lọ̀ mi ò mọ ẹnìbọdì. Ṣùgbọ́n tá a bá ti máa dìbò á dì nínú oòrùn. Tá a bá ti dùn tán kò sí oore ọ̀fẹ́ tá a ní. Tó gbogbo àwọn olóṣèlú wa òpúrọ́ ni wọ́n tara wọn nìkan ni wọ́n mọ o. Wọ́n ní wọ́n máa yalé irọ́ náà ń pa o. Ara wọn àwọn tí wọ́n bá ti kó sọ̀dí ní fámìlì wọn àwọn ló ń jàǹfààní òṣèlú o. Àwọn tán dìbò gan àjàǹfààní òṣèlú èmi tí mo bá yín sọ̀rọ̀ mi ò jàǹfààní òṣèlú rí o kì í dẹ̀ tí ọdún máa dógún ni mo ti ń dìbò kì í ṣogún ọdún o.
1: Ẹ ṣeun ṣẹ́yìn pé sọ́nà àjùmọ̀ ẹ̀jìnà àwọn ṣẹ́yìn pé ọ̀rọ̀ tí ó dùn nípa àkókò tí kò wá ń pamọ́ra tí mọ́mí yìí sọ yìí ó jẹ́ rántí nǹkan tí ó ṣẹlẹ̀ tán ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Òǹdó yìí lórí àwọn health workers tán ni wọ́n ṣe kódà lọ́ọ̀yà kan ni ó sọ ó ní ẹnìyẹn bá pè wọ́n pé ẹ ṣàánú òun pé wọ́n ní kò ń lọ wá olóṣèlú tá a fún recommendation letter kóun tó lè gbà òun síṣẹ́ lẹ́yìn yàtọ̀ sí pé merit ó tún qualify láti ṣiṣẹ́ òun wà tún ṣẹ̀ṣẹ̀ wà tún ní láti kọ́kọ́ lọ mọ olóṣèlú kan tó jẹ́ olóṣèlú gidi bóyá olóṣèlú tí ò sí ní tó yẹ pé olóṣèlú tó wà ní side ti àwọn tó wà lórí ìjọba ti gómìnà tí ò sí ní side ẹnìkejì pé òun ni kó tún lọ mú wa kó recommend ẹ̀kọ́ tó lè fún ẹ ní employment letter. Kọ́kọ́ lè fún yàrá employment letter.
0: So
1: irú ẹni bẹ́ẹ̀ àti wá ní kó dé ọ̀la kó padà wá jáde wá dìbò àbí. Ẹ wo àkókò tí kò apapa mọ́ra ṣùgbọ́n ibi náà la máa fi àdàgbọ́ ètò ọ̀rọ̀ sí fún ti ọ̀sẹ̀ yìí sọ́ndà ìjúwẹ̀ bá dágbére fáwọn rẹ̀.
0: Ẹyin èèyàn wá ṣeun ó tún dọjọ́ mẹ́jọ.
1: Ẹnjìnà Moses Ojo.
4: Ẹ ṣeun o a ó máa sọ a ó tún máa pàdé lọ́jọ́ mẹ́jọ ẹ ṣe o.
1: Ọlọ́run á fi etí ìgbọ́ àti aya gbà ṣe sínú àwọn adarí wa lórílẹ̀‐èdè Nàìjíríà. Bí la máa dé fún ti ọ̀sẹ̀ yìí lórí ètò àpérò ní ìkànnì àdàbà tí pọ̀ 9FM. Ọjọ́ mẹ́jọ òní kí ẹ tún pàdé wa lágbára àdẹ́dà. Ọlásùnkànmí olójọba lórúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún. Títí dájọ́ mẹ́jọ kí tí kò máa gbọ́ wa ní rẹ̀.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: On your track, set.
2: Wọ́n sáré ìje yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti dàpọ̀ kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Big bag.
4: Gaining velocity on Adaba FM.
5: Keep it locked on Adaba FM.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Oníṣẹ́ ara oníṣẹ́ ìyanu titi gbéṣẹ́ rẹ̀ dé.
2: Nípasẹ̀ àmì òróró wòlíì májẹ̀mú ni.
1: Àfọ̀sù Dr. T.O. Abadare.
2: Bí kò ṣe ń ti extension 2.
1: Yẹn ni favored assembly.
2: Lágbègbè Powerline.
1: Ní òkè Odù Lákúrẹ́.
3: Ọba mi kò ṣe ń jí
1: o. Níbi táǹkà ṣe ètò àdúrà oṣooṣù ni.
2: Lọ́jọ́ Monday tó kẹ́yìn.
1: Sí Thursday tó kẹ́yìn lóṣooṣù.
2: Every last Monday to last Thursday of every month.
1: Tí ó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìsọjí alágbára ọjọ́ mẹ́ta.
2: Lọ́jọ́ Monday, Tuesday àti Wednesday.
1: Aago márùn-ún ìrọ̀lẹ́ ni ìsọjí ọjọ́ mẹ́ta ìta ó máa wáyé.
2: Nígbàtí pàdé àdúrà ọjọ́ Thursday ó máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀.
1: Níbi tí Ọlọ́run ti máa tú ìdè jáde.
2: Tó nírò bínú jọ máa fò fáyọ̀.
1: Ó bá wá dọjọ́ Thursday gan.
2: Nípàdé Olúwa Ọlọ́run kò ṣe ti extension 2.
1: Ó máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀.
2: Tọ́lọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀.
1: Pastor Dr. Paul Ọbadáre.
2: General Overseer Awosem Worldwide.
1: Àtọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run tó lọ́run ti gbágbádá ẹ̀mí mímọ́ wọ̀.
2: Ìwọṣẹ́ àti máa bọ̀.
1: Ní gbogbo ọjọ́ Monday tó kẹ́yìn.
2: Ọjọ́ Thursday tó kẹ́yìn lóṣooṣù.
1: Ní kò ṣe ti extension 2.
2: Yẹn ni favored assembly.
1: Lágbègbè Powerline.
2: Ní òkè Odù Lákúrẹ́.
1: Ọlọ́run Ọbadáre.
2: Ìpè tó sùn tí òkú ń dúró dé ọ.
1: Ló gbàgbọ́ ọ̀rẹ́ dání.

0: office day for Danco Plaza, Adilosun, beside Olumoto's, opposite Maria Azomta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti, Ekiti State, or Green Green House on top, 0707-484-3351.
1: Sẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn lọ́ máa ń gbani nímọ̀ràn lé lórí bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
2: O ṣe atọ́kùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà ìlọlé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran, a gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19.
1: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
2: O ṣe atọ́kùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé, ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́, ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀, yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ńṣẹlẹsẹ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé, ẹlòmíì ò lè dárìn. Àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta

gbogbo wa pé a kú àsìkò yìí ọlọ́run wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa o ìlera ara wa kò ní bàjẹ́ o àánú ọlọ́run ní fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá a ti sọ nípa onírúurú àìsàn ìrẹ̀wẹ̀sì ọkàn ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí a máa sọ nípa àwọn àmì tí a lè máa rí nínú àwọn ènìyàn tó ní ìrẹ̀wẹ̀sì ọkàn ara àwọn àmì tí a lè máa rí ni inú ẹni bẹ́ẹ̀ a máa bàjẹ́ ìgbà mìíràn irú ẹniyẹn tó bá wà kò ní nífẹ̀ẹ́ sí ohunkóhun kò sí bí nǹkan ṣe dùn tó kò sí bí àwọn ọ̀rẹ́ ṣe máa ń ṣeré tó kò sí bí ìdílé yẹn á ṣe láyọ̀ ló dùn tó tàbí nǹkan tó ń ṣe tó ṣe dára tó ṣe pààyàn lẹ́rìn kò ní ní ìfẹ́ sí ara àwọn àmì tí a máa rí lélẹ̀ nígbà tí ẹni tó bá ti lùgbàdì àìsàn ọpọlọ tó ń jẹ́ ìrẹ̀wẹ̀sì ọkàn ìgbà míì ẹni nítàn lè máa dá nìkan wà tí ó bá ń dẹnìkan tó bá fẹ́ jókòó sẹ́gbẹ́ ó lè má gbà ó lè tilẹ̀kùn mọ́ ara ìgbà míì ẹlòmíì lè wà nínú igbó ẹlòmíì lè wà níbi ibi tí wọ́n ti lè rí kó ní nìkan wà níbẹ̀ ìgbà míì máa ń wà tó bá wà láàrin àwọn èèyàn gan ó lè dákẹ́ kó má sọ̀rọ̀ kó má bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ìgbà tí orí ilé bá ń ṣẹlẹ̀ a rí pé ẹni yẹn ó ṣeṣe kó ní ìrẹ̀wẹ̀sì ọkàn ìgbà míì máa ń wà ó ṣeṣe kó má sùn nítorí pé ìrònú kì í ṣe pé kó má sùn nìkan àti ní àsìkò àti jẹun gan kò ní mọ ìgbà tí àsìkò ti lọ láti jẹun ó ṣeṣe pé oúnjẹ àárọ̀ gan kò jẹ bí aago bíi mẹ́rin ló tún rántí pé n ò tí ì jẹun torí pé n ronú ara àwọn àmì leléyìí ìgbà míì máa ń wà mo fẹ́ kí àwọn èèyàn tó wà nílé ká mọ̀ nínú gbogbo àwọn àìsàn ọpọlọ àwọn tó bá ní ìrẹ̀wẹ̀sì ọkàn nínú àìsàn ọpọlọ àwọn ló máa ń ṣekú pa ara wọn jùlọ àwọn ló máa ń commit suicide láwọn tó máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn wọn gan-an ló máa ń sábà ń para wọn nítorí pé àwọn nǹkan tí àdè máa rí nígbà tí wọ́n bá ń dàbí ni pé tán ní ìrẹ̀wẹ̀sì ọkàn tó ṣeé ṣe tó dáa pé wọ́n á para wọn ò ní wípé wọ́n lè máa sọ pé ayé ò já mẹ́rin kankan ikú ya ju ẹ̀sìn tàbí ó sàn kí èèyàn ó kú ju pé kéèyàn wà láyé láti máa jẹyàn ayé lọ jà ọ̀run ní ilé ìgbà mìíràn irú ẹni bẹ́ẹ̀ ó lè máa kọ àwọn ikan ẹni ẹ̀ kó máa pin fún àwọn ènìyàn ọ̀pọ̀lọpọ̀ lè máa rò pé ó máa lawọ́ èèyàn gidi ni láìmọ̀ wípé ó ti ń pín ogún ẹ̀ ó pé ń dágbére fún ayé nìyẹn ó lè máa pè fún àwọn òbí ó lè pè fún ẹ̀gbọ́n àwọn àbúrò àmá sọ pé ẹ̀gbọ́n máa ó máa gúdù kan owó ẹ̀ tó wà ní ilé ìfowópamọ́ ó lè ti pin ó lè ti sọ ó lè ti kọ́ sílẹ̀ pé nọ́mbà leléyìí pé ẹni tó bá fẹ́ lára àwọn ẹbí ẹ̀ kán lọ gbà lẹ́yìn ìgbà tí ó bá ti kú ìgbà míì ẹni ilé kọ lẹ́tà sílẹ̀ wípé àwọn òbí mi ẹ má bínú o tàbí ìwọ̀n èèyàn mi ẹ má bínú o pé òun para òun kàn rí pé ayé yìí ó ti sohun gbogbo àwọn àmọ̀ tí a máa rí nìyẹn ìgbà míì ó lè sọ pé ó dáàbò ẹ lè má rí mi mọ́ o àwọn èèyàn lè máa fi ṣe èèyàn níbo ló ń lọ so fẹ́ travel out ni so fẹ́ lọ sókè òkun ni láìmọ̀ wípé òun dágbére fún wọn pé òun kúrò lórí ilẹ̀ ayé nìyẹn ẹni tó bá ní ìrẹ̀wẹ̀sì ọkàn tó bá ń ṣerú eléyìí ká mọ̀ wípé ó ti ń lọ nìyẹn o dáàbò pé òun dágbére pé òun fẹ́ lọ pa ara òun nìyẹn ìgbà mìíràn míì wà tó jẹ́ pé wọn ò ní àsìkò láti tọ́jú ara wọn wọ́n lè wọ aṣọ kan ní ọ̀sẹ̀ kan ó sì wà lọ́rùn wọn torí pé wọ́n ti rí pé ayé yìí kò ní tùmọ̀ fún wọn mọ́ wípé kò sí nǹkan tí nǹkan tó mú kéèyàn ní adùn ní ilé ayé ìgbà míì máa wà wọn ní lè ṣe iṣẹ́kíṣẹ́ kankan wọ́n wà inactive wọ́n kàn wà bẹ́ẹ̀ náà ni so gbogbo àwọn àmì tí a máa rí leléyìí nígbà tí èèyàn bá ní àìsàn ìrẹ̀wẹ̀sì ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń ṣerú eléyìí wọ́n fẹ́ràn púpọ̀ púpọ̀ láti máa dáwà gẹ́gẹ́ bí mo ti sọ ní ẹ̀ẹ̀kan oríṣiríṣi ọ̀nà ná máa ń gbà láti pa ara wọn ṣùgbọ́n mi ní lè sọ ní orí afẹ́fẹ́ ìgbà míì máa ń wà wọ́n lè máa bínú torí pé oyan ti ní ìjákulẹ̀ tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn tí wọ́n mọ̀ àwọn máa kàn lè máa bínú bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn nǹkan tí a máa rí leléyìí ní sókè ní àwọn tó bá ti ní ìrẹ̀wẹ̀sì ọkàn ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run dúró tì wá o ogun ayé wa ọlọ́run bá wa ṣe ọlọ́run fún wa ní okun àti agbára gbogbo àwọn tó ní ìpèníjà yìí ọlọ́run wò wọ́n sàn ọlọ́run tọ́jú àwọn ọmọ wa ọlọ́run tọ́jú ìdílé wa ìdágbára ọlọ́run ní ọjọ́ mẹ́jọ láti máa tẹ̀síwájú kọ́ ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ó dàbọ̀.

kí ẹ̀yin olùgbọ́ ètò yìí àánú àti oore ọ̀fẹ́ ọlọ́run yóò máa bá wa gbé yóò sì dára fún wa ní orúkọ jésù kristi amín. Adúpẹ́ lọ́wọ́ arákùnrin peter olúwádàrẹ adéoyè onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà adúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí á mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tiwa yóò sì dára fún wa ní orúkọ jésù kristi amín. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni àdúrà gbígbà apá kejì. Àdúrà gbígbà agbá kejì. Ẹ jẹ́ kí á gbàdúrà. Ọlọ́run ìtítọ́, Ọlọ́run ìṣẹ́gun, bàbá ẹ wá súre fún wa. Ẹ fi òtítọ́ ọ̀rọ̀ yín yé wa, ẹ mẹ́sẹ̀ wa dúró, kí ẹ̀rù má ṣe bà wá. Gbogbo ògo kí ó sì jẹ́ ti ẹ̀yin Ọlọ́run ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa amín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, Ọlọ́run tó dá ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wá sí, ọba tó mú wa rọ́jò òní, ọba tí ò jẹ́ kí jí ayé ó gbé wa lọ. Ẹ má jẹ́ kó sún wa, ẹ jẹ́ ká máa gbẹ́kẹ̀lé, yóò sì dára fẹ́nì kọ̀ọ̀kan wa ní orúkọ jésù kristi amín. Ìlérí Ọlọ́run dájú gẹ́gẹ́ bí a ṣe rí ní orin Dáfídì 24:30 ẹsẹ̀ 8:9 àti 10. Psalm 34:8-10 ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé tọ́ ọ wò kí o sì rí pé rere ni Olúwa, alábùkún fúnlé ọkùnrin náà tí ó gbẹ́kẹ̀lé. Ẹ bẹ̀rù Olúwa ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, nítorí tí kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀. Àwọn ọmọ kìnìún a máa ṣe aláìní, ebi a sì máa pa wọ́n, ṣùgbọ́n àwọn tí ń wá Olúwa kì yóò ṣe aláìní ohun tí ó dára. Ìwọ gbẹ́kẹ̀lé Olúwa wá nìkan nípasẹ̀ Jésù Kristi, ojú kì yóò tì ọ́, yóò sì dára fẹ́ni kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi amín. Fún ìtẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní, àdúrà gbígbà ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀, nítorí wípé gẹ́gẹ́ bí a ti ṣe sọ látẹ̀yìn wá, bíbá Ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà ṣe pàtàkì sí ìgbé ayé onígbàgbọ́. Ìjì wà nínú ayé yìí, Ọlọ́run sọ tí a bá lè ké pe Ọlọ́run nínú àdúrà, kí a máa ké pe láti gbà dé ìgbà, Ọlọ́run nìkan ó lè mú wa ṣẹ́gun gbogbo àwọn ìpèníjà, gbogbo àwọn ìnira, gbogbo àwọn nǹkan tí ò dọ́gba tí à ń dojúkọ láwùjọ lónìí. Ẹ jẹ́ ká rántí gẹ́gẹ́ bí a ṣe rí ní Tesalonika 1:5, kí a mú láti ẹsẹ̀ 15 títí dé 18. 1 Thessalonians 5:15-18 ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ẹ kíyè sí i kí ẹnikẹ́ni kí ó má ṣe fi búburú san búburú fún ẹnikẹ́ni, ṣùgbọ́n ẹ máa lépa èyí tí ṣe rere nígbà gbogbo láàrin ara yín àti láàrin gbogbo ènìyàn. Ẹ máa yọ̀ nígbà gbogbo, ẹ máa gbàdúrà lí àìsinmi, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo, nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Kí Ọlọ́run aláàánú kí ó rẹni kọ̀ọ̀kan wa lọ́wọ́, kí ó sì fi òtítọ́ ọ̀rọ̀ wọ̀nyí yé wa síwájú àti síwájú sí ní orúkọ Jésù Kristi amín. Nígbà tí a bá wá gbàdúrà, ṣé òdodo wa ni? Ṣé bá a ṣe dáa tó ni Ọlọ́run fi ń gbàdúrà wa? Rárá o, torí pé a ti kọ̀wé rẹ̀, gbogbo wa sáà láti ṣẹ̀ ta ti kùnà ògo Ọlọ́run. Ọmọ ènìyàn pátá, gbogbo ẹni tí a bí nínú obìnrin ni ó ti dẹ́ṣẹ̀ ajogún rẹ̀ láti ọ̀dọ̀ àwọn òbí wa àkọ́kọ́, Ádámù àti Ífà, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí wọ́n ṣẹ̀ ní Genesis 3:7. Ṣùgbọ́n ìrètí wà fún wa nínú Jésù Kristi. Ìdí nìyí gẹ́gẹ́ bí a ti sọ látẹ̀yìn wá wípé a ṣe máa ń gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, nítorí nípasẹ̀ Jésù nìkan ni ètùtù tí ó pé, ètùtù tí ó borí ohun gbogbo, ìtàjẹ̀sílẹ̀ lórí àgbélébù wà, èyí tí àdúrà ẹnìkọ̀ọ̀kan wa fi ń jẹ́ ìtẹ́wọ́gbà. Tí ẹ bá wo Rome 3:23, gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí wọ́n sì kùnà ògo Ọlọ́run, gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí wọ́n kìnà ògo Ọlọ́run. Bákan náà tí a bá tún wá wo Rome 6:23, nítorí ikú lè rẹ̀ ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni iyè tí kò nípẹ̀kun nínú
Kristi Jesu. Nítorí náà kò sí ẹni tí ó lè fi ọwọ́ sọ àyà wípé mo ń mọ òun mọ́ tó bẹ́ẹ̀ gẹ́, òun ló fi jẹ́ wípé Ọlọ́run gbọ́ àdúrà òun rárá. Ṣùgbọ́n tí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jesu Kristi alágbàwí wa, àfi òdodo rẹ̀ tí kò ní àbàwọ́n òun nìkan ló lè gbà wá. Nígbà tá a bá tọ Jesu wá, a fi òdodo yìí, a fi mú gbogbo àbàwọ́n wa, a fi mu kúrò. Nítorí pé iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe, ó ní agbára púpọ̀. Àdúrà tí a bá gbà ní orúkọ Jesu tí í ṣe olódodo, á jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Àdúrà wa ni wípé a ó dúró nínú òtítọ́ yìí, ìgbàlà yóò sì jẹ́ ti ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ Jesu Kristi. Àmì. Jòhánù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkarùndínlógún, 1 John 5:14-15. Ọ̀rọ̀ Ọlọ́run wa sọ fún wa wípé èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá bèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀, ó ń gbọ́ tiwa. Bí àwa bá sì mọ̀ pé ó ń gbọ́ tiwa, ohunkóhun tí àwa bá bèrè, àwa mọ̀ pé àwa rí ìbéèrè tí àwa ti bèrè lọ́dọ̀ rẹ̀ gbà. Ọlọ́run aláàánú kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Jòhánù kíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkarùndínlógún, 1 John 5:14-15. Ẹ má jẹ́ kó sún wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá. Ọlọ́run wa ń gbọ́ àdúrà. Ọba lè wí lè ṣe ni, ọba lè ṣe lè wí, kì í jáni kulẹ̀. Bí a bá ṣe ké pé yóò dára fún wa, ọkàn wa yóò balẹ̀, ohun gbogbo yóò sì lọ létòlétò lẹ́sẹsẹ fún ẹnìkọ̀ọ̀kan wa ní orúkọ Jesu Kristi. Àmì. Tí a bá ti ṣe gbogbo nǹkan tí ó yẹ kí a ṣe láti jẹ́ kí àdúrà wa kí ó gbà, ṣùgbọ́n tí àdúrà wa kò tíì gbà, kí ni ìmọ̀ràn tí Bíbélì fi fún wa? A ó lọ sí Habakkuk 2:3. Habakkuk 2:3. Ọlọ́run sọ fún wa wípé nítorí ìran náà jẹ́ ti ìgbà kan tí a yàn, yóò máa yára sí ìgbẹ̀yìn, kì yóò sì ṣèké, bí ó tilẹ̀ pẹ́ dúró dé, nítorí ní dídé yóò dé, kì yóò pẹ́. Ẹ jẹ́ ká nígbẹ́kẹ̀lé wípé Ọlọ́run wa yóò dáhùn, yóò ṣèyanu ní àsìkò tirẹ̀. Àdúrà ẹwà yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà. Àyọkà kan wà tí arábìnrin Ellen Aya White tí ó kọ ní ìwé kan tí a mọ̀ sí Àwọn Ìṣísẹ̀ sí Kristi, Steps to Christ. Tí ó bá dàbí ẹni pé àdúrà wa kò gbà, a ní láti di ìlérí tí Ọlọ́run ṣe, tí Ọlọ́run ti ṣe mú ṣinṣin. Nítorí pé àsìkò tí Ọlọ́run yóò gbọ́ àdúrà náà yóò dé, a ó sì gba ìbùkún tí a nílò jùlọ. Ṣùgbọ́n kí a má ṣe rò wípé bí a ṣe ń fẹ́ kí àdúrà náà gbà ni yóò gbà. Ọlọ́run gbọ́n jù wá lọ, kì í sì ṣe àṣìṣe. Bẹ́ẹ̀ kò ní fi ohun tí ó bá dára jẹ àwọn tirẹ̀ níyà. Mo lérò pé a kíyèsí ìlà tí ó kẹ́yìn nínú àyọkà yìí. Ọlọ́run gbọ́n jù wá lọ, kì í sì ṣe àṣìṣe. Bẹ́ẹ̀ ni kò ní fi ohun tí ó bá dára jẹ àwọn tirẹ̀ níyà. Rárá o, Ọlọ́run wa kì í ṣe àṣìṣe. Ìdí nìyí tó fi jẹ́ pé àfiwé kan wà ní ìrere Matthew 2:7. Nígbà tí Ọlọ́run wa sọ̀rọ̀ nípa àdúrà nípasẹ̀ Jesu Kristi bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkeje, béèrè a ó sì fi fún yín, wá kiri ẹ̀yin ó sì rí kankun, a ó sì ṣí sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ń rí gbà, ẹni tí ó bá sì wá kiri ń rí, ẹni tí ó bá sì kankun ni a ó ṣí sílẹ̀ fún. Tàbí ọkùnrin wo ni ń bẹ nínú yín, bí ọmọ rẹ̀ béèrè àkàrà tí ó jẹ́ fi òkúta fún, tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún ilé ejò? Ǹjẹ́ bí ẹ̀yin tí ṣe ènìyàn búburú bá mọ bí a ti fi ẹ̀bùn rere fún àwọn ọmọ yín, mélòó mélòó ni bàbá yín tí ń bẹ ilé ọ̀run yóò fi ohun rere fún àwọn tí ó béèrè lọ́wọ́ rẹ̀? Ìrere Matthew 2:7-11. Ẹ mọ́ gbàgbé, Ọlọ́run gbọ́n jù wá lọ, kì í sì ṣe àṣìṣe. Bẹ́ẹ̀ ni kò ní fi ohun tí ó dára jẹ àwọn tirẹ̀ níyà. Kí Ọlọ́run aláàánú kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. A ó wá tẹ̀síwájú, a ó lọ sí ìwé Rome 8:1.
ẹsẹ ìkejìdínní ọgbọ̀n Romans chapter 8 verse 28 kíni bíbélì mímọ́ ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa. Ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé àwa sì mọ̀ pé ohun gbogbo lè ó ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó fẹ́ ọlọ́run àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Ohun gbogbo ó ṣiṣẹ́ pọ̀ fún rere. Ǹjẹ́ ìwọ gba eléyìí gbọ́ bí? Arákùnrin àti arábìnrin, ẹ jẹ́ kí a tún wo Isaiah orí 55:1 ẹsẹ ìkẹjọ àti ìkẹsàn-án. Isaiah 55:8-9 bíbélì mímọ́ sọ fún wa wípé nítorí èrò mi kìí ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kìí ṣe ọ̀nà mi, ni Olúwa wí. Nítorí bí ọ̀run ti ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, àti èrò mi ju èrò yín lọ. Kí Ọlọ́run aláàánú kí ó máa ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ nínú ìrìnàjò ìgbàgbọ́. Ọgbọ́n Ọlọ́run àwa má rí di ni. Nítorí náà, kìí ṣe gbogbo ìgbà ni ọ̀nà rẹ̀ máa ń yé wa, ṣùgbọ́n àwọn ọ̀nà rẹ̀ òun ni ó dájú fún wa. Ǹjẹ́ ìwọ gbàgbọ́? Ǹjẹ́ ìwọ nígbẹ́kẹ̀lé wípé Ọlọ́run aláàánú kò lè ṣe ọ lọ́nà? Ọlọ́run kìí ṣe ni lọ́nà. Ohun rere tó bá sì tọ́ sí wa, Ọlọ́run yóò fi tẹ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Tiwa ni wípé àdúrà gbígbà ká má jẹ́ kó sún wa. Wíwá Ọlọ́run wa nínú kíka ọ̀rọ̀ rẹ̀, nínú iṣẹ́ ìfọkànsí, iṣẹ́ ìsìn, pípéjọpọ̀ pẹ̀lú àwùjọ ìjọ Ọlọ́run, kí a má jẹ́ kó sún wa. Ọlọ́run yóò ṣèyanu. Àdúrà gbígbà wa kò sì ní lọ lásán rárá o, kò ní lọ lásán. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run tí ó wà ní Jeremiah 31:30 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 11. Jeremiah 29:11 nítorí èmi mọ ìrò tí mo rò sí yín, ni Olúwa wí. Àní ìrò àlàáfíà kìí sì ṣe fún ibi, láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Ẹ̀yin ó sì ké pè mí, ẹ ó sì lọ, ẹ ó sì gbàdúrà sí mi, èmi ó sì tẹ́tí sí yín. Ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi, nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Ọ̀rọ̀ Ọlọ́run nìyí o. Jeremiah 31:11 ẹsẹ 11 títí dé 13. Arákùnrin àti arábìnrin, ǹjẹ́ ìwọ ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run? Ǹjẹ́ ìwọ ní ìrètí wípé tí o bá ké pé àdúrà rẹ yóò gba, Ọlọ́run yóò gba àdúrà ẹnìkọ̀ọ̀kan wa o? Àwa ọmọ Ọlọ́run, àdúrà gbígbà ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ tí a ti sọ nígbà díẹ̀ sẹ́yìn, tí ẹ bá kíyè sí ìrere Luke 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ 1, èyí yóò jẹ́ ká tún mọ pàtàkì àdúrà gbígbà. Ó sì ṣe Luke 11:1 ó sì ṣe bí ó ti ń gbàdúrà ní ibi kan, bí ó ti dákẹ́, ọ̀kan nínú àwọn ọmọ ìyìn rẹ̀ wí fún un pé, Olúwa kọ́ wa bí a ti ń gbàdúrà, bí Jòhánù sì ti kọ́ àwọn ọmọ ìyìn rẹ̀. Ó sì wí fún wọn pé nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà, ẹ máa wí pé bàbá wa ti ń bẹ ní ọ̀run, kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ̀, kí ìjọba rẹ dé, ìfẹ́ ti rẹ ni kí a ṣe bí ti ọ̀run bẹ́ẹ̀ lélẹ̀ ayé. Fún wa ní oúnjẹ ọjọ́ wa ní ojoojúmọ́, kí o sì dáríṣẹ́ wájú wa, nítorí àwa tìkára wa pẹ̀lú a máa dáríji olúkúlùkù ẹni tí ó jẹ wá ní gbèsè. Má sì fà wá sínú ìdẹ̀wò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ Bìlísì. Ó sì wí fún wọn pé tani nínú yín tí yóò ní ọ̀rẹ́ kan tí yóò sì tọ́ lọ láàrin ọ̀gànjọ́, tí yóò sì wí fún pé ọ̀rẹ́ wí mi ní iṣu àkàrà mẹ́ta, nítorí ọ̀rẹ́ mi kan ti àjò bọ̀ sọ́dọ̀ mi, èmi kò sì ní nǹkan tí èmi yóò gbé kalẹ̀ níwájú rẹ̀. Tí òun sì gbénulé dáhùn wí fún pé má yọmí lẹ́nu, a ti ṣe ilẹ̀kùn ná, àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹni pẹ̀lú mi, èmi kò lè dìde fi fún ọ. Mo wí fún yín, bí òun kò tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un, nítorí tí í ṣe ọ̀rẹ́ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n nítorí àwíyánu rẹ̀ yóò dìde, yóò sì fi fún un pọ̀ tó bí ó ti ń fẹ́. Èmi sì wí fún yín, ẹ béèrè a ó sì fi fún yín, ẹ wá kiri ẹ̀yin ó sì rí, ẹ kankun a ó sì fi sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ó rí gbà, ẹni tí ó sì ń wá kiri ó rí, àti ẹni tí ó ń kankun lẹ a ó ṣe sílẹ̀ fún. Ọlọ́run aláàánú kí ó rẹ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Àdúrà dáhùn dúró níbi tí a kà á dé, Luke
ori kọkànlá ẹsẹ ìkíní títí dé ìkẹwàá a sì lè ká síwájú sí o tó sọ nípa pàtàkì àdúrà àti bí ọlọ́run wa ṣe dára luke 11:1-10 ẹ jẹ́ ká nígbẹ̀kẹ̀lé nínú ọlọ́run wa àdúrà gbígbà ẹ má jẹ́ ká dẹ́kun rẹ̀ ẹ má jẹ́ kó sún wa ọlọ́run aláàánú yóò sì máa gbọ́ àdúrà wa nínú àdúrà gbígbà wa tó bá ní àdúrà kan tí ọlọ́run ṣetán láti dáhùn kíákíákíá tí gbogbo wa sì nílò òun ni àdúrà fún ẹ̀mí mímọ́ ẹ̀mí ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́ ọmọ iléèwé ni ọ́ ni ẹ̀mí ọlọ́run yóò fún ọ ní ọgbọ́n àṣeyọrí baálé ilé ni ọ́ aṣáájú ìlú àbí adarí ìjọ a nílò ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ní fúnni ní agbára láti borí ẹran ara láti borí ìwà ẹ̀ṣẹ̀ a nílò ẹ̀mí mímọ́ ọlọ́run tí a bá wo ìrere luke orí kọkànlá níbi tí a kà láìpẹ́ tí ẹ bá tún wá mu láti ẹsẹ̀ ìkọkànlá sísàlẹ̀ luke 11:11 ta ní ṣe baba nínú yín tí ọmọ rẹ̀ yóò béèrè àkàrà lọ́dọ̀ rẹ̀ tí ó jẹ́ fún ilé òkúta tàbí bí ó béèrè ẹja tí ó jẹ́ fún ilé ejò dípò ẹja tàbí bí ó sì béèrè ẹyin tí ó jẹ́ fún ilé àkekè ǹjẹ́ bí ẹyin tí í ṣe ènìyàn búburú bá mọ bí a ti ń fi ẹ̀bù dídára fún àwọn ọmọ yín mélòó mélòó ni baba yín ti ń bẹ ilé ọ̀run yóò fi ẹ̀mí mímọ́ rẹ̀ fún àwọn tí ó ń béèrè lọ́dọ̀ rẹ̀ mo lérò pé a kíyèsí o luke 11:11-13 ìrere luke orí kọkànlá ẹsẹ̀ kọkànlá sí dé ìkẹtàlá ọlọ́run ṣetán láti fún wa ní ohun rere gbogbo èyí tó sì ṣe àkọ́kọ́ nínú rẹ̀ òun ni ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ má gbàgbé ẹ̀bùn ẹ̀mí mímọ́ òun ló lè fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣeyọrí nínú ìrìn àjò ayé yìí ọ̀rọ̀ ìdílé ni ẹ̀mí mímọ́ ọlọ́run yóò ràn wá lọ́wọ́ fún ọkọ láti ní sùúrù fáya aya láti ní sùúrù fọkọ ìfẹ́ àti sùúrù kí ó lè wà láàrin òbí sọ́mọ ọmọ sóbí tàbí ará nínú ẹbí fún àpẹẹrẹ tí ẹ bá wo pétérù kíní orí kẹta ẹsẹ ìkeje bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ̀yin ọkọ ẹ máa fi òye bá àwọn ara yín àwọn aya yín gbé ẹ máa fi ọlá fún aya bí ohun èlò tí kò lágbára àti pẹ̀lú bí ajùmọ̀ jogún oore ọ̀fẹ́ ìyè kí àdúrà yín kí ó má bàa ní dènà àdúrà wa ní dènà o a nílò ẹ̀mí mímọ́ ọlọ́run láti lè mú aborí ẹran ara láti lè mú aborí gbogbo ohun ìkọsẹ̀ báwo la ṣe lè ní agbúdọ̀ béèrè nínú àdúrà agbúdọ̀ béèrè gẹ́gẹ́ bí àlàyé tí a rí ní ìrere luke orí kọkànlá ẹsẹ̀ kọkànlá títí dé ìkẹtàlá àdúrà gbígbà ó ṣe pàtàkì gbogbo wa pátá la nílò àdúrà sí ọlọ́run ẹlẹ́dàá wa yóò sì dára fún wa nípa àdúrà a máa ń rí agbára ọlọ́run nínú ayé wa ṣùgbọ́n àdúrà wa kò lè gbà tí a kò bá jọ̀wọ́ ìgbésí ayé wa fún ọlọ́run pátápátá tí a bá jọ̀wọ́ ìgbésí ayé wa fún ọlọ́run pátápátá a ó gba àdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run tí a bá gbàdúrà gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ yóò gbọ́ tiwa ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run aláàánú ẹ jọ̀wọ́ ẹ fún wa ní oore ọ̀fẹ́ láti gbàdúrà bí ó ti tọ́ àti bí ó ti yẹ ẹ dárẹ́ṣẹ́ wa jì wá ẹ tọ́ wa sọ́nà òkùnkùn ayé kí ó má ṣe borí wa kí ó lè dára fún wa kí ìrẹ̀wẹ̀sì má ṣe dé bá wa lẹ́yìn gbogbo ká lè dé ajogún ìyà nípẹ̀kun ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín.

lẹ́ẹ̀kan sí 08066764072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07068446253. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: kò ṣe má gbọ́ BBC Yorùbá.
1: Ìbẹ̀rù bojó gbọ́kàn àwọn ará Èkó.
0: Bí àdó olóró ṣe búgbàmù lábẹ́ ọkọ̀ kan lágbègbè Mushin lọ́jọ́ Ajé.
1: Ilé-iṣẹ́ ọlọ́pàá ni ọkùnrin tó wà nínú ọkọ̀ náà farapa díẹ̀ tó sì ti ń gbàtọ́jú nílé ìwòsàn.
0: Bọ́nà báwo ni àdó olóró ṣe dé abẹ́ ọkọ̀ láàrin ìgboro Èkó?
1: Ẹ̀kúrẹ́ ìròyìn náà wà lójú òpó wa.
0: Ẹ tètè mójútó ìdúnkokò Sunday Igbòho tí ò bá fẹ́ dá wàhálà sílẹ̀ nílùú.
1: Ẹgbẹ́ àwọn àgbààgbà Àríwá ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fún ìjọba àpapọ̀ àtàwọn gómìnà.
0: Wọ́n ní Igbòho ń fi ìwà wọn péréte wo gbogbo ìran Fulani.
1: Àti pé ààbò sí ni kí èèyàn máa sọ pé ìran Fulani nìkan ló ń jẹ́ àwọn èèyàn gbé ní Nàìjíríà lóde òní.
0: Igbòho náà ti fèsì o.
1: Yí ló sọ.
0: Kà á ní bbc.com/yorùbá.
1: Wọ́n ti búra wọlé fún Andy Burnham gẹ́gẹ́ bí aṣòfin tuntun láti ìlú Macclesfield.
0: Lẹ́yìn tó kéde pé òun fẹ́ díje sípò olóòtú ìjọba UK lẹ́yìn tí Keir Starmer kọ̀wé fipò sílẹ̀.
1: Báwo ni wọ́n ṣe yan olóòtú ìjọba gan ní UK?
2: Ẹ kàn sí wa lórí bbc.com/yorùbá. Libẹ̀ má fọwọ́kọ̀.
3: ADABA
4: 89 Adaba.
5: Iṣẹ́ tó ṣẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ̀ǹkẹ̀, ó wá ṣẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà

0: tó kán ni.
1: Ọ̀kí mi dé o,
2: ọba láwùjọ ẹyẹ.
1: Kìnìún mi dé, ọba láwùjọ ẹranko, ọlọ́mọṣíkàtà mi dé, ọba láwùjọ àgbàdo. Bọ̀bọ́lá Gbẹ̀ngà, Master One of Entertainment, mo tún dé sí yín lọ́rùn lórí ètò yín, ètò wa, ètò iṣẹ́ ọwọ́. Ṣàlàáfíà lába yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ẹ̀jẹ̀ fètò ìpara ní ìgbàkúgbà. Ẹlòmíì a ti sẹ́ẹ̀tì aláàmù sí 2 o'clock. Tó wá ṣe tó pápápá ó ti tó kọ́mọ̀ bá míìsì ẹ̀ ni, ọ̀pẹ́ kàǹkà lọ́wọ́ yín. Ẹ wò ó, ẹjẹ́ sáré ṣèbà Ọlọ́run ọba tó fún mi láǹfààní lọ́jọ́ tòní. Ìbàrẹ̀ lónìí, ọba tó gbóhun tí ẹyẹ ko àti atẹ́gà tó rùn wí. Oníkíkunkún ọlọ́làlà ńlá, yìnyín lówó yìnyín lọ́mọ. Bọ́lá Goriola nípele ńpele, àdírí àdírí oníkẹ́kẹ́ńkẹ́ ọlọ́ngẹ̀gẹ̀ǹgẹ̀, akẹ́mọ bí ojú, anọmọ bí ọrẹ, àpèkẹ́ àṣàkẹ́, ṣe gbígbóná ṣe tútù, búragada búyọ. Ọlọ́run tó ju gbogbo ẹ̀ dá àti ènìyàn lọ. Tí gúnyangúnyan ayé bá ti ń gúnyán, tí ò bá fi tọlọ́rọ̀ bá mi ṣe, ìyàn wọn a máa ní kókó. Tí rokaroka bá ti roka, tí wọn bá fi tọlọ́rọ̀ bá mi ṣe, ọkà wọn a máa rọ̀bẹ̀tẹ̀. Èmi ti fi tọlọ́rọ̀ bá mi ṣe lọ́jọ́ tòní o, ọkà mi ò gbúdọ̀ rọ̀bẹ̀tẹ̀. Kúkúrú mi gbúdọ̀ gbéra tán, fùfú mi gbúdọ̀ gara, ìyàn mi gbọ́dọ̀ fẹ́lẹ́ bí otí, ọ̀rọ̀ gbọ́dọ̀ rọ̀ mí lọ́rùn. Mo tún dé sí yín lọ́rùn lọ́jọ́ tòní. Ẹ kú kalẹ̀, mo ń bọ̀ wá, gbogbo ara mo fi ń bọ̀.

0: Kalia
1: bread
0: 0700 0605 6274.
1: Who knows at the promo then Lolowa by ni technology city.
0: Let's go
1: there.
2: Ba fe jamfani sola tori eni to ba moju ogun lo ye ko po bi ni re iwo to ba fe je mukutu sola awon sola freezer ni sola block making machine ni awon sola ac ni tori gbogbo nte eyan ba lo nle to ba ti le je ena to ba ti le je low energy consumption ele man je ke eyan le jamfani sola daada ko ti le ise technology city ko tori electronics ye to ba lo nkan to ba fe ra ko si wa to nte eyan ba ra to ba je low energy consumption a je ki owo te eyan ba fe fi se solar a je ko le kere sugbon awon to ba lo nle to ba ti je high energy consumption ni to pe kan to n consume o pogo a je ki owo ti wa le fi se solar ko lo soke ko de ni je ke eyan le gbadun solar daada on kon to n ba lo nle ko si le ise technology city on lo solar tele ni on gbadun e tele ni sugbon o gbadun e mo ni ko si wa to battery to ti ra o ti baje ko si wa solar system re o denu kole ko si wa on lo solar ni to ba kowo kole a dabi kini kan yen ni kini kini ni ko si wa pelu kon to ba se solar a wa ni shop 2 and 7 ni ifegegbe iralepo palace gogon a tu wa ni b division loke aro eyin te ba fe ko si wa e ma pe wa sori 090 32 37 3011 090 32 37 3011 tabi 070 30 65 6274 070 30 65 6274 ewoma mo ma ṣakiyesi kini kan nipa awọn ṣe mo ri pe awọn ṣe mi ti ba ri nta imi a jẹ color blue imi a jẹ color green ṣe baafu te eyan ba fi po ilu e lo ma mu color ye jade ni abi bawo le le ṣe jẹ
3: rara o lootu awọn eroja ti a ti ko kale ti a fe fi po ṣe wa papọ ninu awọn eroja mẹsan ti a so yato si omi to ṣe ikẹwa yen perfume wa nbe be na ni color wa nbe perfume yen lo ma fun ni orun ti o ma fun wa orun didun ti a fe bẹ́ẹ̀ni kọ́lọ̀ yẹn ni ó máa sọ irú àwọ̀ tí ọ̀ṣẹ̀ wa máa gbé jáde bóyá aláwọ̀ ewé ni tàbí àwòkáwọ̀ tí a bá fẹ́.
2: Ok ẹ ṣe gan ni ma tí èèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí bí ìlú gan lèèyàn nílò láti fi bẹ̀rẹ̀.
3: Ẹ ṣe olótú ó rọrùn láti bẹ̀rẹ̀ ọ̀ṣẹ̀ nítorí owó tí a nílò kò pọ̀ rárá bí a bá ní 4,000 sí 5,000 a lè bẹ̀rẹ̀ ọ̀ṣẹ̀ ṣíṣe.
2: 4,500 sí 5,000 àwọn ohun èròjà ẹ ṣe lè pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tó bá fẹ́ ṣe ọṣẹ àbí tó fẹ́ kẹ́ tú mẹ́ńtọ̀ wọn ṣe lè pẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún àwọn tó ń gbọ́ wálé.
3: Bẹ́ẹ̀ni olóòtú ẹ ṣe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi ni 08063040966.
2: Ẹ tún pèlè ẹ̀kọ́ sí.
3: 08063040966.
2: Orúkọ yín àti orúkọ ilé-iṣẹ́ yín.
3: Orúkọ mi ni arábìnrin Adédayọ̀ Alọ́ Grace Ọláolúwa tí gbogbo èèyàn mọ̀ sí GO. Orúkọ ilé-iṣẹ́ mi ni Ọláolúwa Ventures.
2: Ẹ ṣe gan tá a pè yín tẹ ẹ jẹ́ wa.
3: Ẹ ṣe olótú.
2: Ẹ wo tó bá lẹ́nikẹ́ni tó fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹni iṣẹ́ kan tẹ́ ẹ ń ṣe ni tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ẹ lè máa pè sórí 091 60 78 1090 091 60 78 1090. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Technology City tẹ́ ẹ bá fẹ́ ra ohunkóhun tó ní ṣe pẹ̀lú solar system ẹ kàn sí wa ní shop 2 and 7 ní ìfẹ̀gẹ́gẹ́gbẹ́ ìrálẹ́pọ̀ palace gangan ibẹ̀ gangan lákalẹ̀ sí kò sí ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú solar system tẹ́ ẹ ní rírà lóye owó pẹ̀bẹ́ lóye owó kékeré ní iléeṣẹ́ wa ẹ kàn sí wa ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ okòòwò solar system náà ẹ lè kàn sí wa fún mentorship ẹ máa pè wá sórí 090 32 37 3011 090 32 37 3011 tàbí 070 30 65 6274 070 30 65 6274. Ọ̀pẹ́ kàǹkà lọ́wọ́ ikọ̀ tó máa mẹ́tò yìí wá lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ọ̀pẹ́ kàǹkà lọ́wọ́ tó mogun olúbùnmi kìnú àkókò gangan fúnra ẹ̀ àti bá mi dáadáa òkòlò pàápàá títí dọjọ́ mẹ́jọ tẹ́ ẹ̀ tún gbọ́ tutù orúkọ tèmi ò yípo padà Popo Lagbenga.

0: lorúkọ Olúwa tó ṣe iyebíye là ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ ìkànnì yìí lásìkò yìí wípé ẹ kú déédé àsìkò yìí o ẹ káàbọ̀ sórí àkànṣe ètò yìí agbára Ọlọ́run ọ̀kan kókókì pẹ̀lú màmá ìránṣẹ́ Ọlọ́run alàyè Prophetess Fọláṣadé Ọláyinka màmá ọ̀kan kókókì láti ìjọ Kérúbù àti Sẹ́ráfù ìyanu Olúwa ọ̀kan kókókì District Headquarters tó wà ní number 23 Fapunda Street Aule Road nílùú Àkúrẹ́ màmá tún ti wà ní kalẹ̀ o láti gbàdúrà fún gbogbo èèyàn lónìí a sì tún gbọ́rọ̀ Ọlọ́run látẹnu wọn Ọlọ́run ó lo màmá fún wa mọ́mì mú kí yín káàbọ̀ sórí ètò yìí o
1: Àdúrà yẹn agbàsà.
0: Àmì ẹ kọ́kọ́ bá mi gbàdúrà fún gbogbo àwọn tí wọ́n lórí ọ̀fẹ́ àtàǹfààní àti gbọ́ wa lónìí.
1: Ní orúkọ Jésù.
0: Àmì.
1: Ní orúkọ Jésù.
0: Àmì.
1: Ní orúkọ Jésù.
0: Àmì.
1: Bí o ti ń gbọ́ mi yìí lórúkọ Jésù ò ní kábàámọ̀.
0: Àmì.
1: Bí o ti ń gbọ́ mi yìí ó yá máa wọnú ògo lọ.
0: Àmì.
1: Bí o ti ń gbọ́ mi yìí ò ní dààmú mọ́.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí.
0: Àmì.
1: Jésù. Olúwa wa.
0: Àmì. Tọ́ ká tó gbọ́rọ̀ Ọlọ́run látẹnu màmá torí pé nǹkan kan pàtàkì táwọn màmá sí òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábùlà tí Ọlọ́run máa ń lo màmá láti bá gbogbo èèyàn sọ bá a bá ti wà lórí afẹ́fẹ́. Kó tó di pé àwa gbọ́rọ̀ Ọlọ́run ọ̀hún ẹ̀kọ́ nọ́mbà màmá lẹ̀ ẹ láǹfààní àti máa pè wọ́n lẹ́yìn ètò fún àdúà ìtọ́ni àti báwo la ṣe rìn débi àwọn ìpàdé àdúà tọ́lọ́run tọwọ́ màmá gbé kalẹ̀ nọ́mbà wọn rèé ẹ̀kọ́ lẹ̀ 0913611 8861 ẹ̀jẹ̀ ń túmúlẹ̀ kan sí 0913611 8861 nọ́mbà tó kọjá tààràtà sọ́dọ̀ mọ́mì nìyẹn.
2: Jésù ọ̀kan náà lánàá lónìí àti lọ́jọ́ gbogbo òun ló ń pe gbogbo ènìyàn sínú ìjọ Kérúbùmáà Sẹ́ráfíìmù ìyanu Olúwa ọ̀kan kókókì nínú àwọn ìsìn àti ìpàdé àdúrà wọ̀n yìí ọjọ́ Sunday school máa ń bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́wàá àárọ̀ nígbà tí ìsìn gangan máa ń bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sáago kan ọ̀sán ọjọ́ Tuesday ni ẹ̀kọ́ bíbélì láago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́ ọjọ́ Wednesday ni ìpàdé àdúrà lágbára tá a pè ní Shilo máa ń wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí mọ́kànlá àárọ̀ ọjọ́ Thursday ni àkókò ìgbaniníyànjú counseling láago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà ìsọjí alágbára máa ń wáyé lọ́jọ́ Wednesday sí Friday tó kẹ́yìn oṣù ọjọ́ Wednesday àti Thursday àago mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́jọ alẹ́ ni o nígbà títọ́jọ́ Friday máa ń jẹ́ ìṣòro alágbára látàgò mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru ìjọ Kérúbù àti Sẹ́ráfù ìyanu Olúwa ọ̀kan kókókì wà ní number 23 Fapunda Street off Aule Road Àkúrẹ́ màmá senior mother prophetess Fọláṣadé Ọláyinka ni Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùdásílẹ̀ àti alákòóso ìjọ yìí tí Ọlọ́run sì ń lò nọ́mbà yìí ní kẹ́ ẹ máa pe màmá sí 0803528 9344 ẹ rí ìyanu gbà bẹ́ẹ̀ ti ń darapọ̀ lórúkọ Jésù.
0: Ọ̀rà ní báyìí ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run látẹnu màmá.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù.
0: Àmì.
1: Orúkọ Jésù.
0: Àmì.
1: Orúkọ ẹ̀jẹ̀ Jésù.
0: Àmì.
1: Olúwa sọ̀kalẹ̀ wa.
0: Àmì.
1: Bàbá ọ̀rọ̀ náà ó yẹ ẹ bá wa sọ.
0: Àmì.
1: Fúnra ara yín ẹ̀yin gangan lọ̀rọ̀ ó yẹ ẹ bá wa sọ́sẹ̀.
0: Àmì.
1: Fàánú gbà wá.
0: Àmì.
1: Etí tí ó gba ẹnu tí ó sọ Olúwa yà sí mímọ́.
0: Àmì.
1: Síjú àánú rẹ wò wá.
0: Àmì.
1: Jésù Olúwa wa.
3: Àmì.
1: Lónìí gẹ́gẹ́ bí mo ti máa ń sọ mo ní kò sí wàásù mọ́sẹ̀ torí pé ṣe là ń rara wa létí. A tún ń pera wa sàkíyèsí ni lórúkọ Jésù mo ní a ò ní ṣe lásán. Bíbélì sọ pé a kò lè wà nínú ẹ̀sẹ̀ ká ní kó rí ọ̀fẹ́ máa pọ̀ sí i. Gbogbo àwa àyànfẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká lọ di Ọlọ́run mú lákòókò yìí. Ẹ jẹ́ ká sátọ Ọlọ́run lákòókò yìí. A ti wà lópin ayé mo dẹ̀ máa ń sọ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká sátọ Ọlọ́run lákòókò yìí. Gbogbo ohun tó jọ mọ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ wa ló fìyà jẹ wá o. Ẹ rí pé bíbélì sọ wípé ó ní ẹlẹ́sẹ̀ kan kì yóò lọ láì jìyà. Òun ni yí ó ti délẹ̀ tán báyìí. Ẹ̀sẹ̀ wa ni ẹ jẹ́ ká ké pé Ọlọ́run kò sí ẹni tó lè gba ènìyàn bí kò sí Ọlọ́run. Ọlọ́run nìkan ló lè gbà wá òun ló lè tú wa sílẹ̀. Gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká parapọ̀ ká ké. Ẹ jẹ́ ká gbàdúrà sí Ọlọ́run mo sọ nígbà kan. Ẹ rí wípé nígbà kan nígbà tí ogun fẹ́ dìde ní Nínífè ẹ rí wípé Ọlọ́run pe Jona ó ní kó lọ kéde níbẹ̀. Ìwọ tọ́lọ́run pè ìwọ tọ́ ní kó wá kéde ọ̀nà míì ló ń gbà. o je ka tete kede bayi ka pariwo sọlọrun kọlọrun ko jọ ko dari uji wa lori lede yi ki gbogbo ohun to nsele yi ko le lo dopin kọlọrun ko jọ opolopo ni oni fọkan balẹ mo opolopo ni oni fọkan balẹ mo loruko jesu yo dara fun wa e je ka gbadura e je ki gbogbo wa kepo ọlọrun ọlọrun nikan lo le gba wa o nikan loba to le tu wa sile o nikan loba to le gba wa e je ka kepe ọlọrun ko hun wa sokan ka kepe ọlọrun loruko jesu a o ni se laso o ogun aye ode ni bori wa e je ka kepe ọlọrun lakoko ta wa yi o a o ni subu odi e ba mi wo iwe isaya ye iwe isaya ori kini kan ba mi wo 21 ne isaya ori kini 21
3: ilo ti ta si ti di agbere o ti ku fun idajo ri
1: yes
3: ododo ti gbe inu re ri sugbon nisisi awon apaniyan fadaka re ti di idaro o ti wa ni re ti dalu omi awon molade re di olote ati egbe ole olukuluku fe ore o si to ere leyin won ko se idaja awon aleni baba be ni oro opoko wa sodo won
1: o tan e wa wo e gbo nkan ti bibeli yen so olukuluku ti gboju kuro lodo olorun o ti kiwo bo nti o ye ko kiwo bo olukuluku ti wa ti o ye ko wu olorun wa dake wa fowo leran wa wo wa ilu otito ti wa di o ti di ilu olote o ti di ilu apaniyan ni ilu otito ilu olorun ilu ti o so fun wara ati fun oyin ni bo la wa gbogbo eyin iranse olorun ki lo de ni bo la se wa lenu yin e je ka pase e je ka bere lakoko yi e je ka bebe fun idariji ese ese lo fi ya je wa lowo lowo loruko jesu a oni ku sinu ese mo ni a oni parun sinu ese e je ko ni kaluku wa ka sumo olorun e je ka sumo olorun gbogbo nton gbe kiri to gbe kele ko le gba e be ni mo so fun oloni aya fi ta ba ronu ta pe wada tori pe nigba ti wahala fe sele lojo si o gba nkan ti bibeli so ni nigba ti won fe pa sodomu ati gomara re o gba nkan tolorun ti e so nbe o ni je ohun ti e le ri eniyan mewa pere to ba je pa olorun ri eniyan mewa sa pa sodomu ati gomara run e je ka yi pada si olorun akoko ironu pe wada leleyi loruko jesu olorun alaye ko ni fe wa sile ogun aye ode ni bori wa ba mi wo iwe rome yen we rome ori keta 23 e ba mi wo kilo so
3: gbogbo eniyan lo so ati se
1: gbogbo eniyan lo ti se
3: ti won ti kuna ogun
1: ti won si ti kuna ogun olorun gbogbo eniyan lo ti se olori o ti se omo eyin e ti se gbogbo wa lapapo gbogbo wa lati se so olorun e je ka yi pada e je ka ronu ka pe wa da o e je ka sumo olorun e je ka sumo olorun ko so nta gbojule ko se nta gbekele to ba so po gbojule nkan kan bayi to sumo olorun o se ra ene olorun nikan lo le gba wa on lo de le tu wa sile on lo le yo wa kuro ninu ewu ti a wa yi on lo le yo wa ewo ebi o te bi mo orisirisi pa sele lorile ede loruko jesu a o ni sase dana e je ka yi pada o ogun aye ode ni bori wa ode ni bori awon omo wa jesu oluwa wa
0: mo ni gbagbo pe olorun ti lo oro ti a gbo latenu mama prophetess folashade olayinka mama okan kokoke olorun ti lo oro on fun wa loni o si ti fi baye wa pade oda ko to di pe mama o so nipa awon ipade adu ati won si juwe bi ti ijo olorun ti olorun gbele won lo ibi to kale si ni lu akure number mama eje nfi sita number ye re o e kole lẹ́yìn ètò yìí lẹ́la nfàní àti máa pè wọ́n sí 0913611 8861. Ẹ jẹ́ ń tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí 0913611 8861. Nọ́mbà mọ́mì nìyẹn. Ọ̀dà mọ́mì abala tó kàn báyìí ni wípé ká gbọ́ nípa àwọn ìpàdé àdúrà ọlọ́sọ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù. Ẹ jẹ́ àgbọ́ mọ́mì.
1: Àdúrà yẹn a gbà. Bípàdé wa ti lọ nìyí ní ọjọ́ Sunday aago mẹ́sàn-án sí aago mẹ́wàá a bẹ̀rẹ̀ Sunday school wa. Ní aago mẹ́wàá sí aago kan ni à ń ṣe ìsìn ọjọ́ Sunday. Bákan náà ní ọjọ́ Wednesday ìsísílò ní aago mẹ́sàn-án sí aago mọ́kànlá lórúkọ Jésù yóò dára fún wa o. Tolúkúlùkù bá dẹ̀ ti ń bọ̀ kó gbomi lọ́wọ́. Nínú ìrìn àjò sílò yẹn gan o lè mú nǹkan lọ́wọ́ tó fi máa gba omi lọlé lórúkọ Jésù Ọlọ́run á fi fún wa. So bí ìrìn àjò wa ti rí nìyẹn ní òpin oṣù a máa ń ṣe program kan 3 days program a máa ń ṣe ní Wednesday tó parí lóṣù. ati Thursday to pari losu bakan na Friday to pari losu Wednesday yen ati Thursday yen isoji la fi se Friday yen isoru la fi se sugbon sin I ti se isoru ya je pe ojo meteta isoji la fi se loruko Jesu Olorun a wa pelu gbogbo wa o to ba de tin bo iwo sa gbomi e lowo ko de mu gbagbo e lowo Olorun a gbadura wa a de ni se lasan Jesu Oluwa wa
0: amen mami o ka to ku labala yen e ba njuwe ibiti Olorun fi dijo ikale si
1: ibiti Olorun fi dijo ikale si na ni awule awule ni nifaponda spirit ta ba ti koja optima ni stadium tele to jona lojo yen ta ba ti wa koja optima yen ta koja si waju die ma ti ri sambod wa nbe to ba sa ti gba bi sambod yen to gba wole wa ma lo street lo sisale Fakponda street na ma ja si ibe na ni adugbo wa number 23 Fakponda street loruko Jesu yo dara fun o
0: amen
1: ni gbogbo yin da tin gbo yen adura yin a je tewo gba
0: amen
1: e se lasan o
0: amen
1: Jesu aran wa lowo
0: amen mimi ka to yonda yin lori eto loni koko adua wo ni Olorun fi se yin lokan lati fun gbogbo eniyan ta gba t'Olorun o si baye wa pade
1: ni adura ti eni be ba tun ti gbe omi yin sile ma wa fe ko ka samu kan ko ka si omi yen samu yen ni 126 Olorun to da iko lo si oni to da pada a da iko lo emi ati iwo a da pada yo da iko lo orile ede gan yo da pada
0: amen
1: lori ilu to so fu wara ti fo yin ni 126 to ba ti gbomi yen kale iwo ka si gbogbo ti satani ti gba lo fun rere ko Olorun ko da pada fun eni kokan wa wa de wa gbadura wi pe Oluwa jo ogun ti mu ebi ti mu ara ti ki je ki eniyan ni fokan bale ko ma se ya idile mi wa gba iyan ikini ekeji wa wa gba ladura pe Oluwa jo ma je oni mi lara mo ma je fi inira gbele aye atemi atebi atara mi ma je fi inira gbe ile aye eketa ni yi wa wa gba ladura wi pe Oluwa ogun tin de ba ni ti eniyan ki fi ni ifokan bale ko Olorun ko jo ko pare ninu aye wa ko de pare lorile de yi alafe Olorun alaye ko ni fi wa sile iwo sa ti lo mo mi yen gbusori e gbusori awon eso re loruko Jesu adura wa de je to wo gba Jesu Oluwa wa
0: amen oda number mama re le kon si te ba ti ko le e ko le o papa julo fun adua ati itoni 0913611 8861 0913611 8861 Mummy ko to di wepe ayonda yin lori eto toni kini nti e fe ba gbogbo eyan so ki ato ma dagbere
1: mo dupa alagba mi adura yin agba
0: amen
1: e de ni damu
0: amen
1: o ti mo ko fe ba won eyan Olorun so na ni pe bi won ti ran eto yi lowo Olorun a de ma ran yin lowo o wala ti damu ko de ni de ba yin mo de fe ki e tubo ba wa ma gbianju ati ma ran lowo si loruko Jesu apo yin oni sofo to ba de ti fe ran eto yi lowo account number ti e o se irin ajo na si ni yi 22 53 27 48 72 UBA 22 53 27 48 72 UBA o ma gbe Folasade Lidia Olayin ka jade bo de ti ran eto yi lowo Olorun a de ma ran o lowo iponju ati wahala a de ma dope ninu aye re ko so n to kere ju o Olorun a de bukun yin Jesu Oluwa wa
0: amen to nje bi o ti jere lori eto agbara Olorun okan koko ki fun toni pelu mama wa Prophetess Folasade Olayinka mama okan koko ki number won re lekan si teyin o ba ti call 0913611 8861 0913611 8861 Igba mi lo tun da o Matthew Adekunle Oladeji lo ko mi o ti gbogbo eyan pe ni ododo alafia ni fun wa o
4: Tani wo le fi owe
5: Tani wo le fi owe baba
4: tí ẹ rí nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà mi ò rọrùn sùn déédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé òun tiẹ̀ wá sú mi.
6: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
7: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
8: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-64-60-64-19 07-64-60-64-19
7: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
8: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19 Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun bere si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura

0: àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ́ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tò tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lọ́gbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 07 60 60 64 19.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàràdì ló bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ogún ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá ṣọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fínní kẹ́yìn ni ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà kò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Big bag.
4: Gaining velocity on a

0: Big bag.
1: Gaining velocity on Adaba FM.
2: Ọ̀rọ̀ mi ká pa lọ́ngbà kò tẹ́ jẹ́ ní tútù.

Adama FM, I like it forever. Life is exciting on Adama FM.

aṣẹ tó sẹ tó ki ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: gbọ́nà lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ó gbọ́nà lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Bẹ̀m̀bẹ́ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ròyìn ní kànì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kín la wà. Tá a ti ń gbọ́ ṣátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ròyìn. Ó ní oore lẹ́sàn ìka náà lẹ́sàn oore lẹ́sàn ìka náà lẹ́sàn. Ẹni tó ń ṣeré kó múra síre ẹ̀dá tó ń ṣeká. Kó dẹ̀yìn níka àtòrí àtìka kò sẹ́yìn tí ó lẹ́sàn o. Bẹ̀m̀bẹ́ròyìn. Ọlá tẹni òṣèré. Àtẹni òṣèdákejì. Gbogbo wọn ná lẹ́sàn tí wọ́n kè é. Bẹ̀m̀bẹ́ròyìn. Ó ní gbélé ayé kó ṣerere torí péré ló pẹ́ ìkà òpè. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Àtún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa nù lórí bẹ̀m̀bẹ́ròyìn. Àtún máa jálẹ̀ bí àpò òyèrè. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọyẹ ẹja bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn kókó ìròyìn ọ̀hún ká máa mú wá lọ́kàn kejì. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbọ́. Ààrẹ Tinubu ó ti fi ìlànà àbádòfin ọ̀rọ̀ àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Ó ti fi sọwọ́ sílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọwọ́ ti ba àwọn afurasí mẹ́ta kan. Èyí tí wọ́n ní ó ṣeéṣe kán lọ́wọ́ nínú ikú òjíṣẹ́ ọlọ́run kan nípínlẹ̀ Ondo. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Obìnrin kan ni wọ́n ní ó ti ṣekú pa ọmọ tuntun ọmọ bíbí inú ẹ̀. Eléyìí tó bí. Ọba lọ ju òkú ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kan ní Yobe. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọ̀dà mo tún sáré rí ìròyìn kan láti ìpínlẹ̀ Ondo jàì. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá fi kélé òfin gbá àwọn afurasí mẹ́fà. Tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró rọ́wọ́ wọn. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ọkọ̀ epo tó gbiná nípínlẹ̀ Enugu gbẹ̀mí èèyàn mẹ́ta. Kélédùmarè kọ́ máa sọ ni. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó sọ̀rọ̀ dánilójú ètò ààbò tó dúró re. Láìwo ti wọn adógbàmù kan èyí tí wọ́n lódun ní ọjà Amusin. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn bíi 57. Èyí tó wà lákàtà àwọn ikọ̀ onísùmọ̀mí Boko Haram nípínlẹ̀ Borno. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Ilé-ẹjọ́ ló ti sún ìgbẹ́jọ́ nọ́ọ̀sì kan tí wọ́n ní. Ó lọ́wọ́ nínú ikú àwọn ọmọ kéékèèké méjì kan nípínlẹ̀ Kebbi síwájú. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Bàbá ọmọ eléyìí tó jẹ́ ọmọ ọdún 14 tí wọ́n yin ìbọn pa nípínlẹ̀ Ọ̀ṣunmọ̀ ti sọ̀rọ̀. Ó ní àwọn afurasí ọmọ gànfẹ́ olóṣèlú àwọn náà ṣiṣẹ́ láabi ọ̀hún. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá mú afurasí ajínigbé kan wọ́n rí bájínátù ìbọn AK-47. Wọ́n rí lọ́wọ́ ẹ̀ nípínlẹ̀ Plateau. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé. Ẹja tún jọjẹ̀ gbádùn ẹ̀ ná. Ó gbóná lótútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ròyìn.
1: Yéé ga ó ṣẹlẹ̀ òkè. bẹ̀m̀bẹ̀ ìròyìn ilẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹkàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣidà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714
2: bẹ̀m̀bẹ̀ ìròyìn ẹ̀jẹ̀ àjọmọ́ gbọ́ lọ. For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up, send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 grand, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún. Ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ìròyìn. Ọ̀yẹ́ ẹja bẹ̀rẹ̀ ní pápápá. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi ló ní ṣe pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti fi ìlànà àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ bó ti fi sọwọ́ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìlọ́jẹ́ pé ó ti fi ìlànà àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ sọwọ́ sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà. Ìròyìn fi ni pé àbádòfin ọ̀hún ló ń bèrè fún àtúnṣe lórí ètò òfin ọdún 1999 èyí tí ó ṣe àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ń lọ́wáyé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìpè eléyìí tó jẹ́ pé ààrẹ tó ti ń pè fún àtúntò lórí ọ̀rọ̀ òfin náà láti lè fààyè sílẹ̀ fún àwọn ìpínlẹ̀ kí àwọn náà kí wọ́n kópa lórí ọ̀rọ̀ ètò ààbò láwọn agbègbè wọn. Àrùn ti pé lóṣù kejì ọdún tá a wà yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lókè sí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbàlẹ̀ yìí kí wọ́n ṣe àtúnṣe lórí òfin náà kó lè bá fààyè sílẹ̀ fún ọlọ́pàá ìpínlẹ̀ láti lè rí dájú pé wọ́n túbọ̀ mójútó ọ̀rọ̀ ètò ààbò àwọn agbébọn àti ìdúnkùkù lájà ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Daily Post, Punch, àtọ̀pọ̀ ìwé ìròyìn míì ló gbé jáde lọ́sàn-án tòní. Ọwọ́ bá àwọn èèyàn mẹ́ta kan lórí pé wọ́n lọ́wọ́ ó ṣeéṣe kán lọ́wọ́ nínú ikú òjíṣẹ́ ọlọ́run kan nípínlẹ̀ Ondo. Àwọn èèyàn mẹ́ta kan lọ́wọ́ àwọn ikú elétò ààbò ló ti bà báyìí nípínlẹ̀ Ondo lórí ohun tó ní ṣe pẹ̀lú ikú ọkùnrin kan tó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹni ọdún 81 tí ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run ìjọ Kẹrúwà Sírafù eléyìí tán porúkọ rẹ̀ ní Ẹ̀dà Ọmọ́tayọ̀ Fájánà èyí tí wọ́n ní wọ́n rí òkú rẹ̀ tí wọ́n sì fura wípé ó ṣeé ṣe kí ó jẹ́ pé ọlọ́wọ́ kan ìṣekúpa nínú ni àkùngbà àkókò. Fájánà ọ̀hún ni wọ́n ní ó rin ìrìn àjò lọ sí ìlú náà ní apá ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù àkókò níbi tí ó jẹ́ pé ó ti lọ kópa nínú ètò ilé ìjọsìn ètò ìsìn kan níbi tí ó jẹ́ pé wọ́n ní ìṣe ni wọ́n ti fẹ́ yan ẹnìkan gẹ́gẹ́ bàbá aládùúrà ti ògo orímọládé Kérúbù and Sírafù Church ní àkùngbà àkókò. Ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ jẹ́ pé ó ti wá di ohun tí ó ti wá di nǹkan eléyìí tó jẹ́ pé àwọn èèyàn wọ́n ń sọ lórí ẹ̀ lórí ikú òjíṣẹ́ ọlọ́run ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ní wọ́n rí ní ibi ilé ìtura náà tó wà tí wọ́n ti gbé lọ sí ibùdó ìgbókùpamọ́sí ní ìkàrẹ́ àkókò. Èyí tí ó jẹ́ pé ńṣe ni ìròyìn wá fi yé ni wípé àwọn ikọ̀ elétò ààbò náà ti wá fi kélé òfin wọ́n ti fi gbé àwọn èèyàn kan nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jimoh. Ó ní iléeṣẹ́ ọlọ́pàá náà iná jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ìròyìn. Ìpínlẹ̀ Ondo ibẹ̀ náà mo sì wà ìròyìn eléyìí tó wà lọ́wọ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ló ti fi kélé òfin gbé àwọn afurasí kan tó tóbi mẹ́fà tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. Iná ti mú báyìí, wọ́n tún rí àwọn nǹkan ìjà olóró, wọ́n rí gbà lọ́wọ́ wọn. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo lọ jẹ́ pé wọ́n ti fi kélé òfin, wọ́n ti fi gbé àwọn afurasí mẹ́fà kan báyìí tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn. Nígbàtí wọ́n mú wọn ní apá ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù Àkókó nípínlẹ̀ Ondo ni. Ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jimoh òun ló fojú ọ̀rọ̀ yìí lédè inú àtẹ̀jáde tó fi ta lónìí pẹ̀lú àlàyé wípé ìṣe ni eléyìí lọ́wà níbàámu bí ó ti jẹ́ pé akitiyan àwọn ikọ̀ elétò ààbò láti lè pinwọ́ àwọn tó jẹ́ onísùmọ̀mí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn àtàwọn oníwà ọ̀daràn. Lára àwọn afurasí tí wọ́n mú ọ̀hún ni Damiláre Káyọ̀dé, Ajẹ́ Adéjọrọ̀ Godwin, Adédàpọ̀ Ògúnrọ̀ tó fi mọ́ Chinzo àti àwọn míì. Òun náà ni wọ́n fi kélé òfin, wọ́n fi gbé Okechukwu tó fi mọ́ Adémúlẹ̀gún Ìmísì àti Odúgúnlé Bùkọ́lá. Ọwọ́sà ti bà wọ́n báyìí, ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀ ń bẹ́rù yìí ọ̀ọ́yà mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ó yẹ gbọ́n obìnrin kan ni wọ́n ní ó ṣe púpọ̀ ọmọ tuntun ọmọ tó bí lọ́ọ́ bá di òkú ẹ̀ ọ lọ jù sí ẹ̀gbẹ́ mọ́sáàsì kan nípínlẹ̀ yobe iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yobe ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin wọ́n ti gbé afurasí méjì kan báyìí eléyìí tí wọ́n ní ó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú ìṣekúpani tí wọ́n sì gbé ọmọ tuntun jòjò lọ́hùn-ún tó jẹ́ obìnrin ní damaturu ti sóòlù ìpínlẹ̀ náà wọ́n ní wọ́n lọ gbé jù síbì kan lẹ́yìn tí wọ́n ṣekú pa tán ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà sp dungus abdulkareem nínú àtẹ̀jáde èyí tí ó fi ta ọ̀hún ló ti ní àwọn ikọ̀ eléyìí tó jẹ́ pé ó ń gbógun ti ìwà ọ̀daràn náà ló jẹ́ pé wọ́n ní wọ́n rí àwọn ọ̀nrí ọmọ tuntun ọ̀hún níbi tí òkú ẹ̀ níbi tí wọ́n jù sí ìwádìí tí wọ́n ṣe ó fihàn wípé afurasí obìnrin kan ìyẹn ló jẹ́ pé ó ẹ̀sẹ̀ bí ọmọ tuntun náà tí wọ́n sì ní ó fún lọ́rùn pa ẹ̀yìn ló bá mú ọmọ ọ̀hún ó jù sínú ibì kan tí ó pọn sí tó sì jẹ́ pé ó lọ jù sí ẹ̀gbẹ́ mọ́sálásì kan ní damaturu ni àwọn afurasí méjì inú tí wá wà ní akóló àwọn ikọ̀ elétò ààbò báyìí tí wọ́n ní ìwádìí ó sì ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà ìwé ìròyìn daily post onúgbéjáde lọ́sàn-án tòní. ó gbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ó yẹ gbọ́n kẹlẹ́dùmarì kọ́ mọ́ sọ́ni ni ọkọ̀ epo tó gbiná ó ṣokùnfà bí àwọn èèyàn kan bí wọ́n ṣe gbẹ̀mímì àwọn bíi mẹ́ta ni ọkọ̀ epo kan eléyìí tó gbiná lójú ọ̀nà márosẹ̀ ẹnugun sí ọ̀nìṣà ìní ìròyìn fi ni báyìí wípé wọ́n mọ̀ ti gbẹ̀mí èèyàn bíi mẹ́ta báyìí tí wọ́n sì ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá tó bàjẹ́ ẹni tó jẹ́ igbákejì olùdarí àjọ panápaná yìí ni maxwell ugechukwu ó fìdí ìṣẹ̀lẹ̀ òfìmúlẹ̀ fáwọn oníròyìn lónìí nílùú enugun gẹ́gẹ́ bí ugechukwu ọ̀hún bó ṣe ti wí ó ní ìṣẹ̀lẹ̀ náà ń lọ jẹ́ pé ó wáyé láàárọ̀ ni tó sì jẹ́ pé kò sẹ́yìn bí àwọn ọkọ̀ méjì eléyìí tó jẹ́ pé wọ́n lọ fi orí gbárí pẹ̀lú ọkọ̀ àjàgbéjò èyí tó kó sìmẹ́ǹtì àtọkọ epo ẹni eléyìí ló mu tí ó fi gbiná náà ó gbóná ní ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ẹjẹ́ ń sáré dókè lọ́hún mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: ẹ̀yin olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ ondo tí wọ́n fẹ̀yìntì ní ọdún 2015 ẹgbọ́n ìròyìn ayọ̀ yìí o gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ láti bójútó ire àti àlàáfíà àwọn ará ìlú ìjọba ìpínlẹ̀ ondo ti ṣètò láti san púpọ̀ nínú owó gratuity tí ó yẹ fún àwọn tó ti fẹ̀yìntì ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ tí wọ́n parí iṣẹ́ ní ọdún 2015 nítorí náà gbogbo àwọn tó kàn ti ní ó ní láti wá sí ibi ìpàdé tí a yàn fún ètò pàtàkì yìí kòkó conference hall tó wà lọ́fíìsì gómìnà nílùú àkúrẹ́ ni a ó ti ṣe o wednesday 24 oṣù kẹfà ọdún yìí ni ètò náà yóò wáyé bẹ̀rẹ̀ láago 10 àárọ̀ àárọ̀ gbogbo àwọn olùkópa láti dé ní kùtùkùtù ẹ má ṣe fi àǹfààní pàtàkì yìí ṣòfò ìjọba ìpínlẹ̀ ondo ń ṣiṣẹ́ takuntakun láti mú ìdàgbàsókè àti ìtọ́jú àwọn òṣìṣẹ́ ìjọba rẹ̀ ṣẹ ìkéde yìí wá látọ̀dọ̀ alhaji hamidu takurọ kọmíṣọ́nà fún ìjọba ìbílẹ̀ àti ìfọbajẹ nípínlẹ̀ ondo
0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún ó gbóná ló tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn nípínlẹ̀ èkó iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó ló jẹ́ pé ó ti fi léde báyìí tí wọ́n ti sọ̀rọ̀ dánájú fáwọn èèyàn ìpínlẹ̀ náà wípé ààbò tó péye yóò wà látàrí bí wọ́n ṣe ní ohun adógbàmù kan tí wọ́n ní ó dún ní ọjà èyí tó wà ní mushin nípínlẹ̀ èkó ẹ̀ẹ́dẹ́jọ́ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ náà ọ̀gbẹ́ni fatai tijani ló sọ̀rọ̀ ìdánájú náà wípé ààbò tó péye yóò túnbọ̀ wà fáwọn ikọ̀ elétò ààbò ọ̀rọ̀ ìdánájú ọ̀hún ó lọ jẹ́ pé ó wáyé ní gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá yanyan nílẹ̀ nàìjíríà Olatunji Disu bo ti kede re wi pe ise ni o je pe awon oni yin be o ninu igbogun ti awon onisumami tititi awon onisumami atawon ni woda ran ti won o fi le won patapata ko lole de Nigeria iwe iroyin this day onugbe jade losan toni o gbona no tutu leyin be nberoyin iroyin ile to wa lowo mi ri

0: nínú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau ni wọ́n ti fi kélé òfin gbé afurasí kan tó jẹ́ ajínigbé tí wọ́n torí ìbọn AK-47 wọ́n rí lọ́wọ́ ẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ni àwọn ń gbé ìgbésẹ̀ láti pinwọ́ àwọn oníwọ̀ ọ̀daràn káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ní afurasí náà ńlọ́wọ́bà látàrí olobó eléyìí tó ta wọ́n lórí iṣẹ́ láàbì eléyìí tó ń ṣe. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Alfred Alabo tó fìta ló ti ní àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún ni wọ́n gbọ́ olobó náà tí wọ́n sì lọ pinwọ́. Àtìláwí ọ̀hún ni ọwọ́ bá Riwa Usman olóko afurasí ọ̀hún tó mú. Wọ́n bá bọn AK-47 lọ́wọ́ ẹ̀. Vangard onúgbéjáde lọ́sàn-án tòní. Ògbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Àwọn ọmọ ogun ságiri làgiri ọ̀làgiri kàkà ilẹ̀ Nàìjíríà wọ́n dọ́ọ̀la ẹ̀mí àwọn èèyàn tó tó bíi 47 lákàtà àwọn ikọ̀ onísùnmọ̀mí. 08162549991. Ògbóná inú
1: tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
1: Àbáyọ̀mí Oyèlésì látolókun agídá àkókò lágbára ọlọ́run àbọ̀ ọlọ́run akókò wa wà lórílẹ̀‐èdè wa. Nígbà tí àwọn ọba ìwọ̀nyí ṣe ẹ̀sìn báyìí sí ló di pé ó ń padà sí tó wọ̀n sí táwọn ìṣèkíní yẹn tó ń ṣe é dún bẹ́ẹ̀ yẹn. Lágbára ọlọ́run báwọn àṣírí ẹni bí wọ́n ṣe máa tún ní àbọ̀ ọlọ́run wà lórí wa o.
0: Àmì àmì àmì ẹ ṣeun ẹ ṣeun. Oye 08162549991. Ògbóná inú. Hello, hey, o ti ja 08162549991. O gbona nu.
2: O dudu leyin.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Ọ̀gá mi Ọ̀pẹyẹmí ẹ̀kú ètò.
0: Ẹ ṣeun.
2: Aláàjì aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkìtì pupa.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
2: Èèyàn kan tó gbé oyún sínú fóṣù mẹ́sàn-án. Tọ́lọ́run tó wá sọ nírọwọ́ rọ ṣẹ̀tán tó tún wá fọwọ́ ara rẹ̀ pa ọmọ náà. Ẹ̀rí pé ayé yìí tí wá ń dópin lọ.
0: Ọlọ́run wọ́n sàánú.
2: Ọlọ́run ọba yóò fojú rẹ wò wá Nàìjíríà o.
0: Àmì àmì àmì àmì.
2: Ẹ gbé ètò sá.
0: Ẹ ṣeun o. 08162549991. Ògbóná inú.
3: Ògbóná inú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: Ẹ kú ètò Comrade Délé Àkárìgbò ló ń pè láti Londo.
0: Ẹ ṣeun.
3: Atọ́kùn tá a bá fẹ́ parọ́ a ní láti gbé

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyín láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product yìí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fi kúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rùn ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankan bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kó òun kàn máa déédéé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òun tẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé dẹ̀tú wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way to help pé you can buy our product you can trust it for longevity.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí máa ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú, Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Fún mi lómi jẹ́ ń dà áyà. Naturopath Kemi Lumpsum tún ti dórí afẹ́fẹ́. Gbérédìó yẹn sádàbà. Kò tí ì débẹ̀.
1: Awọ ló.
0: Láyù á.
2: Ó tún ti kalẹ̀ ńlẹ̀ yóò. Lumpsum bá wà látẹ́gùn. Ètò tí ń tani lólobó nípa àlera onípò òjìpò. Kálá bí o lè bára wa tó pọ̀. Kálé wa mẹ́díkálì fìtà ń bóyá tìrì gbẹdẹmukẹ o. Kálé wa kándọ̀. Ó yá o ní gbogbo ọjọ́ tí ò ṣe ọjọ́ ṣẹ́gun látago mẹ́fà bọ̀ ságo méje àṣálẹ̀ o. Láfi mọ́ gbọ́ nípa tó lera wa o. Lẹ́nu Naturopath Kemi Lumpsum ládàbà. Olúwa Kemi Naturopath Kemi Lumpsum mọ̀mọ́ káàbọ̀. Akupajọ́rìsì tó mojú ewé àtẹ̀gbọ́n ìmọ̀ ìgbà ló dé láti fi ṣèwòsàn nílẹ̀ yóò. Ó mọ̀mọ́ dé o. Kemi Lumpsum mọ̀mọ́ gbóhùn sókè.
3: Tó bá ti ń di wípé ẹ̀jẹ̀ ò dé apá kan nínú àgọ́ ara wa, ibi tí wàhálà ti máa ń dìde.
0: Ìyẹn nìyẹn. Lumpsum Half Hour Ònàdàbà FM.
2: Iléeṣẹ́ Lumpsum Natural Health Clinic ilé ìwòsàn tó ń lo tewé àtẹ̀gbọ́n ọgbọ́n ìgbà ló dé láti ṣèwòsàn ló ń bá kéje tó yóò. Ìdojúkọ Ondo State High Court ni wọ́n wà ní gbòòrò Àkúrẹ́ ẹ̀ mọ́ lọ́bẹ̀ lọ́gbà wòsàn ní wìtìwìtì. Ọlọ́run ọba ló ń bá wọn ṣe o. Ọgbẹ́ ènìyàn kọ́ olódùmọ̀rẹ́ ló lọ gbá òyìn lọ́dọ̀. Naturopath and Acupuncturist yín dé o. Ẹ sì tàn kàńkà ẹ farabalẹ̀ gbọ́ nípa ètò ìlera yín.
4: Tó ẹ kúrọ̀ lẹ ṣàlàáfíà lẹ ṣe àtúnkù iṣẹ́ ìní o. Àkú àtàárọ̀ ètò náà ni Lumpsum Half Hour ti iléeṣẹ́ Lumpsum Natural Clinic number 26 Ayégúnlẹ̀ Street tó dojúkọ High Court ní ìlú Àkúrẹ́ tó gbowó ńlá kalẹ̀ fún láti ṣe kíni láti máa là wá lọ́yẹ̀ kí làwọn tí ò yẹ ká ṣe tó lè mú ìpalára tàbí ikú òjijì dé bá wa kí làwọn nǹkan tó yẹ ká ṣe tí ó jẹ́ pé yóò fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà. Èrèdìrè tí mo fi ń gbé òṣùbà ara bandẹ̀ fún akọni obìnrin tọ́lọ́wọ́n bá mi ń lò tó gbowó kalẹ̀ fún iléeṣẹ́ yìí ká lè mọ dára wa lẹ́kọ̀ọ́ Naturopath Kemi Lumpsum. Ẹ bá mi káwọn èèyàn nù lè yà wá.
3: Ẹ ṣe olótùú. Mo kí gbogbo àwọn tó wà lé tí wọ́n ti fi kalẹ̀ sí láti gbọ́ ètò wa láti ilé-ìwòsàn Lumpsum Natural Health Clinic nílùú Àkúrẹ́. Ṣé àlàáfíà ni mo bá yín? Àjíǹde ara yóò máa jẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó pè wá fún ìbéèrè ní ọlọ́kọ̀jọ̀ kan through WhatsApp, through calls nípa àkòrí tí a sọ ní ọ̀sẹ̀ tó kọjá. A tún ti mú àkòrí tuntun wá ní tòní tó sọ wípé the hidden cause of persistent body pains. Ìtumọ̀ ẹ̀ ní èdè abínibí wa ni wípé kí làwọn nǹkan tó ń ṣokùnfà tó fi di wípé ìrora ara ò lọ. Gbogbo ògbà ṣáá ni bí orí òro wá bí apá òro wá ẹsẹ̀ ni orókún ni ẹ̀yìn ni ìbàdí àti bẹ́ẹ̀ lọ. Why is it so persistent? Kí ni ìdí tó fi di wípé gbogbo ògbà ṣáá ni off and on? What are the causes? Àwọn tó ń ṣokùnfà tó fi di wípé ìbàdí ríro, ẹsẹ̀ ríro, apá ríro, ọrùn ríro, ìgúnpá àti bẹ́ẹ̀ lọ nínú ẹ̀yà ara wa tí kò lọ tó kọ̀jálẹ̀.
4: Ọ̀nà lẹ ti gbọ́ yìí ṣùgbọ́n kó tó di pé a bẹ̀rẹ̀ sí iṣẹ́ ẹ̀gúsí ọ̀rọ̀ lórí àkọlé tá a mú wá yìí. Ẹja sáré dé òdì kejì lọ́hùn-ún ká gbọ́ ìpolówó méjì Adékúnlé àti Test Yorùbá.
5: Adékúnlé, ó mà tọjọ́ mẹ́ta kan. Ṣé kò sí tó fi wá síbi iṣẹ́?
6: Àìsàn foníkúfọ̀ lajìjẹ tó bá mi fínra yìí ni. Kódà mi ò rọrùn sùn mọ́. Ṣé ni mo ń mí gúlegúle?
5: Ṣé o ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ?
6: Rárá o, mo kò lo oògùn tí mo ní sílé ni.
5: Káyì, kò yẹ kó rí bẹ́ẹ̀. Self-medication lọ́lọ́yìnbó ń pè yìí.
6: Níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò ọ̀hún?
5: Ìwọ ò tí gbọ́ nípa Lumpsum National Health Care Center ni number 26 Ayégúnlẹ̀ Street opposite First Gate High Court Àkúrẹ́ ni wọ́n wà. Àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ń bẹ̀. Ibikíbi tẹ́ ẹ̀sán bá sábàámọ́ sí lágọ̀ọ́ ara rẹ yóò wá síta. Yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyá wa fi ń lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún ọ ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ, tó yẹ kó mu. Tí wàá gbọ́ o, àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgọ́ ara rẹ gbàbọ̀dè. Àìsàn Natural Product ló wà lọ́dọ̀ wọn. Go to Lumpsum National Health Care Center for body checkup, treatment, natural product and counseling.
6: Níbo ni àdírẹ́sì wọn yẹn?
5: Number 26 Ayégúnlẹ̀ Street opposite High Court Gate Àkúrẹ́. Wàá gbọ́ o, o gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù high. Telephone 0803-817-7268.
6: Ọpẹ́ o, ara mi ti yá.
7: Thank you, Lumpsum.
1: ta ba nsoro ayewo agbo ara eni awon eyi to se koko mo fe salaye fun ayewo ifunpa ko ma ba ni eje riru ojiji
7: fasting blood sugar RBS
1: random blood sugar RBS
7: awon yi o se afihan sugar
1: agbo ara wa
7: ayewo lipid profile
1: tabi cholesterol
7: ayewo ara agbo ara
1: low density protein
7: tori o nje ke eyan mo
1: ona ti doju ko isoro okan
7: ti aisan ropa rose
1: PCV ati full blood count
7: eyi yo je ke eyan mo boye eyan ni kokoro inu eje
1: iye iwon eje
7: ati bi eje na se dagara
1: kidney function test
7: KFT
1: o fi han
7: boya kidney eni be
1: ni dojuko
7: ayewo mi ni
1: liver function test
7: LFT
1: eyan o fi mo ipo ti edo e wa
7: ayewo
1: urinalysis
7: ayewo eyo lati mo boya
1: ni kokoro
7: idi to fi nse eyo wele wele
1: ton to fa ti tariro
7: stool
1: eyi la nse lati fi mo
7: en to ni aisan iba poju tabi jedo jedo
1: H pylori
7: ta fi mo gbe inu
1: osa
7: ayewo electrocardiogram
1: ECG
7: ti so bi
1: okan wa seri
7: omuna wa fa won to nwo mo
1: pe lale jo soso
7: ti se sege sege
1: okunrin obirin ti o le se dede
7: cancer screening se afihan jejere agbo ara
1: Lofsan Natural Clinic
7: number 26 Ayegunle Street
1: opposite High Court Akure
7: telephone
1: 0803 817 7268
7: Lofsan
1: Doni King Kede
7: a lo se ayewo agbo ara wa
4: to e ka bo pada lati oju oja Lofsan Natural Clinic 26 Ayegunle Street titi to dojuko Gate High Court awon lo polongo en lo kakiri en lo se ayewo iya wa ja bere tutu ni
8: e se olotu un ti a fe soro le lori na ni nipa irora ninu agbo ara wa pains generally ta ba wo ta ba pe eyan meji meta merin agidi la ma fi ri eyan kan ti o ni irora kan pato ninu agbo ara e yala ki ibadi ma dun tabi ki ese ko ma dun orokun ko igunpa owo ati be be lo and when you talk about pains irora especially when it is chronic o je nkan to buru jai o de tu je nkan to je wu pe o wopo majority things irora pains pe boya o je gege bi arun ki se arun pains are tagged as signs warning signs ti a ba ni irora kan pato yala oke eyin lo nro wa to ndun wa ni tabi ibi ibadi ni abi ese ni abi igunpa ni abi owo ni owo otun abi owo osi abi owo mejeji lo nro wa to ndun wa on to ka wi pe nkan kan sele ninu agbo ara ye is a symptom is a sign o je ami to je wi pe a gbudo fowo ro seyin and a lot of us we made the mistakes kini asise ta man se asise ta man se ni wi pe ti irora ba ti wa ninu agbo ara all our mindset is on pain killer drugs that is ti irora ba ti wa beyen the next thing is ogun ara riro ogun ese to nro mi ogun eyin to ndu mi ogun apa to nro mi ni opo igba ko ri be nitori wipe when you talk about pains irora oniriru nkan lo le sokunfa irora o digba ti aba mo ohun to sokunfa irora the root cause the underlying cause igba yen la se ma wa mo boya ogun ara riro lo ma gbo tabi ko ni gbo on lo fa ti a fi mu akori ti irole yi wa pe kini idi to fi di wipe riro ara yen riro ese yen riro ti ibadi nro wa yen o ko jale ko lo despite all the painkillers ogun ara riro ta tin lo ibere wa bayi wipe kini idi won ogun ara riro ta ti e ti lo ninu odun yi we are the middle of the year kini iwon ogun ara riro ta ti e ti lo ninu osu ta wa yi ninu osu kefa yi today is our 23rd now opolopo wa won le se kon ma lo ogun ara riro lojumo eyin dun mi mo gudo lo ogun ara riro ise agbara ni mo nse mo gudo lo ogun ara riro ije ise ta nse yen se awa nikan lo nse besi ni a mo wipe atubotan ogun ara riro o po gan ju o lagbara ju ibi ton ro wa yen. Because when the side effect arise to ba waye apa oni le ka. In fact awa di wi pe oni ta wa ma ni pe ah ka ti e ni ara on gan ti e nro mi go fe better ibi to wa yori si abi ibi to ja si. So when you have pains in the body taban la riro ara koja rike rike ara to ba ndun wa to ba nro wa igbese to ye ka gbe ni wi pe ka lo mo un to sokun fa the root cause of ara riro yen because it is a sign o je ona ti agu ara le fi ba wa soro wi pe nkan kan sele ninu agu ara wa mo ma so fun awon to sumo mi wi pe ti eyan ba ni idojuko ara riro yala eyin dun wa especially back pain low back pain upper back pain okay eyin ibadi waist orokun atelese tabi owo igunpa to ba ndun yan ti awa wo wi pe ogun ara riro la fe lo mo ma mu akawe yi wa bi pe o dabi igba ti eyan ni fire alarm sinu le boya ina wa fe jo se mo alarm ma paruwo alarm yen ma ke so awa lo si bi alarm awa pa alarm yen nje ati pa ina to mu aruwo yen jade that is exact way tori fun awon to ba je wi pe won ni irora ninu agwara to je wi pe ogun ara riro ni won lo idi ni yen to fi di wi pe ibadi yen o lo eyin yen o lo igunpa yen o lo orokun yen o lo to ba je wi pe ogun ara riro lo ma gbo koda ibi ta lo ogun ara riro de o ye ko ti lo so idi ni yen to fi di wi pe ni opo igba akaimoye odun ti opolopo a ma ka lati bi odun bi marun lati bi odun meji ni mo tin lo ogun sese yi ko lo ati bi odun meji ni mo tin lo ogun seyin yi ni mo tin lo ogun si ese mi igunpa mi ko lo idi ni wi pe ki se ohun to je wi pe ogun ara riro ma gbo so mo fe ko di mimo fun wa ni ti role wi pe ti a ba ni idojuko irora ninu agu ara wa e je ka kokko lo se ayewo ka mo ohun to fa the root cause so ni ti role we will be listing amama so fun wa awon the hidden causes awon nkan to nfa irora fun wa ninu agu ara awon nkan to fa then idi ti ogun ara riro ti o fi gbo to fi di wi pe ba lo ogun ara riro o ko ma better die ni just a temporary relief
9: atupada
8: wa so awon nkan ti a fe menuba niyan
9: to e ti po introduction wa ta ba pada de leyin polowo oja meji ototo lo je wi pe to a wa bere si ni mu leyo kokan onikaluko wa mo di ti e mu eh ase bayi ni ti o je ki ara riro yi ko se kini ko gbogun tabi ko lo e ku kale an pada bo
10: Ilé-ìwòsàn Lobsam Natural Health ni ẹni bèrè ọ̀nà ni kì í ṣìná fún ọ̀rọ̀ àbọ̀ràn ìtọ́jú ẹni ọ̀rọ̀ ìyànjú fún ìlera wa. Lobsam Natural Health Clinic Ajégúnlẹ̀ opposite High Court Gate Àkúrẹ́ ní bàbá wọn. Àìní ìmọ̀ tó ní fi kó ìtọ́jú ọ̀pani àìsàn tí ń ṣe ọ́ ọwọ́ ayé kọ́ o. Wá fún àyẹ̀wò ara rẹ lónìí àti ọ̀nà àbáyọ tí ènìyàn fi ń bọ́ lọ́wọ́ ikú òjijì. Oògùn tiwantiwa ti wà ńlẹ̀ fún ìtọ́jú yín. Wọ́n sì ń tọ́jú arúgbó ẹni lọ́nà ìgbàlódé. Wá wo ọ̀pọ̀ irinṣẹ́ ìgbàlódé láti US, UK, Germany, India, China. Japan, Egypt, Indonesia, Malaysia, Israel, ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn ogun tiwantiwa sì pọ̀ látàwọn orílẹ̀-èdè tí wọ́n mọ̀ nípa ogun tiwantiwa. Dr. Lobsam ti go worldwide lọ́wọ́ yìí o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, wá jẹ nínú àwọn àǹfààní yìí. Ẹ wá tọ́jú àwọn arúgbó yín nílé iṣẹ́ yìí. Má jẹun wá nígbàkúùgbà tẹ́ ẹ bá ti ń bọ̀. 24/7 níṣẹ́ wọn, wọ́n sì mọ̀ nípa ètò ìlera dáadáa. Ẹ pè wọ́n sóyago 08038177268. Lobsam, ìlera rẹ̀.
11: Ara àdékúnré kò ṣe ọ̀rẹ́ lọ ti kọ̀ bọ́ ní kẹgbẹ́ dùn.
12: Iyo ṣe lè kẹ ti ara dùn mí kẹ̀ẹ́rẹ̀ mi tọ́ tọ̀sẹ̀.
11: Kó o rí ti lo bá ẹ̀.
12: Awo gba àrùn.

0: pẹ́ ti gbogbo yín ti ń gbọ́ ìtù yìí tí sì ń ṣayé yín lóore. Prọfẹ̀t Biodun Ọlọ́run Sọlá Bàbá It's Well ni Olúwa máa ń lò fún wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Bàbá ń bẹ ń bí digbídigbí fún sí agbára rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run ti fún wọn ní àṣẹ àti agbára rẹ̀ láti máa túdè jáde gbogbo ènìyàn kú lẹ́ni ẹ̀tọ́ lórí ọ̀fẹ́ àti gbọ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àṣírí Olúwa ń bẹ lára àwọn wòlíì rẹ̀. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ló kọ gbogbo àwọn ìgbìmọ̀ àjọ Debafet International Bible Church tó wà ní Àjàká ní Opposite Mode College. Àdúpẹ́ o fún àṣeyọrí agbára àwọn ètò tí wáyé nínú ilé ìjọsìn yìí. Nọ́mbà tẹ́ọ̀pẹ́ bàbá sí lálẹ́ ẹ̀mọ́ gbàgbé 08036716651 àti 08073846131 08036716651 àti 08073846131 òní nọ́mbà tẹ́ fi bá wa sọ̀rọ̀. Ìdóòmà ti olókọ̀ mi jẹ́ pẹ̀lú eléyìí ni mo fi ń kí bàbá káàbọ̀ sórí ètò títa lẹ́yìn.
1: Ògo ni fún Ọlọ́run lókè ọrùn, ògo ni fún àkọ́bí nínú àwọn òkú, ògo ni fún Ọlọ́run alágbára. Ògo ni fún ẹni tó gbé ayé wa ró tí ò jẹ́ kí ayé tí a wà yìí wó. Ògo ni fún Ọlọ́run, ògo ògo ògo ògo ògo. Gbogbo ẹyin tí Olúwa ń fún lórí ọ̀fẹ́ láti máa tẹ́tí sí program ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ yóò dára fún yín lórúkọ Jésù. Àdúrà ń gbà ni gbogbo ayé ṣe ń gbà. Àdúrà yín a máa jẹ́ tẹ̀wọ́gbà ní abẹ́ ìṣàkóso bó ti wù kó rí. In the name of Father, Son and Holy Spirit, ẹ ní ṣe àṣetì, àṣetì kúrò lọ́rọ̀ yín. In the name of Father, Son and Holy Spirit, ẹ kú ajálẹ̀, ẹ jẹ́ kí a gba àdúrà. Olórí ọ̀fẹ́ àtàláàánú tó lọ̀rọ̀, ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tó ń wòsàn, tí ọ̀rọ̀ rẹ̀ ń gbéga, ẹni tí ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ìgbàlà, a dá ògo padà lọ sí ọ̀dọ̀ rẹ̀ ní aṣálẹ̀. Olúwa ẹ gbọ́ pẹ́ wa. Ẹ̀mí àwọn wòlíì jẹ́ kí gbogbo etí tó máa tẹ́tí sí ọ̀rọ̀ ní aṣálẹ̀ kó di alábùkún fún ní orúkọ Bàbá, ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Gba tẹnu mi bùkún fáwọn èèyàn wọ̀nyí, jẹ́ kí ayé wọn kún fún ẹ̀rí tó dájú. Ògo ni fún Ọlọ́run lókè ọrùn, ní orúkọ Jésù Kristi ni a gba àdúrà. Àmì àmì àmì ní orúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run pátápátá níbikíbi tó bá kẹ́tí máa lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi ní àṣálẹ̀ wípé yóò dára fún yín, ojú òní tiyín. Olúwa gbà àràdá nínú ayé ẹnì kọ̀ọ̀kan yín, a dẹ̀ fi yín sí ipò tó tọ́ àti ipò tó dára. In the name of Father, Son and Holy Spirit, yóò dára fún wa. Gẹ́gẹ́ bí ìtọ́ni Ọlọ́run kí tó súre fún wa ní àṣálẹ̀ yìí, ohun tí Olúwa fẹ́ jẹ́ kí mẹ́nuba, òun náà ni eléyìí, divine positioning tàbí repositioning for greater glory. Divine positioning or repositioning for greater glory. Báyìí lolúwa wí, Olúwa yóò padà fi ẹ́ sí ipò ní àti àkókò yìí lọ ní abẹ́ ìṣàkóso bó ti wù kó rí. In the name of Jesus, yóò padà dá ẹ padà sí ipò, you know, tó ga tó dẹ̀ ní ògo. In the name of Father, Son and Holy Spirit, ẹ gbọ́ mi dáadáa gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, nípa gbígbọ́ ni ìgbàgbọ́ fi ń wá àní nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni ò lè di ohunkóhun lẹ́yìn Ọlọ́run sá. Ẹnikẹ́ni tó bá ga orí ọ̀fẹ́ ni, ó dẹ̀ rí orí ọ̀fẹ́ náà gbà láti ọ̀dọ̀ Ọlọ́run. Eré kì í ṣe fẹ́ni tó mọ̀ ń sàsà, oúnjẹ kì í ṣe fún àwọn ọ̀jẹun. Ṣùgbọ́n Bíbélì sọ wípé ohun gbogbo ń bẹ ní ìkáwọ́ Ọlọ́run tó ń ṣàánú. Ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ sọ wípé èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò ṣàánú fún. Ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, tá a bá gbàgbọ́ ní ọkàn wa wípé Ọlọ́run ló ń gbé ní ga, tá a bá gbàgbọ́ wípé Ọlọ́run ló ń sọ nídìí ńlá, tá a bá gbàgbọ́ wípé òun ní olùpa àti olùjí, ó wáyé ká fi gbogbo ọkàn wa àti agbára wa sin irú Ọlọ́run bẹ́ẹ̀. Kò wáyé ká gbẹ́kẹ̀lé agbára ara wa tàbí ọgbọ́n orí wa wípé mo lè ṣe é, mo lè ṣe é. Ẹ gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run, kì í ṣe nípa ìwé la fi ń gbé ènìyàn ga nínú ọ̀rọ̀. Kì í dẹ̀ ṣe wípé ẹni tó mọ ènìyàn tàbí ẹni tá a bí sínú ìdílé ńlá. No, bí kí n máa ń ṣe àánú Ọlọ́run. Ẹgbẹ́ àwọn èèyàn kan ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, a rán mi sí ọ. Èmi ò mọ̀ ibi tí a bí ọ sí, èmi ò mọ gbogbo akitiyan rẹ, ṣùgbọ́n báyìí ni Olúwa wí láti ẹnu àṣálẹ̀ yìí lọ. Olúwa sí ìwé ìrántí kan ẹ, ó gbé ẹ jáde, ó dẹ̀ gbé ẹ já gbangba. In the name of Father, Son and Holy Spirit, people of God, God can reposition you. ni gbogbo ona eyin ti e ti jabo lati ipo to ga eyin ti e ti bo lati ori oke aseyori ni gbogbo ona owo olorun pada le gbe e pada sipo ti mo de gbagbo wi pe lati enu asale lo yo gbe e pada bo sipo ibi to ba ye ko ti sami ma si ami ibi to ba ye ko ti ki hallelujah ma ki hallelujah bo se ngbo me yo dara fun eni kokon yin in the name of Father, Son, and Holy Spirit. Amen, amen, amen, and amen. Toba kiesi Exodus chapter 33, verse 21. Exodus 33, verse 21. Oluwa si wipe wo, ibi konwa ni abiodo mi. Iwa yosi duro lori akpata. Verse 22. Yosi she, ni bati ogo mi bankoja, emi yo fi up sinu pala. Bala akbata emi yo si fi owo mi buo titi emi yo fi rekoja oh God repositioning egbo mi eyin omo lorun ki la npe ni da pada sipo owo ta lo ti nwa owo lorun nikan ni ida pada sipo tabi ifini sipo eni kan to le se oni olorun alagbara emi ma so nkan eni to nkoju o le sin olorun to bibere so pe olorun a ma mu suru ninu ife re olorun de dara sa o mo akoko idaun esa olorun dara o mo igba to ye ki o dide o mo akoko egbo mi eyan mo olorun o nkan wa ti mo fe ka focus ni asale yi oni wi pe o gbogbo ni igba ti akoko wa fun ni abi orun ẹgbọn mi ma ro wipe ati bi ni saye be na ni ki owo na ko bere si ma san iro ko ri be o gbogbo ni igba ati akoko wa fun ni owo olorun esa ateni to mo olorun ateni ti o mo oro wa di owo olorun be ni mo so ateni to mo olorun oro re wa lowo olorun ateni ti o ti mo lorun oro re wa ni owo lorun ohun ni baba gbogbo wa oko everybody dem be ni kawo re ni gbogbo ona je mo wi pe odonu ma fun eniyan ni ori ofe be ni a fun eniyan ni ori ofe ko ni je ki eniyan ku sinu ese tabi sinu asise re nitori wi pe oluwa se fe loru eni be a tete pe awon kan ori awon ti olorun tete pe kuro ninu ase dede won won se fayi won fun jesu won de sun ninu oluwa oh god awon ya ma so pe ah ah olorun ma lagbara o ori ofe ma wa lori mama yo ori ofe ma wa lori baba yo igba to bere si lo si church to mo olorun lo de rora sai son kekere o de sun won ni ah o dele ori ofe ni sa be no le do mi n be bi aye re ninu ese ninu wahala ninu idamu ni ojo to ti pe ko de ku sugbon nigba to se die arugo ojo pe mora o tu aye ese o tu aye efo olorun niyan bibeli so wi pe okan ba ti okan ijoye o nbe ni kawo olorun egbo mi eyan mo olorun ni bi kebi to ti lori ofe lati ma gbo mi ni asale yi tele ri ami meta to sora se oluwa yo da pada sipo in the name of Father, Son, and Holy Spirit. Amen. Amen. Amen. Ni oruko Jesu. Taba so ni pa itapada sipo. Ki se itapada sipo. Ni pa ola nikan. No. No. No. Ki se itapada sipo. Ni pa owo tabi ni pa oro nikan. Ni opo igba. Itapada sipo. Ni pa ilera. Ni bakon. Ala mi le koko. Subo. Nisisiyi o da beni wi pe aisan wole ni onu kan tabi omiran bibeli so ni ara kunrin kan ni eti odo Bethsaida ni the way John chapter 5 bibeli so wi pe eni to ti wa nibe o reti riru omi for good 38 years ah egbo mi sa ki se wi pe won bi ara kunrin pelu aisan no ni ojiji ni attack yen wole awon eyan re gbo wi pe odun ewoso kan wa eje agbe lo sibe odun kene odun keji iketa ikewa ogun odun 30 years, 31, 32, Tito Fide 33 years. Ilera ti sonu kuro lara re. Egba mi sa. Nigba ti alagbara ti nda ni pada si ipo de. Ah, oni ijo fe ki amu eni arada. Itume da pada si ipo niyan o. Bibele so wipe, okunrin ti en wo ni ogbe ni. Emi o ni eni ti ba gbe mi so sinu adagun. Nigba ti ba nbo elominu asuwaju mi wo. Ibere ti mo bere lowo ore ni ki o down. Ija mo idi ti arakunrin fi se kini to fi wa zizard. Idi ni wipe ija ri eni to ko le so wipe gba imularada kide gba imularada be tori ko ti ba eru re paderi ko ti gba ninu itori omi lo nse lo fi nse iwoso won ni akoko na. Oh my God. Ah, idi lele yi ti o fi fun Jesu ni direct answer o da bi oro ti olorun ba woli so ni woli ije gbogbo won ileye oni oluwa iwo lo mo ko si yato ninu nti olorun ba woli so to da pada si odo olorun pe iwo lo mo ati eyi ti Jesu n ba okunrin alailera yi n so. Hallelujah. To be gbo mi sa ibi aye Jesu ida pada si po ni on to wa se ninu aye o wa da wa pada si po ni on ti ati kuna lati baba baba Abraham. Ah, on ti ati kuna I mean lati baba baba Adam iba ya wa Eve oni Christi wa o da wa pada si po ona si po go ni ona kan tabi omiran e je ti e gbo itoni kan ni beye ni bi ti mo kan ninu Exodus chapter 33 Oluwa si wi fun wi pe ah ibi kan wa ni odo mi duro lori apata. Oh God, Olorun ma reposition eniyan to ba fe ri ogo oni lati tele itoni bi eyin ba gbo ti e gbagbo ti e se ife Olorun eni yo jere ile na on ti bibele so ni yen ka to da e pada sipo oni lati gbo itoni lati odo Olorun itoni ah itoni ma dara o bi eni o ba so itoni nu o so ogo nanu bi eni o ba so itoni nu o so iye nu bi eni o ba so itoni nu o ti so testimony so nu. To ba kesi da 2 Kings chapter 4 starting from verse 1 ni pa ti odomo bire yen ti oko re ku to sa lo ba wole Elisha bere lowo re ki lo nto ni si ile ito egbo ito ni to wa nbe o oni odomo bire no ni on kon bi ki ba sororo oni ya lo ma ya ikoko fo se mo ko je ko omo bire doubt ah sugbon ododo ma nfi gbese reposition aye eniyan eni kon gbo mi ni asale yi e gbo ohun oluwa lenu mi ni waju olorun eri ati majemu ti mo gbe duro alagbara to so wi pe o ni de bi ogo ti ayan mo nbi e lo ti olorun nbi e lo bai oluwa wi emi lu agbara ti nbe ninu oro olorun lati fi bi e lo be in the name of Father, Son and Holy Spirit. Egba mi sa Olorun reposition mo se o gbe si ori apata o de tun gbe sinu palapala apata Olorun le ba soro ko yari now mo se le yari opodopo lo ti yari mo Olorun bawo ni aye won se ri opodopo ni ape to ti sa jade ko ninu ipe bawo ni aye won se ri egba mi eyan mo Olorun bi Oluwa ba ni duro si bi mama kuro ni be o duro sibe iyanu nbo eyin ti ati gbadura ta dura ti sun e ma jo sun yin e ma jo sun yin e gbo nkan ti sera so oni ta lo le so fun Abraham wi pe ma bimo fun ni ogbologbo ojo mi oba ti ki ngbagbe eni adani ma gbagbe adani ma gbagbe ni ori o ngbe igbe aye iya ti ise awon kan ti rin jina ton joju egbe re o wa wo wipe igbawo ni mo fe le won ba owo Olorun lo wa wa de le won wa ba won wa tu koja won be loluwa wi e gbo mi eyan olorun awon ere di pataki ti olorun fi ferun David ni eleyo David ki n gbe igbese la la ibere owo olorun no ko le se temi ati won ba fi gbogbo igba n bere aye wa ma better ju eleyi lo ta ba fi gbogbo igba n bere ogoduwa ma buyo ninu aye wa ju eleyi lo ṣugbọn ni opo igba edomi yan o fe lati ma bere irin ajo aye re lowo eniyan ati etu bere lowo ta kin se lowo olorun a ma so pe awon woli eke po bi woli eke se po be no ni woli olorun na se po be ni mo so fun yin be no ni woli olorun se kini o se po ti mo je okan pataki ninu won ni pori ofe ati anu olorun I will never tell you lies. You know, Oba lowo me ni fi ran eke ki so fun ki fi ba nkan lowo e ko possible. Tori eni to pe mi nbo mi. Oba man ni ma duro ti e titi Olorun ma fi lo mi fun e to ma fi ni ibi ti awon anfani ta nje wa na niyan o. Ibi to wa na niyan o. Mo gba ni adura yo dara fun eni kokan wa. In the name of Father, Son, and Holy Spirit, Oluwa ma de o ma de pada sipo ni abe isakoso bo ti wu kori o de ma fi anu la re o ma fi han ninu aye re loruko Jesu. E ja kesi First Samuel chapter 2 e ja wo nkan ti verse 7 so e ja wo nkan ti verse 7 so Oluwa nso di talaka o si nso di Olorun Oluwa nle sile o si ngbe soke heri abi ko gabai eh wa nbo mo iya enja nbo mo baba ja iwo eh won se fun eh kini kan o ni ba won ma ba won se ma ba won se eh o nbo re ja iwo atore ti jo nbo lati primary school eh ti te fi wo university ko le ran e lowo ko le gbe moto fun e ko le fun ni 1 million tabi ko ti e fun 100,000 owo peanut lo o ti e sire owo peanut send this year e gbo mi sa eni keni o le ri on ko ngba la le je pe a fi fun lati orun wa go and pray kalu ba halia ka ta ba go and pray e gbo mi sa omo eru lasan o let's say it o daya oba seju ba ye se ro wi pe o le se laye mi ojo ti aye re ma ni itumo oni ojo ti o ba gbe igbagbo re eh ireti re kuro ninu eniyan to fi sinu olorun agbo ori won ti ja kule to bayi won ti ja e kule oju e ti mo oju e ti mo oju e ti mo o ye ko wa ni pade adura o wa ni li enikan be ni o do joko pase nu gate e ejo o nbebe Bible so wi pe oni Oluwa on be so ke o si re sile okan ba toko ejoje be ni kawo Olorun awon to nbere nkan lowo won e lo fi okan won le Olorun lowo lo fi okan won le Olorun lowo Olorun lo gbe won dide o de tun ma gbe iwo na dide ni gbogbo ona ni abe sakoso bo ti okori verse 8 o gbe talaka soke lati nu erupe wa o gbe alagbe o mo tun ma alagbe o gbe soke lati ori atan oh God very wonderful word eni to nsagbe to nsaleje to ns oh God Olorun fun mi ni ran lowo kan ori ofe ni ti ba re ni to njiya gan ah you know mo man duro ti won sa ori ofe ni o tori mo mo wi pe idakeji iya oni oro eh idakeji joko oni dide eh ti ba re ni to joko tori mo man so I can my God can turn you to multi billionaire eh ori ofe olorun ni yen gbogbo en te wa ni abi ohun yi e gbo ohun oluwa lenu mi ipo to wa yen o ti sun e mo bi olorun wa sori eto yi fun e eni to ni pati agbara to le tu aye re se to le pada gbe si ipo to dara o ya wonu ipo to dara lo wo lo e gba adura kan ki to ma lo gbogbo eyan mo olorun adura na ni wi pe God of the positioning reposition me this evening. E pariwo ni ba meta God of repositioning, reposition me this evening. God of repositioning, reposition me this evening. God of repositioning, reposition me this evening. Oh, you turn it to prayer. Oh, look at Jesus. Ọlọrun ìdọ́padà sípò ní aṣálẹ́ yìí ní ìrọ̀lẹ́ yìí ní alẹ́ yìí ó yá dá mi padà sí ipò dá iṣẹ́ mi padà sí ipò dá yá àwọn ọmọ mi dá padà sí ipò dá àlàáfíà mi padà sí mi lára ilé tí mo ti tà jẹun tí mo ti tà san gbèsè ó yá ma da ilé mi padà mọ́tò tó ti bọ́ lọ́wọ́ mi ma da padà ìrìnsẹ̀ tó ti sọnù nídìí mi ma da padà ó yá gbàdúà iṣẹ́ ńlá tó ti bọ́ lọ́wọ́ rẹ̀ ọlọ́run lè da padà ó yá ma gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà gbà padà ó yá gbà padà bẹ́ẹ̀ lolúwa wí ojú òní tí ọ yóò dára fún ọ.
2: Ọlọ́run àbẹ́dùn ọlọ́run ṣọlá tí ń ṣọlá rẹ̀ gbani. Tí ìjọdúpà Faith International Bible Church. Kọ́kàlẹ̀ kà sí nọmba 13 Fanibi. Champion Junction off Oyèmẹ́kúnrò Lákùrẹ́. Ló ń pe gbogbo wa. Síbi ìpàdé àdúrà Faith Clinic.
3: Àdúrà máa ṣe ń bá báwọn ọmọ ọlọ́run kó bá lè gbà
2: àdúrà. Faith Clinic program ní gbogbo ọjọ́ Ẹtì Friday ọ̀sọ̀ọ̀sẹ̀. Aago mẹ́jọ àbọ̀ sí mọ́kànlá àbọ̀ ní bẹ̀rẹ̀ láàárọ̀. Àdúà tó gbóná girigiri tó dà pọ̀ mẹ́mì mi. Ó bí ọ̀wàrà òjò. Gbogbo ayé tó ń fẹ̀jú mọ́ni tótótó. Ẹni Ègún Dàlám. Máa bọ̀. Tàbílẹ̀ àdúà ti wà ń kalẹ̀ yóò wo gbogbo ìmọ́lẹ̀ ṣẹ́múṣẹ́mú. Àtẹ̀niríṣẹ́ ní ríjẹ. Ẹnìkan dán fún tó ń bá yẹn tàn yẹn. Gbogbo wa làdúà fẹ́ clinic wà fún. Ìbẹ̀rẹ̀ ìwòsàn ìdáǹdè látọ̀dọ̀. Jésù Àkírísọ́rọ̀ ẹ̀ jẹ́ kí gbogbo wa máa bọ̀ ní gbogbo ọjọ́ Ẹtì Friday. Làdúà fẹ́ clinic tìlú Àkúrẹ́. Lórúkọ ìjọ wa number 13 Fanibi. Champion Junction off Oyèmẹ́kúnrò Lákùrẹ́. Pastor Doctor and Pastor Mrs. Abiodun Ọlọ́runṣọlá. Àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Ìpàdé àdúà fẹ́ clinic tọjọ́ Ẹtì Friday tí ń bọ̀ yìí. Láago mẹ́jọ àbọ̀ sí mọ́kànlá àbọ̀ láàárọ̀. Ọlọ́run Abiodun Ọlọ́runṣọlá. Ti rí ètì mi lémi lọ́wọ́ o.
4: A ṣe ti rẹ láṣẹ pé Ọlọ́run di perfect. A mú wọn lálẹ́
0: yọ. Ọlọ́run tó ṣe iyebíye lẹ ti gbọ́ lẹ́nu àwọn bàbá fún títò níyì. Mọ́ gbàgbé gẹ́gẹ́ bí Olúwa ti máa ran sí ayé gbogbo ènìyàn ni mo sì gbàgbọ́ pé ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbùkún àti ìdáǹdègbàmú nínú ètò títò ní. Títí ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ àti ti bára wa pàdé. Ẹ mọ́ gbàgbé nọ́mbà tẹ́ mọ̀ pé àwọn bàbá sí 08037166510 8037166551 at 08073846131 08073846131 eja o yato sawon eto wa ta ma si tele tele kini nkan ti jodipa faith ni fun wa lose
1: e gba mi gbogbo eyan mo lorun adura re ti gba o e pade mi ni dipa faith international bible church ajaka street number 36 opposite made college ni owo ago meso tete debe to ba ti tete de o ma ra nu gba o ma se pe le ki se jo mi be ni ko joko si awon eyan wa won de ngba ri olorun pasa bi odo ogun lo no se ibe ni ko joko si so ti ba mi adura ngba ni gbogbo aye se ngba ma gbo aye se o aye so oro ohun ti o soju re wa gba adura sori ara re kayi re na ni itumo yo dara fun gbogbo yin patapata ni Thursday ni ilu Ifon Oba ni Gba Street ni ilu Ifon ago mẹ́sàn arọ náà ni sí ago kan ni Friday ni ìlú Àkúrẹ́ Champion Junction number 13 Fanibi Street ẹ ti tètè débẹ̀ ni Friday ọ̀sẹ̀ yìí ẹ wá gba èrè Olúwa Ọlọ́run ló ń fún ni ó dẹ̀ máa fè fún yín yóò dára fún yín mo gbà á ní àdúrà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi àti bá ṣe jọ ń lọ ní àṣálẹ̀ yìí oorun tó máa sùn lórúkọ Jésù lọ ní àlá ìṣẹ́gun àláta fi ń gbáre sọnù lórí rẹ lọ́wọ́ rẹ adá àlá náà dúró lórúkọ Jésù níbi tí ayé tú ògo rẹ ká sí àánú bá ẹ kójọ padà wọn gbélé ẹ lórí padà lọ ṣe rere lọ tayọ bẹẹ lolúwa wí wá gbọ eléyìí o múra sílẹ Jésù Kristi ń bọ o láti kó àwọn àyànfẹ́ lọlé ohun tó bá ká mọ ẹ lọ́wọ́ ló máa fi ṣe ìdájọ́ rẹ yóò dára fún ẹ mo rí ẹ ta ti padà fi ẹ padà sí ipò rẹ congratulations God bless you. Orin rẹ lausun o dara.
0: Titi ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ àti bára wa pàdé lórí kànnì ta wà 08030452735 08030452735 ni nọ́mbà mi. Lókọ̀ bàbá àti gbogbo ìgbìmọ̀ tá a jọ wá sí òde títò ní Ìdòwú Matthew tí gbogbo yín pè lákọ̀ọ́bí lókọ̀ mi o. A pàdé ayọ̀ o dara.
5: Mo ń gbádùn àdàbà.
6: Gbogbo wa náà.
5: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
6: s e l e r r I e salary
5: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
7: t u r m e r I c turmeric
5: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
8: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
9: for this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
10: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
11: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
12: Eh.
13: Mm-hmm. You people could have just asked.
12: Eh? I would have been happy to tell you my secret.
14: Enjoy instant goodness with Junven's 3-in-1 chocolate. The quickest start to your morning.
5: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
6: s e l e r r I e salary
5: ah boda mi espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
7: t u r m e r I c turmeric
5: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
8: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati tale pupa oluyipada ayo.
15: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
5: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
6: s e l e r r I e salary
5: ah boda mi espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
7: t u r m e r I c turmeric
5: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
8: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo.

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

0: ìbàrẹ lọ́nìí olódùmarè. Ọba ńlá tó ní àṣírí ayé lọ́wọ́. Edumare gbangba tó ní gbogbo ìmọ̀ lálẹ́lẹ́ tọrún ìbá o. Aláṣírí ńlá tó fi ìmọ́lẹ̀ Bàṣírí ọ̀sán. Aláṣírí ńlá tó fi òkùnkùn bírímù Bàṣírí ìtòrù. Ọba aláṣírí mo pè dákun wá Bàṣírí èmi àdùfẹ́. Nítorí àbòtán ń le Edumare ń bòdì ìgbé. Àbòtán ni ṣíkì tí ń bo ẹyìn. Elédùmarè Bàṣírí èmi. Torí ọjọ́ tí adìyẹ bá sunkún ìyẹ́ ìhùhù abò ni. Ẹ wá gbọ́ nǹkan ni ìjọ tí àṣírí alájọbí ayé ò bá bò mọ́ alájọbí ọ̀run ní ń bo dandan ẹ Bàṣírí èmi o. Akin olúmú ìwá akérelẹ́rẹ̀ ń lè mí jẹ́ lújì ò ìjẹ fòye ìjàwó erin ọmọ onílé àyà àyò àyàmọ́ búlógun mọ́ kí yẹn kú kalẹ̀ orí ètò ọ̀nà ìmọ́lẹ̀ ńlá kalẹ̀ sí ìbàjẹ́. Ó dá o lónìí a máa sọ̀rọ̀ lórí àkòrí ọ̀rọ̀ kan èyí ni tí mo pè ní fàyè gbà mí. Fàyè gbà mí òun lá pé àkòrí ọ̀rọ̀ tòní fún ìdí kan tàbí omiín kan o. Ṣùgbọ́n ìdí kan pé kí ayé lè gba ìwọ náà láti ṣoríire ni. O gbọ́ kinní kan ni ọ̀rẹ́ ayé ló gbá màrìwò ọ̀pẹ tó fi rójú rá ayé sí ọ̀ṣọ́ láàrin ẹ̀gún àti àwọn èṣùṣù ni.
1: Kí ló ṣẹlẹ̀ láà?
0: Bí ẹyin ti wá ń ṣe wangara tó síbẹ̀síbẹ̀ náà a ń ti ń bẹ lẹ́nu ń lọ ń bọ̀ ńfẹnu bepo ńfẹnu bata ó sì ń gbádùn ibẹ̀ náà ìwọ náà lè gbádùn ayé táyé bá gbà ẹ́. Àṣàmọ̀ mi wá ní pé bó ti wù ú wù kó gun ayé ìkófẹ́jú tótótó tí àìrí náà tí àìrí lò tó sì wá pọ̀ bẹ́ẹ̀ lọ ní jàrá. Bẹ́ẹ̀ni tí ikú bá wá ń pa wọ́n lọ́tùn-ún tí ń pa wọ́n lọ́sì ikú kì í pa òfú òbí nítorí pé ọ̀tọ̀ là á yọ tiẹ̀ sí a lè yọ tiẹ̀ sọ́tọ̀ tá àyè bá gbà ọ́.
1: Ọ̀rẹ́ ò sí o àfa alábàárẹ̀.
0: O wá rí kinní kan ni bíyan kéré títí nínú igbá tí ọbẹ̀ sì ń ṣe àìtó nínú ìkòkò ó di dandan gbọ̀n kígbà ó jẹyàn kí ìkòkò ó sì jọbẹ̀ síbẹ̀ náà ìpọn gan àtọwọ́ wọn a sì gbádùn ara wọn. Tó bá rí bẹ́ẹ̀ ayè ló gbà wọ́n ni mo ṣe ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ pé ǹjẹ́ ayé ti ẹ̀ gba ìwọ níbi tí ìwọ gan wà yẹn. Níbi tó fi sọ̀ sí tó ti ń tajà ṣé ayé gbà ọ́. Níbi iṣẹ́ rẹ gangan ṣé ayé gbà ọ́. Láàrin ìlú ládùúgbò níbi tó ń gbé gan ǹjẹ́ ayé ti ẹ̀ gbà ọ́ gan. Mo béèrè pé ṣé ayé gbà òun wẹ̀gbẹ́ òun wọ̀ tún wò bóyá space wà ń bẹ̀ àmì. Ayé tẹ́mi máa ń sọ kọ́ nìyẹn ǹjẹ́ oráyé lò ǹjẹ́ oráyé gbé lè mí ń bèrè lọ́wọ́ rẹ o. Ǹjẹ́ orí tiẹ̀ ṣe gangan nìdí ọ̀rọ̀ tí mo ń fi ọ̀rọ̀ wádìí lọ́wọ́ rẹ ọ̀rẹ́. Ṣé rí ọ̀rọ̀ ẹ̀dáláyé ó mọ̀ gba ká fojú sùnùkùn wò ó délẹ̀délẹ̀. Ó dáa bá a ti ń pé ó lé oyin dan tó yin náà ẹni mọ̀ ń kọ́lé ó mọ̀ ń kọ́lé lọ lásìkò yìí. Àsìkò yìí gan lẹlòmíì ti ń ra ọkọ̀ níbọ̀ bìnì. Bí ayé ti wá rárá ohun àìnító àti àfàìtó yìí ń lọ̀pọ̀ ń yayọ̀ nínú ọ̀pọ̀ yanturu. Ilẹ̀ ẹlaṣá wà táwọn kan náà ń fowó ṣe nǹkan ribiribi. Etí ńlá fi ń gbọ́ mílíọ̀nù mílíọ̀nù eyín ni tó sodo sọ́dọ̀ ẹlòmíì.
1: Aláìṣẹ́ dojúrú ẹgbà ni fọ́nà wá ò.
0: Ṣèbẹ́ ń tí ò gbọ́n òun náà ṣàlàwẹ́ ń gùn àdùfẹ́.
1: Yéṣù gbọ́n aláìṣẹ́ tó ń jì.
0: Ohun tí mò ń wí ni pé nínú òfin àti ọ̀la ọmọ pándọ̀rọ̀ ọmọ pàpà ń dàgbà mọ́ bora ẹ pa. Ohun tí mò ń sọ ni pé nínú pákápáká tí a ń gbé yọrí síbẹ̀ náà ẹni tí ń jẹ àjẹyọ àti àjẹṣẹ́kù wọ́n sì wà níbẹ̀ nítorí pé wọ́n rọgbọ́n ayé dá èyí ni tí ayé fi ń gbà wọ́n ní dandan. O gbọ́ ni wọ́n ní bá ò rígun a ò gbọ́dọ̀ ṣẹ́bọ́. Wọ́n ní bá ò rá àkàlà a ò gbọ́dọ̀ ṣòro. Wọ́n ní bá àró dídára ẹlẹ́wọ̀ ẹnìkan kì í ru gbájẹ́ wọlé tantan. Ṣèbí gbani ẹranko nu gbó ṣùgbọ́n bálábá ti lẹ́hùn ọ̀fàfàlà gbọ́ jù. mo fe fi yi o to ba ri asiri faye gba mi yi o laarin gba eniyan a o ya o soto a o si se o lori asiri adura nla o na ni faye gba mi eni aye faye gba o ni orun si sile fun gaga bi awon onigbagbo tin wi orun si o orun si
1: ki lo sele la
0: gbogbo igi ti elegbede ru won ba fowo ba didun ni nduna ni dada wallahi gbogbo igi ti ata won ba fidigbo orun won ki dani borobo shekin so fun o biru won ba lepa ati lowo odidana kan rowo nitori pe aye ti faye gba won biru won ba si lepa oye ni didu abi won lepa ipo kan ipo olabi gomina president commissioner councilor alase ilu odidana kaye oyonda e fun won nitori pe aye ti faye gba won oro won ti di abati alagamo ba ti da on lori ise oke ngba furu won dada o Ashirin la to si akonu imo batini Eyi ni ta mu jade latinu ilihamu pambele to wa di agbara adura Eyi ni ti adale ma fi sile ku aseyori gan ni o On gan na la pe ni ashirin faye gba mi ti mo nlogun e tantan ni fun eyi Nje o ba pade ni nibi kan re Sharia la fa to fo na be han ori Nje ariwo li gan to ti e si bibeli re debe mo doubt e ti babalawo ba da fa debe ri o loju eni ti mo ju ogun to le pa bi ni re ni mo nso fun o o gbo adisi awon agbalagba ni won ni faye gba mi faye gba mi isoju olokun laye se gbe ejirin faye gba mi faye gba mi isoju eye okun laye se ngba asa faye gba mi isoju eranko

Ayuliko yumu daimu ayun Ayuliko yumu daimu ayun Jalata.

Ya

0: kò sẹ́ńtì lágbára àdúrà. Sọ́ńtì kò tayẹ kúnlọ lọ́yẹ̀dí ìṣòro tó ń bọ̀ mẹ́ẹ̀dá fẹ́ra. Ẹ̀sìn yòówù tó ń ṣe ní lágbára. Ẹni tó kọ àgbẹ̀ká àtàwọn tó ti wà lókè tí wọ́n fẹ́ jábọ́. Obìnrin tó mọ ibùdó kọ ayọ̀. Àtàwọn tó wojú ọlọ́run fún ọmọ bíbí. Tó fi mọ gbogbo àwọn tá ń fẹ́ kọ́ náà la kágbá fi ṣe àwọn ìlú òyìnbó. Ẹni ládùá wọn ò gbà ó ní bó ṣe ṣe o. Ṣé igi ayé akọrẹdẹ ni ẹ kù sí? Fún ìmọ̀ràn pàtàkì àtìrànlọ́wọ́ àdúrà tó ní kìmí. Ilé ẹ̀dùn aláàjì ṣe igi ayé akọrẹdẹ ọ̀nà ìmọ̀lẹ̀ ní kẹ́ máa bọ̀. Ó wà ní nọmba 3 ìfẹ́lẹ́rẹ́ sùjọ pópó gbọ́rọ̀ àdéhùnká wọ̀ ṣáájú Èkìtì. Ẹ tún lè bẹ̀ sórí aago 00 34 33 15 99 tàbí 00 22 83 40 29. Ṣé igi ayé akọrẹdẹ ló sọ wípé Ọlọ́run kájú gbogbo ìṣòro rẹ o. Allahu Akbar.
1: Please listen to this important announcement. Notice of meeting. This is to invite all water producers in Akure South, Akure North, Ifedore, and Idorilok government areas of Ondo State to a very crucial meeting scheduled as follows. Date Tuesday, 23rd June 2026. Time 2 p.m. Venue The Castle Hotel, opposite Agogbo Elisha Owo Road, Akure Ondo State. Ipade Awegbe Olumi, water producers, the Akure South chapter, Yishe. Pataki púpọ̀ ni ọjọ́ Tuesday ni aago méjì ọ̀sán àjọṣe wa kò ní bàjẹ́ o. Please let us attend punctually as important issues concerning the progress of our businesses are slated for discussion. Akọ̀wé ẹgbẹ́ Water Producers Akure South Chapter ni olùkéde. Ẹ ṣeun púpọ̀. Sign General Secretary.
2: O jaja mo.
3: Níbi tí ilé ìtajà supermarket ti ń milẹ̀ títí. Táwọn nǹkan pàtàkì nǹkan mèremère nǹkan ìgbàládùn àti pọ̀pọ̀ ṣinṣin yugbanyugba tó romi ni ẹlẹ́jọ̀lọ́ fún kalẹ̀ sí. Àǹfààní ńlá pọ̀ fáwọn tó bá wọlé sí o jaja mo. Tó kalẹ̀ sí o jaja park. Ní dojúkọ Fidelity Bank. Alágbàká àkúrẹ́. Supermarket wa kún fọ́fọ́ fáwọn nǹkan èlò nílé. Níbi iṣẹ́. Nílé ìdáná àti lọ́fíìsì. Ẹ tún wá wò. Ẹ máa béèrè fún ọ̀jaja bread, egg roll, meat pie, chicken pie, buns, àtàwọn nǹkan jíjẹ bẹ́ẹ̀ tẹ́rù já ẹ pé. Gbogbo ẹlẹ́rìndòdò àti wáìnì àtàwọn nǹkan mímu. Níta lágolo ní tòní gbà tó ní yẹ fún ẹ. Ìlú rọ̀ṣọ̀mù lọ́dọ̀ wa. Ilé ìwò sinimá àti yàrá hòtẹ́ẹ̀lì wa pẹ̀lú àyè ìṣeré àwọn ọmọdé gbayì púpọ̀. Ojoojúmọ́ ló ń dàbí ọjà tó ń rọ́ kẹ́kẹ́ tó ń sẹmẹ́ǹgẹ́ bẹ́ǹgẹ́. Ẹ̀dínwó tún wà o 25% discount. Lórí gbogbo ntẹ bára ń bẹ̀ lọ́jọ́jọ́ Friday tó dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí títí doṣù tó ń bọ̀. Sáyédèrú tàbí bàràǹdà láwọn ọjà tiwa. Ó yá ẹ̀yin náà gbéra kẹ́ máa bọ̀ ní òjàjà mọ́. Òjàjà mọ́.
4: Please listen to this announcement. Inaugural lecture. The Vice Chancellor, Olusegun Agagu University of Science and Technology, OAUSTECH, Okitipupa, Ondo State, Nigeria, Professor Temi Ologunrisha, FNEHS, FSSAN, on behalf of the Senate, cordially invites the general public to the 13th inaugural lecture of the university to be delivered by Professor Dipo Theophilus Akomolafe, Professor of Computer Science and Digital Forensics, under title From Wandering to Wisdom, Breaking the Cycle of Intelligence Blindness, scheduled to be held as follows. Date, Wednesday, 24th June, 2026. Venue, University Auditorium. Time, 1 p.m. prompt. Guests are expected to be seated by 12:30 p.m. Abiodun Peter Okuniga, FITD, MNIM, Registrar. Announcer.
5: The God of all flesh. Olorun gbogbo ara nla kori agbaya nu adura lagbara nla lojo meta. Ti mu ni bolowo gbogbo ogun abori kokon ki gbo ki gba. 3 days of operation dealing with stubborn problems and medical outreach. If you are facing stubborn challenges that refuse to go. If your health, your peace, or your progress is under pressure. This is your moment. Ilé ìjọsìn Divine Life Prayer Gathering Ministry. Tẹ́pẹ́pẹ́ àgbàyanu àdúrà tí ó wáyé ní June 30 sí July 2, 2026. Medical outreach yóò wáyé láago méje sí mẹ́sàn-án àárọ̀. Ìsọjí alágbára máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ sí méje àṣálẹ́. Ministering is Prophet CO Prayer. Come and experience healing, restoration, and divine intervention. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ látọwọ́ Ọlọ́run gbogbo ẹran ara. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ìpàdé di Gadsden Junction along Ado Road, Àkúrẹ́. Ìforúkọsílẹ̀ fẹ́tò ìlera ọ̀fẹ́ yóò wáyé June 30 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0705-898-8508. Títí ayé Jésù ńlọ́lúwa.
6: Akure, are you ready for the biggest pool party experience of the year? Get ready for fun, vibes, and unforgettable memories at the Manux Amusement Park Pool Party. Opening on Friday, the 26th of June, 2026, by 6 p.m. at Manux Amusement Park, Oda Road, Akure. It's going to be epic. Come and enjoy exciting water games, bikini contest, great music, amazing vibes, and loads of fun. Bring your friends, bring your energy, and come make memories that will last forever. Don't miss it! Friday, 26th June 2026, by 6 p.m. Gate pass is 8,000 naira per person. Couple, 15,000 naira. VIP, 25,000 naira. At Manux Amusement Park, Oda Road, Akure. Manux Amusement Park, where fun comes alive.
7: Eku le gbogbo ma jiro ko aroko badude gbogbo agbe tin be loke egan e mo si wa ko amojuba chemical blue boat yo age bi dogun kokoro tin fa gbe lokan bale tapapapu uru ekun oko korikori gbogbo leyin ti lo ti be ti ta ko ta ilu ko lo gbogbo korikori yin koko yin lorun so yin da lai mo se ekun oko korikori blue boat ni eko wora loni keyin na ori yato bi koko yin ba tin ri tele gan be fi ni blue boat a pon lo we bi ede yiyan bi blue boat se ngogun ti korikori na ni o mo fu koko yin lokun so jinwene bi ate ileke kia kia ni se blue boat yi be na lo lagbara lati da bo koko yin fojo pepe ile ise wakot limited n lopo po fawun agbe onikoko ti korikori nda laamu isowo ti ise blue boat koja adanwo koja be ajo koko research institute of nigeria ati gbe yewo wo tun jan lo nte gba e le rira ni gbogbo le itaga to nta ojulowo ogun korikori jake jado orilede nigeria chemical blue boat ni e bere fun ki korikori o dagbere foko yin fun ekunrere alaye e pe 0811-891-0336 tabi 0811-891-0234 blue boat ẹkùn ọkọ kòrìkòrì dé ẹkùn oríire gbogbo ọmọ ajíroko.
8: Amilovo Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
9: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
10: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó ń lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rì gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànùdànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè ma dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ṣe ìkórè.
11: Lẹ́dùmarì mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí o lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó èmi ò rí nǹkan kan mú bẹ́ẹ̀. Kí lè ṣe mi Lẹ́dùmarì ṣàánú mi.
12: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí? Tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
11: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. todu papa tu wa likinka mi o ri nkan kan mu jade ninu oko koko mi bo ti le oko mo
13: ore wa
14: se bi mo ti so fun e bo ba fe so wo koko ati ohun ogbe ko jire pupo ile ise Choice Agrochemical Limited ni ki o lo tarata won ta ikore ikore ni efori fun gbogbo awon korikori lowo kan ti o ba ti lo ikore irorun de ba gbogbo ohun ogbe re pata ohun ogbe bi koko kokumba ata ati bebe lo
11: iwo tun ti gbe ti e denu oja re o ma pariwo ikore ikore lododun bo ti so nduta na ni bo ti so lesi na nu o tun ti gbe ede lo ni abi iwo oye daruko ikore ikore n gbogbo banti e ikore lododun ikore lododun enle o baba akore ikore ko isoji ni ara nkan gaza o ma je nkan ra temi mo o
14: je n tun aja esi ma ba ti fi ikore fe koko gbogbo ere oko to wa labe re ni yo tun ma janfa ni ikore
11: mo ti gbo gbogbo n to wi o ore mi sugbon ni o gan lemi gan o ti ri ikore ra bayi kimi na le bo lowo ikore oko
14: ikore wa ni gbogbo ibi ti won tin ta ojulowo ogun korikori
11: o da o je ndan wo kemi no gbianju e tori dan wo bayi olobi okere
14: itowo la ma didun obe dan wo loni ko ri pe rere ni oluwa
11: ase lo to lo we awon agba to ni eni koko e baye olomo lo daju daju be yo ba si mo bi egbe ti la iru eni be o sare ku ni oluwa mo dupe o
14: baba abeji ore mi se o ti ri pe ikore peregede o fi gboro jeka idi niyi tawon ajo labdak fi lo nte gba
15: eko wa ninu itakuroso ore meji yen won ri pe won so nkan kan ti won so wi pe emi ki se ore edabeyan kan ore edabeyan kan ni ore ti o rire ti o ni foro ire han ara e ore ire ni won ti fi han yin o eyin agbe oni koko e wa ona keyin na lo ikore o si ye ke lo ko le je wi pe ni gbogbo igba te ba ti nlo ke le kere oko yin e lo ra ikore leyin ni gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo korikori ati kokorira ere la mo je o ani sasidanu
10: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ̀ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa ó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
16: Àwọn tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ làábí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdí dé ẹsẹ̀. Ní ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
17: ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
18: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 0706460 6419 0706460 6419 kí ni ilé ẹsẹ̀ bàbá òkè ògún tí ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu se ara wa ati yi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fe fun obi mo ko wa lati ilu seyin oro awon egu ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ba fi so pe ode ni mi ode ni baba mi eyin na pa wode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen opposite Oye Mekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia ojuba
13: Baba kere wa de balẹ kasagua lori itoju ilera ti a le se dede olomo okunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le do be lo simi jekuje debi pe o ti wa so edaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori a le se dede tin bo ofira idakole arara ti e kosun lo opo eyin dudun ara tita ara gbigbona inu kikun inu kekun aya tin lu pipi pipi ma le gba se o wa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lu go si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o fu tu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
19: bazo olorun ma ja rogun aiso
20: Moki olile moki alejo ani faisan lugba oruko ti emi ni baba ngana ti gbogbo aya ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to ba le ma ba iwo lomokunrin ja kon si mi
21: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
20: phone number mi 08164122777
22: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e se ara re ko le ma gbera abi oruko ti e ti ri pada si boda asuke asuke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egunje egun o sajo osa ogun temi o ba mo emi o ni soro nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lowo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 a ma fe iyawo meji meta merin won si ma capable to ti ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e se ara re ogbera dada agbore o le kan bi agbo abi e se ara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula baba kere wa
21: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
22: ibenuwa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo eyin ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi rerin ni gbogbo igba e ri kerika la nro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ba fi dagula o le pe mi sori ero bani soro mi
20: 08164 12 27
22: sewo boya won se eyo e marun e mefa kile to mo bo se se eyo lo se mo mi abi lo ba ye se eyo ti e a ma yun e boya ara ta eni abi ara nja eje ni abi nu re kun ni gbogbo igba orukun ru eni orikerike ara nru eni abi atirin ibuso kan sibi keji o di ogun abi won ti e ti ni pe nija ninu isu ara ni iye olomo kunrin ni pe ko ji lo wuro ki kan mo kunrin re ko duro dede to ba ti pe kan mo kunrin yo do dede a je pe aisan kan wa to nfa a pe nija ninu isu ara ni se mo pe ogun kan wa ninu moto ti a pe ni carburetor ti carburetor yi to ba ti ni idoti o to ba ti ni pe nija ninu awon waya to gbe ise wole sinu e o lo ma nfa ki carburetor ko ma le se bo se se ibi to mi ngba wole omi o ni le gbabe wole mo carburetor yi ko ni le se daada o de wa ninu isu ara omo olomo kunrin isu ara kan wa to sise pato ti isu ara yi to ba ti ni pe nija o ni olomo kunrin ma di boda suke suke abi won ti e ni aiso ti a pe ni arun jedi jedi won fe se gati e nkan ma jade ni bi gati e wa ma fo ti sinu iru nkan bayi yo da kon si mi babangana baba kerewa
21: kan si mi ni ile ise wa to wa ni ifelotu street off continental street Akure
22: ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo lomo okunrin ninu agbo ara ninu ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se nsun te tele gbogbo ru nkan bayi ko da elomi to ba logun lowo a sise ti ogun ba tan a tu pada si bo se nse ni iru nkan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti irin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awon ki nse yi a ki nse ohun itoju ọlọmọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọmọbìnrin ní ọdọ mi bóyá ó wá nítorí ọkọ rẹ
21: kàn sí mi ní ilé iṣẹ wa tó wà ní ìfẹlọtù street off continental street Àkúrẹ́
22: bàbá ń gánà bàbá kerewa fóònù nọmbà mi 08164122777 08164122777.

0: ní ìtàwùrú ní ìpínlẹ̀ Ondo. Lọ́nà tó dorúkọ ilé epo tó wà ní ìgbẹ́lú Local Government Secretariat. Ní ìtàwùrú, ní àǹfààní láti pe bàbá sórí tẹlifóònù nọmba yìí. 0706-3312-816.
1: 0706-3312-816. Àjẹ̀lógún, máa tóbi ṣe ìṣó. Ṣàwọ̀ rẹ̀ Ọlọ́run a gbọ́ ti yín o. O ni mo kí yín pé ẹ kú iṣẹ́ ọpọlọ. O ní ẹjọ̀wọ́ Ìbàdàn ni mo wà tí mo ti ń gbọ́ ètò yìí. Ọlá Ìtàn ni orúkọ mi. Ó tó 30 ọdún báyìí tí mo ti lọ sí ìlú Òyìnbó. Láti ìgbà yẹn mi ò rí ìwé ìgbélùú gbà. Mo sì ń lọ bẹ̀ bí ẹni lọ omi ni. Tí màá máa lọ tí màá máa bọ̀. Èyí tó jẹ́ kàyéfì fún mi tí mo fi kọ lẹ́tà yìí ni pé èmi àti ìyàwó mi jókòó lọ́jọ́ kan. Là ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó mi wo ojú mi tó sì ní ṣé o rò wípé o lè rí ìwé ìgbélùú gbà ní ìlú Òyìnbó ni. Bàbá, ọ̀rọ̀ yìí kà mí láyà. Mi ò mọ ohun tí mo lè ṣe. Bẹ́ẹ̀ ni kò sì sí ìjà láàrin wa. Bó ti wò ó mọ, a sì ti bí ọmọ. Bàbá, ẹ gbà mí, kí ni kí n ṣe? Ọ̀rọ̀ yìí kò yé mi, ó kà mí láyà gidigidi. Bàbá, kí ni o ti rí sí lẹ́tà tí arákùnrin yìí kọ?
2: Ó dáa kó Olódùmarè ọba ràn wá lọ́wọ́.
1: Àmì
2: nọ́mbà tó jẹ́ nọ́mbà wa tó jẹ́ pé tẹ bá pè tó ṣe mí láàgbé òun ni 07063012816. Ẹni báyìí ó ní òun lọ ìlú Òyìnbó lóríṣiríṣi ọ̀nà àti lóríṣiríṣi ìgbà. Ó ní ṣùgbọ́n òun rí ìwé ìgbélùgbà. Ó ní ọjọ́ kan lòun ìwà jòkó jíjòkó tóun jòkó wọn àti ìyàwó òun lòun ìwà ń ronú pé báwo ni ọ̀rọ̀ ti ìwé ìlú gbélú. Ìyàwó wa sọ pé òun lè rí gbà láéláé. So tí n bá sọ nígbà míì pé ìṣòro oníkálukú pé ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá ń sọ pé ogun amẹniṣe ni pé òun ló ìburú jù ní gbogbo ogun tẹ̀nìyàn jà ju ogun amẹniṣe ni lọ. Ẹlòmíì a sọ pé gbogbo nǹkan ni ogun. A mọ̀ pé gbogbo nǹkan ni ogun lóòótọ́, ṣùgbọ́n ogun amẹniṣe ni òun ló burú jù. Ìdí ni wípé ogun amẹniṣe ni ó mọ̀gbà tó jẹ́ pé o sùn. Ogun amẹniṣe ni mọ̀gbà tó jí. Ogun amẹniṣe ni mo rú oúnjẹ tó fẹ́ràn jù. Ogun amẹniṣe ni mo rú oúnjẹ tó fẹ́ràn. Ó mọ̀ rú aṣọ tó ń wọ̀, ó mọ̀ rú aṣọ tó wọ̀. Ó mọ̀gbà tó wà ńlé, ó mọ̀gbà tó sì ńlé, kò sí bó ìrìn ẹ tó ogun amẹniṣe ni ò lè sọ pé bóyá kò ń mọ̀. Ẹ kúkú mọ̀ pé ẹni tó bá ti mọ ẹni pé òun náà ni wọ́n sọ pé ó ń ṣe ẹni. Ní nǹkan bí 4 ọdún sẹ́yìn bá tèmi àtẹ̀yìn olóòtú yìí tá àti ìjọjọ sọ pé ká lọ́wọ́ kọwọ́. Ẹ mọ̀ pé àti sọ pé kí n mọ ilé yín ládó àbí pé kẹ́yìn náà kẹ́ mọ lè mí ìtọ̀ ògbólú ìyẹn ṣe bẹ́ẹ̀ ni pé ó jìnà síra díẹ̀. Ṣùgbọ́n ìgbà tó ṣe bẹ́ẹ̀ ni pé àtúnjọ sún mọ́ra báyìí tá a jọ bára rìn. Ẹ mọ̀ ìyàwó mi, èmi náà mọ̀ ìyàwó ti yín. Ẹ mọ ọmọ tí mo bí, èmi náà mọ ọmọ tí tẹ bí. Mo mọ̀ ìgbà tẹ́ ẹ sọ pé òkè àgo bélé lẹ̀ dé Akurẹ́, àsìkò bélé lẹ̀ kúrò ní Ladó. Gbogbo nǹkan wọ̀nyẹn ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà lógun náà tó ń ṣọ́ ní ká. Bẹ́ẹ̀ ló ṣe ń mọ ìgbà tó mọ ibi tí ènìyàn lágbára sí, tó mọ ibi tí ènìyàn ò lágbára sí. Ọ̀run mi lọ ní ọ̀sán ní robí iná. Ó ní ìrosùn ní robí ẹ̀jẹ̀. Ó ní àwọn lóde fá fún roro rárá. Roro rárá ní ìṣọ̀rẹ́ àgbọn mi lè gún. So òun ní bọ́ọ̀run mi là jẹ́ tí bọ́ọ̀run mi là mọ. Tó mọ̀gbà tọ̀run mi láyó, tó mọ̀gbà tọ̀run mi la òyó. Ṣùgbọ́n ogun amẹniṣe ni bó ti wù kó súnmọ́ ẹni sí. Ọ̀nà ibi tó wọ́n á ti rí ẹni mú. Òun la máa sọ pé bá kò máa dọdẹ sílẹ̀. Roro rárá tí ń súnmọ́ ọ̀run mi la yìí. Òun ló wú rí pé ọ̀run mi là pé oríṣe ju òun lọ. Ọ̀nà wo lòun á fi dí ọ̀nà ẹ̀? Bọ̀run mi là sọ pé bá kò ń rúbọ sí iwájú ìtakọ̀run mi là tó dé ro rárá ti lọ fẹsẹ̀ tari ẹbọ. Pé káwọn ajogun kó débẹ̀ kán tó gba ẹbọ kóun ti dá sọ sọ́dànà. Ìgbà táwọn ajogun bá débẹ̀ wọ́n á ní nǹkan tán ní pé ọ̀run mi là ṣe ọ̀run mi là ò ṣe síbẹ̀. Ọ̀run ládẹ̀ sọ pé òun ṣe. Bẹ́ẹ̀ ni roro rárá ṣe bẹ̀ sí fojoojúmọ́ fìtínà. Ọ̀run mẹ́la ṣùgbọ́n tá a bá wo ogun amẹniṣe ni òun ló padà ń ṣera ìtẹ́ni yẹn bá lè múra. Ọjọ́ tọ̀run mẹ́la ẹ̀ máa tan babaláwo lọ tán sọ fún ọ̀run mẹ́la pé kó lọ ra ewúrẹ́ àwìn pe ko lo fi gbo oke pon ri torun la lo mewura awon bo oke pon ri e je torun mi la da si oke pon ri ka dura ma ba gba ko orun mi lati fi ara ye ya fi obele se inu eje diroro ara pe ko gbe eje pe ko da dad mo gaga bi ohun ti ma nse pe ko ka dura ma ba gba gbe damu ta ba damu obe torun mi lati fi sinu fisinu e bo se gba lona fun niyan to wa da pe asiri ogun ameni se ni tu ni ni bebe orun mi la oni osaka mi onu rin ka mi oni arin ka ni jabata on awon lode fa ojo kan fun adan itin chore agbon mi regun e mo pe be adan lele ohun ni borun mi la je tin borun mi la mu to tin gba teyin date orun mi la so daanu orun mi la lele ohun lo wa rubo ona to won agba to won a fi segun eleni ni won ni kan mi la ko lo ni opolopo abere abere to orun mi la ma ni lebo to n fi ru ebo pe ka adura ma ba gba ka adan na tun sa lo be gege bi ogun ameni chini lo farako esefa abere se lowo un le fi rowo adan to fi tapo tapo yen to ri gbo eye mi to fi tapo tapo esefa ojo kini ana lo mu adan lowo so ogun ameni chini ologun to buru ju yawo eni ba je ko eni mo pe iwe to so pe o fe ri gba o pe ma te ton ra o ma le ri we gba o e ka te so ka to so pe a so meji meta o ye ka ti mo pun lo wa nbe oro mi lo na labure kereke awa akuko de ye lo de fa fa akuko de ye tin chore ko lo ke ba wo gbogbo fa ta tin da la ta ro e ore ni ni fa fenu mu
3: be ni baba
2: o be akuko de ye ba ti sun e ko lo lo da orin pa to ni je ko sasun gbadun awon ton ba ji se be ni pe orin pa awon la mo nkan ti ton pe be ton rin mo le loru wa ri mo pe kin se nkan to rorun ni akoko de lo ton baba lawo lo o to won se to won fi segun arin mo le to rin o wa wa yan lebo won wa se sise ase won ni ko lo gbe si ile e ibe te ko lo tun tin bo pe ko tun lo se bun se se o wa fara ko ase igba te ile ma se be ni afemoju mo kun lo wo ibi ti ta kuko taji ko wa wo ku ore ni bi to ore ti ge to ti ke kutukutu ona wo ni ore won a so pe on gbadde odohun ohun mu gbogbo e kuku pale mo ke le to mo igba ta ile ma mo ara ile ikunu ke kuku ikunu ka kiri pe a ma re lagbaja akoko o le so pe boyo wa lo lodun igba ton bi bayi tin ke pe a ma re kuno akoko de ya iwa ke pe o ti ku o ti bu putu putu oni gbe ta de ye ke ni tikini awon ara ile ikolo na tun fina na soro sa akuko ade ye ibo lo ku si ibo lo bu putu putu si ani nunu o si ku agba odale si oni gbe akuko de ye tun ke kakiri de ni le ni so eni to ba ti meni oni fa so pe ohun che se ani gaga be oro ti onobirin oro mi lo ni ti fa laache ona de fa fun iwi ilado omo ile wo ye reye omo ile wo ye reye omo onile torotoro ilado e kan legun mododo ipe
3: ile baba
2: so ewi le leun lo so fun fe lo je oye ile baba han ewi wa so fun iyawo e pe to ba ti da ojo ton fe fi nje oye ile baba to ma se la wa meje ja jojo se aso kokan la ajo wo bata kan la ajo wo sugbon bi ti ewi ti fokan si pe won a ti rowo ko ona be gbogbo se be ni pe o di won de ti da ojo oye sona iwi wa so pe ohun won ife fi joyo je ko fi ogbon ra lo aso tite un to ba iso oye ton o won a pada wa ra aso tite nbe sugbon ko te iyawo lorun iyawo agbera a lo so de jigbo a lo so odo awon onisa a lo so odo awon afobaje gbogbo to wa nile ado pe e ma ma fokan joyo pe te ba ti fokan joye nkan ton ko so lele pe eyin gangan lu won akokoro loye to ba ti debe pe e le ba won se ijoba awon yen na kun won gbo be si to ba ti da ojo to e ba ti so pe se otun la lo awa ni ko ti le bo si lotun la o sugbon ojo te iwe iwa ru ebo ta shiru ogun ameni se ni tu na to se fi ewi joye le baba e ebi yawo ewi na tun niyan so ko se ni ti o le je bi ogun ameni se ni ore le je eniyan ta jo gbe lele je ogun ameni se ni egbon eni aburu eni ati bebe lo orun mi lo ni ri pese pese ni le oloche o na atako oche ko se ibuje o na won lo de fa ojo kan fun ore re e ti se omo iya igbo ore re ti se omo iya igbo ti gbo ba ti bimo ore re la je bi ogun ameni se ni ta lo be ta lo pa omo igbo je egba kini igba keji be ko to da pe igbo ise waru ebo won ni pe ko fi kun ara e ko fi kun ara omo o wa dojo to je po segun ore re te bayi wari ore ba ton wa ni ore ai ko wa ni ore re ti je igbo fun lo je kokoro so se bi omo iya eni so omo iya omo baba egbon eni aburu eni ara ile gbogbo ele je ogun ameni se leni te niyan mo nita o le je ogun ameni se ni
3: eseun baba wa gbogbo yin te n gbo wa nu le e ri pe won se mu pe ko se en ti o le se ni kolon ba ko ma sanu fun eyan ni idi ni pe oju ogun laye yi o eni to lon ba ko yo o na ni o ti gbo baba wa ki wa ni ona bayo ati amaran ti e gba gbogbo awon ti won gbo eto yi
2: ona bayo kon ti mo mo ni pe ta siri olubi o ba ti tu a farapamo atubo ma se nini so ko de se nkan to le ba ayan tu achiri eru nkan be bi kin se olodumore oba e mo pe gbogbo gba lo ma so pe ohun olodumore na ni ifa je ni pati bibere bibe ori be ipin be ifa lati ri eni tin se ni le tu ta ba gbogbo ifa ta kisile pe ojo ti achiri ore re tu ni igbo to se ni isimi ojo te asiri iyawo ewitu lewitu ise le je oye ile baba e ojo te asiri ekolotu lakoko diye to le so pe ba ko ni isimi ojo ta asiri adan tu lorun mi la to ise ni isimi lere oro ara e ojo ta asiri roro rara tu ni orun mi la to le so pe ba ko se awode bi debi ola bi won ti ri okunrin lo to n se eniyan bo won de obirin to n se eniyan sugbon ki n se afinumo ya le ri pe lagbaja emi atun ajo ni ja pe ohun lo n se mi won ra ni te jojo ni ja ti o le se to je pe ni to sun me lo n se so ta eniyan ba de odo titi wa ifa laada a kin so pe ka se a se bi pe ko ku tabi pe ka se bi ko run tori gege bi ese ifa kan oni ki nkan ma se ni tin da mi loro ko le ri nkan tori a se fun mi oni karun ma se ni tin da mi ni nija ka jidoji ka jojo ma rira wa onu da fun ori obu fun iwa so te achiri olubi ba ti tu eniyan to le so pe ba kun de bi rehun a gba eni to ko iwe yi atentiru be ba nse pe ko gbinyanju pe ko ri wa ni ilu ita obolu ton ba ide odo wa ifata bada a fi je kun mo iru igbese to kan lati se number to je number titi wa ohun ni 070-63-01-2816 070-63-01-2816
0: Ayi la ye yi ti o ye nikan orun lorun ru ki ru iyan loju

0: Ο τσίλι σου όνειρε το. Έμα καλά είναι όλα οι κανέκε. Ακαντέτσι του δε σύλλογου κανέκε.
1: It's you, last year.
0: Τεμπαλέ μου, αμπέρι, είσαι μπέγκουνουίρι. Μπέ μωσά, σε μπέγκια γιολόμπε.
1: Γιολόμπε ου.
0: Bẹ́ẹ̀ ti ẹ̀ máa wa boys méjèèjì ṣe bẹ́ẹ̀ ń gbóhùn wa.
1: Ọ̀ṣà máa dàbà.
0: Táwọn ẹgbẹ́ ẹ̀ lọ wájú.
1: Kẹ́lá yòókù kan kó báàgì tẹ́lé.
0: Bẹ́ẹ̀ ti ẹ̀ mọ̀ wa ṣe bẹ́ẹ̀ ń gbóhùn wa. Akínyẹmí.
1: Ẹ dáhùn.
0: Ọ̀tọ̀ lohun ẹyẹ tíhun tíhun. Ọ̀tọ̀ lohun ẹyẹ ṣàkùrọ̀.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ọ̀tọ̀ lohun ẹyẹ ìbákà. Ọ̀tọ̀ lohun ẹyẹ kẹnẹrí. Gbogbo ohun tí mò ń jù yìí àwọn tíá.
1: Bẹ́ẹ̀ ni.
0: Wọ́n ti mọ tíá yàtọ̀ torí ọlọ́tọ̀ ló ní tèun ọ̀tọ̀ tó fi kọ́lé ẹ̀ sáyé ọ̀tọ̀ gédégbé. Lórúkọ Akínyẹmí Michael. Bàbá Ọlá.
1: Bàbá Ọlá original.
0: Tá ti ń fi orúkọ ẹ̀ jẹun kiri
1: ìgboro.
0: Bàbá Lára.
1: Bẹ dáhùn.
0: Wọ́n máa ń forúkọ ẹ̀ jẹun.
1: Àrìmọye olú ọmọ Olúbọ̀ mẹ́rin gan.
0: Bàbá Lára.
1: Bẹ dáhùn.
0: Mo wà ń patí kan lẹ́yìn. Ó lóun bàbá ò lára máa dá.
1: Wọ́n ìdá dámọ̀ rẹ bọ̀.
0: Ṣé mi tún ní mọmọ mi mọ́? Màá ní ẹ̀rà sá o. Ẹyin ni bàbá Lára mo yà. Ṣé o mọ tí mo ṣe? O dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ọjà tó bá ti ń tà náà ń ṣe fẹ́ẹ̀kì
1: ẹ̀. Àti fò òdòdó gangan bá ti fẹ́rẹ̀ lẹ́la yé bá ní í ṣe.
0: Wani ẹyin ni bàbá Lára. Ó pẹ́ tí mo ti fẹ́ mọ̀ yín. Mo wá bọ́ sí kọ́nà olúwa ò ṣe o. Ṣé bàbá Lára ti tèmi? Náà náà ti ń fẹ́ẹ̀kì ẹ̀ yìí. Ẹ bá ń gbọ́lọ̀ tóbi.
1: Allahu Akbar.
0: Ẹ ká lẹ́nu ilé yìí. Ilé tó jẹ́ wípé wọn ò lè fi gáàsì sí ẹ̀wà mọ́.
1: Ká kí wọn.
0: A mọ̀ kí yín.
1: Ẹkú tura yìí.
0: Ẹkú tura yìí. Ẹ wo ẹgbẹ́ ìkìlọ̀ pàtàkì tẹ́ ẹ̀ sanwó fún yìí. Tó bá rí pé níbo ẹ tẹ́ ẹ jọ wà ládùúgbò tó ń fi gáàsì sí ẹ̀wà.
1: Àpè nọ́mbà EFCC ti ta ká tẹ parí ètò yìí.
0: EFCC tẹ́ ẹ bá ń gbọ́ mi.
1: Iṣẹ́ ti bẹ̀rẹ̀.
0: Iṣẹ́ ti bẹ̀rẹ̀ o. Bàbá Lára.
1: Mẹ dáhùn.
0: Bó ní ìyàwó kan tó fi gáàsì sí ẹ̀wà lé mi.
1: Ó lọ nìyẹn.
0: Ó lọ nìyẹn. Kọ́rọ̀ jẹ̀rọ̀ lílọ nílọ́yìn. Ẹ ká lẹ́m̀bẹ̀ àbẹ́ ti sùn.
2: Ẹ ti lè sùn.
0: Ó dẹ̀yìn ètò.

0: Ogun ti gbà wọn kan mi.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: À ọ̀sẹ̀ kan ló kù, oṣù kẹfà yìí.
1: Kọ́kọ́ tó pín sí méjì rége.
0: Kó dẹnu bẹ pọ̀. Adúpẹ́ o, adúpẹ́ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ti wà pẹ̀lú wa lórí Facebook. Bẹ̀rẹ̀ látorí Mother General tí ìbínú yèyé bọ́ ba ṣẹyẹ. Akíyin, o ti gbà pọ̀tí, o ti jòkó. Olówó kéré kómọ̀kì ti dé.
2: Àkàbọ̀.
0: Olóyè àgbà ọ̀ṣọ́gbọ́n náà wà ń bí mélòó la fẹ́ kà lẹ́yìn Adépèlé pẹ̀lú gbogbo àwọn tá à ti ìdárúkọ, àwọn tá à dárúkọ yẹn. Wọ́n lè ṣe pàṣí
1: payọ̀.
0: Wọ́n lè sáwọlé
1: sájáde.
0: Wọ́n lè sáwọlé sájáde. Fáṣọlá Taiwo Ayọ̀ọ́lá lára ìyàwó ọmọ mi nìyẹn àbúrò mi. Àrólé olú ọmọ Àkẹ́jù kà lẹ́ ń bẹ o. Ọmọ mi tó di gbogbo Èkìtì mú.
1: Ọmọ dáadáa.
0: Bùgá àwọn gbogbo yín pátápátá. Ọyá kò yẹ ká ṣẹ̀ mọ́ sọ fún yín pé kẹ́ mọ́ ṣí ẹ̀. Mi ò ń fẹ́ sọ mọ́ torí ó ti di National Anthem.
1: Bẹ́ẹ̀ ni kò ṣí àkọ́.
0: Ẹ ń bá wo.
1: Kọ́mẹ̀tì.
0: Akínyẹmí o.
1: Bẹ́ẹ̀ dáhùn.
0: Ibi tọ́pọ̀ lérò pé a ti bẹ̀rẹ̀ tó ta lẹ́yìn kọ́ la ti bẹ̀rẹ̀. Torí jáyìí sòyí kì í tán lé aláǹtakùn.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Akínyẹmí. Ìgbà tẹ́ǹtẹ̀rẹ́ ti à ń bẹ lórí ìrókò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbà kanakana ń bẹ lórí ìró. Ìṣe wa ni ọ̀rọ̀ wa ni. A ní bẹ̀rẹ̀ mi tẹ rò pé a ti bẹ̀rẹ̀. Akínyẹmí.
1: Bẹ́ẹ̀ dáhùn.
0: Márẹ́jì òṣèré tíátà kan.
1: Ẹ wo.
0: Ọjọ́ Friday, ọjọ́ mẹ́rin ẹ̀ní ló yẹ kó pé ọdún kan gérégé.
1: Kàn ṣe márẹ́jì.
0: June 26 ọdún tó kọjá ló yẹ kó pọ́dún kan. Ṣùgbọ́n ọkọ ìyàwó ti forin bá mi ojú adé sẹ́nu. Akínyẹmí. Ṣé o rántí rẹ́kọ̀dù bá mi ojú adé?

0: Ọmọ Adániwáyé wòlí mi lórí òkè. Ọmọ Adániwáyé ní Jẹ̀gẹ̀lẹ́ ẹmọ̀ káàlẹ́ o. Lára àwọn ògùn Èkìtì tí ń bẹ nílùú Àkúrẹ́ nìyẹn. Ẹ̀kalẹ́ GM tèmi ọ̀rẹ́ mi àbúrò mi ọmọọba Adésóyè Ajayi ọkọ ọmọ Sileọla. Ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo yín mo kí olókèṣù sí Ayọ̀dèjì Bright. Thanks so very much for joining us on this special episode. Ṣé lóòótọ́ ni eléyìí tí mo fẹ́ sọ yìí? Àbí content ni? Ṣé lámbà ni? Ṣé DJ YK
1: múlẹ̀
0: ni? Akinyemi o. Oh my God. Akinyemi. Ṣàdédé ni fídíò ibi ìsọmọ lórúkọ. Àwọn ìbejì kan bọ́ sígboro ayé. Ta ni ìyá àbejì, ta ni bàbá àbejì? Ṣé kò ní yàyín lẹ́nu ṣá? Akinyemi. Ṣé content ni?
1: Àbí
0: lámbà ni?
1: Àbí
0: ta lẹni náà? Just suspend ẹ̀. Kádé ọ̀dọ̀ Adidas. Tí fìrìn dábìrà. Tá a bá kúrò ń bẹ̀, kádé ọ̀dọ̀ kọ́stọ́mà ẹ. Tí ń ta building materials lákúrẹ́. Kì í ṣe ti ìláwẹ̀
1: o.
0: Ti Àkúrẹ́ gym rate ẹja sáré débi méjèèjì. Ta ni ìyá àbejì, ta ni bàbá àbejì? Tó ń ṣe ìsọmọ lórúkọ láàrin àwọn onítíátà. Onítíátà lọ́kọ onítíátà. Ṣé ọkọ ni ká pe àbí ìyàwó?
1: Ìyàwó
0: méjèèjì. Ó yá náà ẹjá dọ́nì kejì. Ẹ̀ka alẹ́ àbẹ́ ti sùn.
2: Ẹ tí lè sùn. Ó dẹ̀yìn ètò.
3: Ọ̀rẹ́, congratulations! A kú ayẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́.
4: Kò ṣe jàre ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ìṣòro kan tí mo ní ni wípé mi ò mọ ohun tí máa fi owó ìfẹ̀yìntì gratuity àti àjọ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ṣe.
3: Wá gbọ́mọ̀ràn tèmi, ó yá lọ́dọ̀ ọba àwọn awórin tó nira. Adidas Fabrication and Allied Services Nigerian Limited, Àlùjọ̀nà Àfinidábírà.
4: Láti lọ ṣe kíni, ṣé wọ́n bá ní kówó pamọ́ ni?
3: Ọ̀rẹ́, Adidas kọjá bẹ́ẹ̀, wọ́n bá ní ṣe oríṣiríṣi machine tó lè mọ owó wọlé fún ọdọọjọ́ ugbó. Àwọn bíi palm oil presser, fish dryer, crusher machine, hammer mill machine, mace sheller. Èyí gan tí mo kọ́ ṣe ni sand mixer, dimpo kọnkéré blọ́ọ̀kù àgàgà, electric block making machine. Èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dọ̀ ẹ̀ ni palm oil digester machine. Ń ṣe epo pupa palm kernel cracking and separators. Mo fi yòókù owó tèmi ṣe electric garri frying machine àti cassava grater machine fún ìyàwó mi.
4: Ìmọ̀ràn gidi ló máa fún mi, ọ̀rẹ́ mi. Níbo ni ọ́fíìsì wọn àti telephone number?
3: Jẹ̀gẹ̀lẹ́ Village along Ado Road, Ìgòbà, Àkúrẹ́ ni wọ́n wà. Wọ́n tún bá ọ sáfíìsì ẹ̀, rìpíà ẹ̀, bó ṣe soap tàbí paint mixer, expeller machine. Telephone number 0803-473-3508.
5: Hello, ó máa sọ ní báyìí o. Èwo ni Kọ́ndẹ̀ fẹ́ bá ní jẹ́ yanrìn ká pèpèpè títí kọ́ máa dáyàn lóhùn?
6: Yanrìn ló fẹ́ já tó kàn sí Generate Global Innovations Limited. Iléeṣẹ́ tí ń bá ní jayanrin jákúta Dalatrite. Ṣé granite ni wọ́n fẹ́ dá ni tàbí stone dust, asphalt, block tàbí cement? Wọ́n tún wá jẹ́ general contractor ní gbogbo tẹ̀ ń bá fẹ́. Wọ́n ń bá ní kọ́lé bá ní ralé bá ní ralẹ̀. Real estate management wọ́n kọjá bẹ́ẹ̀. Àbí wọ́n tiẹ̀ ń wá design lé tó dáa gidi tó máa dóore. Architectural design wọ́n kọjá bẹ́ẹ̀ jọ. Come to Gemrays Global Innovations Limited for your building constructions, building contractor, real estate, architectural design and for your quarry products such as granite, stone dust and chipping, sand and latrites. Wo ọ̀pọ̀rọ̀ kágbọ̀n. Hausa ni Gani Afiji, ìwọ náà kan sí wọn ni. Ọ́fíìsì wọn tó wà ní number 36 Okearo Street, Odo Side Bus Stop, tó wà ní dojúkojú Mass Okada nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Tàbí kó pè tàbí kó WhatsApp number yìí 0806-940-4860 tàbí 0708-226-8986 for your reliable dependable contractor tí ó ń bá ní dayanrin jákúta Dalatrite láìsí ìdààmú. Kàn sí Gemrays Global Innovations Limited. Gbogbo wa láòkọ̀lé ayọ̀.
0: Ẹ káàbọ̀ padà láti ojú market. Akinyemi, bá mi fún wọn ní nọ́mbà tó dé Adidas. Gbogbo ẹ̀yin hoteliers àti caterers tẹ́ ń ṣe oúnjẹ tàbí baálé ilé tí ò fẹ́ kí ìyàwó ń ṣe wàhálà, Adidas Metal Construction ń ṣe ẹ̀rọ tí ń gúnyán. Èèyàn mẹ́wàá ni èèyàn 20 ni 50 tàbí 100 títí wọ 500. Lẹ́jẹ̀wọ̀n bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ẹ̀yin náà tó jẹ́ wípé tó tẹ́ ti gbowó ìfẹ̀yìntì. Kẹ̀má jẹ́ káwọn boys.
1: Ẹ mọ̀ sún ò nuná.
0: Sún náà àbí káwọn boys máa. Ó yí ẹ nà ń.
1: Bẹ́ẹ̀ni. Ọmọ kì ọ bọ̀.
0: Tọ́ bá ti tiwọ́ bọ̀, ó lè fi owó yìí kó ṣe machine tí ń yọ block. Èyí tí ń ṣe ẹ̀gẹ́ tí ń dín gàrí. Yóò bẹ̀gẹ́ láàárọ̀, yóò di gàrí ń rọ̀lẹ́ àbí èlùbọ́. eating quarter Adidas lo nse gbogbo e number Adidas ni Jegele Village Noah ni ilu Akure ore o
1: 0803 473 3508 lekan si 0803 473 3508
0: Jim Rich Global Tinta Building Materials to tun ba won ko building materials
1: be ni
0: ori lo yo baba ilara
1: lelu do meta yin baboha
0: emi won fa asiri si mi lowo
1: ben
0: tori emi gan tu asiri ara mi baba ilara ko wo 20 ton fun yan kan
1: awon egba gbe 7 afterns di
0: Allah lo ni ka mo loba
1: ben
0: sugba en ti oni
1: no ni ka ni ma ko tono ko yin
0: Joba mi fun won ni number
1: Jim Rich Global number 36 Okaro Street
0: okay
1: side bus stop
0: yeah
1: 0806
0: yes
1: 940 4860 lekan si 0806 940 4860
0: to mogun olubunmi kini won akoko asubi eji aro bi ojo nbo lo ka yin mo ko je ke penta a to mo gun duro nta
1: ba la ba
0: ba
1: do lagbalangba
0: alaya ma la le bi
1: ti ni club la ni
0: eh club ke
1: time
0: arugbo ke je joy
1: a fi anu kan ke ko wa jijo tuesday
0: baba la
1: la arugbo la la
0: sharugbo je joy ni ah to mo gun ati wa nle ile lo ka mo ah akiyemi o
1: down
0: ta lo sere theater lokunrin lobirin ti won se so mo loruko obeji mo ni se content na fi se ni abi won kan so di lamba
1: ari marriage na boya content ni lo gbe hun
0: okay e ja se aso loju egun lose to koja yi na se ayeye so mo loruko ibeji ti Anti Ramata Anti Ramata na lo bi beji won lo bi fun ijoba lande se ti ma won mejeji Anti Ramata ati joba lande won se party o po gan opolopo awon osere theater lo wa nbe mo foju ara mi ri sugbon ko ti se lamba ni
1: baya lamba ni aya ko baya
0: Eh
1: ba ma dagba
0: So ibeji won ma ko be ke ma se tede bia ke ma se ma langidi no ma ko
1: ko be ibeji to ton yan yan
0: akiyemi
1: edun
0: ko se nta lohun le se
1: be ni
0: ki mo so
1: isun ko lohun yo se
0: eh ka le ni faki alade titi layo aisha gbogbo yin te won wa lekiti ni mo ki e mo ka le o ni faki orin kiran ah e a lo ma ti jogun lele bi orun ma kin akiyemi
1: e don
0: an soro ni ko ni moyo
1: be ni
0: o mo tume
1: e di mo ni ko ni mo ra yen yan
0: ah eni sodun ti o je yo odun ija
1: lo odun ara re ti ka re
0: e ka lenu le te ti n gbo wa yi loruko akiyemi michael to wa lati deputy capital
1: to bi
0: eno mi dun o ti e fi gberaga si tori to ba je tele wa ni won ti fun yin
1: so fo ni ba ti wa hun
0: eh
1: te so la mu wa ke me ba wa hun me mo
0: eh no tele wa gberaga wa le ti di deputy capital tori pe ti ni golf course eh sugbon e ti ni ogba ehun
1: eh a re tele mo shwari
0: wa
1: a te be lohun
0: mejeji na fun yin lodun yin
1: amen but wo la produce eyan kan ko si mejeji e no ka ko si mejeji un wo la ba ko han
0: je kan te se kan se fun yin logba ewon
1: ba cha ba get la ka lebe
0: ta wa logba
1: ewon fun lo ti a re ra ka eyan me wa kokoko ko ati mu ma fun lo jije lo fe
0: se ni ogba
1: se other side
0: e ogba ewon e mi a ko awon to gba ewon wa sugbon ele ti wa ko se mo fi je ka pe bayen
1: wo wo ro la gugu a se ni
0: ko le easy
1: a se ni che ni to wo la gugu ko mejeji a
0: e ka lenu leyin awa ta je ka ronu ti wa gan wa lara wa
1: ka mu roju
0: abi roju ni tori mo so le kan to ba lobirin to fi gas si e wa nle mi ni ten ta wa e ma koko pe EFCC
1: to tere EFCC ti yara bairo tutun
0: eh
1: eh
0: ma koko pe EFCC pe ko ba mi probe we
1: be bi ko ti re o
0: ajaja to ba ni en to fi gas to fi se
1: e wa ko de shashu si
0: ah double tragedy Internationally, to buy a jack of his surunko.
1: Ah, the battle, Lorin.
0: Allah, Coro Jeru. Ekaleno letter Timboa, Ekaleno letter Timboa. Inu your mother, no, inu ni dui.
1: Amen.
0: And all lemonda, eh, ni dana. Lurqua kia mi Michael, I bet it's soon lay.
2: Eh, tea listen.
0: Oh, dang it too.

0: èmi yẹ rí.
1: Bó ní ìrìnsẹ̀ òfin gbá mọ́, Akinyemi o.
2: Èyí kò fi sílẹ̀ yóò parun.
1: Èyí tó ti fi sílẹ̀ ò lè parun. Aishiv Dr. Peter Elémùré Ògúnyẹmí, ọmọ wọn ní Ìsaba Èkìtì. Lóòótọ́ ló ti lọ, ṣùgbọ́n iṣẹ́.
2: Wọ́n ti fọhùn síbẹ̀.
1: Ẹlòmíì wà, ó ìwà láyé.
2: Ẹ̀rùn aṣọ nígbé rẹ̀ mọ́.
1: Wọ́n ti kọ RIP síṣẹ́. Ọlọ́run ọba jọ̀ ọ́. Akinyemi.
2: Ẹ dáhùn.
1: Kí n mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ìjọba Lande àti àǹtí Ramọ́ta. Tẹ́ ẹ bá gbàgbé, bóyá àǹtí Ramọ́ta níjọba Lande tó fẹ́ fi rọ́pò ìyàwó ẹ̀ tó kọ̀ sílẹ̀. Torí ní ọdún kan ó lé díẹ̀ sẹ́yìn sí bíi méjì, ìyàwó ìjọba Lande ó gbàgbóró kankankan pé bàbá tí òṣèré tíátà míì ó mu tí ó mú nǹkan ńlẹ̀ pé ó túṣu désàlẹ̀ kòkò lára ìyàwó ìjọba Lande. Ìyẹn lòun ò tú désàlẹ̀ olókàn jòkó lé òní tán ni. Bóyá àǹtí Ramọ́ta ló dẹ̀ rìpléèsì ìyàwó ìjọba Lande. Ẹ ká lẹ́nu létà tí ń gbọ́ mi, alẹ́ burúkú ò ní lẹ́yìn o.
2: Àmì.
1: Ẹ lọ wo géètì. Ẹ lọ wo bí mo ti ń sọ̀rọ̀ yìí, ẹ̀mí ló ń lò mí. Ẹ lọ wo wíńdò yín, ẹ láṣì ilẹ̀kùn yẹn lẹ́yìn. Akinyemi.
2: Ẹ dáhùn.
1: Ẹlòmí àárò pé mi rí iná. Wẹ̀ ara sí.
2: Ọ̀dọ̀ làkẹ́tà yín ni láwo.
1: Ọlọ́run ń lò wá, a nígbéraga ni. Wòlíì làwa yìí. Torí níbo làwa yìí, orí bo làwa yìí.
2: Orí òkè, òkè téńté.
1: Orí òkè àdàbà làwa, tọ́lọ́run ti ń lò wá. Ẹ ká lẹ́nu lé yìí àbẹ́ ti sùn.
2: Ẹ tí ì lè sùn, ó dẹ̀yìn ètò.

0: ajá sáré dé ojú ọjà ká dé ọ̀dọ̀ kọ́sítọ́mà bàbá ìlara níbi tó ti ra nǹkan pamọ́.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yáṣíkà.
0: Tí ń ta nǹkan ọmọ tá a bá kúrò ńbẹ̀ àdé ìlàwọ̀ Èkìtì lọ́dọ̀ Ṣẹ̀yẹ Ọ̀pẹyẹmí tí ń ta block àti àwọn ohun ìkọ́lé ẹja sáré àbí ká rọra rìn.
1: Ká rọra rìn débẹ̀.
0: Olóyè Ọ̀ṣọ́gbọ́n ẹja jọ dé làwẹ̀ à ń padà bọ̀ ẹ ká lẹ́nu ilé yìí àbẹ́ ẹ ti sùn
1: ẹ tí lè sùn
0: ó dẹ̀yìn ètò.

0: ọ̀gá olórin yìí o ṣeun fún ìpolówó pàtàkì yìí. Aboyún ilé kó bí wẹ́rẹ́, àgàn kó tọwọ́ àlàbosùn. Gbogbo ẹ̀yin alábìyamọ pátá, ọmọ wa ò ní yànkú. Gbogbo ìlú tí ẹ bá wà, ọ̀dọ̀ ìyá Ṣíkà ni kẹ́ ẹ máa lọ. Gbogbo ọjà tí ẹ bá rà, ẹ̀dínwó ni ní yanturu. Ẹ̀bùn pàtàkì wà fún yín ní òpin ọdún bí ẹ bá ṣe ra ọjà sí. Wọ́n kalẹ̀ sí nọmba 1 Arárọ̀mí Junction ní dojúkojú O Garage ní ìlú Àkúrẹ́. Tẹ́ ẹ bá fẹ́ wọlé sí Arárọ̀mí Junction, ẹ ó ti rí signboard wọn lọ́wọ́ ọ̀tún tó ga fíofío bí ilé alájà máa ń dógún. Ẹ pè wọ́n 08164603007 tàbí 08036258239. Gbogbo aláboyún pátá, ká gbóyìn yá, ká gbọ́ tọmọ. Ìyá Ṣíkà Babies Palace, ògo olúwa, ọ̀rọ̀ bọ̀ Jésù ló sọ bẹ́ẹ̀.
1: Bóyá lọ́dọ̀ ìyá Ṣíkà ó kà lọ rẹrù.
2: Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Block Industry, blocks tó le koko bí òkúta, tí kìí gbọ̀n yẹ̀rìyẹ̀rì. Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Blocks, ó jábọ́ kò fọ́, kábíyèsí o.
3: Ẹ káre láyẹ̀ yìí mọ̀dé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdánkátà fún. Ẹ́ńjì ló ń pò ó. Tátún mèsì ẹ̀. Táwa dúró déédé. Gbé kó jù sílẹ̀. Dìbí ló dúró. Kokoko ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo ẹ̀yin tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kò lọ sí sáìtì yín tàbí ibikíbi tẹ́ ẹ bá fẹ́. Ẹ wo pàṣẹ omi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú iléeṣẹ́ wa Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School Òkè Bẹ́dọ̀ Quarters Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 08063031351 tàbí 08063350595. Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Blocks ara ọ̀tọ̀ ni.
4: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ jẹ́ iṣẹ́ nǹkan kan báyìí torí ẹ̀yin tó jẹ́ wípé tó ẹ̀dínwọ́ diṣẹ̀ sínú tàbí ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bíi ti bàbá ìlara tí ẹ fẹ́ máa ra nǹkan ọmọ sílẹ̀ fún ọmọ ọmọ yín. Wọ́n wà ní nọmba 1 Arárọ̀mí Street níbi táwọn ọ̀kadà ń dúró sí yẹn tàbí kẹ̀pẹ̀ nọ́mbà yìí ọ̀hún rèé.
5: 08036258239 lẹ́ẹ̀kan sí 08036258239.
4: Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Block Industry lẹ́gbẹ̀ẹ́ Ìlàwẹ̀ Grammar School ní Òkè Bẹ́dọ̀ Ìlàwẹ̀ Èkìtì. Ọlọ́run ọba mi gbàfẹ́ nìkan jẹ nìkan lọ. Akíyẹmí
5: ìdáhùn.
4: Ọlọ́run gbàfẹ́ èèyàn kan ju kan lọ.
5: Àdúpẹ́.
4: Tẹ́ ẹ bá fẹ́ pe Ṣẹ̀yẹ, ẹ pè é sórí
5: 08063031351 lẹ́ẹ̀kan sí.
4: Ẹkúmọ̀gì fẹ́ kọ́ sílẹ̀.
5: Ọfẹ́ kọ́ sílẹ̀ ọ̀rọ̀
4: ẹ̀. Ẹkúmọ̀gì olówó kiri.
5: Wọ́n ti wá báyìí.
4: Ó ń wá báyìí òyà Bàtúmú ní ìsìn.
5: 08063031351.
4: Àná yìí gangan-gan, ariwo gbàgbọ́rọ̀. Òkìkí gba ìgboro pé àgbà olórin fújì kan pé ó ṣe bẹ́ẹ̀ ó ti gba fried rice jẹ́ lọ́wọ́ ẹ̀bọ̀ra. Akíyẹmí
5: ẹ̀dọ́hùn
4: ìyá mi ní òyìnbó kan tí àwọn ọmọ tó
5: kan ṣe wáìkì kan yọ kọ
4: tọ́ ní kọ́lẹ̀
5: who can be
4: ṣé mo rí kan sí
5: who they are
4: ẹ̀yọ́ kan sí
5: ọ̀dọ́ ni kò gbé àtọ́lẹ̀.
4: Àná yìí lò kìkì kàn káàkiri pé ẹni tó kù ní àgbà nínú olórin fújì ní Nàìjíríà General Colinton Àyìnlá tí wọ́n ló jáde láyé ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀ Samsudeen Ìlọrí ti wípé DJ YK múlẹ̀ kíní lẹ́jẹ̀ Colinton Àyìnlá kò tí ì sí tó ṣe o. Ó ṣì wà nílé tó ṣì ń jẹ kíni tó ṣì ń jẹ àmàlà. Kọ̀yìn tí Àyìnlá ṣì ń bẹ lálágbàdo o. Ó ṣì ń tẹ̀síwájú wípé ó ṣeéṣe kí agbẹjọ́rò wọn lọ́ọ̀yà wọn kó ṣe kíni kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ pé bàbá wọn ti lọ kó bá wọn mú nǹkan lẹ̀ ẹ̀ka alẹ́ àbẹ́ ti sùn
5: ẹ̀ tí
4: lè sùn. Ó dẹ̀yìn ètò.

0: lọ́run láti sọ fún yín pé ọ̀kan lára fin tí Mike Bamilóyè Monzion tó gbé jáde ní 33 years back ọdún mẹ́tàlélọ́gbọ̀n tó pè ní agbára ńlá agbára ńlá inú home video nọ́ṣẹ́ sí ngbà náà lọ́dún wo 1993 mo láyọ̀ láti sọ fún yín pé wọ́n fẹ́ ṣe sínú fíìmù tí wọ́n mọ gbé kiri ìlú kọ̀ọ̀kan tẹ́ mọ fowó wò ó akiyemi
1: ó yé mi bá ní
0: ṣòrántí ó ti wo ààrẹ lù rí
1: olú ọmọ oríṣiríṣi la ológun ẹnì kọlọ́n dá
0: owó àjálù
1: kọlọ́n dẹ́mi ọ ní sí
0: àjálù náà
1: ẹ̀kọ́ jálù ni ní ká dúpẹ́ lọ́lọ́run
0: yánpọnyánrin
1: yánpọnyánrin
0: ok agbára ńlá wọ́n gbé sí sinimá tí wọ́n mọ̀ wò káàkiri o 1993 náà pé jáde English version The Ultimate Power ló jẹ́ pé 1994 ló jẹ́ pé wọ́n gbé jáde ọdún yìí ló pé 33 years tí Monzion Fin tó gbé agbára ńlá jáde wọ́n fẹ́ sọ di tí wọ́n mọ̀ wò káàkiri láwọn ìlú ṣètìrántí
1: ajẹ́wọ̀ bẹ̀lẹ̀ yàmà tanga jẹ́
0: ìwọ́pọ̀
1: ẹ̀mà yàmà tanga wà rẹ̀ mọ́
0: báyìí báwo ló ṣe rí
1: tí ló gbẹ̀rún wà kókó àjọ ìrìn àdébì kan tó ń tó rẹ̀ wà yà má bọ̀
0: ìdèṣù má dèmí ẹ ká lẹ́nu lẹ́yìn mo bèrè àbẹ́ ti sùn
1: ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
0: ẹ̀jẹ̀ a gbọ́ ìpolówó méjì látọ̀dọ̀ golden dinner tó ń bẹ ní ṣáṣá tí bẹ ní ondo road àti pé gbogbo àwọn zone c landlords ní ìjàpò wọ́n ṣe election ìdìbò àwọn olóyè wọn lọ́jọ́ sátidé yìí ẹ̀jẹ̀ a gbọ́ méjèèjì à ń bọ̀.
2: Welcome to Golden Dinner Engineering Services Limited. Great Solar.
3: Ile-iṣẹ́ kan ṣoṣo.
2: Tí ń fabricate oríṣiríṣi ẹ̀rọ.
3: Agro Allied.
2: Hammer Mill Machine.
3: Fish Dryer.
2: Plantain Slicer.
3: Tí ń la
2: ìpákéré plantain chips dodo.
3: Bẹ́ẹ̀ni grinding machine.
2: Mú èlùbọ́.
3: Machine pandoyan.
2: Bẹ́ẹ̀ gẹ́ láàárọ̀.
3: Ó da gàrí nírọ̀lẹ́.
2: Irinṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
3: Àgàgà.
2: Interlocking bricks machine.
3: Tí ń fi èèpẹ̀ lásán yọ blọ́ọ̀kì ìgbàlódé.
2: Golden Dinner ló tó bẹ́ẹ̀.
3: Manual and automatic block making machine.
2: Ìyọ blọ́ọ̀kì lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n.
3: Ẹ̀yin kọ́lé kọ́lé.
2: Ẹ kò rí rí.
3: Fancy gates and railings.
2: Doors and burglary proof.
3: Tí ń dábìnrin kúnlẹ̀ bíbà.
2: Ní Golden Dinner.
3: Ẹ̀wà gbọ́ tuntun.
2: Wọ́n ń kọ́ àwọn ọmọléèwé.
3: IT students.
2: Àtàwọn civil students.
3: Ní practical.
2: Fabrication and welding.
3: Organic Golden Dinner.
2: Níbi ká ṣe funding.
3: General turning.
2: Àti fitting work.
3: Wàá kọ́ṣẹ́ kó o tún gbowó oṣù gbélé ọ̀fẹ́.
2: Kó o lè jẹ́ èèyàn lẹ́yìn wá ọ̀la.
3: Golden Dinner.
2: Great Solar kì í wà ní.
3: Beside Shasha Market.
2: Opposite Heritage Hill.
3: Ondo Road.
2: Àkúrẹ́.
3: Telephone
2: 0803-352-0233.
3: Tàbí
2: 0901-188-0009.
3: Golden Daniel.
2: Great Solar.
3: Ọlọ́wọ́
2: Idán.
0: It is time again for the residents of Zone C, Ijapu Resident Association, to elect a new set of executives. All bona fide members of Zone C, Ijapu Resident Association, are invited to join others to vote for a new set of executives. It is an opportunity for all members to have say and determine those who would manage the affairs of the community for the next 4 years. Date is Saturday, 27th June 2026. Time is 8 a.m. Kabata, Nozran Primary School, Street, Ijapu Estate, Akure, is the venue. It's your right. Join others for this important epoch-making event. Don't stand aloof. Date again, 27th June 2026. At 8 a.m., Ijapu Residents Association will be electing a new set of executives. Venue is Kabata, Nozran Primary School, Ikere Street, Ijapu Estate, Akure. Engineer Olugbenga Gule.

0: ẹni bá mọnúrò ní ó mọ pẹ́ dá olú ayé fújì kí n wà sí àìdè màṣá ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà akínyẹmí wà á máa wò pé water the seven gudugudus and the six yayas
1: making
0: 13 good years 13 good years mashallah lọ́sẹ̀ tó kọjá yìí lọ́nà ayé fuji tó pín toyota islander tuntun yánranyánran jíìpù fún àwọn onílù ẹ̀ méjì olóko 15 tí òun fẹ́ pín fún àwọn tó kù olú ayé fuji tẹ́ ẹ bá gbàgbé kí n wà sí àìdè màṣá tó gbé ọkọ̀ bọ̀gìnì fún àwọn olómi tútù ọkọ̀ bọ̀gìnì islander olómi tútù fáwọn onílù ẹ̀ méjì olúperí àti àyànkúnlé àwa mọ̀ wọ́ ó ní ẹni bá ṣeṣẹ́ gidi ó yẹ kó jo oúnjẹ gidi pé ó kú máàndógún tóun fẹ́ kó wọlé tóun á sì pín fún àwọn ọmọ lẹ́yìn àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àbí bàbá lára
1: àdúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ yọra gúgúrú kọ ọmọ ẹ̀yìn rẹ̀
0: ẹ̀rọ lè jẹ́ pọ̀ ọmọ ẹ̀yìn ọ̀rẹ́ jẹ gúgúrú
1: bẹ́ẹ̀ jẹ gúgúrú
0: bẹ́ẹ̀ ó lè má ní jẹ gúgúrú ẹ̀ka lẹ́wọ̀ àbẹ́ ti sùn ẹ̀ tí lè sùn ó dẹ̀yìn ètò.

0: mi dára Akinyemi o. Ibi tí èèyàn bá ti sọkún náà ló ti ń rẹ́rìn-ín. Mo ní wọ́n God cannot do does not exist. Èyí tọ́lọ́run ò lè ṣe mi ò tí ì rí. Ọlọ́run. Akinyemi. Èèyàn kan sọkún nínú oṣù kejì tó lébi ń pa òun. Òun ò rówó lẹ́sàn. Kò sólùrànlọ́wọ́ kankan. Bí mo ti ń sọ̀rọ̀ yìí, ẹni tá à ń sọ yìí wà ní London.
1: Àdúpẹ́ lọ́rán tirẹ̀. Ìgbé ẹ̀dọ̀dọ̀ lọ́hún. Nínú Bíbélì tálákà yìí ké Olúwa sì gbọ́.
0: Pastor, bàbá ìlara. Pastor, bàbá ìlara. Eléto sọ mi ò tiẹ̀ dámọ̀. Mi ò mọ̀, ṣé èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀? Tani mo ń sàn. Bí mo ti ń sọ̀rọ̀ lálẹ́ yìí, Bùsọ́lá Òkẹ́ ẹlẹ́yẹlé, ó ń bẹ ní UK nínú fọ́tò àti fídíò tó fọ́ sórí social media. Níbi tó ti lọ kọ orin láwọn ìlú tó pọ̀ díẹ̀, láwọn state tó pọ̀ díẹ̀, láti rí dẹ́rẹ́bà tí ń wà káàkiri ní London. Ìwọ tó ń gbọ́ mi lálẹ́ yìí, tí ẹ ò burú tó, márùn ara ẹ pín. Ẹni tó ń sunkún lóṣù February nìyẹn o. Akinyemi, olódèrò London nínú oṣù June. Ẹ mọ̀ ká lẹ́nu léyìí kẹ́ abẹ́ ti sùn. Ẹ tí lè sùn, ó dẹ̀yìn ètò.
2: There are tailors, there are fashion designers, but Razor Stitches stands out from the crowd. Bẹ́ẹ̀ni, Razor Stitches, aránṣọ kojú òwú parẹ́ bíi pé wọ́n bí ni mọ́. Ó ránṣọ tó bá ti jòyè pé láwọn aláṣẹ ìlú ni mo fẹ́ ròyìn fún yín. Pàápàá corporate organizations, schools, club and society, tẹ́ fẹ́ ránṣọ uniform tí ò ní yàtọ̀ síra wọn. Both English and native dresses tí ò common, unique designs, perfect finishing, prompt delivery ló mú kán yàtọ̀ pẹ̀lú modern equipment. Ìtì kan computer designs logo, ẹ̀yin aláyẹ yóò nínáwó ìgbéyàwó ọjọ́ ìbí òkú àgbà tẹ fẹ́ràn ṣọkùdé lẹ́yìn that stands you out from the crowd. Razors ní kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yìn tẹ fẹ́ kọ́ modern fashion designing corpus students civil servants tàbóníṣẹ́ mi ayé wa full time or part time. Razor Stitches is at number 84 Edemo Street in between Clem Church and Adegbemile Akure. Call the CEO Adebola Samuel on 0906-1296-151. Razor Stitches. We dress you like a king.
3: Sùmọ́ kí ló ṣọkọ ẹ̀.
4: Ó dàbí pé epo pẹtrol ló tán bẹ́ẹ̀. Mo ṣe lóko kan tán ni tépo ti yá tán. Ọ̀rọ̀ àwọn ilé epo yìí ti sún mi. Bẹ́ẹ̀ ọ̀wọ́ngógó ni tí mítà wọn ò tún pé.
3: Mo jẹ́ lọ máa rà ní ilé epo Way Light Oil and Gas.
4: Ṣé kìí ṣe ilé epo Way Light Oil and Gas tó wà ní ìdojúkọ Abatio, Sango, Adoro?
3: Bẹ́ẹ̀ni, tinta petrol, cooking gas àti kerosene lọ́pọ̀ òrírà mọ́ ń gbòòrò. Mítà wọn pé pérépéré.
4: Àwọn dírẹ́bà kan ti sọ fún mi tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. Èmi ni ò gbọ́, ṣùgbọ́n mo ti gbọ́.
3: Ó yá ní Way Light Oil and Gas tí ń tepo 24 hours tọ̀sán tòru bẹ́ẹ̀ni supermarket wọn kún fọ́fọ́ fún wine lóríṣiríṣi ọtí alágolo tó tutù dódódó beverages provisions creams baby food ògbẹ́yìn pẹ̀lú bread òjọ́ tí ń gbóná fẹlifẹli àpò ráìsì oúnjẹ size by size títí kan sẹ̀mó yàrépo ṣe fàájì kó o tún fọ mọ́tò ẹ ní modern car wash tó wà ńbẹ̀ ẹ̀yin taxi driver ọlọ́kadà awakọ̀ ijù ìta ògbólú ìkẹ́rẹ́ Adó Èkìtì Way Light Oil and Gas tó dojúkọ Sango Abatio Àkúrẹ́ Adoro lọ́dù telephone 0303-522-8076.
0: Káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ jẹ́ à ṣe báyìí. Razor Stitches. Àlùjọ náà mọ́ aránṣọ kójú òwú parẹ́. Ó wà ní ẹgbẹ́ Church Clem. Ẹ lè gba ìyẹn Adégbémilé wọbẹ̀ níbi NUJ tàbí kẹgbà ìgbẹ́ Total Òkè Ìjẹ̀bú. Ọ̀gángán ọ̀nà làlákè ń sọ. Nọ́mbà tó dé ọ̀dọ̀ Razors Stitches. Ẹni bá mọ Razors, ẹni pé yóò rí mi lọ́la o.
1: Nọ́mbà Razors Stitches 0906-129-6151. Lẹ́ẹ̀kan sí 0906-129-6151.
0: Ẹni bá mọ Pastor Adébọlá Samuel, aláṣẹ Razors Stitches, okan pataki lara awon pastor tabernacle ene mo nbo lola o ma ake mi
1: na kan si
0: ma de balalejo
1: adupe
0: ma de balalejo when light in court inter petrol ni junction abatio lowo tun ni o ki so wa lafia owo tun gangan ni bi to tin ta malu yen akiyemi o
1: ewo
0: en ti o doko baba elomirin
1: na ba o ko ta ba on lo poju
0: la lo ko baba on lo poju ni lara number wo
1: se bi o la dari je olohun 0706 637 6398 le kan si 0706 637 6398
0: e ka lenu le yi o abe ti sun
1: e ti le sun
0: o deyin eto

0: Alhaji Toyin ọlọ́pàá ẹlẹ́ran ẹni bá mọ bàbá yìí lókìtì pupa ẹ bá mi kí ẹ láàárọ̀ wọn ń sọ mí lára àwọn olólùfẹ́ wa lórí ètò yìí ni Alhaji Toyin ọlọ́pàá ẹlẹ́ran lókìtì pupa ẹ kalẹ́ o gbogbo ẹ̀yin tòkìtì pupa tẹ bá ń gbọ́ mi ẹ jíṣẹ́ mi bójú bá ti mọ́ torí bíbélì wípé mo mọ àwọn tèmi sì mọ̀ mí Alhaji Toyin ọlọ́pàá ẹlẹ́ran lára àwọn èèyàn tí a nù ìmùlẹ̀ bàbá ìlara ẹ̀ka àlẹ́ abẹ́ ti sùn.
1: Ẹ tí lè sùn ó jẹ̀yìn tó.
2: Àbí àdébóyè mi o, dáwọ̀ lára yá.

Baba, baba.

Gbogbo èèyàn lórí ikú

0: Olúwa wa àwọn arúgbó wọ̀nyí.
1: O lọ behold these aged ones.
0: Wa àwọn ọmọdé wa àwọn àgbàlagbà.
1: Behold the children, behold the adults.
0: Ah, Olúwa jọ.
1: Lord, be pleased.
2: Ọlọ́run gbọ́ àdúrà wa láàárọ̀ yìí.
3: Amen.
2: Amen.
0: Gbàdúrà wa.

0: tó fi lọ wá la filẹ̀ ìwọ nìkan la sátọ̀.
1: Everything the upper house will reject will come out to you alone.
0: Àwọn kan gbé passport wọn wá fi. Àwọn kan dá àwọn lọ́kọ wọn níyàwó.
1: Some are so good, no husband, no wife.
0: Àwọn kan níṣẹ́ ìṣẹ̀wọ̀n lọ́dẹ́dẹ́.
1: Some hard work is not going well.
0: Àwọn kan bẹ wọn rí promotion gbà.
1: Some no promotion for so long.
0: Àwọn kan bẹ ń bí ayé ti já wọn bọ́lá tókè.
1: Some have been pulled down from the top.
0: Ìwọ ni ó lè gbà wá.
1: Only you can save us.
0: Torí ká má ba sògùngùn láṣẹ wá. Òní ká má lọ lọ́rùn mìíràn lẹ́yìn rẹ̀. Kò dẹ̀ yẹ kó kọ̀ wá sílẹ̀. Ìṣẹ̀dá wa mọ̀ gbà bọ̀dé. Mọ̀ dojú wa dúra tiwa o. Mọ̀ dojú wa.

0: gbogbo ẹ̀ tó ti fi Jésù bu ẹ̀.
1: Don't I started with Jesus.
0: Wọ́n máa padà sí Jésù rẹ̀.